0: Ẹ wo jẹ́ kí n tẹ pamọ́sẹ́ yìí. Kí n tẹ san mọ́. Torí pọ́nà rẹ̀ jẹ́ni ẹ̀. Bí ó ṣe jẹ́ gangan rèé. Bẹ́ẹ̀ni ó wí fún mi, ṣe wí fún mi, kémi náà wí fún yín.
1: Rògbòdìyàn ilé ayé yìí papọ̀ jù mọ́ wí.
0: Ó pọ̀ díẹ̀. Arákùnrin yìí, wọ́n bá mi sọ̀rọ̀ lábẹ́ àsomọ́ wa ni wọ́n jẹ́ àríra. Ṣé rí ẹ̀yin tẹ́ mọ́ ṣe first note sí mi, ẹjọ́ mú fọ́rọ̀ ń bẹ̀ yín. Ẹ jẹ́ kí first note yín, ẹ jẹ́ kó mọ́ clear.
2: Kó mọ́ clear dáadáa.
0: Kí n mọ́ gbọ́ dáadáa, kí n lè ṣẹ́rọ̀ pé lóòótọ́ owó tí ẹ mọ̀ wẹ̀ mí náà rí kíni kan ni pé a mọ̀ sọ̀rọ̀ lọ nísìnyí nígbà di pé owó ló tó lórí fóònù mi. Ẹ kàn mọ́ ṣe kíni kan fẹ́ mi. Mi sọ olùpọ̀jù mo fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ara mi. Ẹ dákun ìpè mi padà. Ẹ má wọlé. Màá pè yín padà. I promise you. Ẹyẹ kan sọ pé ẹ dákun fẹ́ bá yín sọ̀rọ̀ ara mi. Màá pa pè yín padà. Torí ká ṣe first place kó má débi kan. Kí ó má clear kó tó má kó má dákúdájí. Ẹ dákun mọ́ ń.
2: Tẹlòmíì náà tó fọ ọlá tó wọlé.
0: Ẹ dákun. Ṣùgbọ́n ní tí mo fẹ́ wí lónìí. Mo rí pé wọ́n bá débì kí wọ́n á ní ẹja ríra. Ṣé kí wọ́n á bá yín àbẹ̀wò àbá mi? Mo ní kí n wá bí màá lè wá kò sí wàhálà. Ṣé n gbéra? Mo ṣe dàárọ̀ ọjọ́ Monday kan, mo ṣe nínú ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn, mo ṣe ta mọ́ra náà láàárọ̀ kùtùkùtù. Mo gba àdúgbò kan tí ń pè ní Alékúsọ́ lọ o láre nílẹ̀ Ìbàdàn bí. Mo ní ń pè lálékúsọ́ ẹ bá ti débẹ̀ rẹ̀ yẹ kàtọ́ sàṣàṣà lọ sàlẹ̀ báyìí. Ìgbẹ́ bá ń lọ ọ̀tá mẹ́rin. Ṣùgbọ́n mi ò ní dáko agbo léhùn. Ibẹ̀ ni mo bá arákùnrin. Mo bá pẹ̀lú ìbànújẹ́. Mo bá pẹ̀lú ẹ̀dùn ọkàn. Mo bá pẹ̀lú àìdùnnú. Èmi náà gbọ́ tán. Ó sì fi dìrọ̀ lẹ́wọ́ bí o ṣe pa mọ́. Yàwúrà ló wá ní
2: sọ ní jẹun ni.
0: Ó ní mo mọ̀ gbọ́rọ̀ kan mọ̀ ní mo ṣe mí ń kà yìí fi. Mo jẹ́ oúnjẹ ń bí aláìjẹ nítorí pé mo wá wò pé ẹ̀dùn ó ná. Ẹni tí nǹkan ọkàn bá dé bá tóun ro tiẹ̀ tí ń ro
2: lẹ́ẹ̀mẹwàá bàbá ẹ̀ méjìlá
0: tí nǹkan méjì mẹ́ta bá wá débẹ̀ nìkan so
2: kó tí a sì.
0: Ẹ wo jẹ́ sọ gan bó ti ṣẹlẹ̀ lọ. Arákùnrin yìí ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni Alékúsọ́. Bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ bó ṣe rí ìwé mẹ́wàá kà tán. Ló mú ilé iṣẹ́ ọwọ́ látara pọ́nà rèé kọ́ṣẹ́. Gbéjé ń kó báyìí ó ní ọjọ́ kan òun jí láàárọ̀.
1: Kìtìkìtì
0: ìyẹn ṣe máa ń jí.
1: Kìlákìtà.
0: Nígbà tó ń wà ní XX3.
1: Kìlákìtà. Oríba.
0: Òun fẹ́ múra lé ìwé láti máa lọ tó ó ní ó kú bí oṣù méjì táwọn parí táwọn bẹ̀rẹ̀ wáyẹ́ẹ̀kì. Bóun ṣe jí tó ń bọ́ ta. Ló ń bá pàdé arákùnrin kan tó mú tẹ́síbíyù lọ́wọ́. Gbogbo ìrọ̀ kan òun ni pé yóò béèrè ẹnìkan lọ́wọ́ òun pé ọ̀dà ilé wọn ló lọ́ọ̀kan ẹ̀tọ́ báyìí ẹ̀tọ́ sàṣà ló bá ní arákùnrin. Ọlọ́run máa mi sí yín. Wọ́n á wò pé ẹ báwọn kìrìsìtẹ́nì ni mọ́.
2: Màmá ń ríran sí
0: ni. Ní ẹmọ jíṣẹ́ fún bí yóò tọ àwọn àáfàá lọ ni pé ẹyàgùn ẹ bá ń yẹ nǹkan wò.
2: Àbí.
0: Wọ́n náà wá dúró. a fe lo le to ni o awa bo se adu awa o pe ah dawon o fara balẹ gbon ti arakunrin yo so sugbon ni ninu mind awon lan ti fo kan si pe arakunrin ife pada toro owo lowo awon ni sugbon style mi to won o tun fi toro owo bi ami
2: o mi da
0: lo tun da lo wa so gbulo nkan fun wi pe gbo ba te ba fe yawo kun fa dua o
2: abiyesi olodumare
0: fa dua o lo so pe wallahi ta lai zuma bi lai le vela kwa pe o se ka faro o fo lohun bura o nje mo ri imo yin na
2: abi
0: nje ri un ri olohun kan ma ma dari un sodo yin ni ma ni ese o ma ni ah on dupe o se o nje ka won o wole awon ni 15 kan lowo kawo fun 1000 be ko ba ti an lo
2: abi so moto
0: lo n ba data lo n ara kunrin mo ka bi

0: arákùnrin ní bísí wàhálà gbèsè ayé àwọn gangan ti wá bẹ̀rẹ̀ rí wọ́n lọ ò ní jẹ́ rí wàhálà wọ́n láwọn ti rí yìí ná wàhálà ò ní débẹ́ ní kọ̀ọ̀kan wa
1: o àmì ohun a ní rí wàhálà o alábìrán bí n ṣe lórí gbogbo
0: ní pátápátá o àríkẹ́ mú kín alákùnrin ara ìsìnkú kín wọ́n ní bó ṣe di pé jọ́ kejì àwọn lọ gbé màmá àwọn nílé ìgbókùsí tó wà ní tún hospital nílẹ̀
1: kábíyèsí wọn
0: àwọn lọ sí màmá àwọn rèé àwọn sí wọn tó gbọ́ tó di jọ́ kẹrin láǹfún àwọn là ń lọ bọ́gà wọn pé àwọn ò ṣe
1: freedom
0: mọ́ o nítorí ọ̀gá àwọn náà gbọ́ ọ̀gá àwọn wa ní tó bá ṣe ni pé pẹ̀lú bí nǹkan ṣe rí múyàn méjì lẹ́yìn
2: kọ́tàyà ẹ̀ má yà
0: á pé kínní lè mọ́ fẹ́ padà ṣe é ṣe mọ́ lọ́jọ́ iwájú
2: nítorí
0: iṣẹ́ yìí náà ló sì ti fàárọ̀ ọjọ́ kọ́ yìí àwọn rọ̀ àwọn bí ọ àwọn bí ọ ni gbogbo ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà ní ẹni tí ó wá fún màmá àwọn lówó tó fi gbé màmá àwọn pa lọ sí gbági tó fi pínṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn ni tí wọ́n bá kú ládùúgbò àwọn náà tó fi di pé àwọn náà pé ta ló tó kásù ta ló ta ló láti ẹjọ́ ìgbẹ́ tí ò rásọ tó dá sí ẹ̀yẹ lágbájá ni wọn ní bàlọ́ kọjá ni àwọn náà bá kú ládùúgbò àwọn bàlọ́ kọjá ni ní tí ó ṣẹlẹ̀ oníṣà ìmọ̀ ṣẹlẹ̀
1: aburú ni kọlọ́dúnmọ́ rẹ̀ mọ́jẹ́ ṣẹlẹ̀ sí gbogbo rí àwọn
0: aburú ṣẹlẹ̀ sí wa wọ́n ní bó ṣe di pé àwọn aburú màmá àwọn wá bá ń pé tó ọ̀rọ̀ lórí bó ṣe rí yìí o n ta ṣe ni pé àti mọ́jọ́ náà dá ọ̀nà oúnjẹ ilé ọ̀gá lọ́dọ̀ tiwa ẹ mọ̀ dá ń bí ìyálòdà lọ́dọ̀ wa múra kó pàdé wa nílé ọ̀gá a ṣàdúrà a sì padà wálé wọ́n ní kò sí ẹnì kankan nínú àwọn tó bá wọn lọ sí ilé ọ̀gá tí kò bẹ ẹkún padà wálé wọ́n nígbà tó stage kan ni ọ̀gá sọ fáwọn pé ẹ wo ẹnìyàn kó mọ ṣàdúrà gbogbo yín dáhùn ṣàdúrà náà orí ẹkún náà lẹ́fí lẹ́ ń parí rẹ̀ sí ẹ jẹ́ kó mọ iye ẹjọ́ mọ yóò gbọ́ wọ́n pé ọ̀gá tiẹ̀ ọ̀gá bẹ́ẹ̀ wọn ni pé a ní ẹjẹ́ ẹ jẹ́ kó mọ yóò gbàdúrà ẹ wo ẹ mọ̀ bọ́ ọjọ́ tiẹ̀ lélẹ́yìn.
1: ìpè ẹkún yìí ti pọ̀ ju àbí ó máa ṣe.
0: bá yẹ pé yàgínní kan bá wà lórí ní ìsinmi àwọn yóò bá tún gbẹ́kún. wọ́n ní pé àwọn àbúrò màmá arákùnrin gangan ni ò jẹ́ kí wọ́n lè parí àdúrà wọ́n ní wọn ò parí o ẹgẹ́ bíi arákùnrin sọ ó láwọn ò parí tó fi kan dìde ńlẹ̀ àlùbáríkọ̀ ọlọ́run yóò máa bọ́ ọ lọ ọlọ́run sì sọ̀nà rẹ̀ rere ó wáyé ó wáyé náà nu.
1: ìsun àṣìṣe
0: ní tá a fẹ́ ṣe sí i.
1: ìṣe àpọ́nà lẹ́jọ́ ẹ̀ṣin.
0: wọ́n ní báwọn ṣe kúrò lọ́dọ̀ ọ̀gá wọn àwọn gbalé àwọn àbúrò màmá àwọn lọ àwọn ò lè gbalé wá. ó ní lẹ́yìn ìgbà tó di lẹ́yìn ìjọ kẹta ara wọn gbá wá sílé àwọn.

0: ọ̀gá wọn pé ọ̀gá àsìmọ́ arajà tí máa ló máa bọ̀ bóra ṣe fẹ́ ṣe báyìí wọn ní kíní kan síbẹ̀ tí a máa wọn ṣe fáwọn pé owó iṣẹ́ tí bàbá àwọn fún àwọn ẹ mọ̀ gbọ́ o náà bá wọn fún àwọn ní owó iṣẹ́ wọn ní lọ́dún náà lọ́hùn 150,000 bàbá wọn kò mú
1: òdìndínwó náà
0: ni lágbára rẹ̀ o
1: òdìndínwó ni ẹ máa
0: wọn ní màmá àwọn wá kúnlẹ̀ ó wá kí àbá àwọn ó wá ṣàdúrà gan èyí náà ó sì jẹun rẹ̀ èyí náà ò ní ṣiṣẹ́ ẹ̀ lásán wọn ní màmá àwọn wá bọ́lé wọn torí pé èso ni màmá àwọn ń tà màmá àwọn wá bọ́lé àmọ́ àwọn wá fi 200,000 kún owó òun
1: kábíyèsí
0: wọn ní màmá àwọn wá kólé àbá àwọn lọ́pẹ́ ẹgbà
1: ẹ̀kọ́ mọ́
0: èyí tí mò ń ṣe ń sẹ́yìn náà ebi nulẹ̀ yín náà mo sì bẹ̀rẹ̀ rẹ̀
1: kábíyèsí olódùmarè
0: kò mọ fún ní àbá àwọn wá ṣàdúrà wọn lówó àwọn akófọ́gà ọ̀gá náà sì máa ń kówó 7 pa wọn lọ́gàá wá ní owó rẹ̀ tó àlùwà ń bó ṣe pa ọ̀gá bí sọ́mọ́ sí ẹwà lọ́wọ́ ọlọ́wà lọ́wọ́ yín mi lè dá
1: ọjà náà ni mo fẹ́ fẹ́ ra
0: ọ̀gá wá ní tuntun ẹni pé sọ́ọ̀bù kan bẹ lókè ọmọọṣẹ́ kan náà ni bẹ́ẹ̀ máa lọ oníṣà máa bọ̀ máa rajà ń dà bẹ́ẹ̀
1: ọmọ ajá ọjà rẹ síbẹ̀
0: mo wọ̀rí títí wọn náà fi lẹ́ran létí tó fi dá sọ́ọ̀bù tiẹ̀ gbà
1: máa ṣe báyìí.
0: ní báwọn ṣe bẹ̀rẹ̀ rí táwọn fi dúró tí ọmọbìnrin tí àwọn ìkọnu sí tó náà fi gba yọ̀ǹda tó ṣe freedom wọ́n ní kí ló ṣe freedom tán sí bí ikọ́ wa lónìí bí ikọ́ wa lábẹ́ náà làwọn ti rí pé arábìnrin ti fẹ́ra pa àwọn làwọn fún lóyún o ṣùgbọ́n wọn nígbà wọn ní kó tó di pé arábìnrin lóyún fáwọn wọn ni ó wà nílé àwọn lọ́jọ́ kan àwọn ajókòó àwọn jọ ń sọ̀rọ̀ wọn ni àwọn làwọn á dọ́rọ̀ lẹ́yìn pé lágbọ́já òun ṣàkíyèsí ẹjọ́ mẹ́ta yìí ni kó wá ò ní wá ó máa ṣiṣẹ́ máa bí ọ kó wá kíní ẹ̀kẹ́ wọn ni olúwa pé gbúdọ̀ nǹkan fáwọn pé ọmọ tí ò ní ìyàsọ̀rọ̀ fẹ́.
1: Kábíyèsí olódùmarè.
0: Ẹni tí ò níyà ó ṣòro ó fẹ́. Wọ́n ní àwọn àti ẹ̀ pé àwọn jọ sun ségè ní tí wọ́n pè ní ẹkún. Ọmọ tí ò níyà
1: ó ṣòro ó fẹ́.
0: Wọ́n náà ń sunkún. Wọ́n lọ́nà náà fi pa náà padà sunkún tó padà ń bi àwọn pé nínú òun fẹ́ fẹ́ ọ bọ́ sí níyà yìí náà ni ṣé ìyá àwọn ni ó ṣe ọkọ fún ọ nígbà ìyá máa ṣe pàtàkì wọ́n níbi tí àwọn sunkún dé tó náà sunkún dé wọ́n ní àwọn ọmọkùnrin láti táwọn gbélé náà
1: ó ti ń jóná máa ṣe
0: wọ́n ló ṣá bí àwọn ó bí àwọn gan mo wọ̀rí máa fẹ́ ọ wọ́n lẹ́yìn ìgbà náà lọ́wọ́ adi pé wàá lóyún fáwọn
1: ọ̀rọ̀ wọ̀
0: wàá lóyún fáwọn pé well no problem ó lóyún fáwọn

0: iye won ri won sare ko dale
1: emi ni
0: arakun ni awon ti ki awon to gbegbon aburo ma awon ko to ibi tan tun wodun to tun sele ri e ma bo won bere se abe gege bi nta gbo ti gbe omo yin jade tan yan di pawon kaka ta won kankan tun je yo ton tenu e
1: ore paso dore
0: abirin jawale o
2: kabiyesi olodumare
0: arabirin jawale awon ri ni pe awon nurse ni njade ni nwole ni njade ni nwole ni njade ni nwole ni njade ni nwole
1: ti ko le le
0: doctor gangan benu le ti yawo awon
1: se ni won lo pe mi wa sa go wa
0: nurse o tun ko lu ra won e nurse kini kini kan o ti gba awon ti sa nda ko ya won nibi tan do san ni e mi se lo je e ku ni bi te tro si yen e wo eyin e se lojoko e mo disturb wa iyun wo theater ti yin
1: da mo jibu tin ko le de
0: e je ki won o je tan ke to so fun won oro be ore kan yin o ko ni kan
2: mi o
1: tebi won lo pe mi won sa go ayo oluwa se
0: ah nigba ti doctor bode doctor ni Mr. Lagbaja ìyàwó yín ti bímọ ọkùnrin sì ni
1: ààbọ̀
0: táwọn tí ẹjọ́ dúró síbílẹ̀ kan kọ́ àwọn lọ ra ntí wọ́n lọ ra nǹkan ní ẹ̀
1: bọ́tàwọ́ sàn
0: tó ń lé wọbẹ̀ lọ́kẹ́ àwọn sì kù díẹ̀ o
1: ṣẹ́kùn fún mi ní olúwa ní olúwa
0: wọ́n ti fi nọ́ọ̀sì kan sọ àwọn pé táwọn èèyàn wọn yòókù bá ti dé kẹ́ ẹ wá pè wọ́n kí dókítà ní kẹ́ ẹ jẹ́ kí wọ́n wọlé bí wọ́n ṣe wọlé rè bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ rè dókítà ní gbìyànjú ní tiwa ọlọ́run ní ọba aláṣẹ ọmọ wà o ṣùgbọ́n ìyá
2: o ti lọ o má ṣe
0: ẹ gbà mí eléyìí tún kàn mí. Wọ́n ní àti àwọn àbúrò màmá àwọn àtàwọn pé gbogbo ilé tó yí ilé ìwòsàn yẹn ká ní mọ̀ pé
2: rẹ̀rẹ̀ rún
0: dákẹ́
2: bíi.
0: Nígbà tí ó tóbi wákàtí mẹ́ta tí wọ́n ti sọ fáwọn tán.
1: Mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́.
0: Ẹ dọ́kítọ̀ pe àwọn ọlọ́pẹ́ ẹgbẹ́ àwọn kan wọlé pé.
1: Bẹ́ẹ̀ mo ṣubú, nígbà mo sì ṣubú tán ijó.
0: Wọ́n ti wé ọmọ yìí ta ni ká gbé fún ẹ lọ sí tó bẹ́ẹ̀ ṣe wá gbé yẹ.
1: Ìkan ṣoṣo, mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi.
0: So sad.
1: Ní ó tètè mọ páyé fẹ́lẹ́ mo ṣubú, nígbà mo sì ṣubú tán.
0: Àwọn ọmọ wọn gbé òun ó dalé kúsọ lé bàbá òun.
3: Peter experience.
0: Mo ń kàn ṣàlàjú náà lórí pé òun ti wà lálé kúsọ. Òpẹ́ kò jìnnà sígbà náà ni wọ́n lọ kó jígà àti sọ́fẹ̀. Sáìtì tí bàbá òun ń kọ́ lọ. Ní àdúgbò kan tí ó ń pè lọ́nà oníyẹ̀fun.
1: Ọ̀rẹ́ wa sọ́dọ̀ rẹ̀.
0: Ni wọ́n lọ bu arábìnrin mọ́.

0: oṣù méjì gbáko ní ilé àwọn ní alekuso kó tó di pé àwọn padà sínú ilé táwọn gbà gangan. Mo ní kódà gan pé àwọn àgbọn màmá àwọn ò fẹ́ káwọn padà sínú ilé yẹn mọ́ pé àti mọ́ lọ rèé dágbé kò lè rọrùn kò lè rọrùn pé ẹnìkan ló fẹ́ mú àwọn pé máa bọ̀ ọ́dọ̀ mi títí tí gbogbo nǹkan ó fi padà bọ̀ sípò. Ẹni tó gba ṣọ́ọ̀bù tí ò pẹ́. Èyí tẹ́ ẹ gbọ́ nù.
1: Ọkàn mi kì í ọ́ bá a.
0: Kúkú lẹ́yìn tó pọ̀ gan.
1: Ọmọ rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀.
0: Náà ló fi gbọ́rẹ̀ wá sórí afẹ́fẹ́.
1: Ó san tádàrí jìn.
0: Nǹkan ṣẹlẹ̀ sáwọn èèyàn láyé.
1: Lúpọ̀ fún mi.
0: Ayé tẹ́ nìkan lóhun ó tún wá, òhun ó tún wá, òhun ó tún wá.
1: Kí ọ̀ bá.
0: Ẹ̀kan tẹ́lòmíì wá lórí láyé òhun ó tún wá.

0: ìyàwó kan tẹlòmíì fẹ ló sọ pé tó ń bá tún táyé bò òun tó tún fẹ ẹyọ kan tẹlòmíì sí fẹ ló ní láyé tó ń bá tún padé
1: ẹjọ mi láyé ọlọrun ni
0: ayọ ló ní ká bọ pàdé bọ láyé tó kojú tẹlòmíì ẹyìn ló kọ tẹlòmíì
1: bí ìlú gangan ni ó ṣe mo mi gbadun re mo mi gbadun re jare
0: baby si
1: eyo
0: a ba so o
1: edegba olupo
0: a mo da ko devi e wo ko o tun da bi je
1: iseju melo ni
0: pelu ka to ti wu lo studio lo
1: ni a gbogbo re na aje e lo na ni
0: okay obi na mo poro ko
1: ah multivitamin ni multivitamin ni ìyá kí a mi jẹ lámọ alájà bèsì rí jù gan mo bá mú dání gbèmọdé kó àbúrò rẹ lálo ẹrẹ náà mo fi lóbì kẹjẹ ṣe lọmi wọ tọlẹẹtì bí ẹmẹẹdógún lómire tọlẹẹtì mẹmọ ń jẹ a sì gbé gbogbo rẹ síwájú ẹ lọmi sẹnu pálo pálo pálo gbogbo rẹ lọmi parí.
0: Nǹkan ṣe ní ju wọn ò gbọ́ létílé ó ń ṣaré etílé wọn ń mú mára ní àáfàá balẹ̀ ṣe mú kí Lubad of Texas
1: gbogbo ní láti ìwọ̀n ní ṣe ó pàṣẹ ìwọ̀n àfẹ́rẹ́ ó
0: ajé ambali aziz ìyọba ọ̀rẹ́ mama lady dickiness folúkẹ́ ayádẹ́rọ mú
1: gbogbo ní láti ìwọ̀n
0: dádàrí ìjì alẹ́ hajj doctor mrs oladira yìí ọmọ afọkànlàjà ńlá ìbàdàn mú kí
1: bíbọ ò sí
0: ọmọ hajj tajide ní oyè wọlé I'm proud of you sir mo ṣe wú tí kò lè dé tí jẹ kò rí ẹ ilé ayé ṣe ni wọn ló pè mí ayé tí ò yé nìkan ayé tí ò yé èèyàn
1: ẹnìkan yọ fẹlẹ
0: alájì sọlí ìhọ ládẹjọ mo kí ń bẹ mọ
1: gàjí
0: agbó mọ olùsọjí sínkọlẹdìdẹ olóyè abídèmí kárí mo kí jẹgọ rí ẹmí mi tó bó ṣe ni pé ẹjọ́ kò wọ́n máa lọ inú ilé. yọ olúwa ṣe ó fèrè síṣẹ́ mi. wọ́n ní kò tó bíi oṣù bíi ẹ̀ka àpòṣù kan lé díẹ̀. ní àwọn tó ní létí arákùnrin lọ gbà náà ni ẹ wo ẹ wá. rèé ké sáwọn èèyàn rẹ. o ò lè máa dágbé bó ṣe ń dágbé yìí. pẹ̀lú ètò rọ́lù ọ̀yọ́ tó bá lẹ́nìkan tí ó máa sùn tí ó torí pé ní gbogbo òru wọn ló máa sunkún ni òun ò sì mọ pé òun ń sunkún. wọn lòun ó máa sunkún lòun ó máa dákun arábìnrin yìí.
1: ṣe mẹ́pà jìn ni òní a máa gbọ́.
0: òní wa ni wọ́n wá
1: òní a máa gbọ́.
0: wọ́n a máa lọ wá owó tó kù tó gbà tí ibi olóde máa wọ̀ rí
1: dáhùn
0: ó dá padà fún gbogbo odidi owó gẹ́gẹ́ dáhùn ó dá padà wọ́n a máa lọ wọ́n a máa lọ. àwọn náà nírú rẹ àwọn òbí rẹ gan kò yẹ wọn ó ti.

0: ìfirú rẹ lẹgẹnda pé kó lọ kó mọ ló yẹ kó sì wà ló ń dàbí wọn sì máa ń palọ wà fún ojoojúmọ ni. àwa sọ fáwọn pé ẹ ní kó wọn mọ àwọn olóòrùn ní kó wọn mọ bọ wọn ò fẹ kó wọn wà máa lọ bá wọn. má para rẹ sáwọn ọlọrun má kò bá wọn. wọn ní bó ṣe di pé àwọn tọ àbúrò wọn má àwọn lọrẹ. àwọn sì lo odidi oṣù mẹfà ńbẹ. nígbà tó pé wọn wá ní ọdà láti ni pé ìwọ ọlágbájá wà lọ rèé dúró tì í ibi tó ń gbé ìhòòrò ọlọ́run tó nígbà ó sì gbalé wà lọ rèé dúró tì í kó mọ́ so nìkan nù lé mọ́.
1: ẹ mọ ṣe kolokolo nígbà mo sì ṣubú tán ijó ajúmọ.
0: bó ṣe di pé
1: ó wá díjọ
0: ẹ. àwọn àtàbúrò àtọmọ àbúrò màmá àwọn àwọn jọ ń gbére.
1: èmi ṣe iṣẹ́.
0: bẹ́ẹ̀ma ti ṣọ́ọ̀pù dé àwọn ó bá àwọn ọ̀rẹ́ àwọn ṣe eré díẹ̀ àwọn ó níta àwọn ó sì wọlé àwọn ó lọ rè sùn. bẹ́ẹ̀ làwọn ṣe ṣe ọdún kan pé. bẹ́ẹ̀ làwọn ṣe ṣe ọdún kejì pé. bẹ́ẹ̀ làwọn ṣe ṣe ọdún kẹta pé. kẹ́nìkan tó wá sọ fún àwọn pé. lágbájá bẹ́ẹ̀ ni bá kú ẹni náà ni kú. ìyá ló kú ọmọ ẹnlẹ̀ ṣùgbọ́n àti bọ́ ọmọ ọdún ọmọ náà ló sì ti kú ọmọ ọdún mẹ́ta àbí nǹkan yìí ó yá lọ́wọ́
2: obìnrin
0: tó fẹ́ẹ́ lọ́wọ́ obìnrin tó fẹ́ẹ́ ṣùgbọ́n kinní kan ni mo sọ fún pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí orí o kó mọ̀ jẹ́ pé ìyún ni ó máa ṣe adínàgbò òkú fati níyàwó lé rẹ mọ sọ fún wa. pẹlẹ. pẹlẹ.
2: iṣẹ ikú àsìkò ikú gbẹngbẹlẹ.
0: abẹ́jà tẹmu kínní ni.
2: ni mo bá rí náà láàárọ̀ yìí ó níta adìyẹ lórí.
0: bá parí irúṣẹ́ ìtàn láago mẹ́ta kọjá díẹ̀ n tí máa da ọkọjá pé kéèyàn ò rí n tó gbóná
2: bíi
0: amala ní kó wá ní ìwé dúdú ẹgbẹ̀gìrì púpọ̀
2: ìlú
0: ọba wa ṣe pàmò méjì ẹran méjì
2: ó sì jẹ́jẹ́ ìkú èkó
0: ni abójẹ́ sáwá lásán
2: lẹ́yìn lọ́wọ́ kọ́ nìyàn fi kó mọ́lẹ̀
0: kí wá kó mọ́lẹ̀ tán tó wá pẹ́ díẹ̀ sí
2: i wá gbé tìlílẹ̀ irú èwo níbẹ̀ jẹ́yẹ ni èsì nígboro mọ àbọ̀ tí wà nígboro ni.
0: ọmọ ìdí wọn bàfẹ́ takínì mọ.
2: àbọ̀ rí bẹ́ẹ̀.
0: wọ́n ní ẹ fẹ́ kó lẹ́wọ̀.
2: ó wà lọ́wọ́ olódùmarè o ìyá kan ti gorí òkè lọ torí rẹ̀ o mo rí gbogbo èèyàn ọlọ́kadà àtọ́ni márúwá àmọ́ bá pàdé ni mo ń bo ni gbogbo rí mi náà yan mi lórí òkè ni torí kinní aláfẹnujá wọ́n fẹ́ wọ́n bá kánṣu rẹ̀ ni wọ́n ń gba agbára ni wọ́n igbe yìí aláfẹnujá gbogbo bó tutù ṣe mú un ó yẹ baba ìmọ̀ká bá gbé yín lórí ọ̀kadà ìyá lámífara gba tẹ́gùn
0: bẹ́ẹ̀ni
2: ó yẹ yóò yín kí yàn bá ti fẹnujá kí yàn bá dà sára bá gbogbo a ṣe yérí-yérí ó yóò tó agbó tutù nù.
0: jọ̀nà kápẹ́ wọn á lọ rí kó lẹ́tọ̀ yányá lóòótọ́ ọmọ fi kàn sí ọmọ
2: rẹ. wọn fẹ́ dá wàhálà lẹ́rìn ni o
0: ìhàn
2: ọ̀nìyàn afẹ̀wùnú hàn án ti mí dọ́gbọ́n fẹ̀wùnú hàn lábẹ́lẹ̀ abẹ́kúta mo ti rí yan bẹ́ẹ̀ kí wọ́n ti mi lórí òkè pípẹ́ wọn fẹ́ gbàjẹ́ lẹ́nu ni olódùmarè kẹ́ má gbà fún àmì náà ọ̀dà ọlọ́run á gbàdúrà rí o.
0: wọn ni ó ti ẹ̀dùn jù torí o kíni o.
2: wọn mọ èyí kí wọn fi kí àgbo ni irú yìí mọ fún ọ níjó ni níbi òye ẹ̀yìn rẹ ó ṣe bákan irú yìí ni irú yìí wọn fi kí gbo ni wọn tún gbúdọ̀ kó yé ni kúrò nílẹ̀ kí a fi a máa kí gbọ ọmọ gbọ̀n bá kú
0: yìí ni wọ́n
2: fi kí gbọ ọmọ.
0: wàlẹ̀ ọ̀dà àti gbẹ́rù olè ni ọ́.
1: kí la ti máa ṣayé.
0: ni o lọ wáyọ ọmọ mi ṣùgbọ́n mo sọ fún o.
1: ayé tọ́tọ́ ayé tọ́tọ́.
0: gbogbo ọba ti wọlé tó ti ń sa bí a mọ láwa sọ fún pé bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ rèé.
1: ayé máa lè.
0: mo ní ọjà náà làwọn tún ti rọ ọmọ kan tán sọ fún pé àwọn ọlọrun ẹ mi lè fẹ yàn mi lè fẹ yàn
2: mo ti gbọ tán
0: kí ló dé ni fe to ba ti ni yawo ri awon o ni yawo ah
2: ah
0: mo le so fun
2: ngba to ju won fo te ti o si di
0: igba ti omo te
2: fe ma gbe un mara ni
0: te fe ni block kini kan ni sale
2: omo
0: ah
1: mama sa ye isi o ko ye mi
0: oluwa ka awon lapa ko pe awon o le fe yawo nu
2: na ma ba won
0: awon o le fe yawo kan ma ba won
2: won ti mo tan
0: awon kuku ba fe kan poke raja won ni bo se di pe awon wa poke raja re o nton mi nton beyin yo
1: e so pe lenu ye ka se
0: kan ton beyin yo ti wa ton beyin yo na ton ri
1: aye yi o
0: won ni ore awon kan
1: ton aye toto
0: in lo se ni mi la won lo be
1: ilati
0: ma awon wa ri omo birin kan
1: o ye mi
0: ore awon ba won pari e pe ah ore mi ni fe na ah o le awon le ni se lowo awon le so mo olorun o aso ni nta logun pa red mid lawon
2: le nta o wa lore
0: o lore bi o toju eye se kini kan o mo ni se ba won fenu si mo ni olorun sise ni ba won wa won wale ni ba won wa won wale
2: where di where
0: ni ba won wa won wale
2: where di where
0: ni bi ede ama ja won ma won bi re na ba lo ma won bi ara bere so wo lo ko re wo lo fe fe kini kan kan ka so si ni yawo ri bayi se kini kan ri bayi eh mo ni suru di eni ma kini kan kan ka o da olohun o se yin lo ara yin
2: ba mi
0: ko si wahala ha on ba lo be o oyun tun wo oyun tun wo
1: aye male anri nile inu bele si
0: anyu wo
1: inu bele
0: ba di pe an ba so ba won eyan puto omo yi tin wa yi o oyun tun ti wo o won ni baba an wa so fun pe ah yo julia on me eleyi ṣùgbọ́n kò yìí ṣe aláriwo bí ìtàkọ́kọ́ mọ́
2: àṣẹ ní bòńkẹ́lẹ́ ni
0: wọ́n fẹ́ ìpàkàrọ̀ fún un bòńkẹ́lẹ́ àṣẹ ní ju bí mẹ́wàá lọ àwọn èèyàn yá rẹ̀ náà láàjọ lọ wọn àṣọ fẹ́ nìyẹn kára lókùsọ pé ọmọ ìmọ̀tún fẹ́ ṣe ìyàwó àwọn òṣèlè wọn ṣe lóòótọ́ bàbá ìṣe làálẹ̀ wọn ṣe bó ṣe làálẹ̀ wọ́n láwọn ìyàwó tẹ́ sọ pé ọmọ àwọn tí ò ṣe gan rí àwọn náà ṣe gan rí àwọn náà fẹ́lẹ̀ ni pé bẹ́ẹ̀ fẹ́ẹ́ fà lọ́dọ̀ yín wọ́n ní káwọn ọmọ sí gbogbo ilé
2: wọn
0: ò sọ tán ju tàwọn ti rí lákòókò wọ́n ní bó ṣe rí pé àwọn ṣe níwọ̀nba rè pẹ̀lú orí ọ̀fẹ́ àtàánú ọlọ́mọbìnrin ìbímọ kìíní fáwọn ó bímọ ẹlẹ́ẹ̀kejì fáwọn wọ́n ní ọmọ ẹlẹ́ẹ̀kejì tí ń gbé lọ́wọ́ pé ọmọ oṣù mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́ ni arábìnrin bá ní orí fífọ́ dé sóhun lágbó malaria ní ẹlòkìnní kan sígbà kan bó ṣe di òru ọjọ́ kẹta rèé ni ọ̀rọ̀ bá kọ sí sọ ma ní ọyá yáyá ilé ìwòsàn ti yá ilé ìwòsàn ni sọ fún wọn pé ní tẹ́ ẹgbẹ́ wa ti kú
2: kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè
0: kí lè wí
2: má ṣe o
0: death on arrival ní tẹ́ ẹgbẹ́ wa ti
2: o ti kú kí tó gbé débi
0: ṣe tutù kẹ́ tó dé ẹ̀sìnkíyèsí ni
1: mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́ yóò tètè mọ páyé fẹ́lẹ́ mo ṣubú.
0: nígbà tí wọ́n sọ débẹ̀ fún mi ni ẹ̀ dákẹ́
1: o wa dijo emi ni kan soso
0: temi to sele si mi le kan ri doni won le gbagbe
1: aye mi sise ni o tete mo paye
0: ojo kini osu kesan ni o pe odun meta de logun
1: igba mo si se
0: 15 years ago
1: aju mojo o wa dijo emi ni kan soso
3: what a bitter ex
0: oni won ti dake oni be ni mr olopo
2: kabiyesi olodumare gbeyin olodum fere apata
0: ah wo la won ti so a la won so fun ona wo la won ko gba kini bebe keji kebe wo la won gboro aye awon bayi ala mo de bi asa fa kan agba ko mo de
1: wa so do re
2: wa agba kan
1: dadare
0: gba lore mi yin
1: wa si
0: jari yin pe o kuni ko se di pe ah e ma gbe lo ah ah ni bi ta le gba oku si nbi ni bi a le gba si
2: kabiyesi olodumare
0: won ni awon ti awon jo ngbe le won sa pe he
2: nkan ma tun yan
0: tori ni ole yi na ni awon gbe kilo subu ta won
2: o de le keji
0: ni ole kan na o de meji
2: o ma de merin
0: ha won ni orumale na la won ti pe baba won pe to
2: o tun sele o
0: ina ti ma won o
2: eh
0: ina ti ma ki lo tun de ah laje ki lo sele an gbe ya pe ya dile wo san ni se won lo se dake o ton tenu e na ni le mo

0: ani to bi obi
1: o ba duro lodede re
0: ti o ba duro lede re to fi lo semi re tan o lo re wa
1: yo ti bi mo tan
0: obi to ti bi mo tan ni oko
1: e fe bi mo tan le tele
0: le jo mo pe
1: kabisi olodi
0: ile o fi subo subo pe lede re ah
1: esaye fo sara
0: be ntawon ri ntawon ni o ntawon ri ntawon ni
1: ma se
0: o bo se wa di pe awa o pe ah hey nkan ma de awa ro bo se wa pe nikan re to je aburo mama awon
1: ipe npo mo gba
0: ko ni buruburu ko mo kene kan mo ni ti o kula mo
1: be ni o
0: aburo mo awon na wa mu awon na jade
1: won to rebo me
0: pe ah e to gbo yi ibi na leni kan
1: abi
0: ja lo
1: aburo ba sa koke bo ba kan le
0: ibi kan won o gbe ka bo se di pa won lo sodo enikan ri eni e lo odo re amawo moro ni
1: kabisi olodumare
0: oni kan bile paraku ni oluwa so fun pe e si debi kan be ni ara ba debi kan kini a wi inte ngwa so bi se so fun won ni to bi o ba duro do mi dale obi to ti bi mo tan
1: ke fe bi mo mo
0: ki no ri fe e ni to pa te wo ni ha
1: omo re nile o omo ti ma nile o
0: en to gba akunrin lori eto ire
2: a ko se bu
0: singo e gbo kini ko se
2: ti ma je ko ri e
0: omo kan tabi ara kokoko bi nbe o
2: masa bo wa
0: elekeji na bi ma meji
2: se se mi
0: se nje win na ni o se abibo obi to ba ti bi mo tan ti o sabi ama kankan mo to ba gbe odo ejo dojo ale ni koni kun kankan o ni se sugbe pe le de re tawon rire o
2: emi mi se bi won lo pe mi
0: 091-23-00-8675 napa bi +234-814-249-1006 saluwa mbe kwa jio hello
3: a jio ne jewa
0: ase o
3: pelu ogun olorun ani ka ba ma mo seri
0: ami eledumare
3: ele iya gbogbo enu o
0: mo se gbo mi mo se gbo re o
3: omo yin kuku ni soro e
0: baba mi baba o ojo ni ti
3: ina kankan ni jewa
0: ami olorun
3: lo ti se ina e ni si aisun se
0: ami olorun
1: ami
0: olorun
3: mi o
0: gbenu ton baba
3: wọ́n ni torí ẹ̀ náà ni ó ní máa fi wà o ti gbọ́ tí ó ṣe náà lọ
0: ọmọ èké wa ni.
3: ẹgbẹ́ tọ́ba wo èkúkú wo òkúkú sí pè fún
0: bẹ́ẹ̀
3: tó tẹ́bù mí náà tó mọ lọ tó gbọ́
0: bẹ́ẹ̀
3: iná burúkú ò ní jó wa
0: o àmì ọlọ́run
3: àmì ọlọ́run
0: àmì ọlọ́run
3: tọ́ba ti ń rẹ ìwọ́ máa sùn láyé
0: àṣẹ ìdùmọ̀rin àṣẹ wà
3: àṣẹ wà ẹ̀ṣẹ̀ ìwúni sókè nítorí ẹ̀ lómi.
0: ó dà sá
1: iṣẹ́ o ojú ni ti o.
0: 091-23-00-8675 lage lórí o.
1: òkè gàjòkè.
0: hello.
4: hello olúpo.
0: bàbá mi.
4: ẹ máa kó ètò.
0: ọlọ́run ẹja kí.
4: Ọlọ́run tó wà pẹ̀lú kò ní fi sílẹ̀
0: o. Àmì o.
1: Àmì.
4: Ọlọ́run a máa bá yín ní gbogbo rìn àjọṣe
0: rẹ̀ lágbára lọ́wọ́ náà. Àmì o. Àmì o.
4: Orúkọ tèmi ni Ganiu Ọlọ́run dá látàbẹ́kúta.
0: Tó bàbá mi ẹ kú fẹ́ o.
1: Ìṣe o.
4: Ìfẹ́ ni. Ẹni tó bá sọ pé òwú ò tó ẹrù.
0: Kí ìtaná ló mú.
4: A jẹ́ ìtòfìtaná ìtòfìtaná ló mú lọ́wọ́. Ẹ wo orun tí báyìí yẹn kọ rárá lakọjá.
0: Ọmọ eke.
4: mi gbọ́ tún wá ń wo ara mi láì rí iná pé ilé ìwúwo pọ̀ o. Nígbà tí nǹkan yẹn ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní àkọ́kọ́ yẹn tí ìyàwó àkọ́kọ́ ti kú yẹn tó ti yẹ kó ti jáde ìgbà mi ti yẹ kó ti jáde kò sí tó máa ṣe ju ohun tí wọ́n sọ iná lọ
0: tó
4: bá fẹ́ lẹ̀mí ara ẹ̀ kó rara wá ni tí ò bímọ mọ́ tó lè bá tọ́jú ọmọ yẹn òun ló lè fẹ́ tètò pàtó ti bá sọ wọ́n ti tó ti gbogbo tó gbé lọ tán ní báyìí ló lè ṣe báyìí ló lè ṣe ká ní ìgbà tí màmá yẹn ti kú gbàgbà tí màmá yẹn ti kú tí ó dẹ̀ ti sọ fún màmá yẹn pé òun pàdé ọkùnrin kan o ó sọ fún un pé tó bá máa fẹ́yàwó kó o ṣọ́ra o ìgbà tí ìyàwó alákọ̀ọ́kọ́ yẹn ti kú ló ti yẹ kó ti jáde ó jẹ́ lé pásọ̀ ó jẹ́ lé wòlíì tí wọ́n máa lọ tàbọ́dọ̀ àfà ó lè gbẹgbẹ kó wá nígbà yẹn wọ́n lè rí àtúnṣe sí nǹkan yẹn ọlọ́run á tù nínú
0: ìrírí
4: aláhùn ọmọ abẹ́ tó bọ́ wa wà pẹ̀lú yín o.
0: Tó ẹ ṣeun mi o.
1: Ẹ
0: ṣeun. 09 23 70 86 75
4: Hello. Olúko.
0: Tó.
4: Ẹ mọ̀ pé tó. Ti mo gbọ́ rí o.
0: Àmì o.
1: Àmì àmì àmì.
4: Ọgbà rọ lọ́run lẹ́nu. Bíbí bá ń palẹ̀ ẹ̀mí sí ní palẹ̀
0: pẹ̀lú ara rẹ̀. Àmì o. Àmì o. Àmì àtẹ̀yìn
4: náà. Bí bá ń pa ọ̀nà ẹ̀mí ní ìlọ́nà
0: lọ́pàá rọ lọ́run. Àmì o. Àmì o. Àmì o. Àmì o.
4: Àbọ̀ ọlọ́run dàjú lórí yín.
0: Àmì o.
4: Orúkọ tèmi ni Ẹja SBO Oyèmíyì. Látàkùnbalẹ̀. Ṣé ẹ rí ọmọkùnrin yẹn? Ìbẹ̀rẹ̀ ló ti kó kó.
0: Ìbẹ̀rẹ̀ ló ti kó kó bó ni?
4: Àfáà bẹ́ẹ̀ni. Àfáà tó rí tó sọ fún nígbà tó fi fẹ́ lọ sí wáyéèkì yẹn. Àfáà yẹn ló yẹ ó tètè so mọ́ pé ẹ dàkùnbalẹ̀. Èmi èmi ọ̀ràn àdẹ́jà. Ọ̀nà tí mo bá lè gbà ní kí ẹ fi hàn mí. Ẹ dàpọ̀ torí tọ̀lọ́ bọ́ sọ̀dọ̀ yín ni o. Bọ́ bá ṣe ṣe pé bómi lè mú mi lọ. Ọ̀dọ̀ bàbá lo ti yọ bẹ̀rẹ̀. Ẹ̀yin ti lọ báwọn. Ṣé wá rí?
0: Ìṣe wá wí nǹkan.
4: Ẹ má jẹun tàn yín o. Bọ́n náà fẹ́ làwọn fọ́mọ yẹn ni o. Ọ jábọ́ lẹ́yìn ìyá rẹ ni o. Ọ jábọ́ ni o. Wọ́n náà fẹ́ làwọn fún agbógbó àwọn tí wọ́n ń lọ ọ̀dọ̀ wọn. Wọ́n lè san mọ́lẹ̀ nǹkan ni. Ọ jábọ́ ni. Bí ọ bẹ́ẹ̀ kọ ni, wọ́n ní sọ wípé ẹni tó ti bí mọ́tán tí ò lè ṣàbí àmọ́mọ́ ni kọ́ lọ fẹ́. Torí pé tó bá ti bí ẹni tí ó máa ṣàbí àmọ́ kọ̀ sọ pé yóò dúró méje.
0: Méje ní lọ.
4: Méje ní lọ.
1: Àbí èsì olódùn
4: rẹ̀. Sọ kọ́ náà wọ́n bá lè màrí fún àjẹ́ àmọ́ ó sì rìn o. Agbára ọlọ́run lè màrí bó àtàwọn olólùfẹ́ ètò yìí àti gbogbo àwọn tí ń gbá wa gbọ́ wa jẹ́ kí ìjádùn àgbáyé ọmọ ẹnì kan tán wà ní ṣiṣẹ́ kò ní sí yàn lágbára ọlọ́run. Gbogbo àwọn tí wọ́n ti di yàn lágbára ọlọ́run wọ́n bára wọn tó kalẹ̀. Bá ṣe ọlọ́run lè màrí. Bó ṣe rí nìyẹn o. Ẹ máa bí kọ́.
0: Ẹ̀lọ́ ọ̀rọ̀ mi.
5: Olúkọ.
1: Ìránṣẹ́ Ọlọ́run àlàyé.
5: Ẹ̀kọ́ ètò.
1: Ètò ni o bàbá.
0: Ètò gbọ́ rèé o.
1: Mo rèé o.
5: Ẹ káàárọ̀ ń bẹ̀ ń wo.
1: Ẹ̀wọ̀n ojúmọ́ ikú ọjọ́ mẹ́ta o. Ikú ọjọ́ mẹ́ta o.
5: Àwa nu ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ báyìí.
0: Ó yà wò.
1: À ń gbọ́ yín.
5: Akú òdèlé ẹ̀kẹrin àjẹ́ǹgbẹ́.
0: N lọ o. Bàbá mi lọ o.
1: N lọ o.
5: Bàbá ti wọ káàlẹ̀ lọ.
0: Mo ti wọ káàlẹ̀
1: fún. Ọlálẹ́kan Àlàbí ti lọ o. Erin wo o.
5: Tó ọlọ́run dúró ti ilé wọn.
1: Àmì o àjànàkú sùn bí òkè.
5: Ọlọ́run dúró ti ìlú Ìbàdàn
0: o. Àmì ọlọ́run.
1: Àmì ọlọ́run. Ìtàn ò ní tán lórílẹ̀.
5: Ìgbà tí wọ́n lọ yìí ìlú Ìbàdàn ò ní dàrú
0: o. Àmì ọlọ́run.
1: Àmì àṣẹ Ìdùmàrè. Àmì o.
5: Mo kí bàbá wa Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn.
0: Tó
5: àwọn àgbà oyè nílẹ̀ Ìbàdàn. Akúdélé ẹni rí tó lọ o.
0: Ẹni rí
1: lọ o. Ẹni o.
5: Èyàn ò báhùn àwọn odidi ń gbé.
0: Ṣé o.
1: Àtàyè ṣe ńlẹ́ o.
5: Ṣé ẹ rí tòótẹ́ tó mú wá lóru yìí?
0: Yes sir.
1: Bàbá.
5: Ó tún kà sí Àràbí Ìlú àti Ru.
0: Tó mo ṣe gbọ́ náà rèé.
1: Bẹ́ẹ̀ náà la ṣe dà á lẹ̀ o.
5: Ṣùgbọ́n ibi tá a wá ń lọ òdìnà.
0: Ibi àyà ló pọ̀.
5: Ibi tá a yà ló pọ̀. Ṣé ẹ rí tí wòlíì bá ríran? Sèèyàn tí ọba sí solution kì í sì ran dáadáa. ba fa ba satia ti a ba teyan rin ti a ba ri ti o asi solution ko ti so na nbe
1: be ni
5: bi bala bala wu na ba si si si won ba ti ri solution boye tutu ni o boya nkan ti o se ni o ṣùgbọ́n ní ìsìn ọ̀rọ̀ rẹ̀ ti dágiri o ó ti rí solution
0: tó
5: ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nǹkan yẹ kó ṣe ń lọ padà lọ sí torí àwọn bàbá wa kò wé kí tèyí ọmọ jẹ́ tàwọn àgbà kí wọ́n tó jẹ́ rí mi ìwé o
0: iwájú
5: ni
1: bẹ́ẹ̀ ni
5: bàbá ṣubú
1: awẹ̀yìnwó ni àwọn ń gbé ohun ṣubú
5: pé kí ló gbé ohun ṣubú
1: bẹ́ẹ̀ ni bàbá mi
5: sódà àìkíyè sára rẹ̀ láti ilẹ̀ nígbà tó ti pàdé ẹni tí ó pàdé rí tẹ́lẹ̀ yìí ò sì sọ ohun ẹbọ kankan fún tàbí kó mú nǹkan kan wá ìgbà náà ló ti yẹ kí àti rori o múra sírìn
1: kí làákà rẹ yẹ pé ti sí
5: ọ̀rọ̀ àwọn bàbá wa tó pòwé wọn sọ yí pé ẹni tí ọ̀bá mọ̀ tó
0: kìí nínú sọ́ńdù
5: àtìgbà náà ló ti yẹ kó múra sọ́rọ̀ ara rẹ̀ ṣùgbọ́n ọ̀bẹ ti ágọ́mọ lọ aṣọ ọbẹ̀ nù ọbẹ̀ ti ṣe
1: ní tí ó ṣe wọn àṣẹ èrò
5: wàhálà báhùn èrò ìdààmú báhùn ọlọ́run ní ẹjẹ́ ọkàn ẹnì kọ̀ọ̀kan wa
0: àmì o
5: ìṣòro tó náà sì ní ọlọ́run ọba ṣe mọ bẹ́ẹ̀
0: àmì
1: àmì lódìmọ̀lẹ́ àbá fòpin sí
5: wọ́n ti sọ solution fún n tí ó ṣe tọba ti fẹ́ kó bí ogbó nlé rẹ̀ tó ṣètàn fẹ́ láyọ̀ dọdọ alẹ́ ó ní láti jẹ́ pé bí bàbá tó sọ̀rọ̀ tán ti sọ̀rọ̀ tán ní ẹ̀sìn ó ti jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tí ìyá rẹ̀ ọjọ́
1: fún ẹ̀sìn kankan
5: ṣùgbọ́n ṣe rí àwọn bàbá wa ò ka kùránì wọn ka bíbélì o ṣùgbọ́n nínú màáya tiwọn labala ha wọn ni mọ́ sí
1: lògùn mọ́mọ́
5: o ṣe òde ọ̀run ni nǹkan tí wọ́n bá ti pèlè ewọ̀ ewọ̀ ni o kéèyàn mọ́ dánwò tó bá dánwò yọ̀ ọ́dán tán irú ìgbà tó ti ṣẹlẹ̀ ń pẹ́ àgbà tó ti ṣẹlẹ̀ ń tí ìyá àwọn ọba ti kọwọ́ tí ń dán bọ́ sọ pé àwọn ọba ti rí rẹ́mídìí sí
0: láti ilẹ̀
5: kárakùnrin mo tó dàgbà tuntun yìí ṣùgbọ́n nígbà tí ìyá ti kọwọ́ tí ń dán bọ́ sọ bàbá rẹ̀ bàbá tó bí gan ọmọ ìyá nìkan lọ́mọ bóyá ibi tán ti ń fẹ́ pọ̀n nínú ilé
1: bí abẹ ló ti jábọ
5: àwọn kan rò pé
1: ìjàgbọn ọmọ pọ
5: máì nọtì nǹkan ṣe àdín tẹ máa sọ pé kálábọyún ọmọ rìn mú òrùn mọ ṣe gbá
1: ìṣòro ń bẹ
5: mọ ṣe lè fún rí ara rẹ àti rí ọmọ tí ń bẹ nínú rẹ ni
1: kẹ má dẹjà
5: kọyàn má dẹjà ẹjẹ àwọn tó ṣẹlẹ àwa ò sí ń lu ìbàdàn ní ìsìn nígbà tí eégún ṣẹlẹ tọmọ kan tó lọ yàwòrán olóòlù
1: lọ ya tó mi rìkọọdù rẹ
0: n ti ràn
5: adúpẹpẹ kò kú ṣùgbọn tó dú ẹ rí
1: ètò gbọdọ dẹrú rẹ mọ ẹni ẹdẹrú ẹ wù mí
5: má ṣe ni
1: ogun mọmọ
5: ni ogun mọmọ
1: bẹẹ ni bàbá mi
5: sọ kí n sẹni àdéhùn kọrin pé obìnrin fojú kóró
1: kóró á gbé ìkárí
0: ọmọdé
1: ó máa rìn nípa dùn ó máa ṣe sí
0: ẹ ṣe gẹ̀ẹ́sà
5: má dánwò ni sódà ọlọ́run ọ̀ràn lọ́wọ́
1: àmì ó
5: ẹni kó múra sí láti ṣe ìtújú rẹ̀ nú
0: kò lẹ́bọ̀ kò lóògùn
5: ti lọ sọ́nà ní ọ̀rọ̀ ẹni kan láàpẹ̀ nírọ́
1: ó bá ti méjì méjì mẹ́ta
5: nípa ẹlẹ́rìí méjì
1: tàbí mẹ́ta bẹ́ẹ̀ ni
0: bẹ́ẹ̀ni tó múlẹ̀
1: bẹ́ẹ̀ni
0: ẹ ṣeun sá
1: àbámẹ́jú ni ti ìbá mi kí màdámú o
0: àti
1: gbogbo èèyàn ọmọ ìbá kí gbogbo ni o iṣẹ́ o.
0: Hello.
6: Olúpo.
0: Sá.
6: Iná ọmọ iná aya kò ní jọ́ a.
0: Àmì Elédùnmọ̀rì.
3: en to ti sele si to njo ba ti to so yi nkan kan yo ma so ko yo ma ro
0: nkuro
3: ni sele se de ya de de
0: ami o
1: ami ami
3: pe to ba run na ni o so layo
0: ami
3: o to me
0: ah
3: la ti go ti do ti gbo lu ti ye ko ti sare wa ma bi sara se yan aburu eni kan ni jo ni na jani o ma so ku ye o se Saturday o na ku Sunday
0: ah
3: awu san po yi ni ri ogbo ogbo wo lowo ma lo kuro le oloni oni se labu oni oni fi labu kan wa o
0: ami eledumare
3: e ku ewu re ni mo pe le ma so pa tori elomi
0: bene
3: sa e ma binu
0: e se mo dupe sa
1: e se o se o
0: ah hello sir
6: karo
0: karo sir
6: e ku ju mo
0: yes sir
1: yes sir,
0: yes, sir.
6: Baba Ijesha, ipele o.
1: Omo mi ti awo. Omo yin omo mi gba oju ni ti.
6: Ise
1: o.
6: Engineer ni o, Olusegun Kayode.
0: Ise o. Ise sir.
6: Gbogbo wa a ni safori gba bu o.
0: Ami Oledumare.
6: Awon mo wa o ni sire o.
0: Ami.
1: Ami.
6: Awon na ka ni sire o.
0: Ami.
1: Ami o. Ami.
6: Ade aku ara fera ku awon oluye wa to lo. Olorun o ṣaanu.
0: Ami o.
6: Olorun gba wa ṣaanu fun o.
0: Ami o.
6: Ìpẹ́lẹ̀ kan tó bọ́ nínú àdánwò ayé, àdánwò ayé ò ní borí wa o.
0: Ami.
6: Agbára náà. So ẹ bá wa káwọn èèyàn ẹ máa gbé tó bọ̀.
0: Ilé ayé. Ọmọ wọn nílé ọlọ́sọ̀ọ̀sẹ̀ ṣe mo dúpẹ́. Hello.
7: Hello, e ku eto sa.
0: Yes sir.
1: Eto ni o, baba.
7: E ni tenu go bi owo.
0: Ami o.
1: Ami o, ami.
7: Hello, go t'Olorun be sin lo be sin bo, eyin e si gbeju ko ni sele se.
0: Ami,
1: ami,
0: ami.
7: Hello, ko lo e ku mu, e ku ode, e ku asunrin. E ni sun kankan
0: le ati mu
7: gba won to gbo yin na o.
0: Ami.
7: E atawa na o, a le dam.
0: Ami o.
7: O ni agbara die. Olorun dakun jo ko sanu wa ni
0: ami
1: ami ise
7: nitori pe
1: amolo
7: iya re to lo gege bi nkan ti awon eyan so nkan to sele ni ya nkan je si wi pe ko fi han eni kankan nigba ti nkan na sele latara wi pe awon eyan a ma n dira pe ti nkan ba sele ti o ba ti je gbangba
0: a ti
7: wo pe a kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀
0: bẹ́ẹ̀ nìyẹn kò rí mi
7: sẹ́nìkan kò rí mi bẹ́ẹ̀ ni sà nǹkan tó ṣẹlẹ̀ tí mo pé yàrá ò fi sọ nǹkan kan nà ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé irú bí ó ṣe rí márùn àkọ́kọ́ yẹn ìyẹn àáfàá yẹn tó wọlé pé kò ń sáré lọ mú owó tó bá jẹ́ sí pé dé bá máa yẹn ni bóyá ìyè rè bá tún sọ pé kó béèrè pé kí lòun fẹ́ ṣe pé nígbà bá fún máa yẹn lówó tí máa yẹn ní kí sọ̀rọ̀ owó ni òun bá sọ ṣẹ̀mpó ṣeéṣe kíyè rẹ sọ wípé ó dà kí wá ni ìgbésẹ̀ tí mo lè gbé ọ̀nà àbáyọ ṣùgbọ́n nígbà tí ó fi déta kò bá máa yẹn ta mọ́ ibi tí ọlọ́run dákun tó kó sámọ́ farapamọ́ jẹ wá ń yà kọ́lọ́mọ́ farapamọ́ jẹ wá ń yà solution kan ni ó ṣeun òun náà ni kó ṣe ọba tó ní yóò tì lẹ́yìn yóò jogún lé ayé orúkọ mi ni kamarudeen olóyèdè láti ìdò àkàndá ọlọ́run
0: ẹ ṣe mo dúpẹ́ o
7: ẹ kó ètò sọ.
0: Hello.
8: Hello, ẹ kàrọ sá o.
0: Sista, good morning ma.
1: Ẹ pẹ̀lẹ́ ma.
8: Yes sir, a kú ètò.
0: Yes
1: ma. Yes ma.
8: Ọlọ́run a máa bá wa ṣe o.
0: Ami.
1: Ami ooo. Ami.
8: Mo kí gbogbo àwọn ọlọ́gbọ́n onútọ̀ ti sọ̀rọ̀ látàárọ̀. Ọlọ́run á túbọ̀ máa fún wa ní làákàyè tó pé.
0: Ami ooo.
8: Ẹ̀rì tán máa ń sọ pé ilé ayé nǹkan tó ń pè ní ilé ayé òun ni. Kò sẹ́ni tí kò ń dé bá. So nǹkan tó ń pè ní ayé nìyẹn. Èmi ò lè sọ bóyá wọ́n jábọ̀ àbí wọn ò jábọ̀ bọ̀ ko se ko irun pe ko ikini itan so yi o ti sele ri daada ko da osere kan ti mo koruko bo lasere agba osere ni iyawo meta lo ti ku le lori
0: ah
8: o se gbebe so eni pe ma mu ti ma daruko eni pe mo daada ni so pe ko si nkan to ewe eleyi o sele ri afin deru bo loro ni but inu aye a ri poju ara poju to nso niye ara poju to se nkan ba de sele ngba mi se nkan ba sele ngba mi a ma sele lera lera lera e ka te yan ma ro pe boya ise aye ni nkan to se ni minus niye ton ma nso pe minus naturally life man subtract life man subtract so yan gbudo ma ade loto pe so iru nkan to nse won yen o le je natural o de le je spiritual but ton ma se pe kon se nkan kon se nkan ton ma ni pe kon se yan ma ma gbiyanju mo gbiyanju na ni titi pe yan ma fi tolo ma fi gbe yan ku alawore so ti eyin nkan ton pe ni life yen tori pe opolopo wa ato ti wa na ni ta gan awa to mi ka ti ke ba so ti se bi tori en so ti ni ba ye gbogba te ni mo mi ni ti ku
0: ah
8: e wo to ti se le le
0: omo ojo le mi na wa
8: to re mu mora ni o fe so olukaluku ma mu ti e mora ni nkan ton pe ni iriri yen iriri lagba mo se wa yen o ti ju awon egbon won lo pelu iriri
0: pelu iriri
8: so kon kokoko bokulo nkan ton pe ni la egbe egbe kuro lara ko yi bi o gbe gbe kuro ai mo ye ni kon sele ti ton olukaluku ma gbe kuro lara ni e try lati gbe kuro lara e wa ni suru e ma so e si ma se gbiyanju kakiri kakiri nigba to ba ya olorun a gbe yin ko alawore to ba ye pe nkan yen na ni solution nkan te ma se na ni but naturally life man subtract iru nkan mayin na de lo fi subtract kuro na ye so eyan lo gbudo ma ma aje loso pe ta ni pe won a da won awon maburo ya won kan si ma ba won da ta lo awon wo lo nti won leyin ton lo so fun kai. So you add people to yourself, you add many things to yourself, good relationship, and money in common and mind. So naturally, be life sharing, life subtract. In many ways, and couple they share anything. So I told them, you come here to share it. Ewa ma ubenka, abaye itemi ni, abaye nkotong pe ni life ni ni. So anything, tomba so I say, eshe, inyama dino, dino ni. Ọlọ́run a túbọ̀ máa ràn wá lọ́wọ́ ẹ ṣètò.
0: Ṣé ìyàwó tí wọ́n ní kó lọ fẹ́ ní ìsìn wọn ni ẹni tó ti bímọ
1: tán ni. Ètò lè bímọ fún
0: wọn. Arákùnrin òsì sí ìwo ogójì ọdún.
8: Kí ló ń sọ yìí àìmọye irú ẹ̀ ni máa ń rẹ́ lómi tó máa jẹ́ àìmọye àwọn tó ti máa bímọ tán wọ́n máa ṣe rí wọ́n á pàdé ilé ayé la wà wọ́n sì máa pàdé àìmọye èèyàn wọ́n tún sì máa pàdé tán máa pàdé. Even once in only my people are on file, but once they come out befriend that I want to say, once in my parole, only my people will live, but once befriend that I want, once befriend that I know you always say, you add people to yourself, many people, and two add more, I mean, after I befriend that, you know, only my people, but once befriend that, so much you want, don't you mean, like, a lot of good things, you to see my selection, let me say, so much, but they say, only my people, I come out befriend that I want. Wọ́n wá rí sa àwọn wọn lé sí ìgbà wọn lé sí gbogbo ẹ lé sí àwọn ọmọ àwọn sá ẹyìn yìí ní ìbàjẹ́ wàá tẹ̀ wàá fẹ̀ ó lè jù wọn lọ lọ́dọ̀ọ́rí ó lè jẹ́ ẹni tó ti bímọ tán báyẹn sẹ́ni ẹ̀ máa ń yà wọ́n mí gbé ní ìṣẹ́ fẹ́ kákànjọ́ máa gbé tara wa lẹ́ni ẹ̀ máa sọ fún wọn àwọn ọmọ àwọn sá jẹ́ afẹ́ra but one thing will lead to another pé pé ọ̀nà wọn máa tún ti gbé padà so bí ilé ayé ṣe rí ni nǹkan tán pè ní ilé ayé nìyẹn so. Nkan tó ní lè sọ fún wọn nìyẹn tó bá yẹ pé nkan tó máa jẹ solution náà nìyẹn ìṣubú ààrẹ
1: ìṣirò ìyáyé ti o ìnẹ dáhùn mọjú
2: ilé ogun ní ayé tọ́tọ́ ayé tọ́tọ́
0: ọlọ́run
2: ayé máa
0: bàárẹ̀ o
2: kí láti máa ṣayé ìṣó kò yé mi.
0: Hello.
9: Olùkọ́ ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sáà.
9: Ah, ẹ kú iṣẹ́ o.
0: Ọlọ́run ni kakiri.
1: Ọlọ́run ni o.
9: Ah, láti gbé ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí.
0: Mm.
9: Ṣé ẹ ti ń sọ̀rọ̀ olóyè tó ń lọ. gbogbo mo gbọ bi won ba sun mo ju ko ba mi lo je Olorun ni dala ka yin ru o
0: ami
1: ele ami o ami
9: e ku be le lu
0: baba ti lo nti won
9: hello sir
0: a ngbo yin
1: a ngbo yin e kan kan
0: hello
9: hello
0: a ngbo yin mi ngbo yin bi
1: ngbo yin
0: network ni mo ngbo yin daada o mo ngbo yin kete kete mo ngbo yin o hello
10: hello baba
0: hello sir
10: Opa
0: yes sir
10: Ya tun mo pada wa pada buna ni jaba o
0: Ami Olorun
1: Ami Olodumare
10: era do ja o
0: Ami ya
10: Ami mo anya ko lu lo
0: Ami
1: Ami
0: to ko je kun erin la fi rin
9: Hello
0: Hello
9: sir.
0: Good morning.
1: Ikojuma.
9: Good morning.
0: Yes sir.
9: Nti mo ri ni ti. Ni pe won ni ko lo fe en do bi mo ton.
0: Beeni.
9: Ni ti wo pe yen na ko be arun ni. Kini ya to obirin to ti bi mo ton. Ati eyi ti o se se bi mo. Omo yin na ni. Now, some of the obedient to be more than two, you are more than two washer in Nigeria. So let's be more than two, you are more than two. Don't go to lead you, Lord.
0: Hello, best.
9: Some of the two. Da. So let's be more than two. I said, I'm about to say, I'm 35. Oh, but what about love me? What is the love me? What is the love me? You do almost 32 years, lo. On the engineering grammar.
0: I'm going to go to the engineering grammar.
9: Ko sin gbe teyan fe se si ru nkan
0: be. Oda sa.
1: E seun.
9: Just like seun. But me madam e wu.
1: Oju ni tin o.
9: Ko ya o se se ko si tun le ra won ton tun le ran lowo. Ton tun le help e to ba tun go further. Ti won le ma ton le ba ri ajo se. O to ba wa je pe ko tun si iwa ajo mi mo. Ti won tun le se ko le save that situation. Ko ba kadara.
0: Oda.
9: I see ri obirin to ti bi mo ton ti o dagba ju na lo don aso na ni
0: amen
1: amen o
0: ese o
1: ese wa mo lore o ise

0: Allô?
1: Olorun ma le akiri.
0: Ami.
2: Ami o.
1: Awon akua kan be te ko ifa ma so ko yan pe ile to ko oro gbagbe kan. Ti o si solution. Se be yan lo koko wa to se e ka ma wule tan la wa je. Se ri asa wa ta ku danu o bi o ko ya je wa. Se baba won wa go ni. Won to ri pe nkan buruku nbo ni won ti kejuju won si. Se yan ba ri re mo yo ke ko ran.
0: Hello.
3: Ìgbìyànjú kò ní gbélẹ̀
0: ṣùgbọ́n
3: ṣá tọlọ́run ni ó sẹ tẹrí gbogbo ohun tí ó bá tiẹ̀ ṣe náà àdúrà lóòótọ́ àdúrà máa yẹ kádàrà a sì máa rédi dànù torí pé wọ́n ní alukurani gíná láfákìrà bá dàwó pẹpẹ ọ̀rọ̀ ni alukurani bíbélì náà tá a sì wo náà pẹpẹ ọ̀rọ̀ náà ni ṣùgbọ́n kókó bẹ ni pé ní tí wọ́n tiẹ̀ ní kó ṣe kó lọ kó ṣe nǹkan yẹn bó bá tiẹ̀ wá bí ó bá tiẹ̀ wá máa gbìyànjú sí ní abẹ́nú kọ́lọ́n dákun kó má kúrò ẹ̀mí wa àkàdá ọlọ́run láti dò.
0: Ẹ ṣe mo dúpẹ́.
2: Ẹ ṣeun.
0: Ọlọ́run nífẹ̀ yín náà.
2: Ẹ ṣeun.
0: Ọlọ́run ò ní fi yín lẹ́gbàá kankan.
4: Bọ́mí yé Rábùlà o kì í ṣẹ́gbẹ́ alágàdá ìrírí ló ṣàgbà.
0: Hello.
5: Hello. Ẹ káyọ̀ sá.
0: Kàrọ̀.
5: Ẹ sá ní kọlà láti Ṣógun Dúpẹ́ Ìgbà pátá ni sá.
0: Ọ̀yá.
5: Ẹ sá gbé mi ní ìdúró Bimi ni ilu kan.
0: Oya.
5: Yesa, ndo sele nigbe. Ni ologun nigbe ni ilai amari ponju. Ni ta ki tuka. And awon kokan je ti wa ni inu bibili te pe to ba le ni igbagbo. Olorun yi pada fun because awon to ti olowo ninu bibili kan se go. Bo je pe Olorun to ni piti Olorun wa wo omo se on so. Ni Olorun wa o wa ni Olorun wa ni pe won bo. Jesu ni pe won bo lati wa ri. Ṣùgbọ́n ó ní pé níbi tí jésù yẹn wà ó ní pé tó bá lè bí i pé àwọn ọmọọṣẹ́ òun dà níbi tó wà rẹ̀ jésù gan wá sọ fún pé ṣé o lè ní ìrù ìgbàgbọ́ báyìí tó báwọn bá lè rí ẹ tó lè ní ìrù ìgbàgbọ́ báyìí kò sí òkè ìṣòro kan tí ó lè ṣe ẹ ṣe gan sáà.
0: Ẹ ṣe.
4: Ọ̀rẹ́ tó gbọ́ ohun tó máa ń gbọ́ ṣọ́gbà tí ó ra yìí ló dá.
0: Hello. Yes, sir. Yes, sir. Bag boss, okay, Dada. Yes, sir.
6: I just am okay. I'm
0: going.
2: I'm going. You show Baba me.
0: Okay, sir.
6: I'm going to ẹ̀rí ọmọ àwọn gbèsè tí ìyá rẹ̀ ti jẹ́lẹ̀ ló ń san yẹn.
0: Ọ̀gá.
6: So ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ti gbọ́ ọlọ́run ti ṣe ti bímọ ọlọ́run ti rọ́nà àbáyọ kò sí tó fẹ́ ṣe ju pé kó nígbà tó rẹ̀ ti wọ́n ní nǹkan tó burú ju pé kí fáwà ìfá tí ò ṣe tútù ló burú jù tí wọ́n ti sọ fún un tó lè yà wá lọ́sọ̀rọ̀ wọ́n fi ṣàdà. Ọmọ tọ́jú wọn bá ọmọ tọ́lá ń ṣe fún mi. Bàbá ń sọ̀rọ̀ ní rere.
0: Àmì o.
2: Àmì.
0: Ẹ ṣe gan sà.
2: Ẹ ṣe o.
4: Ó sún mi tàwọn.
0: Àgbà náà ni àgbà fọ́ Ọlọ́run. Àgbà náà ni àgbà fọ́ Ọlọ́run. Gbogbo ohun tó bá ti dé kàgbà fà náà bì. Àgbà náà ni àgbà fọ́ Ọlọ́run. The last caller. Hello.
7: Ẹ̀mí ìgbàlẹ̀ olúkọ.
0: Sá.
7: Ẹ̀kúnjẹ́ mẹ́ta wà lójúkọ.
0: Ẹ̀rọ sà.
7: Yes. Mo gbé ilé kan ní Lábọ́. Ẹ ǹ gbọ́ mi.
0: Mo gbọ́ yìí.
7: Mo gbé ilé kan ní Lábọ́. Tó o nígbà yẹn, obìnrin ni ilé yìí pẹ̀lú.
0: Ọjọ́ ti wá lọ.
7: Ọlọ́kọ kẹ̀mí ó kú. Ọlọ́kọ kejì ó kú. Ó ní kẹta ó kú. Ó ní kẹrin ó kú. Wọ́n wá pe àlàájá nìyá rẹ̀. ti lo maka won wa pe alaja won wa te yin won wa ni se se ko me jabe leyin o lo jabe ni won ba ni o mo lo ko mo lati gba yin mo ti ma wo pe ah amo ti a ma pa ma ja ma ti ago ri pe pa ma yen pe ah won o ma ti fi toro ma so bi obinrin ti lopo ma ni
0: o ni mẹrin to da
7: be ni mẹrin lo bi a wa ti alaja yen ni se se pe omo ijabo leyin o lo jabo ni a ba ni o ma lo ko mo
0: o da
7: so e ni ti ri ko lo da nko ba wa ko ba se mo be yi ko
0: mo foro mi le olowo edumare ebe le mo ile ke se mo dupe magaji ololuwa wo labi olapuleyin san mukin salewa ni new york mukin anti mi loye abide mi kari magaji agbomole lusoji lu daje bade eseun alaji atalaja bi sire wi eku nawo ojo olohun o se yawo ni alabi ama abiola yale yale eseun alaji soli wo lade joje ama tikinesi fuluke adiru mu eseun Dr. Mrs. Olaide Rahim King. Alaji Tajude Oyomo Iwole King. Olubadan of Texas. Omo won le oloso si nle Ibadan mo kin eseun. Emi omo Ogun Sanya. Aba mi John Ajibole Oluwole. Afolabide Aro Ibrahim. Alaji Ambale Assis. Mugaji le afonka ole Isaida Ketude mo kin. Alaji Siraji Jan Idi Omolawale show. Mo mú ọ̀rọ̀ kan bọ̀ níjọ́ mẹ́jọ. Ẹkọ̀ hà lórí ẹ̀. Ìpínlẹ̀ yìí náà jọ yín lójú díẹ̀. Báà náà ṣe ń gbọ́ nù. A sì gbọ́ náà láti sọ fún yín. Òní Adébí ló kọ mi.
2: Ajibọlá Adébísí náà rèé o, bàbá Òṣù máa lójú ní tì í.
0: Títí ọjọ́ mẹ́jọ ojú òní tì í. Ayọ̀ àtàlàáfíà láàfin pàdé. Mi ò ní gbọ́ bí sí yín. Bẹ́ẹ̀ lẹ́yìn náà sì ní gbọ́.

0: gajoke.
1: Asiko ti to lati gbadura fun gbogbo abiyamo o
2: baba alabiyamo lo fe gori afefe
3: abiyamo le ni ojo Tuesday oni na igbara igboro lori omo lopo abi esire olodumare aba to so nobody di somebody ni wojo everybody la igbase lowo anybody bare o
4: abi esire
3: oludaye oludaro oluforiji tenikan le foriji gbogbo ilé awo ayi méjì lókè kẹfọ sókè tẹ pariwo go go go
4: go.
3: Bàbá alábìyamọ yín ti wọlé wẹrẹ o ayọ̀ lájọ fi lé ọdún yìí já tọmọtọmọ o àìsàn ayé tí ò bá ní iyọ̀ nínú ó gbọ́dọ̀ kan ayé tí ò bá ní iyọ̀ nínú yóò padà di òbu ni ayé tí ò bá ní iyọ̀ nínú àwọn èèyàn yóò dẹ̀ máa kórira rẹ̀ láìnídìí kò sí bó ṣe lè máa ṣe dáadáa tó àwọn ènìyàn ní fẹ́ gba tiẹ̀ ìyàwó ẹlẹ́ tí ayé rẹ̀ ò bá ní iyọ̀ nínú ọkọ rẹ̀ á máa wò gẹ́gẹ́ bí ẹni tó ń kó orí burúkú báhun tí ayé ìyàwó ọba ní iyọ̀ nínú sà ọkọ ṣàkíyèsí pé gbogbo ohun rere tó ń bá ti fẹ́ ṣe tó ń bá ti sọ fún ìyàwó òun dandan ni ohun rere yóò wá ní wá sí ìbúṣẹ mọ́ ìdí tá fi ní kí n máa gbé ìyọ̀bọ̀ ní ọ̀sẹ̀ yìí nù sọjí rèé o wọ́n ní kí fún gbogbo ènìyàn tí gbogbo nǹkan tó ti dòbú kó padà dìde nítorí ìrètí wà fún omi tó bá kan wípé yóò padà di adùn Evangelist Kasekon Chronicle 13:5.
5: Kò á tọ́ kí ẹ̀yin kí ó mọ̀ wípé.
3: Oh yes.
5: Olúwa Ọlọ́run Ísírẹ́lì fi ìjọba lórí Ísírẹ́lì fún Dáfídì láéláé.
3: Oh yes.
5: Àti fún àwọn ọmọ rẹ̀ nípa májẹ̀mú iyọ̀.
3: Májẹ̀mú iyọ̀ tí Ọlọ́run bá Ísírẹ́lì dára fẹ́ fi gbàdúrà lẹ́ni. Ẹ̀yin wo lẹ̀ ń gbọ́ bí táyé ò lè dádúró mọ́? Ẹ̀yin wo lẹ̀ ń gbọ́ bí tọ́lọ́run ti ṣànà yín ní rere? Ẹ̀yin wo gẹ́gẹ́ ní ilé mèrè ìtẹ́ ọdún mẹ́wàá ti sùn? Ẹ̀yin wo lọ́jọ́ orí yìí ti dín òfin lé ọkọ tẹ́ ẹ̀ ti lọ? Abiyamọ wo lọ́jọ́ orí rẹ̀ ti tó jẹun ọmọ? Oníbi síwọ́ ni ìdádúró ilé ọkọ ti sùn? Tó bá ti ṣe tẹ́lá ti tẹ̀síwájú ó yá di ẹlẹ́dàá rẹ mú. Ó yẹ ogun ìdádúró ìdópin. Ayé ìwà àtọmọ rẹ ò ní dógùn sójú kan. Àwọn tó ti lẹ̀ ìwọ náà sì máa kọjá wọn. Ohun tó ti sọnù nígbà tí wọ́n dá dúró fún 40 years ó yá gbà láàrin 40 days. Ànílára nǹkan tí Jésù máa ń ṣe ni ó yá tẹ̀síwájú. Ayé rẹ ò ní rí bákan náà mọ́ tọmọtọmọ. Gbèsè tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àní tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìlera tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìníṣẹ́ tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìlóyún tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìlọ́kọ àìláyá tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Ìdádúró àìjẹun ọmọ yóò yá dópin. Ipò kan tó wà níbi iṣẹ́ rẹ láti bí 20 ọdún yá tẹ̀síwájú. Ó yẹ gba promotion letter rẹ. Fún ọmọ ìtọ́ ti dúró torí àìní ó yá tẹ̀síwájú. Ìtẹ̀síwájú ni ọ̀pá ìkógun wà á tẹ̀síwájú. Nítorí ayé kì í dá omi òkun dúró. Mo sì ń tẹnumọ wípé bí àyànmọ́ rẹ bá ń rán tẹ́lẹ̀ kó bẹ̀ sí rìn. Tó bá ń rìn tẹ́lẹ̀ kó máa sẹ́rẹ́. Tó bá ń sẹ́rẹ́ tẹ́lẹ̀ kó bẹ̀ sí fò. Ọyọ̀ máa ṣe gbò ayé ìwà àtọmọ rẹ tẹ̀síwájú. Gẹ́tìrẹ́dì bàbá ìwọ lórí rẹ kan. Ìwọ rẹ̀ ẹ̀mí rẹ̀ ayé gbogbo wá tẹ̀síwájú. Ẹgbẹ́ ayé ò ní dá wa dúró. Wọ́n ní fi gbólóhùn dá wa dúró. Ayé ò ní fi àmọ̀kànmọ̀kàn dá ọmọ rẹ dúró. Ayé ò ní fi gbèsè dá ìran rẹ dúró. Wọ́n ní fi àìní dá ọ dúró. Ayé ò ní fi àìsàn dá àwọn ọmọ rẹ dúró. Mọ́mì dádì wọ́n ní fi àìsàn dá àwọn gan dúró. Wọ́n ní fi àkóbá àdábá dá ọkọ rẹ dúró. Ayé Abraham tẹ̀síwájú ayé rẹ tẹ̀síwájú. Ayé Isaac má tẹ̀síwájú ayé rẹ tẹ̀síwájú. Wọ́n fi sáà kan dá Joseph dúró ṣùgbọ́n ayé rẹ padà tẹ̀síwájú ayé ìwọ náà tẹ̀síwájú. Ìtakúta làátá rọ́bà ogun ìdádúrà fi soko dànù. Ayé ò lè dá ìyanu Lázaro dúró wọn ní dá ọ dúró. Ìdádúró lórí bàbá ó tó gẹ́ o. Ìdádúró táwọn ọmọ inú lẹ́yìn ní ó ti tó gẹ́ o. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní sún olóore. Ọmọ rẹ yóò ṣogo nínú ògo. Ìdádúró ò ní sọ ọmọ rẹ di oníbàárà. Ó ní da aládùúrà gbégbé abárà. Àpòmọ́ ogun kò ní fò mọ́mọ́ rẹ o. Ọmọ rẹ ò ní fojú rẹ ráre. Ó ní dẹni tí wọ́n rọ́ọ̀dì gbàdìgbà sínú ọkọ̀. Wọ́n ní fọmọ dààmú rẹ. Wọ́n dẹ̀ ní fi ọ̀dààmú ọmọ o. Yehova yóò daṣọ àṣírí bò wá àtọmọ rẹ. Ọmọ rẹ ò ní di pàṣẹ fún ọ. Sàmí eléyìí màmá ó yá áńgẹ́lì owó bẹ ilé yín wò. Ọmọ rẹ ò ní rí ẹgbẹ́ rẹ̀ kó sápamọ́. Àgádágodo ìdádúró ó fọ́lẹ̀ ni o. Iṣẹ́ atọ pípẹ́ adánidúró bàjẹ́ lórí ọmọ rẹ. Kó o tó sọ good morning láàárọ̀ la wàá gba ìpè ayọ̀ ńlá kan. Títí ọdún yìí yóò fi parí ò ní rí àkóbá lórí ọmọ. Ayé máa yẹ ọ́ tọmọtọmọ. Ọ̀nà kì í dímọ̀ ọjọ́ kó mẹ́jọ ọ̀nà òní dímọ̀ àwọn ọmọ rẹ̀. Ọmọ wo ò ní ṣekú lójú wa. Àdúrà jọ́nà gbá nínú ìwé jọ́nà chapter 2 verse 1 àdúrà rẹ̀ náà máa gbà. Ò ní rọ́gbẹ́ kú ìrọ́jú n nínú ilé-ayé o. A ò ní gbọ́gbọ́ lówó ẹkú nínú ilé-ayé o, mami dadi. Market advert 12, ayé ò ní bá yín kẹ́dùn o. Wà á jẹ mọ́nà àjẹdọ́jọ́ alẹ́. Ìdíbàjẹ́ kò ní kàn tọmọtọmọ. Jeremiah chapter 16 verse 40, ayé ọmọ rẹ̀ máa jáde síbi ìsinmi. Wà á dìde tọmọtọmọ. John chapter 5 verse 12, ìrètí kì í dọ́jú tí ní òní gbèrè tì jù lórí àwọn ọmọ rẹ o. Ẹgbẹ́ bí a ti kọ́ Psalm 91 verse 12, ó ní fẹsẹ̀ gún òkúta o. Ayé ò ní tí ọmọ rẹ̀ gbọ̀ngbọ̀n nínú ọdún yìí o. Jésù Olúwa. Ẹnjiníà gbẹ́rì kan sí nítorí tí aago kan bá ti lù báyìí mo ti wà nù sọ yìí.
0: Èyí ni first time ti máa débi báyìí. Torí kò sígbà tẹ bá ṣe prayer tí mi kì í sanwó sínú àkáǹtì church
6: yìí. Ọpẹ́lọpẹ́ yìí máa.
0: Mo wá rí pé owó yẹn ń boost sí, ó ń boost mo àwọn pé.
6: Owó ṣe kí ni?
0: Ó ń boost pé kí nǹkan máa pọ̀ sí.
6: Owó yín pọ̀ sí.
0: So débi pé mo ti fẹ́ parí ilé mi mo wá wò pé
6: máa tó kó lọ bẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ gan?
0: Mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀ bí mo ṣe wá ń sanwó sí mo kọ̀ rí pé tí bá déta máa máa pa bíi 200. 500. Báwo èèyàn ṣe wá ń rí èrò lọ́dọ̀ mi ọ̀rọ̀ bí bóyá mò ń ṣe
6: awọ́rọ̀ àmì nǹkan kò. Wọ́n
0: wá lọ ń kó àwọn tó ń ṣiṣẹ́ mi wọ́n kó wá sẹ́gbẹ̀ẹ́ mi. Wọ́n ṣáà pọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi but tí ìbọn ṣe ń pọ̀ sí náà lówó mi tún ń pọ̀ sí ní
3: rẹ̀.
0: Mo wá wò pé.
3: Dúró ná jẹ́ mo gbọ́ nǹkan tí màmá ì sọ dáadáa báyìí. Ó ní wọ́n wá lọ kó àwọn tí wọ́n jọ ń tajà kan náà wá sí ẹgbẹ́ òsínbẹ̀síbẹ̀ òun náà ṣì ń tà. Ìyẹn túbọ̀ sí pé ẹni tí ọlọ́run bá ti bùkún fún kò sẹ́ni tó lè dá dúró. Àníwọ̀n lè dáṣẹ́ rẹ dúró látẹ̀ní sà.
0: So bí mo ṣe wá wọ chọ́ọ̀chì yìí mo ṣáà rí pé atẹ́gùn kan fẹ́ lù mí níbẹ̀ yẹn. Mo wá rí pé okun wa kún okun mi. Ṣé mi tí mo wà ní ṣọ́ọ̀bù lánàá torí ẹgbẹ́ kan fọkọ lélẹ̀. Wọ́n ṣe wá ṣe mo wá wò pé ibo lagbára ìtì wa bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní jó nìyẹn. Wọ́n rí pé bí mo ṣe ń jókòó sí kankan tó ṣe mí mọ́. Orí yẹn ò fọ́ mi ẹsẹ̀ tó ti wúwo ẹsẹ̀ mi lánàá báyìí mi lè gbé. Ẹsẹ̀ mi yẹn mo tún fi mo ní màjíkì wà ń bí ba yo. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní fòsókè nìyẹn mo ní chọ́ọ̀chì yìí àjọ máa lò gbó ni.
7: Ó tọ́ kí láwá kù fún wa báyìí. Ẹ fẹ́ lòótọ́.
3: Ẹ̀yin aráàlẹ́ jẹ́wọ́ tó máa ń lo chọ́ọ̀chì gbó ni. Ìyẹn túbọ̀ sí pé ìpè tó bá dájú ó máa ń dùn dìrọ̀ mọ́. Ó kẹ́ ẹnjiníà jẹ́ kí mọ́mí parí ọ̀rọ̀ wọn kí n tó wá san nǹkan tó kàn.
6: Owó yẹn bẹ̀ sí wọlé díẹ̀ díẹ̀.
0: Wàláì bàbá in fact àfi bí ẹni pé mo ṣàwọ́rò. Tí bá dé ṣọ́ọ̀bù kí tó dé ṣọ́ọ̀bù níbi ìbàgàn wọn ti ń pè mí àwọn ṣọ́ọ̀bù yìí mo ní ayé ẹ̀gbọ́n spíkà ń pé ṣọ́ọ̀ṣì ni mo wà ni. Àfi bí ẹni pé màjíkì ni owó yẹn kàn wọlé ni owó yẹn kàn wọlé tí bá ṣiṣẹ́ kékeré báyìí níjẹta mo sì sọ fọkọ mo ní afẹ́ sanwó ilé o nǹkan kan ìgbà kan ó ní ọlọ́run á ṣe tó kọ̀ sọ yẹn lánàá báyìí mo kàn pé ni mo ní owó ilé ti jáde 250,000 ó tún lé gan tí mo mú kó ṣọ́ọ̀bù lánàá mo àwọn pé màjíkì ni chọ́ọ̀chì yìí o.
3: Ẹnìkan ti ń gbọ́ ni ó ti dájọ́ mẹ́ta. Owó tó lérò. Ó yẹ ọ̀wọ́nú àkáǹtì lọ. Màmá ọjọ́ méjì péré ni ìsọjí yẹn kù. Tọ́ bá mọ̀ púpọ̀ tí darapọ̀ mọ́ wa. Èní àti ọ̀la nìkan láfi máa wà ní stadium. Ó ní àdúrà tá a gbà nínú ìsọjí ní àná. Wọ́n ní ìpele rẹ̀ tó kàn láńlọ lẹ́nìí. Nná ìsọjí tèmi máa yàtọ̀ sí gbogbo ìsọjí tá a ti ń ṣe bọ̀. Àwọn ìsọjí ayé babalọ́lá lọ́lọ́run ní ká ṣe lẹ́nìí. So tó bá ń bọ̀ máa bọ̀ pẹ̀lú àtẹ́wọ́ rẹ. Tó bá ń bọ̀ máa bọ̀ pẹ̀lú ìtara àdúrà. Tó bá ń bọ̀ máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ akin. Nítorí àwọn èròjà tí àdúrà fi ń gbà nìyẹn. Bẹ́ẹ̀ náà ni èyí la máa dá ẹnìkan bí ẹni méjì lókòwò. Èyí tó kẹ́yìn bẹ̀rẹ̀. Gbogbo àwọn ọmọ wọ́gbẹ́ ló gbọ́dọ̀ wà ń bẹ̀ lẹ́nìí. Nítorí ìwé bàbá lábíyẹmọ tánìkì ìpínlẹ̀ ọ̀fẹ́ ní ni màá máa pín. Bẹ́ẹ̀ náà ni gbogbo àgbàlagbà ló máa gbà nínú ìwé yẹn. Tó bá ti dé ọ̀nà bíríjì Sango àbí Tollgate. Kàn sọ fún ọlọ́kadà wípé lọ sí St. Michael's Stadium ní ọ̀tà. Wàá ríre gbà. Ó pẹ́ tímọ̀tímọ̀ wípé òkè báyìí lọ wà fún ni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Òun ló máa jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́ni rà ni. Ìwọ gbìyànjú kó o ṣe. A torí ìkànṣe kan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó òní tán lọ́wọ́ yín o. Kí a tó lọ ní ìsọjí ní ọ̀sán. Gẹ́gẹ́ bí ìṣe wa a máa pàdé ní Classic Arena Hall láàárọ̀ ní aago mẹ́jọ. Rú púpọ̀ tètè dé láago méje láàárọ̀ nítorí mo bá ṣe kánsẹ́lì fún ènìyàn 50. Ọlọ́run bàbá alábìyamọ o.
8: Ààyè ló wà.
3: Hallu yá o.
9: Hello, hello, Prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde first bar.
3: Abiyamọ.
8: La la la la la gelu efe, jagaba gogo retio.

0: 4th of August, ojo Tuesday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, ẹ wá jẹ́ ká yin Olúwa láàárọ̀ gẹ́gẹ́ bí ìṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, iyì rẹ lolúwa ń béèrè, àti wípé iṣẹ́ tí ìyá máa ṣe àyànfẹ́ kò kéré o. Ẹ já yin Olúwa, àwa tí a mọ rírì rẹ̀, àwa tí a mọ iṣẹ́ agbára rẹ̀, àwa tí à ń jọ láàrẹ̀ ní gbogbo ìgbà, àwa tó jẹ́ wípé ó dáa sí wa gan. A fẹ́ kí alelúyà méje ṣe ọba ńlá ẹni la Ísírẹ́lì. Alelúyà méje, 1-2 go.
1: Hallelujah.

0: ohun tí mo máa tẹnumọ́ ní àárọ̀ yìí yóò ní ṣe pẹ̀lú olè ajínilógún. Ní ọjọ́ Sunday ni mo bẹ̀rẹ̀ tí mo lo ẹsẹ̀ bíbélì kan fún wa, èyí tí Jésù ti sọ nípa ọkùnrin tó ń bọ̀ láti Jerusalem tó pàdé àwọn ọ̀gárá ọlọ́ṣà, tí bíbélì sọ pé wọ́n fà á ní aṣọya, wọ́n ṣà lọ́gbẹ́, wọ́n sì fi ilẹ̀ láà ní pípa ní àpàtàn. Ṣùgbọ́n láàárọ̀ yìí mo ní ẹsẹ̀ bíbélì tí mo fẹ́ kà, ìwé Genesis orí 37 ẹsẹ̀ 39 Genesis 37:29. Ẹ gbọ́ ohun tó sọ o, Rúbẹ́nì sì padà lọ sí ihò, ṣìwò Jósẹ́fù kò sí nínú ihò náà, ó sì fa aṣọ rẹ̀ ya. Ẹ kíyèsí, ẹsẹ̀ bíbélì tí mo kà yìí wọ́n ń sọ nípa ìtàn ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù. Jósẹ́fù a máa ń pè ní Jósẹ́fù alálà. Ẹ kíyèsí o, Jósẹ́fù yìí àwọn ọmọ bàbá ẹ̀ àwọn ni wọ́n kórìíra rẹ̀ nítorí àlá ẹ̀, má sì lọ ibẹ̀ yẹn. Ṣùgbọ́n ibi tí mo kà yìí òun náà ti jẹ́ kó yé wa pé Rúbẹ́nì ò sí mbẹ̀ nígbà tí wọ́n tà á, ìgbà tó fi máa dé padà tó wonú o kò bá mbẹ̀ mọ́, wọ́n sì ti gbà á ní aṣọ, wọ́n fà á ní aṣọ ya. Ibi tí mo fẹ́ lò nìyẹn, olè abọ́nilógún ajínilógún. Ẹ̀yin kan gbọ́ mi láàárọ̀ yìí, olè ilé bàbá rẹ èyí tó máa ń jí ògo àwọn ọmọlógún níbẹ̀, bó o bá ṣàmé láàárọ̀ yìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mẹ́mọ́, Olúwa gbà ọ́ lọ́wọ́ ẹ̀. Mo ní Olúwa gbà ọ́ lọ́wọ́ ẹ̀. Olúwa gbà ọ́ lọ́wọ́ ẹ̀. Olúwa gbà ọ́ lọ́wọ́ ẹ̀. Olúwa gbà ọ́ lọ́wọ́ ẹ̀. Olúwa gbà ọ́ lọ́wọ́ ẹ̀. Olúwa gbà ọ́ lọ́wọ́ ẹ̀. Ẹni tó ní aṣọ lọ́rùn ni wọ́n bó aṣọ rẹ̀, ẹni tí ò bá láṣọ lọ́rùn kò sí tán fẹ́ bọ́. Ẹ kíyèsí, aṣọ ló represent ògo bí bẹ́ẹ̀ ni. Ẹ̀yin kan ń gbọ́ mi tó jẹ́ wípé màá fẹ́ kẹ́ kíyèsí ọ̀rọ̀ mi láàárọ̀, mo ti sọ tẹ́lẹ̀ náà, gbogbo ẹ̀yin tí ẹ bá ń bára yín ní òhùn lójú oorun, nǹkan kan ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ o, bẹ́ẹ̀ ni sà, wọ́n sì ń tì ọ́ lọ sí oko ìtìjú ni. Olúwa ní àjọ gbàdúà láàárọ̀ yìí toró ní tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Ẹ sà, gbogbo ẹ̀yin aládùà, ẹ já kọ́kọ́ mú eléyìí náà kí tiẹ̀ tó sọ kankan. Ẹ pe orúkọ Jésù kẹ́ ẹ pe ẹ̀mí mímọ́, ó tẹ́ ẹ gbà lọ́wọ́ mi tí ayé mi fi ń gbé ní kòròfo. Ẹ dá padà láàárọ̀ yìí, ẹ̀yin agbára ilé bàbá mi, ó tẹ́ ẹ gbà lọ tí ayé mi fi ń gbé ní kòròfo. Ẹ dá padà, ẹ dá padà, ẹ dá padà, ó yí àdúrà.
1: Ẹ̀mí mo
0: ò tẹ́ ẹ gbà lọ tí ayé mi fi ń gbé ní kòròfo. Ẹ dá padà, ẹ dá padà, ó tẹ́ ẹ gbà lọ. Gbèdéke Barúbálé àgbàdá yàgbà sọ̀dá. Ẹ dá padà, ẹ dá padà, ẹ dá padà. Ẹ dá padà, ó tẹ́ ẹ gbà lọ. Ayé mi fi ń gbé ní kòròfo. Ẹ dá padà. Lọ́rọ̀ ọba ń gẹ́lì àti ẹ̀. Ẹ dá padà, ẹ dá padà. Àmì mẹ́ta Jésù Olúwa wa. Gbogbo ènìyàn ni ó ṣàmì ohun tí wọ́n gbà lọ lọ́wọ́ ẹ, tí ayé rẹ fi gbé lójú kan, májẹ̀mú máa dá padà. Mo ní májẹ̀mú á dá padà. Májẹ̀mú á dá padà. Májẹ̀mú á dá padà. Májẹ̀mú á dá padà. Májẹ̀mú máa dá padà. Àbí bó la ṣe fẹ́ ṣe tọmọ ọdún mẹ́ta tí wọ́n yàwó ènìyàn. wọ́n ti bú aṣọ lára ẹ̀nìyẹn ẹ̀sà ọ̀pọ̀ yóò gbọ̀ pé tí wọ́n pè ní ọ̀dájú bẹ ní ayé ìta ẹ̀wọ̀ bí àwọn tí wọ́n á rí oyún nínú aláboyún tí wọn ò sì ní gbà kó bí ìbọ̀rọ̀ ẹ̀wọ̀ bí wọ́n gbé ọmọbìnrin kan wá bá mi nínú ọ́fíìsì mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé oyún tó wà nínú ẹ̀ yìí ìgbà wo ló ti lóyún báyìí ó ló ń lo oògùn ọdún kẹta ẹ̀sà wọn ò dẹ̀ jẹ́ kó bímọ mo ní o dẹ̀ ṣú ọ̀pẹ oyún ni ó bá múwèé scan ẹ̀ jáde ẹ̀sà déètì ti scan fún ti lo ẹ̀yìn gan ẹ̀sà ṣùgbọ́n wọn ò rọ́mọ bí ẹnìkan ni yóò ṣàmì o makabaru mọ́zọ̀ dẹ́líábà bí o bá ṣàmì lórúkọ jésù ni mo wí níbi tí wọ́n dì ọ́ mọ́ tí ayé rẹ fi gbé lójú kan lónìí ó yẹ jáde
1: lẹ́ẹ̀mẹ́
0: ẹ̀sà oṣù mẹ́sàn-án péré ni tó ń bẹ nínú aláboyún lè tí ọmọ lọ́rùn láti jẹ tó bá ti kọjá oṣù mẹ́sàn-án wàhálà ti dé ọmọ ti pín ọdún mẹ́ta nínú ìyá ẹ̀ ẹbí mi kí ló ń jẹ ẹ̀sà ọ̀dájú bẹ́nu ayé yìí mo dẹ̀ ń tẹnu mọ́ mo mọ tí mò ń sọ o gbogbo ẹni tó ṣàmì lórúkọ yéṣù agbára tó gba ìṣerere sọnù lọ́wọ́ ẹ̀ bó o bá ṣàmì agbára yẹn wọlẹ̀ agbára yẹn wọlẹ̀ agbára yẹn wọlẹ̀ agbára náà wọlẹ̀ agbára tó gba ìṣerere sọnù mo tẹnu mọ́ lónìí agbára yẹn wọlẹ̀ agbára yẹn wọlẹ̀ èmi bẹ́ẹ̀ o lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ̀ mímọ́ ni kò ṣàmì lónìí ayé rẹ̀ gba àtúnṣe nǹkan ṣe fún joseph kò dáa wọ́n bọ́ joseph lẹ̀ ní òhò wọ́n wá jù sí kòtò àdábàrú bẹ́yẹ́ dẹ̀dẹ̀dìá ọlọ́run àwọn bàbá mi mo gbóhùn olúwa ní etí mi báyìí olúwa ní ọmọ àwọn kan náà wọ́n ti bọ́ wọn sí òwò tipẹ́ ẹ̀sà òtútù ayé dẹ̀ ti mú wọn ẹ pe orúkọ jésù sá ẹ pe ẹ̀mí mímọ́ ẹ dá aṣọ́gbó mi padà aṣọ́gbó tá a fi ọ̀dájú gbà ẹ dá aṣọ́gbó mi padà ọlọ́run kankan o ẹ dá aṣọ́gbó mi padà ó yá àdúrà
1: orúkọ jésù
0: ẹ agbábá rọ́dọ̀ lẹ́gbẹ̀dà yá ẹ fẹ́ aṣọ́gbó mi padà ẹ dá aṣọ́gbó mi padà aṣọ́gbó tá a fi ọ̀dájú gbà ẹ dá aṣọ́gbó mi padà ọlọ́run kankan ẹ dá aṣọ́gbó mi padà ìyẹn dédé lóbi àtẹ̀yà dàdájọ́ aṣọ́gbó mi tí a gbà lọ ẹ dá aṣọ́gbó padà ẹ dá aṣọ́gbó padà ẹ dá aṣọ́gbó padà àyà kan gbọ́dọ̀ tẹ̀lé kótó kẹ̀dẹ́ yẹn bàrà èlékè barúwa lé àgàtà yà bẹ̀rọ̀ dọ̀lẹ́jẹ̀ lọ́rùn òwe bẹ̀lẹ̀ dédé yẹ bẹ̀rù balagada yà bà rẹ̀dẹ̀ lẹ́jẹ̀ dẹ̀rù balagada yà bọ̀ lọ́sọ̀ èlékè balagada yẹ kọ́tọ́ yẹ bọ̀ ẹ dá aṣọ́gbó padà fún
1: mi
0: ọlọ́run má jẹ
1: ọlọ́run má jẹ
0: ẹ dá aṣọ́gbó padà àmì mẹ́ta jésù olúwa wá ó mọ̀dí tí gbogbo tó ń ṣe òfin bọ́ sí i lóòótọ́ ló gbìyànjú láti waṣọ míì ẹ̀sà aṣọ ẹrú kò ju aṣọ ògbó ọ̀gá ní tí wọ́n gbà lọ lọ́wọ́ rẹ ló tì rí wọ bẹ́ẹ̀ ni sà ẹ wo bí oríṣi aṣọ mẹ́ta ni joseph wọ̀ sà lẹ́yìn ìgbà tí wọ́n bọ́ aṣọ lọ́rùn ẹ̀ síbẹ̀ ẹ wò ó kò rí kò bọ́ síbi ògo ẹ̀ nígbà tí wọ́n gba aṣọ lọ́rùn joseph ẹ̀sà bọ́ ti mú kúrò bẹ́ẹ̀ àwọn tó mú ò lè máa mú lọ ní òhù àwọn gbé aṣọ ẹrú sí lọ́rùn ìgbà tí ó dẹ̀ kúrò bẹ́ẹ̀ wọ́n lọ tà ní sà wọ́n tà fún pọtifà ẹ̀gbọ́n mi o nígbà tó délé pọtifà pọtifà ni ó dẹ̀ dáa gan o ó dẹ̀ wù ní kó yàtọ̀ sí ẹrú o wọ́n wá fún ní aṣọ ọ̀gá ẹrú ẹ̀sà mo mọ̀ pé ìwọ gan wò pé mo dẹ̀ ti gbìyànjú sori gbogbo aṣọ ti o to oriwo yẹ ko ti bo si tori pe o ti da sogo e pada aṣọ alarabara ni won gba lorun joseph aṣọ ogun e niyan ko riwo esa awon bi to ti n bara re ko da yawo ọga e lo gba aṣọ ti ọga e fun o gba lọwọ e pe ma lo fi han pe o fe fi pa ba mi lo ni joseph faṣọ yẹn le pe nigbe ti n wẹ ti o gba tẹlẹ ko bo si mo kan n je ọga ni lọna ti o tẹ mi lọrun ni now e gbọ mi gbogbo eniyan e je agbadua yi tori oluwa e pi orukọ jesu e pi ẹmẹ mẹmọ nibi ti aye ti won ti n doju ti aye mi nibi ti a ti n doju ti aye mi nibi ti aye mi ti n gba idoju ẹ kọjá lọ bẹ ẹ fún mi ní ògbó tuntun ẹ fún mi ní ayọ tuntun ẹ fún mi ní ògbó tuntun níbi tí ayé mi ti ń gba ìdójú ẹ kọjá lọ bẹ ẹ fún mi ní àṣẹ tuntun ẹ fún mi ní ògbó tuntun ẹ fún mi ní ògbó tuntun níbi tí ayé mi ti ń gba ìdójú ẹ kọjá lọ bẹ ẹ fún mi ní ògbó tuntun ó yẹ àdúrà
1: èrò rẹ.
0: Mo bẹ ọ sà bàbá àti màmá ohun tí mo tẹnu mọ́ láàárọ̀ yìí ohun tó ní agbára ni ẹ sà ibi tí mo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo sọ fún yín pé ìdí tán fi kórira joseph torí àlá ni o wo bí olúwa ní kí n sọ fún ẹ ìwọ náà ní àlá o ò rántí mọ́ ni ìgbà tán ti gbaṣọ lọ́wọ́ ẹ o ti gbàgbé ìwọ náà ní àlá o ò rántí ni sà ó ní tó o fẹ́ dà gbà tó wà ní skul ó ní tó ń sọ káàkiri pé o fẹ́ dà sórí tó ń sọ yẹn torí ẹ ni wọ́n fi gbógun tiẹ̀ bẹ́ẹ̀ ni ó nírú ọkọ tó sọ pé o fẹ́ fẹ́ láyé ẹ aláàrẹ nìyẹn sórí tó sọ jáde ńgbà yẹn torí ẹ ni wọ́n fi gbógun tiẹ̀ bẹ́ẹ̀ ni ó ní tó sọ jáde pé tí mo bá ti jáde yunifásitì iṣẹ́ báyìí mo fẹ́ ṣe ohun tí àwọn agbára lé yín gbọ́ nìyẹn tí wọ́n fi gba aṣọ lọ́rùn rẹ aláàrẹ nìyẹn ẹ sà bíbélì sọ pé wọ́n gbójú wo joseph lọ́ọ̀kan bó ti ń bọ̀ wọ́n wá ní ẹ̀wò alála ni ló ń bọ̀ a wo bí àlá rẹ̀ yóò ti ṣẹ àṣẹ wọn ní nǹkan fẹ́ ṣe fún ṣá ẹ sà wọn ò pa joseph aṣọ lásán ni wọ́n gbà lọ́rùn ẹ̀ alá ò dẹ̀ṣẹ̀ ẹ̀nà kábàrú balíà kábà so ìgbà tó déwájú fáráò fáráò nìkan ló mọ̀ pé kété èèyàn bá ní aṣọ ẹrú lọ́rùn àlá rẹ̀ ò lè ṣẹ ó fẹ́ lọ túmọ̀ àlá fún ọba fáráò nìkan ló yé fáráò ní ẹ lọ gba aṣọ rẹ ẹ fún láṣọ míì ná tó bá máa túmọ̀ àlá mi tí wọ́n bá jó fi aṣọ ẹ̀wọ̀n yẹn túmọ̀ àlá ẹ sà kàntankàntan ni ó mọ̀ wí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín sà ó máa ṣe nǹkan tí ọba máa fi sọ pé ẹ gbé kúrò bí ẹ̀yin kan ń gbọ́ mi sà ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ táyé ẹ fi dáradára dá bó o bá ṣàmé àánú dá padà fún ẹ ìwọ kọ́ lélẹ̀ nígbà tó wà ń ṣẹ́gun òde bẹ́ẹ̀ ni sà ìwọ kọ́ lélẹ̀ nígbà tó wà skul ìwọ kọ́ lélẹ̀ nígbà tó wà kékeré ìwọ kọ́ lélẹ̀ nígbà tó wà 30 years ìwọ kọ́ lélẹ̀ nígbà tó wà 25 ihun tó sọ pé o fẹ́ mọ̀ ṣe kọ́ lélẹ̀ àwọn kan ni wọ́n gba aṣọ aṣọ túmọ̀ sí kádàrá ayé a máa pa kádàrá dà tí wọ́n bá gba aṣọ lọ́rùn ènìyàn ẹ sà ádámù ẹ mọ̀ pé wọ́n gba aṣọ lọ́rùn ẹ̀ ni mo sọ fún yín lọ́jọ́ sunday pé jésù ló fi ń yé wa pé ẹ mọ̀ kàn wọ́ ádámù báyẹn o wọ́n gba aṣọ lọ́rùn rẹ̀ ni o ó wá ń sọ nípa ọkùnrin kan tó ń bọ̀ láti Jerusalemu ó ní ó sì ń sọ̀kalẹ̀ lọ Jericho ó ní ṣùgbọ́n pàdé àwọn ọ̀gárá ọlọ́ṣà wọ́n ó ní pé wọ́n fà á ní aṣọ ya they stripped him wọ́n gbà á ní aṣọ ẹ wo bí wọ́n ṣà ní ọ̀gbẹ́ ó ní wọ́n wá fi ilẹ̀ ní àpàtán ẹ̀dá kàbárúàbà ó ní lóòótọ́.

tàbí ọkùnrin kan tí wọ́n ń pè ní aláàánú samaria ìyẹn ló gbé ó gbé sẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ ó dẹ̀ gbé lọ ó gbé lọ sí ibi tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn ìgbà tó débẹ̀ ó fún wọn ní owó ẹkẹ́ sí ọ̀rọ̀ mi o ìgbà tó fún wọn ní owó ó wá sọ fún wọn pé gbogbo tó bá ṣe ni kẹ́ ẹ bá ń tọ́jú ẹ ẹ rí i pé ara rẹ̀ yá o tí n bá padà bọ̀ màá wá sọ owó tó bá kù ẹ sà wọ́n tọ́jú ẹ̀ lóòótọ́ ara rẹ̀ yá mo wá ń béèrè pé ṣùgbọ́n gbà tẹ́ ẹ tọ́jú ẹ̀ tẹ̀ báyìí aṣọ tí o lè gbà lọ́rọ̀ ẹ̀ kọ́ ẹ sà ibi tí wàhálà wà nìyẹn o lóòótọ́ lara rẹ̀ yá ṣùgbọ́n aṣọ ti lọ lóòótọ́ ni ádámù olúwa gbà á padà olúwa sọ pé mọ lọ báyìí ẹ nínú ogún ojú rẹ ni wàá ti máa jẹun olúwa sọ gbogbo ìrìn àjò rẹ fún un ṣùgbọn aṣọ ti lọ ẹ sà olúwa ò fún láṣọ nígbà tó sọ wípé ewé lòun ò fi bora olúwa ni mọ lo ewé torí ewé ò ní fẹ́ bàjẹ́ lo awọ lo awọ lo awọ olúwa ò ti torí ẹ kò fún ní aṣọ ẹ sà aṣọ ògo ádámù sàtáànì ló gbà á ẹ̀dáka bárúbà lé àdáhàdá gbogbo ènìyàn tó gbọ́ mi ohun tí wọ́n gbà lọ lọ́wọ́ ẹ̀ lórúkọ jésù àánú dá padà àánú dá padà àánú dá padà àánú dá padà àánú dá padà àánú dá padà àánú dá padà kìí ṣe pé ó kàn ìtàdédé rí bẹ́ẹ̀ tó o lè gbélé ọkọ aṣọ ni wọ́n gbà lọ́rùn ẹ̀ṣà èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n gba aṣọ aláràbarà lọ́rùn jósẹ́fù wọ́n dẹ̀ sọ sínú wò ẹ kíyèsí ọ̀rọ̀ mi nígbà tí jósẹ́fù wà ní ẹ̀wọ̀n ẹ̀ṣà kò sí nǹkan kan tó ní kí jósẹ́fù lu ọjọ́ mẹ́ta nínú ẹ̀wọ̀n torí àlá tó túmọ̀ sà àlá tó ní agbára ni ó sọ fún agbọ́tí pé sórí ìkejì rẹ ìyẹn ni ọ̀tún ọba kò ní di ọ̀la ọ̀la ni wọ́n máa bẹ orí ẹ̀ kó o bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n sórí wọ ní ọ̀la wàá padà gbé ọtí wàá gbé dání báyìí fún ọba you will stand at all the cup of the king wàá gbé ọtí padà fún ọba ṣùgbọ́n rántí mi nígbà tó bá dí àfin ẹ̀sà wọn lè rántí ẹ̀ aṣọ ẹ̀wọ̀n ló wà lọ́rùn ẹ̀ wọn kì í rántí ẹ lẹ́wọ̀n ìtànpè ní ẹ̀wọ̀n ẹ̀ mọ̀túmọ̀ ẹ̀ ìtànpè ní ẹ̀wọ̀n òmìnira ni wọ́n gbà kó nínú ẹ̀wọ̀n wọn á sọ fún ẹ pé o ò lè ṣe bí o ti ń ṣe nílé mọ́ ẹ̀sà wọn kì í rántí ẹ lẹ́wọ̀n ibi tànpè ní ẹ̀wọ̀n ibi ìgbàgbé ni ẹ wo bí wọn ò lè wà lẹ́wọ̀n kó o túmọ̀ àlá kí wọ́n dẹ̀ rántí ẹ lóò kò rí bẹ́ẹ̀ sà kàdáyá má dẹ̀rú àbáhádáyà a fẹ́ gbàdúrà sá torí tí wọ́n gbà lọ lọ́wọ́ wa nígbà kan èmi náà ń gbé ní òhò sá ẹ̀bùn ń bẹ lórí mi mo dẹ̀ fi ń ṣe àbárù ẹ sà bàbá wa nínú olúwa kan nínú ìbàdàn yìí mo ti sọ fún yín rí àwọn ni wọ́n pàdé mi ní oko bíríṣo pé tí wọ́n ní ọmọ orí rẹ̀ yìí orí ọba ni kò yẹ kó mọ́ ràárù bí wọ́n fún mi ní 1000 ní ọjọ́ náà ẹ wo bí ní 2014 wọ́n fún mi ní 1000 báyìí pé má wà bí ìmọ̀ ẹ sà ọjọ́ kejì mo tún padà lọ́bẹ̀ torí wípé ayé mi ò tí ì kú ní ìhòhò ẹ wo bí 1000 lè ṣe nǹkan kan nínú tó wà lára mi bàbá sọ fún mi lọ́jọ́ náà pé orí ọba lélẹ́yìí má fi ru pọnpọ́n mọ́ agbára ilé wa ló gba aṣọ dànù ẹ̀sà tí aṣọ ògbó bá ti bọ́ èèyàn máa ṣẹ́rú ẹjẹ́ gbàdúrà sá ó tà gbà lọ́wọ́ mi tí ayé mi fi ń gbé ní ẹrú wà ní ẹgbẹ́ àpadà ó tà gbà tí ayé mi fi ń ṣẹ́rú ẹ̀mẹ̀ mẹ́rọ ẹjẹ́ àpadà ó yẹ àdúrà ẹ̀ Àmì mẹ́ta Jésù Olúwa wa. Ẹ sà lóru ọ̀gbẹ̀jọ́ ẹ wo bí ni wọ́n gbé ọmọ tí ọmọbìnrin onínàbí yẹn tó bí wọ́n gbé ọmọ ẹ̀ lóru. Ìgbà tí ilẹ̀ mọ́ sà ó lóun wò fín ẹ sà tó tẹ bá ka bíbélì yẹn dáadáa ó ti kọ́kọ́ jí lóru láti fún ọmọ ẹ̀ lọ́yàn ṣùgbọ́n òru ni kò lè mọ tó ṣẹlẹ̀ ìgbà tó di àárọ̀ ó ní mo

tí o fi kọ̀ mí sílẹ̀, aṣọ ti kúrò lára rẹ̀ Jésù. Wọ́n ti gún ọlọ́kọ̀ níbi márùn-ún, ẹnu ọ̀nà ìloro márùn-ún ló wọ Bethsaida, ibi tí ìrànlọ́wọ́ wà. Ẹ̀sà, wọ́n ti gún ọlọ́kọ̀, wọ́n ti bó aṣọ lára rẹ̀, wọ́n ti dí adé ẹ̀gún sí ọ lórí, wọ́n ti pírẹ́sẹ̀ntì ẹbí ẹrú, wọ́n wá gbé àkọlé sórí ẹ̀ pé èyí ni ọba àwọn Júù. Wọ́n ṣe ọ́ ní ẹrú ni láàrin àwọn olè méjì. Olúwa ẹ ṣe tó fi kọ̀ mí sílẹ̀. Ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ yìí, gbogbo májẹ̀mú tó fi ọ́ pamọ́ síbi ìgbàgbé, bó o bá ṣàmì lónìí, ó yá jáde mẹ́. Jáde mẹ́. Ẹ̀sà, lọ́rọ̀ Joseph tí mo sọ lọ, ìgbà tí Joseph di prime minister, tí àwọn ẹgbẹ́ ẹ̀ máa padà rí, wọn ò dààmú mọ́, wọn ò lè dààmú nítorí aṣọ ti yí padà. Ẹ̀sà, kò sí nǹkan méjì tí wọn ò fi dá Joseph mọ́, aṣọ ló yí padà. Nítorí pé ní ọjọ́ náà ni ọba sọ pé sórí lónìí, kò sí nǹkan kan tí màá fi jù ẹ́ lọ ju àga ọba lọ. Bí a ti bá lórí ọ̀fẹ́ lọ́jọ́ mi, màá máa sọ tí wọ́n ń pè ní àga ọba fún yín. Ẹ̀sà, Olúwa nìkan ló máa ń pè yẹn. Bẹ́ẹ̀ ni sà, tí Pharaoh fi ju Joseph lọ ní ayé ìgbà náà, ó nìkan ni àga. Lẹ́yìn rẹ̀ sà, gbogbo tí wọ́n jọ ń ṣe, ni wọn ò dá Joseph mọ́, mọ̀mọ́ àti gbé aṣọ ògo wọ̀. Ẹ̀sà, mi ò mọ̀ bóyá ẹ̀yìn kan wà níbí tí ẹ ní ike òfìfóyẹ dání tá a fi ń gbàdúrà. Torí lónìí ni màá ṣìkì ẹ̀ tí màá máa tẹnumọ́ fún gbogbo ènìyàn pé ẹ wá gbogbo ọ̀nà kẹ́ ẹ gẹ́ẹ̀tì kí òfìfo. Ẹ̀sà, ẹja fi gbàdúrà títí màá fi bọ́ọ̀lẹ̀ lórí òkè. Mi ò fi ayé òfìfo mọ́, ẹ mú mi jáde nínú tí wọ́n ń pè ní òfo. Màá máa sọ tó jẹ́ kòròfo fún yín nígbà tí n bá ń gbàdúrà yìí láwọn ọjọ́ tí màá máa pè é. Ẹ pe orúkọ Jésù, ẹ̀kan tó kù náà lélẹ́yìí, kò sí àkókò fún mi mọ́, wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi níbí. Ẹ pe orúkọ Jésù, ẹ pe ẹ̀mẹ̀ mímọ́, mú mi jáde ní ayé òfìfo èyí tí agbára lè wá fi mí sí. Ó yẹ àgbà ìyáàdẹ̀dẹ̀ gbọ́dọ̀ yẹ bẹ́ẹ̀ náà lórí jáde nínú ayé òfìfo tí agbára lè wá fi mí sí. Èyí kéde bẹ́ẹ̀ bá lọ́dà yá ẹ̀dá márùn-ún bẹ́ẹ̀ kẹ́tẹ́ yẹ kẹ́tẹ́ gbìyà ẹ̀dúnmí jáde ní ayé òfìfo tí agbára ilé wá sọ mí sí. Èyí kéde dúbí àgàtà yá dàdé dòdò ọ̀sọ̀ yẹ́dẹ́gẹ́ bá àmì mẹ́ta Jésù Olúwa wá. Mo bẹ̀ ọ́ ní o, tó bá ní orí ọ̀fẹ́ ní ọjọ́ Wednesday ọ̀la, gbogbo ẹni tó bá gbọ́ mi, ẹ̀sà, Olúwa rán mi ní tó ní agbára. Olúwa ní ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wá gbogbo ọ̀nà, ẹ wá ẹyin tí wọn ò tí ì gbó, ẹyin tí wọ́n sè ṣùgbọ́n tí wọ́n ti bò. Ẹja jọ gbàdúrà láàárọ̀ la, Olúwa rán mi ní tó lágbára. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ, ọ̀la ni ọjọ́ àánú àkọ́kọ́ ní oṣù August. Olúwa rán mi ní tó lágbára ní ọ̀la o, ní ìkànnì náà láti jọ pàdé. Àkókò tó ń gbọ́ mi náà wà máa gbọ́ mi lórí rédíò ní ìkànnì. Ẹ̀sà, ẹ wá kíyèsí gbogbo ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ tí jọ WhatsApp group wa. Torí prayer kan wà tá à ń ṣe lọ láti aago mọ́kànlá sí aago kan ní òru. Ẹ̀sà, prayer yẹn ní agbára o, èyí ò gbọ́dọ̀ miss. Ẹ̀sà, lọ tún bí ọjọ́ mẹ́ta báyìí láti ń bèrè agbára. Alẹ́ òní, ẹ̀sà, àti wọnú tí wọ́n ń pè ní àánú ayára bí àṣà. So ẹ join wa, bẹ́ẹ̀ ti lè join nọ́mbà tí n bá pè ní ìsìn olẹ́bí darapọ̀. So tí n bá pe nọ́mbà yẹn, lọ send message sí lórí WhatsApp pé ẹjọ́ ẹ fi mí sínú gúrùpù. So wọ́n á fi ìwọ náà sí, wàá lé lórí ọ̀fẹ́. Àǹfààní kejì ni pé gbogbo àràárọ̀ tó o bá pẹ́ jí, tó o bá prógrámù wa lórí rédíò, wàá kàn lọ sínú WhatsApp yẹn, wàá lọ mú prógrámù bẹ́ẹ̀ wàá gbọ́, torí wọ́n fi síbẹ̀ láràárọ̀. So ó kún fún agbára. Ọ̀la Wednesday, ẹ̀sà, a máa ní ìpàdé ní apẹ̀tẹ̀, ní chọ́ọ̀chì wa ní apẹ̀tẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ máa darapọ̀, tẹ́ bá ti dé ọjà apẹtẹ, ẹ sọ wípé ẹ ń lọ sí jẹ́jẹ́ Arọ́kọ̀tọ̀ Glass Church. Ẹ máa lọ ọbẹ̀ aago mẹ́sàn-án. Ẹ̀sà, ogunlọ́gbọ̀n àwọn ènìyàn ti wà bẹ́ẹ̀. Ìwọ náà darapọ̀ fún àdúrà lọ́la, màtún gbàdúrà fún yín látorí òkè. Bẹ́ẹ̀ ni sà, ó sì máa kún fún agbára. Tó bá di àárọ̀ kùtùkùtù ilé ọ̀la, gbogbo tá a bá fi gbàdúrà mà ní kẹ máa mú bọ̀. Ẹ wo bí Olúwa ṣe tán láti dábìrà. Màá kàn pe nọ́mbà yìí, gbogbo ènìyàn, màá forí ọ̀fẹ́ lẹ̀,
ni ola lori number yi ma ma gbadura fun awon eyan lati ori oke so o le pe mi sori number yi tabi ko send the message ko fe join group 090 25 20 27 24 090 25 20 27 24 thank you god bless you

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù. Lónìí ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun gbogbo lé òní lọ́jọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2026. Today is 04/08/2026. Gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti máa gbó mi, ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀ ilẹ̀ tó ti mọ́. Mò ń kí yín tó lógun tó lógun, mò ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́, mò ń kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run máa bọ̀ níbi pẹpẹ, ẹ jájọ lọ kí ẹ jájọ lọ gẹ̀ẹ́. Pastor Dẹ́kunlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midiri Market gbági titun ní ìlú Ìbàdàn. Ẹ̀yin àyànfẹ́ bí àwàdà bí eré àwẹ̀wádìí number 4 lónìí. Ẹ máa bọ̀ níbi pẹpẹ, ẹ jájọ júbà rẹ̀, ẹ jájọ kí, ẹ jájọ gẹ̀ẹ́. Mọ́mì ṣe lè kúnlẹ̀, dádì ṣe lè dọ̀bálẹ̀. Oṣù kẹjọ tá à ń wí òun ló dé, oṣù kẹjọ tá à ń ròyìn ẹ̀ òun náà la wà nú ẹ̀. Oṣù yìí kinní kan ṣẹlẹ̀ sí ọ, ẹnìkan ní kinní ire yóò ṣẹlẹ̀ sí ọ. Goodness will happen to you. Ẹnìkan ní goodness ọlọ́run ọba ń gbọ́. Ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ní ìgbáradì fún 7/7, ẹ jájọ máa yíká ọ̀tún ká máa yíká òsì. Ẹ̀yin wo lẹ mọ́re? Mo dúpẹ́ tèmi.

0: se dobale be se kunle yen e kan so ni pe Jesu mo dupe temi mo dupe fun aye awon omo mi mo dupe fun osu kejo yi mo dupe fun atileyin mi o se mo gbe oga titi line ni mama yin o baba mi ologun ajobo wo bi gbogbo awon omo re se dobale ti won ba buru ti won ba buru ni waju e won lawon dupe n to se ibi to ba aye awon de ati ibi to n ba lo ada ogo ati olapada fun ologun ajobo oba ti mo dari omo titun jake jake adupe o ogo ni fun Jesu gbogbo eyan omo Olorun te dupe ire yo sele si o goodness will happen to you se le dide daddy se le dide mommy e kan je jake hallelujah la mejo osu kejo la wa yi wa kan ke bo ba se wu yi a si fi ogo merin ti gbogbo bi te ba ti n gbo mi mo fe ke dide ke gbe body yin osibo se ba wa ke hallelujah la mejo ti ire o ni sele si o gbogbo eyan omo Olorun ni bi te ba wa somebody shout it hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo merin ogo ogo ogo ogo fun mesaya eyin omo Olorun ni bi te wa so le tewo mejeji ki so tele bayi ni oluwa wi isele mo ni gbagbe ninu osu elekejo ta pe ni osu bere otun yi ni rere mo ni ko de ba o in the name of Jesus Christ won na mi se kan si yin sa bi nsi se mo mu leyo kokan re ninu iwe Psalm 77 mo fe ka lati verse 11 ohun oluwa ni o ni so fun awon eniyan ni Psalm 77 verse 11 o ni emi o ranti ise oluwa eyin wo le le ranti ise re awon ise nla nla awon ise ribiribi to ti se boya laye awon bibeli tabi ni aye igba ti wa yi emi o ranti ise oluwa bibeli lo so be ise oluwa si re akaikatan ni o kodo mi nbi ma ranti ise re and dem gbadua fun eyan meta to le foke ti o se ami wa kan foke bo ba wu o bo ba wa ninu awon meteta mo fi edidi ati majemu so tele si aye re ise oluwa to mo ranti ni gbogbo oju aye re kan si ami ko sele si o ko sele si o ko sele si in the name of Jesus e wa gbo to fi kun o ni ni toto emi o ranti ise iyanu re atijo ma ranti ise iyanu re atijo nje je mo pe emi oluwa ni iko mi la awon eyan leti awon ise iyanu atijo e to se ninu bibeli ati eti o nse ni isinsiyi ati eti o se ni inu ipade 77 eyin ayanfe eyin wo le gbagbo pe alagbara ni Jesu onise iyanu ni bibeli wa ni ki n palase o palase fun mi o ni ni toto emi o ranti ise iyanu re atijo aimoye ise iyanu to kunle to ti se ni joni e to se ni 2020 e to se ni 2021 e to se ni 2022 e to se ni 2023 emi oluwa wa so fun mi titi wo 2026 bi n se mo ran yin leti gbogbo eyan omo Olorun a wa pe siba siba ni 77 ojo Wednesday a wa ni service ni Wema bo ni kete ti n ba ti le ku ni Wema ni irole isi meji la se ni ola ti n ba ti le ku wayi ojo Thursday ni ma ti se ipade ago mejila lagbara eni to ni aye atorun ma ti de Jesus City lati ojo Thursday gbogbo leje n fi gbogbo enu so orisi ise iyanu merin to je akanse ni emi awon woli lo won se lati ojo Wednesday lo titi di ojo Friday even titi wo Sunday pepe yo momo ni 77 to tey ma si fi nkan meta le yin lowo orisi nkan meta omi 77 ati anointing oil anointing oil ti mo ma fun yin le kan losu ati nke yo kankan na ẹnìkan ní kí ni nǹkan yẹn mi ò ní tí ì sọ yẹn because òun ló ní ṣe pẹ̀lú tíìmù wa tá à ń báàbọ̀ ẹnìkan ní iṣẹ́ ìyanu mẹ́rin ó sì ti sọ àwọn nǹkan tá a ṣe tí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ó fi ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ ó ní kí n lu ọ̀rọ̀ màá fi ọ̀rọ̀ dá ìyanu tó mọ sọ ní gbogbo ọjọ́ ayé rẹ màá lu ọ̀rọ̀ spoken word creative word màá kàn sọ pé kí nǹkan báyìí kọ ṣẹlẹ̀ nínú ayé rẹ tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ pé nípasẹ̀ ọ̀rọ̀ la dá ilé ayé a fẹ́ fi ọ̀rọ̀ dá ìyanu rẹ ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ agbára so iṣẹ́ àkọ́kọ́ tí olúwa lòun ọ̀dẹ́wò làwọn iṣẹ́ ìyanu tí ó wà nípa ọ̀rọ̀ ó ní ikọ̀ mi mo pèsè rẹ́lẹ̀ fún ọjọ́ wednesday àti ọjọ́ friday láti fi ọ̀rọ̀ dá iṣẹ́ agbára álẹ̀ nínú ayé àwọn ènìyàn ó sì ti wà nínú bíbélì bẹ́ẹ̀ bíbélì tí ó di mímọ̀ fún wa nínú ìwé genesis chapter 1 tá a bá kà lọ ṣàlẹ̀ bíbélì ní olúwa sọ̀rọ̀ God spoke and the word came to be ẹnìkan ní kí lẹ sọ yẹn ọlọ́run sọ̀rọ̀ a sì dá ayé ó fi ọ̀rọ̀ dá ilé ayé nínú ìwé john chapter 1 verse 1 ó ní látètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà jésù ni bíbélì mi living bible ni and jesus was the word ọwọ́ ni nípasẹ̀ rẹ̀ la dá ohun gbogbo láì sí ọ̀rọ̀ kò sí nǹkan ẹyọ kan tí a dá jẹ́ ń fi dá nǹkan sí ọlá báyìí gbogbo èèyàn ẹ dìde tó o bá lè gbọ́rọ̀ o ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀ tí ẹ gbọ́ràn ó lẹ́ò jẹ èrè ilẹ̀ náà wá ya ọwọ́ rẹ bí ẹni tó fẹ́ fò gbogbo ẹ̀yìn tí wọ́n ti mọ̀ọ́mọ̀ sọ àsọtẹ́lẹ̀ kóyún ò lè dúró nínú ẹ̀ gbogbo ẹ̀yìn tí wọ́n lọ gbọ́dọ̀ fọwọ́ kan owó gidi gbogbo ẹ̀yìn tí wọ́n sọ tẹ́lẹ̀ pé kí nǹkan mọ dàrú mọ́ ọ lọ́wọ́ gbogbo ìwọ tó jẹ́ pé o fẹ́ travel ṣùgbọ́n tó rọ̀ náà lọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ mọ rìn ṣùgbọ́n tí ipá kò jí o lè rìn nítorí stroke gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ní àìsàn nínú omi àtẹ̀jẹ́ yín mo sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ikọ̀ tó bá ṣe pé ọ̀rọ̀ la fi dá ilé ayé bíbélì ni olúwa sì sọ̀rọ̀ ó ní let there be light ìmọ́lẹ̀ sì wà nínú ìwé genesis èmi náà sọ jáde gẹ́gẹ́ bí a ṣe ṣe àwọn mi láàárọ̀ yìí pé ohun tí ò tí ì ṣẹlẹ̀ nínú ayé rẹ tí ò sí ń bẹ̀ pẹ̀lú májẹ̀mú ọlọ́run bó ṣe lawọ́ ìkọ́ṣẹlẹ̀ kọ́ṣẹlẹ̀ kọ́ṣẹlẹ̀ kọ́ṣẹlẹ̀ kọ́ṣẹlẹ̀ kọ́ṣẹlẹ̀ ẹṣẹlẹ̀ ọyàṣẹ̀ ọyàṣẹlẹ̀ in the name of jesus ẹnìkan ní kí ló dé tó fi rí báyìí ṣe rí ní ọjọ́ friday ọjọ́ yẹn ni 7-7 ní jesus city èmi a máa sọ pé jesus city ò mọ̀ láti ìwòrò rẹ kan wọ mọ́tò straight tó ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yìí tàbí kọ́ ọwọ́ kò yìí kó lọ fẹ́ sọ̀kalẹ̀ ní jesus city and gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ búkú hostel tẹ́ lè dé sí ẹ̀wò nọ́mbà yìí 070-89-38-20-89 ẹnìkan ní ẹ̀tún pé 070-070-89-38-20-89 ẹ lè pè nọ́mbà yẹn pé mercy sórí ẹ̀ and lágbára ẹni tó la ayé àtọ̀run àwọn èèyàn ti ń búpẹ̀ bí ọba fẹ́ débẹ̀ látọ̀ ní lọ bí ọba fẹ́ débẹ̀ lọ́la ẹ jẹ́ mẹ́nu kó mi bẹ̀ yẹn ó ní mo kọ àwọn rẹ nílà gẹ́gẹ́ bí ohun ọlọ́run so God spoke ní genesis chapter 1 and the world was formed the world came to be nínú exodus chapter 14 verse 21 to 22 bíbélì sọ nípa mose olúwa sọ̀rọ̀ ó ní kọ́ na ọ̀pá ó sì na ọ̀pá sí òkun pupa kí ló wá ṣẹlẹ̀ ilẹ̀ ìyàngbẹ́ ilẹ̀ ó sì jáde fún àwọn ọmọ ísírẹ́lì kí ló dúró bí òkun níwájú ẹ̀ jọ lọ fọwọ́ gbá ìgànnà ní ìgbà márùn ní 5 times pé gbà kí ló dúró gẹ́gẹ́ bí odi kí ló dúró gẹ́gẹ́ bí òkun pupa kí ló dúró tó dúró bí ìdènà ta ní dènà lọ́fíìsì yẹn mo sọ̀rọ̀ jáde láàárọ̀ yìí mo ṣe na ọ̀pá ni mo na owó jáde látòrí rédíò rẹ yéèbò di àṣà haladas gbogbo tó dúró níwájú ẹ bí odi ẹ̀yà dadas mo ní kọ ya ọ̀yà ya ọ̀yà ya ọ̀yà ya in the name of jesus asi oku pupa yen asi ona ni nigba ti oro ba jade. Oh, we are creative and nature miracle. Ara won yanu ti o sele niyan iyanu ti a fi oro da a fi oro da oyun si onikun to ba gbagbo pe woli ni ndun yi o. Four category, four stage, four different kind of miracles. Alakoko ni the creative and nature miracle. That is the first. Wa gbo mi awon Israeli rin ori yan gbe ile oba to so okun di yan gbe ile to ola re ki lo le ni waju dadi e ti o ti o koja ki lo le ni waju mama re ti o ti o lo bi ba gbo to se ami o di yan gbe ile ni waju re in the name of Jesus Christ ki se be yen nikan o lo so be o ni eran mi ran mi leti ise oluwa ara won se oluwa leleyi eran mi leti ise yanu mi atijo o ise yanu atijo ni awon mo israeli rin won koja ni ile gbigbe ninu okunpupa ki se be yen nikan bibeli si o di mimo fun wa ninu we joshua chapter 10 verse 13 ibi ni won ti pase fun orun to duro pa ni askeloni osupa duro je ni ajaloni enikan ni kini tumo re osupa to won o sise fun odidi ojo kan bibeli ni ko ti sele ri ko to ni sele mo ni bi ti olohun yo ti gbo won me eniyan bo se gbo joshua omo nuni o kan na wo si orun ni o pase iwo orun duro pa iwo osupa duro pa gbogbo nkan si six oro abajo ti bibeli fi so pe ni pa oro la da ile aye lai si re o si nkan ta da ta ni gbo mi laaro yi ki lo de ti aye re dagun agbara to da aye re duro pa soju kan na mo fi majemu oro so tele laaro yi ki agbara ye ko so ijoba ni in the name of Jesus so e ma binu e ma gbo ti ma ma gbe ise iyanu re atijo lori sirisi ate to je e to sese di ate to ti wa ti pe enikan ni kini ti te mo fi gbe o ni ki nkan mo ran yin leti eran un leti ise to ti se ani kete ti an ba to ba ran olohun leti n to se nu aye re enikan ni se yan le tun testimony so ni kino de in mo ru igbagbo soke ni bibeli ni igbagbo wa lati nu gbigbo gbigbo kini gbigbo oro olohun gbogbo igba ti n ba fe se nkan titun ma ran leti bo se ran mi lowo lati se nkan ti jo ni o ele ni won pe ni creative and nature miracle ki wa se yen nikan ninu we first king chapter 17 verse 14 first king 17 14 ibi lati ri koko iye fun o so elijah o so fun obirin yen pe koko iye fun re ki yo sofo olobo oyin re o si ni gbe enikan ni kini tumo yen se ri lati osu yi lo woli olodun lemi gbogbo ojo aye mi jesu ni mo fi ntele mo fe so di mimo pe gbogbo eni to ba le foke ni igba mejo laaro yi o ni mo ti won pe ni oda onje mo o ni ri oda mo oda stop o ni ri oda mo o so mu obirin yen koko iye fun re elubo otun da mo rice otun da le yin mo onje otun da fun omo mama fowo kan fowo gba ara bayi owo otun da lapo e mo this is the voice of the Lord oni ko lobo roro re ki yo sofo won so jade ni anti ti yan fi lo kolobo obirin opo yen opo won so be fun ni bi ti woli ti so woli lo lo ba oni fun mi lo nje obirin yen ni ko si nkan kan le onje ti nbe nle 2000 le mi atomo mi fe bi se oni fi so re majemu fi so re majemu ko wa wo nti o tele oni a mo je ntan ta bi ku ni oni e mo boda oni se be obirin yen na ba gbo nje fun woli nigba woli je ntan woli ba nawo si eyin wo le be so re majemu yi je ki n so tele bi woli iwo lo ro pe that is the last money it can never be the last money joje alowo re na je a fi se radio program eyin te ti san tele bo ba wo le san si bo eyin te ti se iwo na san laaro yi enikan le lo re majemu o bere lati 2000 ìdí tí mo mọ́ ní òfin san tàwọn ọmọ rẹ ó ní oúnjẹ tèmi àtọmọ jẹ ni ó ní tásìkò wòlíì bá bú ẹ̀rìn it can never be your last money ẹ̀ẹ̀kan la mọ́ san rẹ májẹ̀mú lóṣù tó bá sì ti dọ̀ǹdì 7 yóò ní sọ mọ́ ìwọ tó bá fẹ́ jọ ìwà ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá náà try account number church ni 19 66 36 38 73 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde bí ìyẹn ọba wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 first bank nìyẹn comfort life mission international ni ó gbé jáde ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn fi ẹbọ bá mi dá májẹ̀mú ṣe wá rí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ mo fẹ́ la gbogbo ẹ núlẹ̀ láti sọ fún ọ pé o lè mọ ọ̀dá 17:14 ìwé 1 Kings 17:14 ó lóúnjẹ tá jẹ tá kúrẹ́ ìyẹn wá sọ fún kò ní rí bẹ́ẹ̀ kò kò yẹ fún rẹ àṣírí rí ò ní tú gbogbo ẹ̀yìn tó dàbí ẹni pé kò sí nǹkan kan nu ṣọ́ọ̀bù mọ́ dànwò láti oṣù yìí lọ ìyàtọ̀ ńlá yóò dé this is the voice of the lord ẹnikan ni wòlíì kí n láàbì break ṣe rí àjọ ń gbàwẹ̀ ni ó pé mẹ́rin lónìí ọ̀sán mẹ́ta mẹ́ta pẹ̀lú ẹyin méjì méjì òun la fẹ́ fi break lónìí orange mẹ́ta mẹ́ta ọ̀sán mẹ́ta mẹ́ta wà á sàn ìwọ tẹ́lẹ̀ màá lọ sórí facebook ní ìsìn à ń dé nǹkan kan wò ní agbára ọlọ́run á ṣe nǹkan lánàá o olúwa ní tí ó ṣẹlẹ̀ sí ọ ìrè ni join wa lónìí màá wá sọ fún àwọn èèyàn kí wọ́n yọ ìgbálẹ̀ ẹmọ́jẹ̀ ń bẹ lórí afẹ́fẹ́ tó bá ti di 6:30 ní ìsìn ẹ pàdé mi lórí facebook tó bá tún di 12 a kò pàdé oṣù ẹlẹ́ẹ̀kẹjọ lélẹ́yìí this is the 8 months oṣù ìbẹ̀rẹ̀ ọ̀tún ni ẹ nílò láti lo ìgbálẹ̀ láàárọ̀ yìí bí ògbó ṣe ń jẹ́ ti ọlọ́run lórí facebook láàárọ̀ àti lọ́sàn-án 12 lẹ́lẹ́ẹ̀kejì ọ̀ wáyé 6:30 ni ọ̀dẹ́kùnlé ẹ̀ pàpàpà mọ́ sì bá ẹnikẹ́ni charge ǹjẹ́ a ní ìṣe àtijọ́ ǹjẹ́ ṣe ìyanu àtijọ́ rẹ̀ ó ní ẹran mi létí ẹ jẹ́ àrán létí òun ló ṣe léyìí kí wọ́n á fi gbàdúrà fún àwọn tó bá fọ́ sí category mi.
1: orúkọ mi lolúwa tóyìn mo wá láti èkó.
0: èkó lọ́lọ́run.
1: then mo máa ń follow program lórí afẹ́fẹ́ so mo wá wá sí program ní july mo ti ní delay láti bóyá bí ó ti pé 7 years.
0: 7 year delay.
1: then so program sì mo wá wá ń bíbá yín náà ni.
0: nínú bí gan.
1: then mo ṣáà lọ yínra ní orí ọ̀tá mo ṣáà ń ṣe prayer lórí ọ̀tá.
0: lórí ọ̀tá.
1: mo béèrè pé ọlọ́run ṣàánú fún mi mo fẹ́ bímọ mo nídìí ọmọ ọkùnrin ọlọ́run ṣe fún mi ọmọ tó máa dàbí bàbá mi.
0: tí ó dàbí mi báyìí.
1: ọlọ́run dẹ́ ṣe fún mi mo bímọ ní april. ní
0: april ọdún yìí ẹ wá wú ọmọ làǹtì làǹtì ohun tó ń dà this is bouncy baby boy after delay of 7 years ọdún méje ni wọ́n fi ń wojú olúwa fún ọmọ wọ́n láwọn fọmọ tó bá fine bíi pastor dẹ́kunlé ẹ̀ pàbẹ̀ àbí n fine mi mọ ohun tí wọ́n ti bọ́ pẹ́ǹdì ọ̀fẹ́ wọ skool láti yẹjọ́ ìwọ̀n òjò wọlé ọ̀fẹ́ gba ṣọ́ọ̀bù ọ̀fẹ́ ra lẹ̀ ohun tó ti dúró nínú ayé rẹ ọyẹ́gbẹ́ ọlọ́run ẹ̀mí àwọn wòlíì kò yọ̀ǹda tiẹ̀ náà bàbá rẹ tó fẹ́ bímọ ọyá bí tiẹ̀ náà kí ló kọ ọmọ yìí àánú olúwa mo sọ tẹ́lẹ̀ sí àánú olúwa kí olúwa kó wú ọ ìwọ àti màmá rẹ àti bàbá ẹ máa rá àánú gbà lọ wà á yé in Jesus name ọdún mélòó wọn láwọn mi ń wojú gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá bá wa kí hallelujah méje lọ́tọ̀ọ́ rí ọmọ ìwọ náà gbà tí ó yá 1 2 3 4 5 6 nice tó bá ṣe ìtàn ọ̀fẹ́ nìyẹn ìyanu tọlọmọdé mo dá ọmọ sí ọníkùn in the name of Jesus pẹpẹ yọ pọnmọ friday even láti wednesday yìí lọ ní wema ẹ jẹ́ ń pe àwọn méjì náà kẹ́ ẹ máa fi ṣe lọ mọ̀ ń lórí facebook ẹ mú ìgbálẹ̀ yìí.
2: bàbá mi ò ẹ kalẹ́ o ẹkún iṣẹ́ olúwa ọlọ́run á túbọ̀ máa sọ agbára yín dọ̀tún. Orúkọ mi ni Rebecca láti ìlú Èkó. Mo jẹ́ ọmọ ìjọ Comfort Life Mission ní orí afẹ́fẹ́. Èmi náà tún ti ní ẹ̀rí o. Jésù ọkọ opó ó yà mí lẹ́nu o. Ọlọ́run ìpè ọdẹ kúnlé Epaphras ó yà mí lẹ́nu ní oṣù wíìkì tó parí oṣù June yẹn. Bàbá mi ó ní pé ká gba àdúrà pé kí Ọlọ́run kó ṣe ìparí oṣù kó ṣe fún wa. Mo fi ìtara gba àdúrà yẹn bó tilẹ̀ jẹ́ pé mi ò retí owó kankan ní ibì kankan. Àfi ṣàdédé ni mo rí Miracle Alert ní June 30. Miracle Alert of 2 million lórí àkáǹtì tí mo fi gba pension ọkọ mi ní over 7 years ago. Báyìí lọ́rọ̀ ń ṣe dùn sí tó. Eré ni àwàdà ni. Mo fowó yẹn lẹ̀ síbẹ̀ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì. Pé bóyá wọ́n mistakenly send owó yẹn sínú àkáǹtì yẹn ni. Ìgbà tó wá di ọ̀sẹ̀ kẹta mo ṣe lọ sí báǹkì nìyẹn o. Mo lọ fìlì tẹ́là lórí counter. Wọ́n ṣáà sọ pé àkáǹtì yẹn pé ó ti dormant. Pé kí n lọ activate ẹ̀. Ọkàn mi balẹ̀ pé mo lọ activate ẹ̀. Mo padà sí orí counter. Mo fìlì form. Wọ́n máa san owó. Wọ́n máa transfer owó yẹn. Mo ṣe transfer sínú main account mi. Main account wọn wọ́n transfer owó yẹn síbẹ̀. Láìsí any questioning, láìsí any tí ò sí bẹ̀rù kankan níbẹ̀. Mo ní just like that. Mo fọpẹ́ fún Ọlọ́run o. Ọlọ́run tún fi ọmọ tuntun ta mí lọ́rẹ nínú oṣù June yẹn kan náà. Ọmọ. Èmi nìkan tán. Jésù ṣeun lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ o.
3: Hello bàbá mi. Ẹ káàárọ̀ o. Èmi ọmọ ìjọ yín ní orí afẹ́fẹ́ ni o. Mo dúpẹ́ o. Àbúrò mi fún mi ní owó. Ọkọ sọ fún mi pé òun yá mi kí n máa fi ṣe business ni o. Ìgbà tó yá wọ́n fẹ́ ṣiṣẹ́ nílé tá à ń gbé ilé tuntun ni. Ilé mọ́mì wa ni a ṣe kó lọ bẹ̀. Nígbà tó yá ló bá sọ wípé owó yẹn kí n máa lò ó. Ibi tó fẹ́ lówó sí ti send owó mi. Ó fún mi ní 500,000. Mo ti san ìdá mẹ́wàá mi o. Ẹ ṣe bàbá mi o. Èmi náà rówó gba owó tí mi gbà rí 500,000. Òwò inú àkáǹtì mi rí. Mo dúpẹ́ o. Mo mọ̀ ọ́ lóore o. Ó dà wọ̀sà. Ẹ bá mi kí máma o.
0: Nice. Mo gbé ní tó bá nígbàgbọ́ pé owó tó ṣe é rí tó fọkàn sí tó rò tì yọ ìyálé tiẹ̀ náà. Kàn fòókè ní ìgbà mẹ́jọ kò ní èmi lọ́kàn. Èmi lẹ̀ rí kàn in the name of Jesus. Ẹ jẹ́ mọ́ lọ sórí YouTube, orí Facebook àti TikTok. Ẹ mú ìgbálẹ̀ yín dání tó bá di 6:30. Ẹyin wo lẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú yín lónìí? Fi ìgbàgbọ́ rú ẹbọ. Bíbélì ní nípa ìgbàgbọ́ Ábẹ́lì rú ẹbọ tó sàn ju ti Kéènì lọ. O ní ìdámẹ́wàá. Ọ fẹ́ sun ọrẹ májẹ̀mú rẹ. Bíbélì sọ bí ẹkú àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú. O ní ìlópin ọjọ́ kẹrin. Ọrẹ májẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè bẹ́ẹ̀. Account number chọ́ọ̀chì rẹ san táwọn ọmọ rẹ náà 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International ni ó gbé jáde First Bank. Bí ìyẹn ọba wọlé wo lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank nìyẹn. Comfort Life Mission International ni ó gbé jáde. Ta ní ń gbọ́ mímọ lẹ́wà tẹ ti ń gbọ́ ọwọ́ já ètò ní ọ̀la àwọn creative miracle yóò bẹ̀rẹ̀ sí farahàn. Ntí olúwa mẹ́rin ló lòun ó ṣe. Mo ti sọ tábí break your son mẹ́ta mẹ́ta ẹ̀yin méjì méjì. Ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dẹ̀ wá kúnlẹ̀. Ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí kí n tó gbàdúrà fáwọn ọmọ ọlọ́run tí wọ́n bí. Ìwé Málákì ni o tọ́kẹ́yìn bíbélì ọ̀sẹ̀ yìí la parí ọya lónìí Tuesday la parí Bible. Málákì ìwé Málákì chapter 1-4. Ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí tẹ́ mark birthday yín lónìí. Ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ mark wedding anniversary yín lónìí dá ọyọ ẹ̀kúnlẹ̀. Ẹ jẹ́ ń gbàdúrà fún wa. Mo gbé ọwọ́ mi sókè. Ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán nínú ìrìnàjò rẹ. Kó tó di ìwòye àmọ̀dún tí Jésù bá fa bíbu ẹ̀ sẹ́yìn. Ayé yín ó ti ní advancement. Ẹ ti lo waju e ti ri ba ti se idile yin o to Nigeria o ti bo lowo awon president wa. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo so le kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si 08 88 71 65 66 08 88 71 65 66 send the message ire atanu ko bayin. God bless you.

ìròyìn àfọmọ́júmọ́ ń dẹ̀sẹ̀ tí ìgbọ̀nyìn láti ìkànnì ti lágbe lórí ncs.fm lókè gbàjòkè káàtà kan mọ́lẹ̀ tí ń lé fún bálá ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn àdẹkùnlé yusuf oníròyìn ṣáájú ẹ̀lọ́pọ̀ tó wà nínú ìròyìn náà. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti fi ọkọ̀ òfurufú kó àwọn ọmọ ogun tó ń lọ bí 52,500 lọ́sẹ̀ apá àbí kan lórílẹ̀-èdè yìí tí àwọn bẹ́ẹ̀ sì fi ọkọ̀ òfurufú kó ọ̀hún tí wọ́n ti tó 24,000 ó lè pẹ́sẹpẹ́sẹ. Aṣòfin Yorùbá àgbà náà ló ti kọ̀wé kúrò nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress. Orílẹ̀-èdè China ni wọ́n ti jáde àtìlẹyìn tó gbọ̀ngàn fún ìdásílẹ̀ ìpínlẹ̀ òní orílẹ̀-èdè Palestine. Devi County tún ti Birmingham City ló ti darapọ̀ máwọn tó ṣetán láti gbé òtẹ́lẹ̀. Nígbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti fi ọkọ̀ òfurufú kó àwọn ọmọ ogun tó ń lọ bí 2,500 lọ sí orílẹ̀ apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó sì jẹ́ pé ṣe náà ni wọ́n pa àwọn kan wọlé tí wọ́n sì kó àwọn kan jáde. Ẹgbẹ́ bọ́ ti jẹ́ kó di mọ̀ wípé àṣẹ ẹni tí ń ṣe lórí òṣìṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí òun náà ló mú kán kó àwọn ọmọ ogun náà pẹ̀lú ọkọ̀ òfurufú. Gẹ́gẹ́ bó ti jẹ́ wípé níwọ̀n ìgbà tí wọ́n ti mójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbàyígbádùn tó ti mójútó àwọn èèyàn náà ó ló bí kíkọ́ àwọn kan lọ àti àwọn kan jáde kúrò láwọn ibi tí wọ́n ti ń fi ìdí ètò ààbò múlẹ̀ pàápàá jùlọ àwọn tí ń gbógun ti ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè yìí káwọn sí Operation Adinkai. Gẹ́gẹ́ bí òyìn ti fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan ilé tó bòde látọ̀dọ̀ ẹni tí ń ṣe ayànnàná lónìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ìyọ̀n Zagazola Makama nínú ọ̀rọ̀ àtẹ̀jáde ọ̀hún náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn kan eléyìí tí wọ́n ti kó lọ sí apá ìhà oòrùn àríwá orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tó jẹ́ ọmọ ogun ọ̀hún òun náà ti kó àwọn yẹn padà tí wọ́n sì tún kó àwọn míì padà lọ sí apá bẹ̀. Gẹ́gẹ́ bí ohun ti fìdí ẹ̀ sílẹ̀ pé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí òun náà ni wọ́n kó àwọn kan pẹ̀lú ọkọ̀ òfurufú eléyìí tá a mọ̀ sí Valujet tí wọ́n sì kó wọn lọ sí apá àríwá ìlà oòrùn orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tí wọ́n lọ bíi 97 òun náà ni wọ́n kó lọ sí apá bẹ̀ tí wọ́n sì kó 95 padà yíò kúrò ní ojú ogun náà tó sì jẹ́ pé àpapọ̀ gbogbo àwọn tí wọ́n ti kó lọ àti wọ́n ti kó padà òun náà ló tó 78 ó lé lọ́ọ̀dúnrún. Ẹni tó ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Imo Chike Olúwe náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ tó sì ti níjà àtìlẹyìn tó gbọ̀ngbọ́n níbi tó ti ń ṣàlàyé pé àbá kan eléyìí tó ń pè fífi ààyè mẹ́ta sílẹ̀ fún àwọn obìnrin lè gbìmọ̀ aṣòfin ọ̀hún òun náà ló ti ń ṣàlàyé pé àwọn yóò ṣe àtìlẹyìn fún àbá náà. Eléyìí ló ń jẹ́jẹrẹ lásìkò ìgbà tí igun àwọn olùdìbò lóbìnrin tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún níbi wọ́n ti ń rọ̀ wọ́n láti ṣe àtìlẹyìn fún àwọn obìnrin náà láti rí pé àwọn náà darapọ̀ mọ́ àwọn aṣòfin ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àbá kan ti wà níwájú ilé ìgbìmọ̀ aṣòfin kẹwàá eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀hún tó sì jẹ́ pé àwọn ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ táwọn sì ṣe àtìlẹyìn alágbára lé lórí. Gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn obìnrin òun náà nípa pàtàkì wà fún láti kó nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. Gẹ́gẹ́ bó ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyún òkú Zodima òun náà ni ó ti ṣe àtìlẹyìn fún àwọn obìnrin látara bó ti fi àwọn mẹ́rin tó jẹ́ obìnrin kalẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress tó sì jẹ́ pé ó ṣeéṣe kí àwọn mẹ́rin ọ̀hún kán darapọ̀ mọ́ ilé ìgbìmọ̀ aṣòfin 11 eléyìí tí ó bá jókòó ní ìpínlẹ̀ náà. Aṣòfin eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Rufaranga náà ló yẹ pé ẹni tó jẹ́ igbákejì akójanulẹ̀ ọmọ lẹ́tọ́ kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí tó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kano òun náà ló ti kọ̀wé kúrò gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú ti ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC gẹ́gẹ́ bó ti kéde rẹ̀ nínú ìwé kan eléyìí tó kọ ní ọjọ́ kẹta oṣù kẹjọ tó ti wà nù rẹ̀ yìí eléyìí tó kọ sí ẹni tí ń ṣe alága ẹkùn ìdìbò rẹ̀ níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ti wò ó fin tóun sì ti kàn sí àwọn tọ́rọ̀ kan gẹ́gẹ́ bí òun ti wá rò ó náà ló ti fi ẹnu ọ̀rọ̀ gbóná wípé òun kò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún gẹ́gẹ́ bó ti kọ sínú ìwé eléyìí tó kọ sí wọn ló ti ń jẹ́ kó di níwọ̀n wípé òun ti kúrò gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú ti NDC
tóun sì ṣetán láti tẹ̀lé ìfẹ́ ọkàn òun gẹ́gẹ́ bó ti wá dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọ́n ṣe títí tóun fi wà nínú ẹgbẹ́ òṣèlú náà látara bí wọ́n ti ṣe àtìlẹyìn fún òun tóun ti ràn lọ́wọ́ kódà tóun ti àjọṣepọ̀ ti ń bẹ láàrin àwọn tó sì jẹ́ pé òun rí gbà lásìkò gbà tóun fi jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti ndc náà. Lédà láti ilẹ̀ òkèrè olórí iléeṣẹ́ orílẹ̀-èdè china eléyìí tó wà ní palestine ó ti jẹ́jẹ́ àtìlẹyìn tó gbọgbọ́n fún orílẹ̀-èdè ọ̀hún nínú ìjà eléyìí tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí olórí ọ̀hún sun chen bó ti ṣàlàyé ọ̀rọ̀ ipò orílẹ̀-èdè china náà ló ṣetán láti mọ pèsè àwọn nǹkan amáyédẹrùn ohun tí tí ó mú ìdàgbàsókè dé bá àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé nínú àdéhùn eléyìí ti bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì òun náà ló ń pè fún ìtẹ̀síwájú nínú ìbáṣepọ̀ wọn eléyìí ló jẹ́ kó di mímọ̀ nínú ìpàdé oníròyìn tó wáyé ní iléeṣẹ́ orílẹ̀-èdè china tó wà ní ramallah gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe aṣojú ọ̀hún ti ń ṣàlàyé ọ̀rọ̀ nínú ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn adarí orílẹ̀-èdè palestine níbi tó ti ń jẹ́ kó di mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí ti ń ṣẹlẹ̀ tó ń ti ìgbésùn tó ń ti ìgbógun ti ni eléyìí tó ń mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lọ ní orílẹ̀-èdè palestine òun náà ló jẹ́ eléyìí tí ò bójúmu tó sì jẹ́ pé orílẹ̀-èdè china ṣetán láti ṣe àtìlẹyìn tó gbọgbọ́n fún orílẹ̀-èdè ọ̀hún látàrí bí àdéhùn kan ti wà láàrin wọn eléyìí tí wọ́n sì jọ fi ń ṣe àjọṣepọ̀ ẹgbẹ́ bó ti wá fi díẹ̀ múlẹ̀ pé bàbá rán ti bàbá gbàgbé òun náà ni ó rí pé ọdún yìí náà ni ó pé ọdún kẹta eléyìí tí àwọn ti ṣe ìdásílẹ̀ àdéhùn ọ̀hún táwọn sì ti buwọ́lu tó sì mú kí àjọṣepọ̀ kó wà láàrin orílẹ̀-èdè china tó ti orílẹ̀-èdè palestine gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé orílẹ̀-èdè ọ̀hún òun náà ni ó tún tẹ̀síwájú nínú ìfẹ́ ọkàn rẹ̀ láti mọ́ ṣe àtìlẹyìn fún orílẹ̀-èdè palestine. Nígbà mẹ́ta ti eré ìdárayá àwọn ikọ̀ tó ń kópa nínú líìgì kejì ilẹ̀ gẹ̀ẹ́sì inú ta mọ̀ sí ikọ̀ ẹgbẹ́bọ̀lù Birmingham City tó ń ti Derby County òun náà ti darapọ̀ máwọn ikọ̀ ẹgbẹ́bọ̀lù eléyìí tán ṣetán láti gbé agbábọ́ọ̀lù tinú ikọ̀ ti FC Basel inú Philippe Tele gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ kó di mọ̀ pé Derby County ló ti darapọ̀ tó náà ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ikọ̀ ọ̀hún eléyìí tí agbábọ́ọ̀lù náà ti ń gba bọ́ọ̀lù fún gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ pé agbábọ́ọ̀lù ọ̀hún ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni àwọn ikọ̀ lómìnira náà ti ń fìfẹ́ hàn sí láti gbé lára àwọn ikọ̀ tá ti rí ikọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láti orílẹ̀-èdè Ìtàló eléyìí tí àwọn náà sì ń wo sàkún ọ̀rọ̀ láti mọ bí àwọn ó gbé agbábọ́ọ̀lù ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ọ̀hún bẹ̀bá rántí bẹ̀bá gbàgbé ẹ̀ràn ti pé ọ̀tẹlẹ̀ náà ló gbá bọ́ọ̀lù fún àbọ̀ sáà ní orí àdéhùn aláyálò fún ikọ̀ ti Hamburg àmọ́ tó jẹ́ wípé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó kópa nínú rẹ̀ náà ló jẹ́ pé ẹ̀ẹ̀kan dundo òun náà ló láǹfààní àti mọ mi àwọn tó sì jẹ́ pé ikọ̀ ti Hamburg lẹ́yìn tí àdéhùn wọn lórí àdéhùn aláyálò pẹ̀lú òtẹ́lẹ̀ òun náà tó ti tẹnubodò òun náà ni wọn gbìyànjú láti tẹ̀síwájú àmọ́ tó jẹ́ pé lásìkò yìí náà láti rí ikọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lára ikọ̀ tí a pè ní Birmingham City tó ń ti Derby County County nífẹ̀ẹ́ láti gbé agbábọ́ọ̀lù náà. Nínú òkun ìròyìn àtẹ̀mọ́jú wa fún ti òun àmọ́ kòtò pé ìmọ̀lẹ̀ jẹ́ mú àwọn kópa nínú bàbá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àtẹ̀mọ́jú ti òun àmọ́ tí ń gbé sin létí pé olórí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti fi ọkọ̀ ojú òfúrufú kọ́ àwọn ọmọ ogun tó tóbi 242 lọ sí apá ibìkan lórílẹ̀-èdè tó sì jẹ́ pé iye àwọn tí wọ́n ti fi ọkọ̀ òfúrufú kó báyìí náà ló ti tẹ 464 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́. Bákan náà mo gbóṣẹ́ létí pé aṣòfin Rufayanga náà ló ti kọ ìwé kúrò gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú ti NDC. Láti ilẹ̀ òkèèrè mo ti ń gbéṣẹ́ létí pé orílẹ̀-èdè China àti gbọ́dọ̀ àtìlẹyìn tó gbọgbọ́n fún ìdásílẹ̀ àtúntò òmìnira orílẹ̀-èdè Palestine. Lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó dìrò pé Derby County tó ti Birmingham City náà ti darapọ̀ mọ́ àwọn pẹ̀lú gbọ́ọ̀lù eléyìí tán nífẹ̀ẹ́ láti gbé ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà yìí Philippe Tele. Fún àkúnrẹ́rẹ́ àwọn ìròyìn ọ̀rẹ́ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagilofm.com. Bákan náà lẹ́yìn darapọ̀ mọ́ lórí ìkànnì X wa Lagilofm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti Facebook Lagilofm 96.7. Túnde Ọ̀làwọ̀ olólùtò ìròyìn ti ẹgbọ́n tàn yẹn pẹ̀lú ìpolówó ti ohun ìtọ́jú Adékúnlé Yusuf lónìí ròyìn yìí ẹ̀ṣẹ̀ ohun tí wọ́n gbọ́ wa tẹ̀yìn wáráyò ní ìkànnì ti Lágbèlú.

0: ṣètò ìbákọ́dá ayé.
1: Ẹjú máa gbé sọ̀rọ̀.
0: Ìbá ṣẹ̀dá ọ̀rọ̀.
1: Èmi lọ́kàn.
0: Ìbá pa ńlá tó ṣe ilé ayé ròyìn bá bàbá àti ìyè tó sọ lọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tó ti ń pèdè kémi ó tó máa pèdè. Ìbá kọ́ bá mi tó ní kó mi ò kún máa ó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kó mi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ìṣẹ́ ọlọ́run mi kò sí o tó lápẹ́pẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò wá tí òrùn tó ràn fún aráyé ló sẹ̀yìn rẹ.
1: Lálẹ́ àná ewu kọ̀ọ̀kan ní ti.
0: Rábáwá ni o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ́ ọlọ́run tanú lè dúró kò sí o. Torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. Tó Adékúnlé Yusuf orúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rí. Pèdèpèdè ní mí láwùjọ àwọn elédè ń bí a ti ń fi èdè pípé gba èdè ìlọ́wọ́ elédè jẹ́ bí èdè.
1: Ọ̀nà ọ̀ṣà ó ní lẹ́rù lọ́ní.
0: Ọlọ́run ọba mi ló kórí bẹ́ẹ̀ mo tún fi yín káàbọ̀ láàárọ̀ tò ní sórí àkọ́tún ìtòyìn ètò àtakò ní ẹkọ ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti gbìnà yá lórí ìkànnì ti lágbélú 96.7 FM òkè gájòkè tá a ta kàn mọ́lẹ̀ tí ń lè fún bá láwọn àdúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn. Abala méjì lètò máa ń pín sí abala àkọ́kọ́ níbẹ̀ gangan láti máa ń wúri òwúrọ̀ tó ní pé àwọn ò ní fẹ́ kákàn jí lòórọ̀ báyìí kákàn bóòdì ńlé. Láì ní pé a bá Adẹ́dá ṣẹ̀dá sọ̀rọ̀. Ẹ tó tún mú kójú wa kó tó rí ọjọ́ tuntun àwa kì í fẹ́ má bá a sọ̀rọ̀ kó tó di páàbò òde ńlé. Níbẹ̀ láti máa ń wúri òwúrọ̀ abala àkọ́kọ́ náà nu. Abala ẹlẹ́ẹ̀kejì abáyọ ní abala ọ̀rọ̀ sí tí. Níbẹ̀ láti máa fún wa ní àwọn ọ̀rọ̀ tá a fi máa ṣòdiwọ̀n ayé wa àwọn ọ̀rọ̀ sí tí tí ó mọ tá a máa múlò. Tí ó mọ ràn wá lọ́wọ́ nínú ìsẹ̀mí ayé. O ní abalẹ̀ lẹ́ẹ̀kejì wà fún. Ó lọ fún díẹ̀ yìí tẹ́ bẹ́ẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa láàárọ̀ ikú ìgbà àkọ́kọ́ ní tètò èyí dálé lórí náà nu. Orí ẹ̀ lọ́rọ̀ yìí máa gbójú òmí ketekete lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Lórí ìkànnì lágbélú FM 96.7. Ẹ̀yẹ sáàkì fún ẹ láìkí ẹ̀ ẹ fọ́lù ẹ̀ ẹ tẹ̀lé wa ń bẹ̀ jájọ́ máa kọ́ ọmọlùpọ̀ bọ̀. Lágbélú FM 96.7 Lágbélú FM 96.7 mo ti wà láìpù ń bẹ̀ darapọ̀ mọ́ mi jájọ́ ojú mọ́ sí làárọ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ kí ni láàárọ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ́ darapọ̀ mọ́ mi mọ̀ sí ojú òní tí ẹ̀ ní dánìkan sáyé. Bàbá ògo láti sọ mi mo tún ti rí àtẹ̀jíṣẹ́ yín láàárọ̀ kùtùkùtù ẹ kí ni fótó tuntun ti kí mi láàárọ̀ yìí. Wọ́n mi ò ní kán lẹ́yìn ajá yín o bàbá ògo láti sọ mi God bless you.

0: lẹ́yìn oṣù kẹjọ ọdún 2026.
1: Ìran àṣẹ.
0: Láti torí irú ọjọ́ òní, ó tún dọdún tí ń bọ̀. Ó yába tí ń láǹfààní àti máa dáṣẹ̀ wọnú oṣù yìí, oṣù yìí ò ní gbóná mímí àti ẹ o. Nínú ìrìn àjò oṣù yìí, ara àánú tó tayọ gbà. Àánú aláìlẹ́gbẹ́ yóò dìde fẹ́mi àti ẹ. Nínú ìrìn àjò oṣù kẹjọ yìí, àánú báráyé fọwọ́ tí ń dì í. Nínú ìrìn àjò oṣù kẹjọ yìí, àánú gbé ọgbà jàrà fọ́mọ ẹlòmíì ká. Nínú ìrìn àjò oṣù kẹjọ yìí, àtẹ̀mí àti ẹ àgèrè sí ọwọ́ wa. Bá a ti láǹfààní àti máa wọnú ọjọ́ tuntun báyìí torí pé ọjọ́ tuntun láti wọnú ẹ̀. Òní yóò sàn wá sí ire, yóò sàn wá sáyọ̀, yóò sàn wá sí ìbùkún àti àìkú tí ṣe bálé ọ̀rọ̀. Nínú ìrìn àjò ọjọ́ òní kò ní mú dání fún mi àti ẹ.
1: Láló ń wáyé o.
0: Bí bí bá ń bọ̀ níwájú kó má tèmi àti ẹ, bí bá ń bọ̀ lẹ́yìn kó má dọ̀dọ̀ èmi àti ẹ. Ikú rẹ wa kété, àrùn rẹ wa kété, wàhálà ìbànújẹ́ orí wa kété kìí ṣe tiwa. Ó yá sọ fún orí rẹ láàárọ̀ pé ìwò orí mi ò ọ̀gbà àbọ̀dé. Àbọ̀dé ikú, àbọ̀dé àìsàn, àbọ̀dé wàhálà, ìwò orí mi ò gbàṣẹ. Nínú ìrìn àjò oṣù kẹjọ yìí, òní tún ní ọjọ́ kẹrin oṣù kẹjọ, orí mi ò gbọ́dọ̀ gbà àbọ̀dé. Gbogbo ọ̀nà kọ̀nà tán máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn, ojú oorun ni ojú àlá nínú ayé ara nínú ayé ẹ̀mí orí mi kọ́.
1: Olóore.
0: Ó yá sọ fún ara rẹ pé bẹ̀rẹ̀ láti ìṣẹ́jọ́ àti wákàtí lọ, ohun gbogbo kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pọ̀ fún rere tèmi.
1: Olóore.
0: Ohun gbogbo kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pọ̀ fún rere èmi àti ẹ. Afẹ́fẹ́ tó bá fẹ́ sí wa, afẹ́fẹ́ rí ni, afẹ́fẹ́ tó bá bìlù wa, afẹ́fẹ́ ayọ̀ ni. Àbílúgbò ló dìbò ní àti ẹ o. Bẹ́ẹ̀ni ó ṣe rí làárọ̀ yìí. Torí tí n bá ti rí àṣẹ ti gùn, àwángẹ́lì tí ń bá òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mínú ilé agbára. Wọ́n ní tí n bá ti rí làárọ̀ àṣẹ àgùn bẹ́ẹ̀. Ẹ ń bá sì fi lé tako, ó ti tako ẹ̀mí ẹ̀. Ó yẹ ẹgbọ́ èyí, ẹ̀yin tẹ́ ń sunkún ìbànújẹ́ kan. Ẹ̀yin tó jẹ́ wípé ẹ wà nínú òpòrúwọ́ ọkàn. Ogbe tí ń bà yín lápàjẹun, Ọlọ́run wọ ojútùú sínú oṣù tá a wà yìí. Oṣù àṣepé la wà yìí, Ọlọ́run ṣàṣepé sẹ́nu ayé mi àti ẹ. Oṣù tá a dé ìgbìyànjú rẹ ládé la wà, ìgbìyànjú rẹ gbogbo yóò sun èso rere fẹ́mi àti ẹ. Gbogbo ìgbìyànjú tó ti ń gbà látẹ̀yìnwá tí ò sun èso bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ ilẹ̀ yóò bẹ̀rẹ̀ sí sèso rere fún. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Gbogbo ògbó díẹ̀ ní sọnù ò ní jẹ́ pé èmi àti ẹ orí. Orí wa kọ́, ìṣẹ̀dá wa kọ́. Gbogbo ẹ̀yin ajíwani pátá, ẹ mọ lọrí, ẹ mọ bọrí. Ẹ̀ẹ̀ni kú ọ̀nà bí èéfín, ẹ̀ẹ̀ni pàdé lẹ́sùn lọ́nà. Alákòóbá ò ní kó bá yín o, alákòóró ò sì ní kó ràn yín. Ogun ó jáde ńlẹ̀ kò padà wọlé ò ní jẹ́pin ti yín o. Ó máa jẹ́ ti gbogbo àwọn ajíwa rẹ̀. Gbogbo àwọn náà táwa náà máa jáde láti máa wa nǹkan àjẹ lọ. Ní tá àjẹ kan la kúkú wá àní pàdé tí ó jẹ wá o. Gbogbo tẹ́ bá tẹ́ sójú ọ̀nà bí n tó lè jẹ wá, Ọlọ́run ọ̀run kó palẹ̀ gbogbo ẹ̀ mọ́ láàárọ̀ yìí.
1: Èlé mi fẹ́ já.
0: Èmi pé àwa ti wà lábẹ́ yí apá rẹ̀, níbẹ̀ gangan ni ààbò tó péye wà, ààbò Ọlọ́run yóò sì máa dájú lórí èmi àti ẹ. Nínú ìrìn àjò tó kù tọ́dún yóò fi parí ìbànújẹ́ ò ní wọnú ilé rẹ̀ kó ò ní wọnú ilé rẹ̀. Ẹ̀yin tẹ̀sí ojú Ọlọ́run fún ayọ̀ ọmọ rere, Ọlọ́run dà yín lóhun ayọ̀. Ìbànújẹ́ oṣooṣù yín mo ní yóò dópin.
1: Ọ̀rẹ́.
0: Ní pápá ní kíákíá kó dópin bẹ́ẹ̀. Èmi tó kò sẹ́ni tí ó yàgbà nínú yín. Òun táyé tí ń bú ọrùn, Ọlọ́run yóò ṣe fún. Ẹ̀yin tó ti ń pẹ̀gàn rẹ̀, Ọlọ́run yóò ṣe fún. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Aṣọ ọ̀run gun o. Kò sì yí padà. Ẹ wo àmì báyìí, ó ní ìdáhùn àdúrà.

0: TV là, il y a sur Londres. Tu sens pas mettre mon bon team bâti week-end, mais bah bon côté libre aussi, tu libères. Mon petit bon goût est ici à Jogba, oui, à Tia, droit, l'autre mètre. Il a été à Soré, il fait, et déjà cassé, qu'a fait tout ce tout cabo. Ta fira, il va pas d'affoura, wa. Bonjour, c'est là, quand il y a Tima Parilo, et déjà fait à droit, là, il va pas d'affoura, wa. O bere ni ojo kini ojo keji ojo keta o se pari ni ti mo wipe ere ta ti mu nu e ko le bo sonu mo wa lowo o fi ni o gugu e te lanfa ni ati gbo oro yi te si gboran ire gboran iwo na o je dara ko mo gbo adua bi wo mo ba ti e ti ji o mo ba ti ba deda seda ti e soro o ti bode ko mo la se se nbe dara ko mo gbo adua ta do mo gba adua looro looro yemo ti ka bode nle number to message whatsapp ni kan lo kan so pe add mi si group adua mo se introduction o number to message ni 090 5674 1364.
1: Yes, I know.
0: 090 5674 1364. Number 10 message you can see at Missy Group at Dua.
1: Yes, I know.
0: Oh yeah, no papa, papa, you move cool. La bala, move one no bala or titi. Can you or titi ta from the low or to me?
1: My days have been broke
0: out. Eh, you know, because if I yell, we can yell, bandor to Facebook.
1: Yeah, I am blessed.
0: Only to me, to me, Sierra, one key wise, we do need to hear. Imagine Fuji, imagine Peter, and my share could go back. But you know, Malala, ya come on, I'll let you shoot that yo. Alati ajani pele eko alaji aje ni fuga ba se mo sin gbogbo omojo dadi afis abiodun ukiye edojo bi elizabeth eso afu ojumo ogosola michael ya bije legusi ya mi dada eso olasinde abibu ka ma dupe e mo seun lati opo yemi gbagi ya eseun awon eyan ti darapo mo wa mori miki omo bile ese ku gbogbo gba mo je ko baje adekunle e mo seun loko mi mo ti ri gbogbo yin o be se lanfani lati mo drop comment mo ri iyada ore yin na kasimu iyada west e seun leke ajo bi ewe e seun adiosun mo ri wo na nbe adiosun ti leleyan lale kan o mo seun ojo ni ti o owo labi lekan eja e seun ojo ni ti yin o e ti lanfani ati ma darapo lori ikanni abandoned facebook lajolu fmc.7 e drop comment e ge mo pe ti de laaro yi o ya ki ni oro si ti ba fun mi laaro yi na gbo oro si ti aro yi daada o oro si ti ba fun mi laaro yi ni mo pe ni a kì í gbé kòkò òjò kádé nínú agbada nù. ó ní mo kí ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí. ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ó ní mo pè ní a kì í gbọ́ kòkò òjò kádé nínú agbada nù. ó bí ọ̀rọ̀ yìí àwọn wo sì ní ọ̀rọ̀ yìí ń bá wù. àwọn wo ná nílò láti ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. àwọn wo gangan lọ̀rọ̀ yìí dojú kọ. ọ̀rọ̀ yìí dojú kọ ìní àti ẹ. kò sí ẹnikẹ́ni tó yọlẹ̀ nínú ọ̀rọ̀ yìí.
1: bọ́dá àti rò.
0: gbogbo èèyàn pátá tí bá láǹfààní àti mọ gbọmí lè dé àsìkò yìí lọ̀rọ̀ yìí ń bá wù. yálà ó wà ńlẹ̀ ní àbó wà lókè òkun. ibikíbi tó rí tó wà lókè èpè ọ̀rọ̀ yìí bẹ́mi àti ẹ wí. ó lọ̀rọ̀ yìí tiẹ̀ sí máa ń ṣe mọ́ èèyàn lára. kì í gbọ́ kòkò òjò kádó mi náà agbada ni. ìyẹn túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti gbọ́ kòkò òjò ní ayé. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti fọ́ fíktìmù sí kòkò òjò. ìyẹn túmọ̀ sí wípé bàbá ní ká wo kòkò òjò tá a rí òun kòkò túmọ̀ sí pé bóyá òjò ó rọ̀ àbí òní rọ̀. ọ̀ǹtì ìgbà tó jò ó bá sẹ́lu lẹ̀. ó bá tún wá sẹ́lu lẹ̀ ìṣẹ́jú márùn-ún àkọ́kọ́ ẹ̀ lé tí ì àyẹ̀ṣẹ̀ sọ́sọ́ ọ̀dọ̀ nìkan ni máa ń dìtàmì ìbóyọjọ́ òórọ̀ tí ó lágbára àbí òní lágbára. ìyẹn túmọ̀ sí wípé àwọn kankan ń bẹ tí máa ń ṣẹlẹ̀ nínú ìyàgbọ́ ayé ẹ̀dá.
1: àwọn
0: náà fara jọ kòkò òde. ìyẹn ò túmọ̀ sí wípé ibẹ̀ lọ́nà àbá yóò ti wà. ìyẹn ò túmọ̀ sí wípé ibẹ̀ gangan lè yóò ti mókè láyé. ìyẹn ò túmọ̀ sí pé ibẹ̀ gangan lè yóò ti jẹ́ èèyàn láyé. ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni máa ń fọ̀ fún kòkò òde yìí. èyí omi inú agbada tó ti nílẹ̀ tẹ́lẹ̀ tí ń wúlò fún ọwọ́ sàré yí dání. bó ti máa rí nínú ìrìn àjò ayé ẹ̀dá.
1: àdúrà wa.
0: bí èèyàn bá gbọ́ ọ̀nà kan tó tówó gbà yọ. owó tí ò tí ì dé tó ti ń yọ sí bíìtì. owó tí ò tí ì tì ọ́ lọ́wọ́ tó ti ń yọ àkẹ́tì. owó tó wá ní lápò àsùnwọ̀n owó tó ní lọ́wọ́ tó yọra máa fi jẹun díẹ̀ díẹ̀. ó yọra fi máa má lè jẹ ààrẹ ọlọ náà bùlàbùlà tán kòkò òdò ló gbọ́ òun kò tí ì rọ̀. nígbà tó ń náwó bùlàbùlà inú ò fọkàn sí pé ká a bá ní òdò yìí ọ̀rọ̀ tí ọ̀bá lọ́rọ̀ ń kọ́. iṣẹ́ ká promise mi yìí tán ni wọn ó gbé wá tí mo ti calculate owó tí ìrìn lórẹ̀ tí ò bá lọ bọ́ sí máa ń kọ́. o ti fọ́ sí víktíìmù kòkò òdò. ó ti wá lọ rèé domi inú agbada owó ọwọ́ rẹ nù. wọ́n tó ń wàá jẹ̀yà rẹ̀ nígbà tí kìíní ọ̀bà bọ́ sí mọ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti fi kòkò òdò lọ. èékú ṣe pé kòkò òdò ọ̀hún ọ̀dọ́ rẹ̀ lọ́wà. ṣùgbọ́n wọ́n fi lọ ni wọ́n já sí wọ́n rẹ̀ sí wọ́n sì rẹ̀ sí rẹ̀ kú rẹ̀. wọ́n sọ fún pé ṣogúndogójì kan bẹ́ńbì kan. ẹni tó jẹ́ pé fúnra rẹ̀ ó ti ń jẹ̀yàn láàyè ara rẹ̀ díẹ̀ díẹ̀. ọlọ́run ti ń sàánú rẹ̀ ọlọ́run ti ń fún ní jíjẹ mímu láì ní lára láì dààmú rẹ̀. ọwọ́ á gbọ́ kòkò òjò wípé ṣogúndogójì kan ń bẹ tó jẹ́ pé bó o bá kówó nú ẹ̀ èmi ò fẹ́ mọye tó o bá kó nú ẹ̀. nígbà tábẹ̀ rí bí ọjọ́ méjì ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún oṣù kan oṣù méjì ìwọ náà ti di bilionia. ìwọ náà ti di o ti di milionia. bó o bá ti kó thousand sínú ẹ̀ o di milionia. kòkò òjò náà ti lọ́run o ò tí ì mà bóyá yóò rọ̀ torí pé èyí di èyí ọ̀jọ́ ló fẹ́ sí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wá fọ̀ sínú kòtò bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ tan tó ní ẹlòmíì ta mọ́tò rẹ̀ ẹlòmíì ta ilẹ̀ rẹ̀ ẹlòmíì ta létí ń bá lọ. ọlọ́rìí fọ̀ sí kòkò òjò tí ọ̀mọ̀ bóyá yóò rọ̀ ọwá lọ́rìí domi inú agbada ara rẹ̀ nù. ó wá kó owó ọ̀hún ó kó ṣíṣogúndogójì. nígbà tí kinní ọ̀hún wá padà fọ́ọ̀lù orí rẹ̀ lọ fọ́ọ̀lù sí. bí ẹni gbọ́ náà ní gbégun nu. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó kúkú jàǹfààní ó jàǹfààní nú ẹ̀. ṣùgbọ́n ọ̀wọ́ àwọn àgbàlagbà amòye àwọn tó gbọ́n tán mọ tinú tẹ̀yìn òde rẹ̀. àwọn ti jẹ tinú ẹyin wọn ti wá dé èkó yòókù sí. òjò tó gbọ́run ó ti gominú agbada ara rẹ̀ nù. wàhálà wá dé nílẹ̀ lómi pokùnso sí o. wàhálà wá dé nílẹ̀ lómi padà sẹ́sí àárọ̀ sí. wàhálà wá dé nílẹ̀ ayé ẹ̀ lómi jáwálẹ̀ sí. a kì í gbọ́ kòkò òjò ká dominú agbada nù. àpẹẹrẹ míì tí màá tó mú wá rèé. ẹlòmíì gbọ́ pé wọ́n ń ta slọ́ọ̀tì iléeṣẹ́ ìjọba kan. wọ́n ń ta slọ́ọ̀tì iléeṣẹ́ tó ní kìnní kan. orí pé ìwọ̀ rárá ó nílò slọ́ọ̀tì òun náà fẹ́ ṣiṣẹ́ ibi tó wọ́ wà. ìwọ̀n bá omi tí ń bẹ nínú agbada rẹ̀. ìwọ̀n bá tó yẹ kóra máa fi ṣẹ̀lẹ̀ ayé ẹ̀. yóò ra lọ kì tó ní pé wọ́n ti fi slọ́ọ̀tì hàn slọ́ọ̀tì tí ò ní bọ́ sí tí jésù èdè. yóò wá lọ sáré kẹ̀kẹ́ kọlu mọ́lúwá yóò tún yáwó kún. yóò wá kó fún ẹ tó fẹ́ fún slọ́ọ̀tì. ìyún ó wá aṣọ rẹ̀ bí kòkò òjò mọ́ lọ́wọ́ torí pé kòkò òjò ló gbọ́ kí kó ṣe kójú ọ̀hún ti rọ̀. nígbà tó ń bá wá domi inú agbada nìkan yóò wá kó òun àtórí ẹ̀. yóò wá múyà lójú páálí. pẹ̀lú ní ìkékúṣepọ̀ kanlẹ̀ tán ṣùgbọ́n abalabi tó ti àfẹ́tì kò lè gbàgbé láyé ẹ̀. ìwọ náà láàárọ̀ ìtàn gbọmi mọ́ gbọ́ kòkò òjò lọ́rìí máa domi inú agbada rẹ nu o. kọ́ọ̀ rẹ mọ́ bá dàbí ọ̀rọ̀ lágbágá tó gbọ́ kòkò òjò.
2: ó bọ́ sẹ́kù lé ó domi inú agbada nu o.
0: àìmọye èèyàn tí ń fowó wá ọ̀nà àbáyọ.
3: ojú ọ̀lẹ̀.
0: ó jẹ́ pé ọ̀ ọ̀nà àbáyọ tó ń wo òkùnkùn òjò lásán ni kò lè rọ̀ tí Jésù èdè. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán sọ fún pé sí ajé kan bẹ ńlẹ̀ òkèrè. Ẹ̀yin ò mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ọ̀rọ̀ àjàpá àjàpá ti bayé rẹ̀ jẹ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí sẹ́lẹ̀ sẹ́tọ̀ ti ń fún tọ́rọ́ kọ́bọ̀ ó resign bẹ́ẹ̀ ó lóhun ò ṣe mọ́. Ẹlòmíì ta ló talẹ̀ ó ta gbogbo tó ní ó ta dúkìá. Ó kó owó òun sórí ìkòkò òjò àti rèlú èbó ọ̀padà bọ́ sí. Ìwọ náà ní ìní o mọ́ gbégbésẹ̀ o mọ́ sì ní gbọ́ làárọ̀ yìí o. Ojú ẹrẹsì. O gbogbo lọ́wọ́ orí ni o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé kòkò òjò ni. Àwọn atásọ́ra wọn ju kòkò òjò fún ọtọwọ́ ọ̀rẹ́ náà fẹ́ gbà wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́. Ọba ti wá lọ rèé gbọ́ kòkò òjò tó lọ rèé dominú agbára dọ̀ tó ronú pé tí kiní ò bá lọ bọ́ sí gbọ́ tí ò bá lọ bọ́ sí kọ́ kí mo fẹ́ dé bá. Tó ronú rẹ pẹ́ẹ̀mejì ò ní bá kọ́ plan. Ó wá gbọ́ kòkò òjò kan ó dominú agbára nù. Ó wá kò wá àtẹlẹ́dà rẹ̀. Ó wá burú bẹ̀lẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ṣe bẹ́ẹ̀ ó sì fi kó bá mọ̀lẹ́bí. Ọ̀pọ̀lọpọ̀ ṣe bẹ́ẹ̀ ó fi kó bá ọkọ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ṣe bẹ́ẹ̀ ó fi kó bá yí àwọn ọmọ. Ìwọ náà láàárọ̀ yìí tó ń gbọ́ mi. Mọ́ gbọ́ kòkò òjò náà rèé máa dominú agbára nù. Ìwọ̀nba tó o ti ní lọ́wọ́ ń wọ́n rèé máa lò ná. Gbígbé ni ga sísọ nílá ọwọ́ Ọlọ́run ti wá. Èmi ò sọ fáwọn èèyàn ò gá látara kòkò òjò nígbà mí o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gbọ̀ kòkò òjò òun náà ló jẹ́ wípé kì í padà bọ́ sí odò kì í rọ̀.
3: Kábíyèsí Ọlọ́run.
0: Ẹni sójú òkú lẹ̀. 091-23-70-8675 091-23-70-8675 tàbí 081-4249-1006 Ojú òkú méjì jẹ́ tètè wà láàárọ̀ inú. Ẹ̀lọ́ ta ló wà níbí yìí?
4: Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o.
0: Ẹ mọ̀ kó ojúmọ́
4: o. Látàyè yẹn ń gbúdọ̀
0: yìí. Àbí àṣẹ.
4: Orúkọ orúkọ tèmi ní ọ̀kẹ́ Olúwa ló tèmi Olúwa contain àríṣe àpáta Ìbàdàn. A sì í gbọ́ kòkò òjò ká dorí. N lọ síbi kan o bá bi tó wà jẹ́. Torí ibi tó ń lọ ọ̀bọ̀ ṣe máa rí o. Mo ti mú tèmi bẹ́ẹ̀.
0: Ẹ ṣojú òní tì í ẹja gbọ́ tó lómi ní oṣù. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀rẹ̀? Ẹ̀lọ́ ẹ ti wọlé o. Ẹ̀lọ́ àádádúró ẹ̀lọ́ ta ló wà ń bì yìí? Ẹ mọ̀ ṣe ẹ kó ojúmọ́ o. Ẹ̀lọ́ ẹ ti wọlé o kọ́ yín àti ibẹ̀ tí ń pè wá
4: yìí.
0: Ẹ mọ̀ ṣe ohun ẹ dá sí pápá
4: láti ìdí ọkàn ìgbèrú àti ìbàdàn.
0: Ó yẹ dásì.
4: Nípa àtàrà ẹ̀ náà mo là ń jẹ́ tó jáde ìwé tí mo lọ́nà ìwé tán lé.
0: Àmì àṣọ.
4: Àwọn akẹ́kọ̀ọ́ kan náà pé wọ́n bá fẹ́ kú ìlú ìfún kó má ba gbẹ̀gbẹ̀ tó ìwé tí lè padà bí síbẹ̀. Ibi tí wàá lọ sí ìbá bọ́ sí. Wọ́n ní pé ó kóun lọ́tọ̀ dẹ.
0: Ó bẹ̀ẹ̀
4: lẹ̀ jẹ́. Tó bá Nbo ló padà sí èdè náà ni. Àwọn ọba ti bàjẹ́ fún mi tó ti fẹ́ kú èdè. Ìrora èdè ti lọ lájú ní ìbàjẹ́ fún èdè.
0: Àmì ẹ ṣe òde òní ṣe ìjàgbọ́n tó lómi màtẹ́ sọ. 091-23-70-8675 tàbí 081-4249-1006 Ẹ lóòótọ́ ló wà ń bí yìí.
5: Ẹ̀yin ẹ̀kú ẹ̀kọ́ àjùmọ̀ àgbọ̀júmọ̀.
0: Ẹ mọ̀ ṣe òun. Ẹ mọ̀ ṣe òun.
5: Iṣẹ́
0: rẹ̀ gbà
6: ọ̀rọ̀ yín láàárọ̀ kùtùkùtù wa ní wípé ní ọlọ́run nípa àlàáfíà yín
0: alùpùpù
6: àti mo tẹ̀lé o ọmọ jẹ̀dájì wọn.
0: Ẹ lóòótọ́ ló wà lápá bí yìí.
7: Ẹ̀mí ẹ̀ bá káàárọ̀
0: ẹ mọ̀ ṣe wọn o.
7: Ẹ̀yìn bá jẹ́ mọ̀mọ́ ṣe o.
0: Àmì àṣẹ̀dùn
7: rẹ̀. Ó kọ̀ mí ní sàárè ìgbà kan kan láti pàgbà kan yìí.
0: Ó yẹ dá
7: sí. Ẹ láti gbọ́ kòkò òjò tó ní inú agbada ni. Ìyẹ́gbọ́ òfin bẹ́ẹ̀ mú làkàyè wa. Torí bó ṣe lòun kò rí tomi ẹ bá wà níbẹ̀ tó ṣò bá ti ẹ̀rọ̀ ṣe ni yóò lè tètè fún ni. Tó o torí ìdí èyí ibi kíbi téèyàn bá ń lọ èèyàn máa ń fẹsẹ̀ yòde lé ni. Kódà bó jẹ́ dé iṣẹ́ ni gbogbo iṣẹ́ kan nìyàn ṣe lọ́wọ́ ó wá gbọ́ pé yẹn iṣẹ́ kan wà ní ìkan. Ìtò ń ṣe yẹn wọ́n ti dúrọ̀pù ẹ̀. Tó o bó ṣe yẹ kó rí nìyẹn o. Ṣùgbọ́n kéèyàn wá ta ń parí bẹ̀ òbí iṣẹ́ tó
0: ẹ ṣe ojú òní tì yín ẹgbẹ́ ìgbà pé ọkàn yìí ẹ lóòótọ́ ló wà ń bí yìí.
7: Hello, Ekaro.
8: Emma Shane.
7: Ọpọlọ yóò kú ní ìjọba ẹ̀ máa mú sọ. Adé máa rí gbọ́ sí dáadáa. Iléeṣẹ́ alẹ́jọ́ iléeṣẹ́ alájọ́lé náà ni lágbàdo yóò máa tẹ̀síwájú. Orúkọ tèmi ni Ọjí ọmọ West láti United States of Illinois kan tẹ̀lé
8: ní.
7: Ẹbí sọ̀rọ̀ ẹ̀mí sọ́tọ̀ oríkàlùkù mú tiẹ̀ ń bẹ̀ ní èmi tí mú tẹ̀lé ń bẹ̀ báyìí. Ẹ máa dótó bọ̀ sílẹ̀ lórí ìjọba.
8: Àmì àtijọ́ ètò ìbá wa. Bọ́lá sọ ilé ètè yìí. Wọ́n ló ń tó yóò tọ́jú sáré kan sí wọn bẹ̀. Ilé ìtúlẹ̀. Amídì Ọláwálé Àkànló ẹ̀sìn ojú òní tì yín Olúbùnmi Abíọ́nà Owólabí Lẹ́kẹ̀ Jabu tún ti rí lẹ́ẹ̀kejì Àkàndá Ọlálékan ẹ̀sìn ojú òní tì yín. Borí Adéwùmí Kazeem Adékàs Ẹ̀mọ̀ṣẹ́hùn Ọláwálé Ọ̀ṣínáwọ̀ Ẹ̀mọ̀ṣẹ́hùn Ọ̀ṣínáwọ̀ ti Ọláníyì Agbábíàká Rasidat Adérìtọ́ ẹ̀sìn ojú òní tì gbogbo yín o. Ẹ̀wọ̀ Mọ́sọ̀ yìí mo dúró náà láàárọ̀ yìí.
9: A ò rí.
8: Kí n lè bà láǹfààní àti túsọ̀ míì fún yín ni o. Ṣé rí èyí tí mo ti wá sọ fún yín wàyí o, ẹ bì í mú ṣinṣin o.
9: Mo ṣùgbọ́n àmójú yín fún wa.
8: Torí yóò padà wúlò fún yín ni.
9: A ò mọ làtọ́ yín kan ṣùgbọ́n arọ́wọ́ yín lára ohun gbogbo.
8: Lọ́rin pẹ̀lú mi lórí gbogbo ìkànnì abánidọ́rẹ̀ẹ́ gbogbo.
9: Ọláàrẹ.
8: Lórí Instagram at ọmọlúàbí pèdèpèdè ẹ sáàkì fún bẹ́ẹ̀ tẹ̀lé mi jájọ́ ọmọ ọkọ́mọlùkọ̀bọ́. Lórí Facebook at ọmọlúàbí pèdèpèdè ẹ kan sáàkì fún ìbá Àsadékúnlé Yusuf lẹ́kọ̀ ọmọlúàbí pèdèpèdè yóò gbé wá kòsọ́ ọmọ náà. Lórí TikTok ọmọlúàbí pèdèpèdè náà ni ẹ bá mi bẹ̀ ẹ jájọ́ ọmọ ṣé o àlìdáyé ṣe. Pẹ̀lú ẹ̀fẹ́ nǹkan tàbí míì ẹgbẹ́ tí ìtọ́ tó ń létí ẹ̀fẹ́ bá mi sọ̀rọ̀ nǹkan nọ́mbà tó já sọ́dọ̀ mi rè 090-5674-1364. Ẹ wò ó títí ọjọ́ mẹ́jọ káàkiri láǹfààní àti máa pàdé ńkọ́ ẹ̀yin lẹ́mọ̀ọ́ ṣe nǹkan o lábùúrò ní í ṣe ó dìgbà kan náà.

ogo fun olorun ni oke orun ati ni aye alaafia ife inu rere si emi gbogbo eyan alaaye to tun ji loni mo kiyin wi pe ni oruko oluwa oju oni ti yin ori kan wa si mi lokan Martin se ka ko ori yen gbe mi lokan me o men to lori yen ori yen ki so ni ope ṣùgbọ́n orin àdúrà ni mo dẹ̀ mọ̀ pé lórúkọ olúwa mo bàbá mi kọrin yìí lórúkọ jésù inú ilé rẹ wọn kọrin ayọ̀ níbẹ̀ inú ìdílé rẹ wọn kọrin ayọ̀ níbẹ̀ gbogbo èèyàn ló mórin yẹn ẹ múra láti bá ń kọ́ gbogbo ẹni tó nílò ògbó ẹ múra láti bá ń kọ́ gbogbo ẹni tó bímọ sáyé tó fẹ́ rọ́jò ayọ̀ wọn ẹ múra láti bá ń kọ́ gbogbo ẹ̀yin ọba ìlú ẹ múra láti bá ń kọ́ ẹ̀yin ọ̀tọ̀kùnmú ẹ múra láti bá ń kọ́ ó ní àwọn ẹgbẹ́ mi ń ṣe rere èmi náà fẹ́ ṣe rere àwọn ẹgbẹ́ mi ń ṣe rere èmi náà fẹ́ ṣe rere àwọn tájọ bẹ̀rẹ̀ wọ́n ti lọ síwájú àkókò mi rèé o èmi náà fẹ́ ṣe ta ló ní ẹgbẹ́ mi ń ṣe rere èmi náà fẹ́ ṣe rere àwọn ẹgbẹ́ mi ń ṣe rere èmi náà fẹ́ ṣe rere àwọn tájọ bẹ̀rẹ̀ wọ́n ti lọ síwájú àkókò mi rèé o èmi náà fẹ́ ṣe àwọn ẹgbẹ́ mi ń ṣe rere èmi náà fẹ́ ṣe rere àwọn ẹgbẹ́ mi ń ṣe rere èmi náà fẹ́ ṣe rere Matthew àwọn tájọ bẹ̀rẹ̀ wọ́n ti lọ síwájú àkókò mi rèé o èmi náà fẹ́ ṣe agbára ìlọsíwájú ó yá kó pàdé ọ ẹyin ni mò ń bá wí àmì ìlọsíwájú ó yá kó pàdé ọ lórúkọ jésù agbára ìlọsíwájú ó yá kó pàdé ọ mami tó sàmì àṣẹ ìlọsíwájú ó yá kó pàdé ọ májẹmú ìlọsíwájú ó yá kó pàdé ọ lọ́sẹ̀ yìí ẹ máa lọ síwájú lọ́sẹ̀ yìí ẹ máa lọ síwájú bíbélì wípé síkíyèsí àwọn tó dúró de olúwa ó látún agbára wọn ṣe ó ní wọn ó fi ìyẹn gòkè bí ìdì wọn ó sáré kí yóò rẹ wọn wọn ó rìn àárẹ kí yóò mú wọn tó bá rí bẹẹ agbára láti lọ síwájú lórúkọ jésù ó yá kó pàdé ayé àtọjú olúwa látún agbára wọn ṣe one wọn ó fi ìyẹn gòkè bí ìdì Matthew ìdì kì í rìfàṣì iwájú lílọ wọn ó sáré kí yóò rẹ wọn ní ìdí rẹ ti ń sáré padà sẹyìn iwájú lílọ wọn ó rìn àárẹ kí yóò ṣe ẹnìkan ṣàmì agbára láti lọ síwájú ó yá kó bọ́lu ayé yìí mo wá pàṣẹ lọ́sẹ̀ yìí mo pàṣẹ lówùúrọ̀ yìí ìrìyànú Matthew ìrìngínní mo kò ìrìyànú ó yá kó sẹ̀ sórí yìí Matthew ó bá ń sọ nípa òjò àti ìrìn mi ìfẹ́ wé ṣàkókò láàárọ̀ yìí àwọn èèyàn máa ń béèrè fún òjò ṣùgbọ́n ìrìn kì í sẹgbẹ́ òjò Matthew sọ orí ní àkọ́kọ́ tí òjò wá sáyé ègún ni òjò lákòókò tọkọkọ wá sáyé ìrìn ló máa ń dìde látinú ilẹ̀ tó máa ń sẹ̀ sí orí ilẹ̀ ní máa ń mú koríko dàgbà ìrìn ní máa ń mú àgbàdo dàgbà ló mú àwọn igi dàgbà kí òjò tó dé ọjọ́ tí òjò wá àkókò noa níjọ́ tí ọlọ́run sọ pé ròyìn fẹ́ pa ayé wọn ìgbà yẹn ní àkọ́kọ́ tó tó físítì ayé òjò wá dìsọ́ ìní lákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wá ìrìn gangan olọ̀gá òjò Matthew ìrìn ọ̀run ó yẹ kó sẹ̀ sí ọ lára fún ìkùkùn ni o ìrìn àánú kó sẹ̀ sí ọ lára tó o fẹ́ gbọ́ Matthew tó bá di ìbẹ̀rù òjò kì í wá ṣùgbọ́n kò sí ọjọ́ kan tí ìrìn kì í wá sáyé tó o bá fẹ́ mọ̀ ìwọ́bù àwọn ìyá wa tó bá ra ewé dú níbo náà máa ń gbé sí wọ́n á gbé sínú ìrìn kèé sọ̀gbẹ̀ sá nígbà lè bá máa mọ́ ìrìn yóò ti sẹ̀ sí ewé yẹn yóò ti tutù màmá yìí sàmì ìrìn àánú ó yẹ kó sẹ̀ sórí yín ìrìn ìrànlọ́wọ́ ó yẹ kó sẹ̀ sórí yín mo gbàdúrà ìrìn àánú rere àti àánú ó yẹ kó sẹ̀ sórí yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run pè yín ẹgbẹ́ ìgbòho kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní àgbègbè mẹ́ta àbọ̀ lórí ẹ gbọ́ dáadáa o ní ọ̀gbẹ̀dọ̀ o àgbègbè mẹ́ta àbọ̀ lórí no more work prayer monday ní ọ̀gbẹ̀dọ̀ o àgbègbè mẹ́ta àbọ̀ sí àgbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok
e ma pade mi lori TikTok, lori YouTube, ati lori Instagram ni Baba Adura 847 Prayer Monday. E josa adura yen e pe ororo kan lowo leyin tin ba suri fun yin tan e fu ororo ni anwanti ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan apo fe promotion pade mi ororo yen ni po bi anwanti ara re o de mo pe nipa itaje anu tele ororo re to dara fun o ri deyin o ni ami ti olorun fun gidi ore in Judges chapter 6 verse 36 to 40 Gideon wi pe oluwa to ba je pe won ni je ki irin ko ses ori e ma bi tan yi gbogbo ile o je gbe bibeli so pe won fun o fa o me kan enu irun abuto Gideon ni oke oluwa je ki irin ko wa ni gbogbo ile ko fa si irin lara mo abuto yi ami ni irin e mo kan sami irin ranlowo o ya ko ses ori re bayi Matthew so o ni awon nkan kekeke o ti n wole lojoojumo ibukun kekeke ọmọ isa omi ni a ri kekeke wọn yin lo.

mo fe iri iriyanu ma se sori mi iribukun ma se sori mi irira lowo ma se sori mi iri ojurere ma se sori mi so pe latoni irira lowo iri igbega ma se sori mi loruko jesu irise sori yin ba irise sori yin ba aye yin gba yanu aye yin gba yanu o ni ngba tan denu agari chapter 1 ni verse 10 Olorun so fun ama Israeli o ni nitori pe eko ile Olorun eko ile mi o ni ma da ire orun duro ni ne je ko wa sile yan o ni nitori na e lo sise e ma sise ko ile mi e je ki le mi o ma lo siwaju nitori na la se da ire orun duro lori yin ire orun na da duro ki bukun omo wa sori won mo igba ti Davidi o fe se pe fun ori oke Gibua o ni eyin Gibua o ni ki o joko ma se ro o ni be ni ki ire ko ma se se sori yin o ni be ni ke ma se ni oko ore bo nitori pe lori yin o ni Saul ati Jonathan ibe ni akusi o stop iri lori ile Gibua Matthew iri orun iri anu ko ni stop lori aye e o ri ti e se mami e ri ti se be lo ma ri be lo ma ri owo yin o te egbele yi latoni lo gbogbo eni to ba fe do odun ninu iserere gbogbo eni to ni ko ma ri aye lo iru eni be o ma lugo won mo go o ma lo won mo gba be lo ma ri o ti se be gba iyanu gba iyanu gba iyanu e gba iranlowo e gba ojurere e ri ti se be lo ma ri gbogbo eyin eyan to je wi pe o ba ti gbe gbese meta tabi merin siwaju aye re o ki n sare o kari pe o ma ti n fa o pada seyin o fọlọrun bi o ka lo wa esu eyo kan tan pe ni osan bi ajo pade ni challenge thursday meta ati sunday meta o la fe fi se o de ti bere emi na ti de lati canada adua ti n lo bayi loruko jesu yoo dara fun wa gbogbo eyin te wa wa ni eko te ri ni branch wa ni ikorodu ibe ni mo ti ma ma se first friday isooru first friday yen o ma ba mi ni church wa to wa ni ikorodu gbogbo alaye ọkan to wa leko ẹgbẹ apade nbẹ lọsùn ti n bọ yìí first friday èmi náà máa wà nbẹ ìsọ̀rù ni o lórúkọ olúwa àánú ọlọ́run yóò sọ̀rọ̀ lórí yẹn ní challenge nìbàdàn bíbá yìí aláàárọ̀ thursday mu ọ̀sán yẹn lọ́wọ́ aago méje sí agogo mẹ́wàá ààbọ̀ iná àdúà ó ń jó warawa ó rí tí ẹ ṣe o iná rí ò ní kú ogó rí ò ní wọlé ọ̀run àánú yóò ṣì fún ọ bẹ́ẹ̀ ló máa rí lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ayé ò ní para wọ rẹ ayé ò ní paná rẹ ayé ò ní para wọ rẹ ayé ò ní paná rẹ ayé ò ní para wọ rẹ ayé ò ní paná rẹ ó rí tí ẹ ṣe o ó máa máa ṣe bẹ́ẹ̀ ló máa rí àwọn akọ ọlọ́run Matthew wo ìtúta àwọn akọ ọlọ́run pa lánàá wo ìtúta ọlọ́run pa láàrin wa ojú òní ti wá o a ó máa máa ṣe o a ó máa gbilẹ̀ sí o every monday ó la máa ń ṣe yẹn ẹ̀yin tẹ́ ń tẹ̀léra lọ sí jerusalem ọjọ́ ti pé o oṣù kẹsàn-án là ń lọ ó sì kó àwọn èèyàn bíi mẹ́wàá tá a fẹ́ kí wọ́n jọ ìsìn kí wọ́n náà bá fẹ́ lọ àbẹ́ fẹ́ kí mọ́ mi àbídáde yẹn bá wa lọ jerusalem ni o a dé orí òkè sinai so orí òkè sinai yẹn a dé bẹ́ẹ̀ a dẹ̀ lọ sí jordan yẹn a lọ sí baptism everybody ṣàgbọ́dọ̀ gbòòrò méjì méjì lọ́wọ́ ó ti ní sẹ́ tá a fẹ́ fi sí inú jordan yóò dára fún ẹ o ojú ò ní tì ọ ayé kan tó wáyé ò ní sẹ̀sìn o I love you and it shall be well with you in Jesus name bẹ́ẹ̀ ló máa rí ẹ pàdé mi nínú sóòru ní agogo mẹ́ta àbọ̀ lórí facebook ìsóòru òru àwọn áńgẹ́lì 330 lóru ni ó lágbára 330 lóru ó lòru àwọn áńgẹ́lì lórúkọ jésù yóò dára fún ọ orí tí ẹ ṣe o lórúkọ ọba ọmọ àtẹnumọ a nínú péjì wa bàbá àdúrà ak 47 prayer mandate tàbí kẹ wo no more war prayer hour lórúkọ jésù yóò dára fún ọ phone number hello phone number 08066481455 08066481455 God bless you. No more. Jesus is coming.

0: Mọ́lá di àlèmọ́ ń jábọ́lá ń tọ́ọ̀sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń bọ́ bá rìnrìn àjò àjà tí ó múra. Àmọ̀rírì yín o, bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó mọ́kà sanwó ó múra sílé iṣẹ́ wa. Tọ́nà òun ò sì jẹ́ kí wàá náà jà ń bá yín fún gbà kankan rí. Ẹ ṣé o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ àjà tí ó múra àtọdún yìí. Ó máa jẹ́ 26 September 2026. Pẹ̀lú jíjẹ mímu bábánbá rí ni pé PTA owó dá ọ̀nà ní mọ́kà á fún yín nínú 8 million naira yín. Sára sàsà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlatravel.com telephone 08057522230 tàbí 07026862751. A wà ní No. 1 Randol Plaza Iriakari Estate Oluyole Extension along Akala Expressway Ibadan. No. 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA. No. 1 YBA Complex Sabo Ibadan Jega Shopping Complex Ìyànàgọ́ Ìdí Ìròkó Bọ́dà Ogo State Millions Multipurpose Plaza Michael Kọ́lùsọ Expressway Ajégúnlẹ̀.
1: Ọlọ́run ló ké bẹ̀tẹ̀lì ẹkú iṣẹ́ o.
2: Ó tún ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ. Àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn Total Deliverance from Power of Darkness Ephesians 6:12. Àkókò àdúrà lójoojúmọ́ 9:00 AM to 12:00 PM, 6:00 PM to 6:30 PM, 11:00 AM to 3:00 PM ni ìṣọ́òru. Ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkèwá. Ibi táàgbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjì Ayùnrẹ́ Road Ìbàdàn. Olùgbàlejò wòlíì Gideon Tanimọ̀ wò èṣù pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742. Fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání. Kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì. Má ṣaláìwá o.
3: Gagaga
4: Ganusi
3: gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú apẹrẹ ní Ganusi Herbal Mixture àgbà ògùn amára sọjí ká fògidì ewé àtẹgbò ṣe yọ̀ lọ́tínú Ganusi faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé Ganusi Herbal Mixture ni ó gbẹlura bínú kú tínú ń kún gbòdògbòdò tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkà ara ń roni láti jókòó dìde fúyàwá dàgíraṣẹ ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu ya sàwárí egbògi Ganusi Herbal Mixture o sì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ bọ́ bá deré alẹ́ Ganusi Herbal Mixture ni ó gbẹlura ẹran rẹ ó sì lé kan sí lórí òkèlè gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù mára fúyẹ́ Ganusi Herbal Mixture ńlá gbádé fún o tó bá rẹ ní 100 ọdún tó tún gbọ́ ọmọdé níyàwó tára rẹ̀ tún ta kútúkútú irúfẹ́ Ganusi Herbal Mixture ló gbẹlura Ganusi Herbal Mixture ó tún wà káàkiri ilé ìtajà oògùn àti lágbéni káríkárí a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà Ganusi Herbal Mixture Faskeni Nigeria Enterprises ló ṣe é ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ibadan Expressway Mbàdàn ló wà telephone 08081689617 08081689617 Ganusi lo karautakebe
5: gagaga
4: ga.

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì lágẹlú lágẹlú 96.7 FM leléyìí òkè gajo kele tó kalẹ̀ sínú gbálẹ̀wò fún Báláwì yẹn lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Jẹ́kẹ́ mọ́ lẹ̀tọ̀ ìròyìn eré ìdárayá ilé tó dùn sí gbogbo kan sí. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wá bí ẹ wò wá Facebook lágẹlú 96.7 FM tàbí ní TikTok àti Tijani Olóko dáná Sport Actor ní TikTok ó mọ́lẹ̀ ńbẹ̀ yẹn náà. Bàmí ẹni ọlọ́run mọ̀ gbogbo Chicago ní Illinois lọ́hùn-ún bàbá àti anu kò ní bàjẹ́ fún yín lógun ọlọ́run lókè lókè lọ́la kún fáyà kún àbá òní ẹ mọ́ dákọ̀ mi o àdúrà ni ẹ mọ́ ṣe fún mi lágbára ọlọ́run gbogbo tí ó ń wù yín ọlọ́run bá yín fẹ́ bẹ́ẹ̀ gbogbo tí ó wù yín ọlọ́run bá yín mú kúò lágbára ọlọ́run bàbá rì tí bá ń wù yín tó bá jẹ́ pé lẹ́yìn ẹ̀ ní wíwí ó láwọn akùdé kan tí ń bẹ́ ńbẹ̀ ọlọ́run bá yín mákùdé ibẹ̀ kó ẹ sì mọ́ ṣe fàájì lọ. Gbọ́ mi dáadáa ìjọba àtàlò Ala Madrid olólùfẹ́ kọ Madrid olólùfẹ́ kọ Man U nu. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ wípé kí ni nẹ́tíwọ́ọ̀kì yẹn tanátanyányán báyìí fún ti káàṣì ẹ o àti ń béèrè kóòdù káàṣì ẹ yìí *347*100*#. Ẹ já tí ọwọ́ wájú níbi bá abáde ibi abáde náà ká tí ọwọ́ wájú ń bẹ̀ aṣọ́lé Cape Verde for Sia ó padà darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí kòlòkòlò ń tòótọ́ o ṣùgbọ́n kí làwọn àlàyé tí ń bẹ́ ńbẹ̀ náà ni pé wọ́n ní lẹ́yìn ìgbà tó sọ pé òun ò wá mọ́ pé RS Bakene lòun ń lọ àwọn alákòóso ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí kòlòkòlò wọ́n wá kọ ìwé tí àjọ eléyìí ti ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pàápàá jùlọ líìgì orílẹ̀-èdè wọn pé ẹ̀lọ́sà òfin tẹ́ ẹ fi lélẹ̀ yìí ẹ mọ̀ pé nǹkan kan ló fa òfin tí wọ́n bá sì yí òfin padà nǹkan kan náà ni mọ́ mú òfin yí padà. Goal Line Technology Goal Frank Lampard ní World Cup òun ló mú Goal Line wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ tó jẹ́ pé n tá à ń sọ ìsóúnjẹ yín wọn ló yà wọ́n bó ṣe ń yẹ yín náà ló dáa àwa ó gbé fọ̀síà o celebrity ni fọ̀síà bí ìgbà téèyàn bá gbé Lionel Messi ni o ìgbà téèyàn bá gbé Cristiano Ronaldo ni o ẹ̀yin náà ẹ tọ́ka sí agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ tí a kọ́ o nínú gbogbo líìgì chile ẹ tọ́ka sí agbábọ́ọ̀lù kan tí àwọn èèyàn mọ̀ lágbọn peter awayi lásán à ń bèlè tà ṣe gbogbo olè àgbálá ayé fọ̀síà already made celebrity ni celebrity tó mú fọ̀sí àtò jẹ́ pé kó tó lọ wọ́kọ̀ gbogbo fọ́lọ́wàsì ẹ̀ ní instagram owó 500,000 gẹ́gẹ́ bíi tí sọ́sẹ́ẹ̀sì ọmọ nìpẹ̀kun ọ̀la gẹ́gẹ́ bíi tó fi ń tómi lọ́wọ́ ní ìsìn pé gbogbo fọ́lọ́wàsì ẹ̀ ti wọ 29.9 million ní instagram báyìí sẹ̀lẹ́bù ayé bá a bá gbé fọ̀sí à yóò ràn léègì wa lọ́wọ́ o gbogbo àwọn tó wo fọ̀sí à ní world cup wọn ò fẹ́ mọ ikọ̀ tó darapọ̀ mọ́ lẹ́yìn world cup pé aṣọ́lé ò lè dúró dédé báyìí kó tún wá padà wà nínú ikọ̀ tó wà kó tó lọ world cup àfi bí àwọn aṣọ́lé bí ikọ̀ bí Man U Madrid àwọn ikọ̀ tó ti tóbi wọn aṣọ́lé wọn lè wá world cup kó ṣe dáadáa ju tó mọ̀ ṣe tẹ́lẹ̀ lọ kó dẹ̀ ṣì rèmí ń bẹ̀ àwọn ikọ̀ tó lógonu ṣùgbọ́n àwọn ikọ̀ kéékèèké báṣọ́lé wọn bá wá world cup lẹ́yìn world cup yẹn àwọn ikọ̀ tó tóbi ó mọ̀ gbé àgbẹ̀ fọ̀ sí à o ni àwọn tí ń ṣe àkóso líìgì náà bá ní kò sí wàhálà yóò ran líìgì wa lọ́wọ́ náà ni gbogbo tí ò bá ti ran líìgì lọ́wọ́ la ní kẹ́yìn náà mọ̀ mú wá n tá a sọ fún yín nù lófin yóò wà títí láéláé gbogbo tí ò bá ti ran líìgì wa lọ́wọ́ tí ò fi dìlú mọ̀ká ẹ mọ̀ mú wá kò sí wàhálà ẹ sọ fún fọ̀sí àkódé bí láàárọ̀ ọ̀la fọ̀sí àṣó lè débí báyìí wọ́n ní ò lè débí o ẹ sọ fún fọ̀sí à pé ó lè kọ fọ̀sí àsẹ́yìn aṣọ kó máa bọ̀ fọ̀sí à ó ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti kòlòkòlò fáwọn tí ń pè wá pé àwọn rí póòsì kan pé wọ́n ti ṣàfihàn ẹ̀ ó sì bẹ́ẹ̀ ní òní lọ ni àlàyé tí ń bẹ́ ń bẹ̀ nu fọ̀sí à wọ́n ti ní kó kọ fọ̀sí àsẹ́yìn o lára àwọn ọkọ̀ tí ń jẹ́ bóyá ose ni bóyá dayasi ni wọ́n ní ó mọ̀ jẹ́yìn lórí pásípọ̀tì kó kọ fọ̀sí à ìyẹn sẹ́yìn aṣọ ngbà wọ́n ti ṣàfihàn fọ̀sí à náà pé a sì kú gbogbo kinní ọ̀hún náà abáyín dúpẹ́ fọlọ́run o fọ̀sí à ní àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ lábí ni ó ṣe mú orin bẹnu ló ní òun tóun wá di sẹ̀lẹ́bù yìí kó tó di world cup tá ń mọ̀ òun kò sẹ́ni tó mọ̀ òun pe baba awon ise celebrity iya awon ise celeb awon olowo pe baba ti wa fo si abo yi kokunkun lowo lowo debi ton ma pogun kan wa o awon olohun fuji baba awon olo lo baba awon ise celeb olohun lo dawun lo kawun ye e bo ndupe o won ti kede e lowo kanu pe bi agbabolu ti Cape Verde ninu ko bi agbabolu ti Madrid ninu ko ti Real Madrid bayi ibo ni kan de duo kini kan tin be nle gangan asiri kan tu nipa Vinicius Junior ati ko bi agbabolu ti Real Madrid bayi nje je mo pe owo ta n gbo pe Vinicius Junior n gba bayi ko owo tin gba o to be o owo ti agbo lenu jo meta pe Vinicius Junior n gba owo tin gba o to be ilo gangan ni Vinicius Junior n gba bayi lo gangan ni Vinicius Junior ngba bayi kini kan ti Vinicius Junior ti n bere gangan e ki se nkan yo kan o nkan to po ni kila awon kan ti Vinicius Junior n bere lowo awon alakoso ko ti Real Madrid bayi eyin ti Arsenal be ba fe gbe Vinicius Junior awon kankan wa to se ko la kale fun pe bi agbabolu Arsenal le mo le gbe gesi o e ja loju oja baba de kate waju e ku kale
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mi olórin yóò tó ń balẹ̀ àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpè ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Pẹ̀fẹ́ pàtó bí ìmà 2026 apostolic meeting. Èrò mẹ́ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdáyọ. Ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgì mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant. Prophet Akibima 2026 apostolic meeting. Ọjọ́ Wednesday 12 Friday 14th August ni láàgì mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórin yóò fi máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣe nínú ìjọrò wọn lágbára. Gbogbo ẹ̀ ni Christ Power Buster. Adégbàyí ife Ibadan Express Road Ibadan Igris Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára kó lè ṣe tayọ.
1: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lù kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àgbéyà gbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ kó dà gidi yapa. High quality stone mix blender. Dára tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder.
2: Àsọ̀sì ìdíyẹlẹ yóò sọ́ka.
1: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Pressing iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989. 08069134989. Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
3: Ìdílé onílera pípé. Ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alubarika Health Sprint Foundation. Tọ́jú ara rẹ.
5: Mọ̀mí ni mọ̀mí náà tún á máa bá kú oríire.
6: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní sàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service rìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
7: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ.

0: àbá ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹ̀rọ ń jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
2: Attention, attention, if you're not spending money.
3: Ilé-ìdílé fún gbogbo ènìyàn pàápàá onífàájì tó gbafẹ́ tó fẹ́ ìtẹ́lọ́rùn ìfọkànbalẹ̀ àti ooru àsọ̀forílẹ̀ sùkà ilé-ìtura
4: The General Hotel and Lounge.
3: Ìlú Kòrédé o fún gbogbo ọ̀tọ̀ kúrò ní onífàájì ilé tó gbafẹ́ arìnrìnàjò ní àbí olùgbé ìlú Ìbàdàn nílé-ìtura
4: The General Hotel and Lounge.
3: Ilé ìta kọ́ sí agbègbè ilé tó dùn wò pẹ̀lú àwọn ohun amáyédẹrùn ilé ìtẹ̀fẹ́ báwo lẹ sì fẹ́ sí ohun jíjẹ múmu lóríṣiríṣi inú ọba ilé tí ò ṣẹ́jú pẹ̀lú àǹfààní sí orí ẹ̀rọ ayélujára lọ́fẹ̀ẹ́ kẹ́ fi wò ó ka bó ṣe ń lọ lágbàáyé.
4: Come to the General Hotel and Lounge.
3: Now welcome for day inside. Relax, chill, make yourself at home. Must be internet 24/7 light and for security no wahala. Ilé ìtura
4: The General Hotel and Lounge.
3: Tó wà ní Ogoluwa Estate opposite Bova Speeding Station, Kolapo Esola GRA, Yana Church, Ibadan. Ẹ lè kàn sí wọn lórí àwọn nọ́mbà yìí 08055016154 tàbí 09060986771 at the General Lounge. We go give you top notch.

0: Fanpale, Pastor Otio Yewade, Pastor Dare Kokola, awon lori emi omolola Olore, Adedayo is great. Temi Tope Kenny, pelu CPC Power Voices, Prophet Ayobami Manuel, Woma Sure, bere lati second ago, 13 September, Lago Meso Owuro, Wednesday man bere lati ojo karun, osu kejo ni ojo kerindinlogun osu keso, gbogbo eni ni ijo CAC, Christ Power Center, number 70, Kupa History, be Aino Lutala Kaya Fadi Okeado Pado, Friday, don bari losu kejo ati keso.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Àtúngbé kàndé ohun Golden Chance Lotto Vogue lágbé dòde.
5: Golden Chance Lotto Vogue má sùn píye, gbéranlẹ̀ má gọra ẹ̀, mú nọ́mbà tàlà ọ̀là tó lá, ó di mímúṣẹ. Ta Golden Chance Lotto Vogue, gíìmù àárọ̀ kùtù, ta porúkọ rẹ̀ ní Vogue. Golden Chance Lotto Vogue ní gbogbo àárọ̀ ọjọ́, àǹfààní wà fún ọ láti jẹ owó tabua. Ìwọ sá ti ta Golden Chance Lotto Vogue, tata jẹ kẹ́ràn pẹ̀kẹ́. Àǹfààní ibẹ̀ ni pé tó o bá jẹ nínú èyí, ó wù àwọn géèmù wa, o lè gba winnings ní èyíkéyìí Golden Chance Lotto Payment Center wa. Kìlọ̀ tún dúró dé, lọ sí èyíkéyìí Golden Chance Lotto Kiosk tó wà ládùúgbò rẹ. Golden Chance Lotto Vogue, owó àárọ̀ kùtù fòlì hàì, alẹ́ morning alẹ́ cash. Ṣáájú aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú 15 òwúrọ̀, aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ló gbèsè, ò sí mọ̀gòmọ́gò. Ta Golden Chance Lotto Vogue, kò darapọ̀ máwọn ẹbí olóríire. Golden Chance Lotto.
4: Golden Chance Lotto Vogue la gbé dòde.
6: Ó ní fún Ọlọ́run ní òkè ọ̀run, mo kí gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò. Ibi tí atẹ́gùn yìí fẹ́dẹ̀, mo sọ pé lórúkọ Jésù Olúwa, ayé yìí ò ní bàjẹ́. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ni wòlíì, Emmanuel Ikandi Akande, láti Christ Healer of the People Global Ministry, yẹ Christ People Church, ilé ìtọ́wà ní Fatusi Academy Olómi nílùú Ìbàdàn. Olùfẹ́, ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ, ó ní 90 days ọdún yìí máa pé 60 days, a kú ọgbọ̀n ọjọ́ gérége. Ọjọ́ wọn ìdè ló bọ́ sí àwùjọ pàdé ní Christ Healer Headquarter tó wà ń Fatusi. Tó o bá ti ń bọ̀ láti ibi kíbi, wọ́kọ̀ tó lọ sí Academy Olómi. Bọ́ọ̀lẹ̀ ní abẹ́ Bridge Academy sọ pé ó lọ sí Fatusi ní chọ́ọ̀ṣì bàbá kíkọ̀rọ̀ kan. Ọjọ́ wọn ìdè yẹn mọ́tò á wà ní ojú ọjà Olómi dédé aago mẹ́sàn-án gérégé ní àárọ̀ wọn ìdè. Ó lè fẹ́ pè mí tàbí ká fún kóhùn sí ọlọ́kan 08033195425 08033195425. Àṣẹ jábọ́ sí ọlára lọ́ọ́rọ̀ àánú àgbáyé gbà.

0: ẹ já wa bẹ̀rọ ròyìn báyìí ní rabajigan àti ní regede fin àrọjọ musolokun o kò sásìkò pín ìpín ibi tí wù kó mọ ẹ já lọ sí inú ìwé ìròyìn daily post ní tààràtà pẹ̀lú ìròyìn tó jáde láti ìpínlẹ̀ ọ̀ṣun láti ọ̀dọ̀ gómìnà adémọlá adélékè níbi tí adémọlá adélékè ti gbé ń ṣe ìkìlọ̀ tó yọ síta bọ̀m̀bọ̀ níbi ìpolongo ìbò tó sì ń sọ fún ààrẹ bọ́lá ahmed tinubu wípé kí ni ààrẹ tún fẹ́ o jẹ́ káwọn ó sọ fún yín bí kálukú bá ti dìbò nípínlẹ̀ ọ̀ṣun wọ́n dúró ti ìbò wọn ni ìyẹn níbi ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí o nípínlẹ̀ náà ó ṣàlàyé wípé gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun àti ẹgbẹ́ òṣèlú àkọ́dù òtúyáyá túyàyà jáde lójú ọ̀nà àti rí pé wọ́n dìbò bí wọ́n bá sì ti ń dìbò tán kò sí ààyè fún ẹnikẹ́ni láti bọ́ta wípé àwọn fẹ́ dojú ìbò rú tàbí wọ́n fẹ́ dàbò rú lọ́jọ́ náà wọ́n fẹ́ ṣe ohunkóhun pẹ̀lú ìbò tí àwọn èèyàn bá dì ó ní gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí fún ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ ọ̀hún ó ní kò sí ohun tó jọ o àwọn dúró ti ìbò àwọn ni àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun náà sì ti mọ̀ adélékè ṣàlàyé pẹ̀lú ẹ̀dùn ọkàn wípé ìpakúpa àwọn èèyàn òun yìí pọ̀ lápọ̀ jù ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ẹ̀yin lòun mọ̀ ń bá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gan-an kí lẹ fẹ́ kí ìpínlẹ̀ ọ̀ṣun ṣe kí lẹ fẹ́ kí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun ṣe kí lẹ fẹ́ kí ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù tún ṣe o lẹ́yìn tí àwọn ti sọ pé kò sí ẹlòmíì tí àwọn fẹ́ lò gẹ́gẹ́ bí ètò ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́dún 2027 ẹ̀yin ní gbogbo ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù nípínlẹ̀ ọ̀ṣun ni àfaramọ́ kí ló wá tún dé tí ìpakúpa ìwà pọ̀ bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń dọwọ́ rú ni o wọ́n ń gbè lẹ́yìn ẹnìkan wọ́n ń ṣègbénú ni wọ́n lòun sì sọ fún wọn pé eléyìí tí ẹ fi mọ́ ṣe kú pa àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù àti ìwọ̀n èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun àti àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn fóun ẹ lọ rèé mọ́ dojú oró kó àwọn ajínigbé èé ti rí tí wàhálà ìwà pọ̀ tó báyìí gómìnà adémọlá adélékè mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ilẹ̀ mọ̀ kùn ní ìpínlẹ̀ ọ̀ṣun wípé ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà àwọn ò ní fẹ́ kí ọ̀rọ̀ rí bí ètò ìdìbò tó ṣẹlẹ̀ lọ́dún 1993 o ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ tí í ṣe ti ètò ìdìbò gómìnà nípínlẹ̀ ọ̀ṣun ẹ lọ rèé dúró dáadáa o àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun wọn ti dúró tán o ẹ má jẹ́ kí irúfẹ́ bẹ́ẹ̀ kó tún wáyé o ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù wọn ò ní ààrẹ kankan eléyìí tó fẹ́ ṣe àtìlẹyìn fún gẹ́gẹ́ bí olùdíje àwọn ààrẹ bọ́lá tinubu làwọn fọwọ́ sí o wípé àwọn fẹ́ tẹ̀lé kí ló dé tí wàhálà wá pọ̀ tí àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà lórí pé a fẹ́ dìbò wọn ní ìyà pọ̀ o owó tó yẹ kó wá sọ́dọ̀ àwọn ẹ fún àwọn àwọn tún dákẹ́ àwọn ò sọ̀rọ̀ ẹ wò ó ẹ lọ rèé pé oyetola o kẹ ẹ bà ní wọ̀ níbi tó bá ti ń gbọ́ o kẹ ẹ ṣàlàyé fún un wípé kó má da àwọn láàmú mọ́ kó má fi mú àwọn fọ́ fèrè mọ́ kó má jẹ́ kí ojú àwọn rí mọ̀ bó mọ́ nípínlẹ̀ ọ̀ṣun o ẹ má pa wá pakúpa ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ yìí ti pọ̀ jù wọn ò jẹ́ kó ń gbádùn ní gbogbo ìgbà ni wọ́n ń ké sí gómìnà gómìnà ẹgbà wà wọ́n mọ̀ ń pa wá pọ̀ lòun náà ṣe ń ké sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu wípé bí ọ̀rọ̀ dé dúró yìí o ẹ bá wa yanjú ọ̀rọ̀ lórí ètò ìdìbò tó bọ̀ lọ́nà nípínlẹ̀ ọ̀ṣun ìyún ti ètò ìdìbò gómìnà wàhálà pọ̀ o ìdààmú pọ̀ o ìpakúpa pọ̀ o láfọ̀wọ̀n èèyàn tí wọ́n jẹ́ aláìṣẹ̀ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá tinubu kí lẹ tún fẹ́ gan ní pàtó ẹ ṣàlàyé fún wa.
1: Ìròyìn èyí náà ló gbé mi lọ sí ìlú Òṣogbo kò dẹsẹ̀ dúró dè mí ká lè jọ pa ẹrìn pọ̀ vangard òun ni awakọ̀ mi níbi tí ikọ̀ tó jẹ́ ti ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ ọ̀ṣun àti ti ikọ̀ ìpolongo gómìnà adémọlá adélékè nípínlẹ̀ ọ̀ṣun tí wọ́n ti jọ bẹ̀rẹ̀ sí fi orí lurí fi wo luwo gbọ̀ngbọ̀n lórí ọ̀rọ̀ kò bá kùn gbé eléyìí ti kó wa wọn tí wọ́n di ẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún ru ara wọn lánàá lórí bó ṣe jẹ́ pé wọ́n pé nígun kan bígun kan ṣe ń pé ẹ̀ ń dáàbò bo ọ̀daràn ẹ̀ sì ń tú àwọn ọ̀daràn sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n kẹ́ ẹ lè lò wọ́n níbi ètò ìdìbò bẹ́ẹ̀ nígun kejì ń pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ irú ẹ̀ ò ṣẹlẹ̀ nigbati oro mo jade lati enu ti gun ti ipolongo ibo fun egbe oselu APC ni ipinle na won fi esun kan gomina adeleke wi pe nise lo ma ma lo lo re tu awon igan ni ku odaran sile ninu ogba ewon nipase sisamulo agbara kan ti ofin fun ele ti won fi le fi oju anu wo awon odaran ti o si pe oun tu won le ele ta mo si prerogative of mercy won ni ele ni nlo koda oro jade latenu awon egun ipolongo ibo ti imole imole campaign council nibi ti awon na ti so di mimo pe esun to jade yi pe irogbu olokunu e won pe gomina ko ti samulo iru agbara yi ni nkan bi odun die seyin lati gba ti o ti wa nipo eni to je adari agba fun iko ipolongo ibo egbe oselu APC ni arin gbogbon ekun idibo osun osun central ogbeni adebayo adeleke lo so di mimo pe laarin bi osu meji si ibi ti awa yi gomina ipinle osun n lo ti lo ri tu awon odaran to je wi pe won buruku buruku ju sile ni ahamo gba ewon eleyi ti an wa yi oni idi ta won si fi ri pe o se be o na ni lati le samulo won ki won o le darugudu sile ni imura sile eto idibo gomina ti o waye ni ojo 15 osu kejo ni ipinle na adebayo adeleke lo so di mimo wi pe laarin bi osu bi ose mejo seyin orin awon odaran kan ti an buru gan to je pe iwoyan won gan imamu otutu mu awon araalu orin ijoba gomina adeleke o ti ntu won sile be ni an si pe abe bi ti gomina sasi oni ilana ti agbara ti ofin fun lagbara lati ma bu oju anu wo awon odaran kan ti an ba wa ni ahamo won ni lara awon ti an ti tule bayi oni atiri sahid sabo taurid ademola eni ti gbogbo awon eyan mo si small rugged esu bi yi won ni eleyun ogba ewon lo wa tele nitori iwa ipaniyan bakan na farun bi ti an ni ati ede ni eleyun ti wa won daruko elomi amos ayomide aderibigbe eleyi ti an ni oun je alajosepo pelu enikan ti an pe ruko e ni emia ajagun gbade ti an ni ntie ntoran lo si ogba ewon oni wipe o fi tipa tipa jeran sunkun si lara omodebirin jojo lokan omodun marun nigba na oni lara awon eyan wonyi lo je wipe eyi ti oba je wipe iwa odaran alagbara oni won tori e pe ko mo jejo le lori opo won iwa esun ipayan oni won fi kan ko wa won o to je wipe opo won bayi koda elomi gan ile ejo ti da lebi ti an si so se won gomina wa ntu iru awon eyan be sile won ni papa julo small rugged ntie won ni eleyun won pe orisirisi awon ikolu alagbara ohun ni o ti nse to si je wi pe opo eyan ohun lo ti gbemi e lati gba ti an ti tu sile ni ogba ewon gomina won wa nke si gomina adeleke wi pe ko wa salaye fun gbogbo agbaye idi to fi ntu iru awon odaran bayi sile ni ipinle osun won si pe ki gbogbo agbaye o bere lowo gomina ipinle osun ati eni to je agbejoru agba to je adaju agba ni ipinle osun lori idi ti an fi ntu awon eyan yi sile nigba to ku ojo die ti eto idibo gomina yo ma waye ni ipinle osun o so di mimo wi pe awon ti ri wi pe awon si teti gbo koda wi pe won ti kokun omo egbe oselu APC kan eleyi ti won fe mo doju ikolu ko lati odo awon omo egbe oselu accord to di je pe ran ti an pe won o lo o na ni awon omo iko amotekun eleyi ti won fi mo si ise labi koda o so wi pe won se ipade kan eleyi ti won ti so pe ki won o samulo awon omo iko amotekun lati mo gbogun ti awon omo egbe oselu APC nipinle osun sugbon o ninu esi ti e eni to je igbakeji adari ni gbogbogbo fun iko ipolongo ibo ti gomina ademola adeleke ta mo si imole campaign council kolapo alimi o da gbogbo esun yinu o pe irogbu n lo wa ninu e ori lati bi odun meji seyin gomina adeleke ko ti lo eru agbara biboju anlu wo ni ohun bi ti wu ko mo o lohun wa mo ibi ti egbe oselu APC ti won ti ru iru oro eleyi ti won so jade
0: e ko gbogi kan to lenu nbe ninu egbe oselu Africa Democratic Congress ADC kalukalu o na lo mo ti koju oro si aro orilede wa Nigeria re Bola Tinubu bi pe are bode o e bo de lero o e wo e wa so se ti gba gbogbo morile de wa Nigeria o ni bi de fi iwe ari te gba ni le eko alako bere ati ti grammar si o kale mo o won ni kalu o na lo soro e jade leyin ti ajo olominire leto edibo le wa Nigeria ti won gbe oruko awon eyan ti o lanfani lati dije dupo labe ase egbe oselu won dupo are ni bi eto edibo to bo lona lojo ni odun 2027 nigba to lanfani ati ma dahun ibere oniroyin ni bi ero mo ma woran kan lana lojo aje monday loni ni o lana nu monday lana won ni na lo ba tu pepe re pe e ti egbon na kini te nbere lowo ohun gan ni pato gbogbo awon ti won je oludije labi ase egbe oselu kankan kaluku won ni won bere si ni salaye fun ajo olomire leto edibo lewa Nigeria ti won si ko ohun ti kaluku je si waju oruko won oni se ri nigba ti won de odo ti are Bola Tinubu ti se arolede wa Nigeria lowo lowo nkan pa ka so o won ko sadede ri pe iwe eri eleyi ti are gba nigba to wa ni ile eko giga oni won ri nbe won si turi iwe eri to lo fi si rulu ama gbogbo awon to ku ni iwe eri ile eko alako bere won ni iwe eri to ja to gba jade ni ile eko grammar won ni sugbon ti are nikan Bola Ahmed Tinubu mi o si nbe borilede Nigeria o ba ti ele bere kalu ni ohun ti se to lati bere lowo yin o e salaye bo loro se je o won ni lodun 2022 won ni nigba won gbe iwe jade to je ti are Bola Ahmed Tinubu pelu ajo olomira leto dibo lewa Nigeria won lo so pe ohun gba iwe eri nigba ti ohun suri ulu ohun ti si nbe loruko ni oruko ti nbe ninu iwe ore ohun to jade oni Bola Adekunle Tinubu ni Bondekunle to ti wole sinu oro ti nbe nle yi se bi Bola Ahmed Tinubu ni gbogbo wa mo are si Adekunle loso orukan lo tu yo si bonbon nbe awon e to wa ku to je bi iwe eri to ye ki won fi sita fun are Bola Ahmed Tinubu gege bi aro orilede Nigeria to ti se sa kan lori apere kilode ti won le lori ofe lati yo sita mo ka won orilede Nigeria ri abi se Bola Adekunle Tinubu genje ni se ki se oluwole to ba wa je pe iwe ori ohun o poju owo o peregede o fi gboro je ka e wa je ka mo de de Nigeria gbo ibi o ba wa se ku je ni e je mo abi mo dana sun ni ti won fi lanfani ati ri mo e ti o fi mu ke ajo olomire leto edibo lewa Nigeria ko gboruko ohun jade ati awon iwe ari to se koko to je ka mo le de Nigeria ri te ba wa fe tun ka sowo waju si ninu iwe iroyin Daily Post o jade fun toni o le te nbo be e tun mo keta sowo waju
1: emi na tun bo sinu iwe iroyin Vanguard eleyi ti nbe ni owo mi laaro yi o nibi ti gomina Seyi Makinde ti ipinle Oyo to ti bo enu ate lu awon eto oro aje eleyi ti are Bola Tinubu ti o se atunto re ni orilede yi to nti isakoso e nibi to ti so di mimo pe igbese ti ijoba gbe lati yo owo iranwo kuro lori epo bentiro ati bi o se pe won o ni ma fi owo sugba iduro yanyan owo naira lawujo oja agbaye mo eleyi ta mo si naira floating o je eyi to ti se akoba fun inira ohun opolopo ise ati osi eleyi ti awon orilede Nigeria ti an fi oju wina re to si je ki igbaye gbadun awon omo Nigeria nile yi ko je eyi ti ti o buru si lati igba na Gomina Makinde eni ti Honorable Babatunde Tijani to lo re se oju re nibi eto kan eleyi ti won se lati se afihan awon oludije du ipo gomina ti ile asofin agba ti ile asofin agba keji eleyi ti egbe oselu Allied People's Movement APM ti an fe gbele ni ipinle Ogun papa ti eto ohun waye ni ilu Abeokuta lanojo aje Monday lo so di mimo wi pe ohun ti orilede Nigeria nilo lasiko yi oni siso eyan eto oro aje eto abo ati ilana isakoso re di titungun ki obere ko di atunse ki ayipada ko de ba ilana ta fi nse eto gbogbo eleyi to je ma awon ohun pataki ninu isejoba wa nile yi ohun o Makinde lo so di mimo wi pe looto oni atunse àbí àtúntò ètò ọrọ̀ ajé ló ṣe pàtàkì oní ṣùgbọ́n bí a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kọ́kọ́ wo ọ̀nà eléyìí tí a gbà láti kọ́kọ́ ṣiṣẹ́ tọ bí ara ó ṣe de àwọn aráàlú nítorí pé ohun tó dájú ni wípé àtúntò ètò ọrọ̀ ajé kò lè ṣàìmọ́mù orí ń ta mí ọrùn ń dùn mí lọ́wọ́ fún àwọn aráàlú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí gómìnà ọ̀hún sọ ó pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ jẹ́ pé ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló yẹ kó kọ́kọ́ fi ṣe àkọ́kọ́ kó tó di pé ó ṣe àgbékalẹ̀ àwọn ètò eléyìí tí ń ṣe tó jẹ́ pé ó ti wá mú kí nǹkan kó di ọ̀wọ́n gógó fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí bákan náà lọ sọ ọ́ pé a gbọ́dọ̀ tún orílẹ̀-èdè nàìjíríà tò ní gbogbo igun ní gbogbo ìhà ètò ọrọ̀ ajé wa ó nílò àtúntò ọ̀rọ̀ ètò ààbò ó nílò àtúntò ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun náà ń retí àtúntò tó gbọngbọ̀n oníṣe bí ṣáájú àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n lè sùn kí wọ́n fi ojú méjèèjì kí wọ́n pe àwọn pàdéhùn tó sì jẹ́ pé nígbà náà torí pé ọkàn wọn balẹ̀ wípé ààbò tó gúnmọ́ wà ó wá béèrè pé lónìí ẹ̀gbọ́ bàbá ní parọ́ fúnra wa ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ sì rí gómìnà Mákindé ló wá sọ di mímọ̀ wípé ṣe rí yíyọ tí wọ́n fi ayọ̀gọ̀ yọ owó ìrànwọ́ àti èyí tó jẹ́ ti ìrànwọ́ orí epo tó ń ti owó náírà kúrò níbẹ̀ tó yìí jẹ́ wípé gbogbo nǹkan le gogo ó le kokoko fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti olókoòwò nílẹ̀ yìí ó pe méjèèjì ọjẹ́ tó mu ìnira wá o gómìnà ọ̀hún kò ṣàwá bu ẹnu àtẹ́ lu bó ṣe jẹ́ wípé iye owó táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fi ń ṣe ìṣẹ̀mí lásìkò yìí ọlágbára ó ní ọwọ́ abani lọ́kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ni ò lè mú owó kí wọn ó fi máa gbọ́ bùkátà àwọn nǹkan tó ṣe kókó nínú ìgbé ayé wọn.
0: ẹni tí í ṣe olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ pé bí ààyè bá wà fún òun òun sì máa béèrè lọ́wọ́ Ọlọ́run o wípé bóun ló ṣe gba òun láàyè kóun kúrò níbi tí ìgbáyégbádùn òun wà tóun fi di olóṣèlú ó sọ̀rọ̀ òun jáde fún àwọn èèyàn rẹ̀ lásìkò tí ó ń bá wọn sọ̀rọ̀ ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Anambra ọ̀hún ló tún ṣe lálàyé pé gbogbo ipò tó ń wà lónìí náà pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ni ó ní lónìí bá ẹ ṣe ń wò òun yìí o òun ti di olóṣèlú ṣùgbọ́n ṣé ká mọ̀ tọ́ra wa jẹ kíní ọ̀hún ó hẹ́ púpọ̀ o ìdí rẹ̀ tó ń wò tún fi mọ́ bèrè lọ́wọ́ ọlọ́run ni pé kí ló dé tó fi sọ òun di olóṣèlú o ó ní ṣùgbọ́n gbogbo ipò tó wù kéèyàn bá bára rẹ̀ kéèyàn mọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ipò tí mo bára mi yìí o ọpẹ́ náà ni ó tọ́ sí láti dú lọ́wọ́ Elédùmarè ó ní gbogbo ipò tọ́lọ́run bá wá tó òun sí òun máa ń gbà ládùúrà fún ọlọ́run pé kó mọ̀ jẹ́ kí òun ṣe àṣìlò ipò òun kò bá jẹ́ ní yanyani tàbí ní kọ̀rọ̀ tàbí bóun ṣiṣẹ́ wà lẹ́nu ìjọba torí pé òun ti sọ fún Elédùmarè pé gbogbo ohun tó bá ní kóun ṣe náà lòun ó ṣe tẹ́ ẹ bá wá gbàgbé ẹ̀yin èèyàn wa ẹ rí mọ̀ pé Obi ló ti kọ́kọ́ gbégbá ìbò gómìnà tó wọlé lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance ìyún onípínlẹ̀ Anambra lọ́hùn-ún lẹ́yìn náà ló takọ́ṣọ́ sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP wọ́n ní nígbà náà ló lọ díje dupò ààrẹ wọ́n nígbà tó tún di ọdún 2023 ó tún gbéra pa ó dinú ẹgbẹ́ òṣèlú Labour ibẹ̀ náà ló wà tó ti ṣe ìdìbò lọ́dún 2023 ó sì ṣe ipò kẹta wọ́n ní sẹ́ẹ̀rí lọ́dún 2027 ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí o wọ́n ní ó tún fẹ́ gbéra láti tún dupò ààrẹ o lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC òun náà ni àwọn èèyàn tún sì ń wojú wípé yóò tún láǹfààní láti díje dupò gẹ́gẹ́ bí ìdupò ààrẹ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù nínú ẹgbẹ́ òṣèlú tí kálukú wọn ti ń dá fún tòló lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027.
2: Lajiri FM 96.7.
3: ẹ̀yin ti pápákọ̀ àmìnà tí gbogbo yín lẹ mọ̀ pé zuri ló ṣe kíni zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni Zuri ló lọ́kọ sẹ́ ṣọkọyọkọtọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic Zuri ló ṣe kíni Zuri ló lọ́kọ ó ṣe ṣáì.
2: Ìpàdé ìpàgọ́ àdúrà lágbára tó ń wọ lọ́wọ́ àpèrú rẹ̀ tó ti ń la ayé àwọn ènìyàn rẹ̀ kọjá. Pẹ̀lú àkòrí oore ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sán Grace for a new beginning fún tọdún 2026 ọgbọ̀njọ́ oṣù kẹjọ sọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2026 láwùjọ máa kórajọ papọ̀ láti ké polúwa aago méje òwúrọ̀ sí mẹ́sàn-án àti mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ làdúrà àgbà ìyanu tó bá dọjọ́ kẹrin oṣù kẹsàn-án September 4 làdúrà àgbà yípo tó ń torí ìyìn yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́fà òwúrọ̀ sí méje àṣálẹ́ bó bá ti dáago kan sọ́kè gé ìyẹn lọ́jọ́ kẹfà oṣù kẹsàn-án ti ṣọjọ́ ọ̀sẹ̀mi ni gbogbo ọkàn láàyè yóò máa jùmọ̀ gbórí ọ̀fẹ́ àjẹjẹ tán orílẹ̀ ìpàgọ́ àdúrà àpèrè ó wà ní Akoto Estate lójú ọ̀nà Ẹlẹ́bú Oníyọ̀lẹ̀ Extension Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run àlàyé Reverend Samson àti Mama Reverend Mrs. Juliana Akiride lólùgbàlejò àgbà àtàwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé ní bíi Reverend Godwin Idogo Reverend Abiodun Obe Bishop Samuel Alawode Reverend Joseph Otegbade àtolúrin ẹ̀mí Èyítayọ̀ Òjò wá pàdé olúwa Ọlọ́run àpèrè Karayoba gbogbo pé.
4: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore. Brent orúkọ tó ń gbé lókàn àwọn èèyàn ayò mọ̀lẹ́bí níbi tẹ́ ti máa rajà lójú kan lówó tí ò fani lápòyà àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ ní supermarket wa ajẹ́njẹ tó jẹ ni Brent bread bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde snacks donuts àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjẹpọnu ńlá lóúnjẹ tí ẹ bá jẹ ní tree Brent bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen àwọn ọmọdé ò kí ń fi ice cream Brent ṣeré Brent ruby ice cream bẹ́ẹ̀ ni popcorn wa àti shawama oh yes ní gẹ́màkèdè wa. Ẹ ó tún fẹ́ dúró díẹ̀ sí bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní unisex boutique Brent gbogbo ń tẹ fẹ́ lójú kan ló wà Brent ìjáde ẹlẹ́nìí yàsí Brent tí ìwọ náà gbádùn ayé pẹ̀lú ó péréte Brent wà ní Dogo bus stop Àpáta Ìbàdàn Sọ́mi ọjà ó di fẹ́ ròdì Ìbàdàn Takí Ògbómọ̀ṣọ́ opposite Amlido FM Mọ́níyà Ìbàdàn àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olómi Academy Ìbàdàn ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa at Brent supermarket fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091 600 00535 Brent, stay healthy, stay happy.
5: لبيك اللهم لبيك
6: Mọ́láde Àlè Mọ́m Traveling Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wà nínú àgbo hajj àti umura àmọ́ rírì yín o bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó Mọ́ka sanwó umura sílé iṣẹ́ wa tọ́nà òsì jẹ́ káwọn náà jàǹfà yín fúngbà kankan rí ẹ̀ṣẹ́ o àlọ́ tó lọ ni ó máa jẹ́ o àwọn fi àsìkò yìí kéde ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti umura àtọ́dún yìí tó máa jẹ́ 26 September 2026 BTH owó dá ọ̀nà ní Mẹ́ka a fún yín nínú 8 million naira yín sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026862751 a wà ní number 1 Randall Plaza Iriakari Estate Olúyọ̀lẹ̀ Extension along Akala Expressway Ìbàdàn number 31 New Court Road Old Gbagi Ìbàdàn 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ìbàdàn The Gasoping Complex Ìyànàgọ́ Ìdíròkó Bọ́dà Ogun State Millions Multi-Purpose Plaza Michael Koliozo Expressway Ajégúnlẹ̀.
7: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́pánilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: èyí ti han ti kọ sílẹ̀ nínú àwọn iṣẹ́ onírúurú eléyìí tó jẹ́ wípé kò sí gbẹ́nu sọ̀hún nínú ẹ̀ fún wọn o nínú àwọn iṣẹ́ tá a ti rí èyí tí olóyè akinyele tí wọ́n jẹ́ olùbàdàn ti ilẹ̀ ìbàdàn tí wọ́n gbéṣẹ̀ ní bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn láàrin ọdún 1955 sí 1964 àti ti samuel johnson tó ń ti ọ̀gbẹ́ni tọmọ rí àti àwọn ìkàn míì tí wọ́n jò ń kọ̀wé tí wọ́n ti kọ ìtàn nípa ilẹ̀ ìbàdàn ó ní nínú àwọn ìtàn wọ̀nyí ó ní ọ̀rọ̀ wọn ti jáde tí wọ́n sì sọ̀rọ̀ tí wọ́n yàn tí wọ́n fagi sí díẹ̀ wípé ẹni tí wọ́n dámọ̀ àwọn ìran tí wọ́n dámọ̀ ní ìran ti olúwo lábọ́sìndé náà ni àwọn táwọn ń sọ̀rọ̀ yìí o àti pé bí ó ṣe jẹ́ wípé ìránre látòrí ìran kan bọ́ sínú ìran míì wọ́n ti to gbogbo ẹ̀ bẹ́ẹ̀rẹ̀bẹ́ pé kọ̀ọ̀kan àwọn èèyàn tí wọ́n ń pera wọn ní tí wọn jẹ́ yìí ó sì ti fi hàn pé olóyè wahab ìdòwú pópó ọlá musa dogun àti àwọn tó kù nínú ìdílé ní ojúlówó ọmọ lábọ́sìndé o ó ṣe é ní àlàyé wípé àkọsílẹ̀ kò ṣe àtìlẹ́yìn fún un tí àwọn èèyàn wọ̀nyí tó jẹ́ wípé wọ́n ń pera wọn ní tí wọn jẹ́ yìí tí wọ́n ń pera wọn o bẹ́ẹ̀ ló ké sí gbogbo aráàlú pé ìtàn tó jẹ́ ojúlówó tó ti wà ńlẹ̀ ò ní kí wọ́n tẹ̀lé kí wọ́n mọ́ tẹ̀lé ìtàn eléyìí tí àwọn kan tí wọ́n ń gbé kiri iṣẹ́ mọ̀ pé tó bá fẹ́ jogún kógún ìtànkítàn onírú wọn máa ń pa ọ́ olóyè pópó ọlá kò sàì wá sọ di mímọ̀ wípé òun ti mú ọ̀rọ̀ yìí lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìyàgànkú àti ti mọ̀pó láti ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́yìn oníbẹ̀ ó ní òun sì ní ìdánilójú pé gbogbo àwọn aláṣẹ tọrọ kan wọn gbé ìgbésẹ̀ tọ́tọ́ níbàámu pẹ̀lú nǹkan tí òfin wí láti rí pé ohun tí ò tọ́ ò mọ wáyé bákan náà ló wá rọ olùbàdàn ti ilẹ̀ ìbàdàn àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ olùbàdàn lápapọ̀ pé kí wọn gbé ìgbésẹ̀ tó tọ́ ò kí wọn dákun mọ́ jókòó káwọ́ gbéra pé ó dàbí ẹni pé kinní yìí yóò fẹ́ lágbára díẹ̀ kí wọn ó lè dáàbò bo àwọn ẹ̀tọ́ àti ọ̀rọ̀ tó ṣe kókó nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ohun àṣà àti ìṣe ti ilẹ̀ ìbàdàn.
1: lọ́jọ́ ọ̀nà àti tún fẹsẹ̀ ìṣọ̀kan múlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú onítìẹ̀ síwájú ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 èyí tí kò yọ ìpínlẹ̀ ọ̀yọ́ sílẹ̀ ìdí nìyí o tí gbogbo àwọn kánsílọ̀ eléyìí tí wọ́n ti dẹ̀rí ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ láwọn ìjọba ìbílẹ̀ 33 ti ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi mọ́ ìjọba ìbílẹ̀ onídàgbàsókè tó lọ bíi 25 ni wọ́n ṣe ń sọ wípé ṣé ẹ rí olùdíje lábíàsí ẹgbẹ́ òṣèlú APC sẹ́nitọ̀ sàràfàdín abiodun ali èyí tí ó fẹ́ dìde dupò gómìnà níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà tó ti ẹni tí ó dúró gẹ́gẹ́ bíi igbákejì rẹ̀ ọ̀nàrẹ́bù adéṣọjì adédèjì òun náà ni àwọn máa ń bá lọ tọ̀dọ̀ tàwọn o ní ilé rẹ̀ tí ń bẹ ní bódìjà nílùú ìbàdàn ni wọ́n ti yọjú ọ̀rọ̀ yìí síta o níbi ìpàdé alágbára tí wọ́n ṣe pẹ̀lú sẹ́nitọ̀ sàràfàdín abiodun ali níbi tí a ti rí barista yẹmi adéríbi gbé ọ̀nàrẹ́bù sínú alábí ọ̀nàrẹ́bù sọlá ògúnbọ̀dé ọ̀nàrẹ́bù láti olúòkun àti alájà àtinú àdìgún wọn ni gbogbo wọn ni wọn péjú pèsè tí wọn sì ń sọrọ lórúkọ gbogbo àwọn èèyàn eléyìí tí wọn jẹ kánsílọ tí wọn ti jẹrí ní ìpínlẹ ọyọ tó ń ṣe lálàyé wípé lọdọ tàwọn o àwọn ń sọ lálàyé àwọn sì ń sọ àwọn yan ọ̀rọ̀ àwọn yánmọ sí lórí àwọn tó yánmọ sí nídìí wípé láti wọ tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ní ẹsẹ̀ pupu àti ọ̀nà tó jìn àwọn ti dúró gidigba o kí àṣeyọrí kó lè wà fún sẹ́nitọ̀ sàràfàdín abiodun ali níbi ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 kí wọ́n sì lè jáwé olúborí ohun tí àwọn wà fún ni àṣeyọrí ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 àṣeyọrí ọ̀hún yóò sì lọ tààràtà sí ọ̀dọ̀ sẹ́nitọ̀ sàràfàdín abiodun ali tó ń ti ọ̀nàrẹ́bù adéṣọjì adédèjì ti ṣe igbákejì rẹ̀ wọ́n ní gbogbo àwọn làwọn ń kó bẹ́ẹ̀rẹ̀ tí àwọn sì ń sapẹ́ wípé fọ́kàn rẹ balẹ̀ bó lọ́mọ ogun gbẹ̀yìn rẹ wo gbágbágbá làwọn ń ṣe àtìlẹ́yìn fún ọ nígbà tí òun náà mọ láǹfààní àti sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún olùdíje lábíàsí ẹgbẹ́ òṣèlú APC dúpọ̀ gómìnà níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 nípínlẹ̀ ọ̀yọ́ sẹ́nitọ̀ sàràfàdín abiodun ali ó ṣe ìwòye rẹ̀ wípé kò sí nǹkan tí a lè fi wé ìfikùnlukùn ìforíkorí ìfaraẹnimọ́ra tó ń ti ìṣọ̀kan pẹ̀lú ti ẹgbẹ́ òṣèlú APC dúró fún lórí ìlọsíwájú o gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú

0: lẹyin ti eto dibo mu ba tun pari lo ye ki gbogbo wa ka tun na anfani latu sise to lasiko yi e je gbeyun le na o eyun ikusilu ninu enikokan ka si de faramora e je jo si ase soyepo ka jo sise sise papo o saju eto dibo ohun o ko lo so eso rere fun egbe oselu ohun tori to ba so eso rere fun egbe oselu APC yo ro tara ade larun yo ro taro ko larun gbogbo emo egbe oselu ohun na ni yo na anfani lati ni lo siwaju ati idagba sote toke to gbangbaun ka ma fi aye sile fun ota lati wole tori bi ogiri o ba lanu ala ngba o le raaye lati wo be lara awon egbimo ohun ti won anfani ati ko fori kori fi kun lukun bi pe eja lo re se ipade papo ti won ku ara won jo pelu senator Sarafadin Abiodun Ari lati ri honorable Sulaiman Olorun Ero honorable Lolade Kafaya honorable Razak Rashid honorable Wahid Adeleke Larodo honorable Ayowale Yusuf honorable Dare honorable Lawansin Olamide Richi honorable Adewuyi Ayodele ati awon eyan mi itoku ti gbogbo won ko ra da papo o dile senator Sarafadin Abiodun Ali ti nbe lagbegbe Bodija Nibadan lati lo re so fun pe fi okan re bale bo lomo ogun weyin re wo
1: oludasile ile eko Arabian College to wa ni omi adio nbadan omowe Musa Alongbija JP oni o mo ti fi ise ibani kedun re ranse si olubadan ti ile ibadan oba Rashidi Ladoja ati gbogbo igbimo olubadan lori ipapoda ti eni ti o je abese olubadan ti ile ibadan oloye agba Lekan Alabi to tun je baba sale ile eko Arabian College eleyi ti o fi aye sile lenu lowo lowo yi ninu atejade kan to fi lede nile ibadan ni omowe Alongbija funra e ni o ti soro loruko ile eko Arabian College ati gbogbo awon igbimo isakoso e lapapo to si nso di mimo wi pe ipapoda oloye Lekan Alabi olose apere asiko ati sa ti enikan o le gbagbe laye papa bo ti se ni se pelu ojimi akoroyin ati eni ti ise iroyin to je wi pe o ti owo re tun feju keke si be on lo pe ologbe ohun o tun je apere asa ati ise tori nti won duro fun to si je wipe kaakiri agbaye ni gbogbo awon eyan ni won ti mo won omowe Alongbija Alongbija enu mi ago oni o wa mu wa si iranti nipa oniruuru awon alaye to nti orin kini won oju iwoye ti ologbe oloye Alabi ti ma fi wo awon oro ti an ba pe si pe ko wa da si ni gbogbo awon ile ise radio kaakiri ile Ibadan ati orilede Nigeria nipa bo se je wi pe awon oro ti ma so I ma je iwuri fun awon eyan ti won je eni tin teti gbo awon oro tin jade lawon ilu ile ise radio be ati pe oro re gan tun ma je idanileko fun awon eyan tin teti gbo radio nitori wipe o je ni to kun fun imo eleyi to jinle lori awon oro to kan orilede Nigeria lapapo omowe Alongbija una ni o se alaye wipe ipapoda abese ti olubadan ile ibadan hun lo je pe alafo to sile ni eka ti idari ati awon eyan to je wipe gbogbo won ni a ma je anfani imoran olowo oye biye eleyi ti won ma ri latodo baba yi nipa bibli lo re bu omi ogbon mu ninu amu oye eleyi ti eledumare to gbe fun ati ilana sisise sin awujo eni lai boju weyin oni oku eni ti o di iru aye be o laarin awujo yi oludasile ile eko Arabian College ohun o tesiwaju ninu oro re wipe titi lai oni gbogbo aye papa awon omo iran Yoruba ati orilede Nigeria yo mo ranti eru ipa ribiribi eleyi ti oloye Lekan Alabi ti ko oni se nipa ti idasile ati ise idagbasoke ile eko Arabian College ti nbe ni omi adi oni abi ise eleyi ti babagan ti an yan laayo to je ise akoroyin abi eyi to je ise oba to nti eyi to ti pada wa so won di eni to je eni asa to je wipe gbogbo igba ni mo gbe asa aro ti awon eyan ti an fi wa so won di asoju asa ati ise ni ile Ibadan omo we alongbija o so di mimo wipe gbogbo molebi awon lapapo ati awon ti an je oludasile ile eko Arabian College to nti awon igbimo sakoso re oni awon mo ti gba folohun lori ipapoda eni re to lo awon gba pe amuwa olohun ala on le yi ti o de yo be lo so di mimo wipe awon si ti fi oro mo olohun tori wipe awon ti eri nkan eleyi ti awon le mo ri gege bi ogun rere ti baba fi sile o si je yi to je pe epo kankan ta si aso ala won oni baba na ni won je akowe eto iroyin fun awon gomina merin ototo ni ipinle Oyo oni won tun wa fi awon ogun to je wipe yo mo wu gugu awon eyan lati ri ni awujo lele oni be ni won je baba eleyi to je pe bi an se nfe gugu awon eyan ti an be laika awon loju nimu o na ni won oni fe ki nkan kan buruku kankan kota le enikeni oludasile ile eko Arabian College won wa fi enu oro won jona nipa bi an se pe ipakoda oloye lekan alabi o tun je adanu nla o fun orilede yi fun ipinle Oyo ati ile eko ohun to nti gbogbo awujo ile Yoruba lapapo won si se adua wipe ki Olorun Eledumare ko tewo gba abo oloye lekan oloye alabi eleyi ti won jade laye
0: to eni ti se oludije si lagbimo asoju sofin soju ekun idibo Ibadan Northeast Southeast Federal Constituency lo si lagbimo asoju sofin lewa Nigeria labi ase egbe oselu ADC Dr. Kasim Adesina Abidi Kugu ti gbogbo eyan mo si KSO lohun na ma ti kedun pupo pelu ipapoda ti ologbe oloye lekan alabi ti se abese olubadan ti ile Ibadan eni to dagbere fun aye yi pe o digba o se o won se iwoye won gege be eni to je agbohun safefe to ye oro igbohun safefe ye pupo to si mu oro asa ati ise lokukudun pelu igbelaruge re to ye re ye dada oloye alabi ohun na ni se abese olubadan ile Ibadan tititi ku fi poju won de loju abameta saturday lo oro kutuwai ni ipinle eko leni odun merin din ni ogorin eleyi ti won si kede re iku re ni afi olubadan ti ile Ibadan to te gbogbo omo orilede wa Nigeria leti ati lowo won ni loju ese ti won ti gbe babade na ni eto isiku waye o pelu ilana ti esin islam lojo esimi sunday to koja lo yi nigba ti o nse iwoye re Dr. Kasim Adesina Abidi Kugu o se iwoye agba o se iwoye oloye lekan alabi gege bi eni ti oye oro ye daada pelu igbohun safefe to si je pe e merin ototo lo ti ba awon gomina se nipinle Oyo gege bi eni ti se akowe iroyin si won o won ni iku re modun ni jojo agba kin baba jiroro le Ibadan o se iwoye iku to pa oju olugbe oloye alabi de gege bi iku to ba ni lochichi papa julo fun awon omo bibi ile Ibadan to wa nle ati awon ti won wa nile okere o se iwoye oloye alabi gege bi gbadugbaja akoroyin to ni akosile rere eleyi to si sise takutakun pelu awon gomina ni ipinle Oyo to si je pe epo ta si ala re bi ti wu ko mo lenu ise to yan laayo leyin na ni Dr. Kazim Adesina Abidi Kugu lo wa nose eku ara feraku pelu adu okan se olubadan ti ile Ibadan oba Rashid Adewolu Ladoja Arusa kini igbimo olubadan ti ile Ibadan wi pe won ku papoda ati itentin se fun ti abese olubadan ile Ibadan o oloye alabi eleyi ti iku mu lo laarin won wi pe ki olorun oba kodakun ko se iku ni isimi fun oloye ologbe lekan alabi o Abidi Kugu eni to je pe ile Gẹ̀ẹ́sì lo fi se ibudo joko to si tun je eni ti se itoju fun awon to ku die ka to ninu opolo fun to je gbajugbaja eleyin ju anu ati molebi re lo so jade o bi pe atokunrin ati obirin tomode ti agbalagba to wa ni eka igbohun safefe ni ipinle oyo lo lede wa nigeria ati ni gbogbo agbaye lapapo na ni awon ranse eku atemora si o wi pe ki olorun oba kodakun ko te oloye alabi lekan to dologbe si afefe re
1: iroyin yi ni se lalaye o wi pe ile ise Ibadan Entrepreneurs Network IEN oni o mo ti se agbekale eto ironi lagbara kan eleyi ti o fi ro awon obirin ti won be ni gbogbo tibutoro ile kaaro jire bi egberun lona ogun ni agbara papa ninu eto ise owo ton ti oniruru ilana eko idase sile eyi ti won gbe kale lati le ri pe ko wa won won di ominira ton ti wi pe ki ainise lowo ko tun le tunbo deku ni awujo wa nigba to nsoro nibi eto ohun eleyi ti won fi lole nile Ibadan eni to je oludasile Ibadan Entrepreneurs Network to tun je oludasile ile ise incubation hub to ti adari agba fun ile ise fun ile eko ti okowo IEN to tun je okan lara awon oludasile fun ile ise Sherize Africa omowe Oyenike Adeleke lo so di mimo wi pe eto ohun ni awon se pelu oju nu lati se awari awon obirin ati lati ro won ni agbara to nti sise itoni fun won ati lati se afihan won nipase siseto idanileko ni lana ti akose mo se fun won ninu eyi ti won ti lanfani lati ko ise to ni se pelu aso riran irun sise loge ti aso adire sise to nti ilana ti an fi mo se keki pelu ose to nti awon ilana sise ojuloge ta mo si makeup artistry pelu awon oniruru ise owo mi nigba to na nsoro eni to je adari awon obirin ninu egbe oselu APC ni ipinle Oyo omowe abileko Felicia Opatunde lo se apejuwe eto ohun gege bi eyi ti o se kunge asiko to da to si je wi pe iru owo re be oni opolopo awon eyan nilo niru asiko ohun tori pe yo ru awon obirin lagbara nidi eto oro aje ohun igbaye gbadun be ni o si je ki awon na o le daduro o wa ro gbogbo awon eyan ti won je anfani eto ohun lati ri o wi pe awon na won sa fun idanileko ki won tunbo ki ara won bo inu idanileko si ki awon na o si mo samulo anfani eleyi ti won ba ti ni ko le je wi pe awon na o le ni igbe igbaye gbadun to fi ese rin le ninu irin ajo aye won nigba to na nsoro eni ti o je oludije dupo gomina labi ase egbe oselu APC nipinle Oyo senator Sharafadeen Ali lo na lo fi di ifarajin re lati ri wi pe o nse atileyin fun iru eto eleyi ti won se ohun na lati mo pese ise ati ironi lagbara fun awon obirin awujo mule bakan na ko sai wa fi owo eleyi to ni kimi kale lati se atileyin fun eto ohun latara bo se gbe milionu mewa naira kale fun eto na ati gbogbo awon eyan ti won je anfani re enikan lara awon eyan ti won je anfani eto yi oni o dupe lowo awon ti won se agbateru eto na papa julo omowe Oyenike Adeleke to se apejuwe eto na bi eyi to je anfani lati yi igbe aye awon obirin pada to nti wi pe yo tunbo je ki awon obirin ki won gbe igbe aye eleyi ti ora jaja ju bo ti se ye lo ni awujo yi eto ohun oni opolopo awon eyan ti won to tun lawujo ni won peju pese si ninu eyi ta ti ri igba keji adari awon obirin ninu egbe oselu APC nipinle Oyo honorable Fatima Hassan honorable Dapo Lam ati awon ekan omo egbe oselu APC to nti awon adari awon obirin ti won wa lati awon ibujoko ijoba ibile moko kan lati nbe ni ile Ibadan tó ti àwọn olóko àti àwọn alájọṣepọ̀ iṣẹ́ ìtẹ̀síwájú pẹ̀lú àwọn èèyàn míì tí ọ̀rọ̀ ètò náà kàn.
0: Àwọn tí wọ́n jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ etí wọ́n ń bínú níjó ní ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n nílò láti jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọ́kọ́ pa pàtàkì nínú pípẹ̀tù sáwọ̀ lórí ìdíje dupò gómìnà wọn níbi ètò ìdìbò abẹ́nú tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe wò pẹ̀lú ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ ìpẹ̀tù sí àwọ̀ etí ẹgbẹ́ òṣèlú APC gbé kalẹ̀ fún àwọn olùdíje dupò gómìnà ọ̀hún ti ṣe ń sọ ọ̀rọ̀ jáde wípé gẹ́gẹ́ bíi bàbá yóò tún jẹ́ kí kinní ọ̀hún kó tún lè gùn dáadáa sí i pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà torí bàbá wọn ó kópa bíi bàbá níbi àti pẹ̀tù sí àwọ̀ lórí ètò ìdìbò tó wáyé ìyẹn ètò ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú APC lásìkò tí àwọn èèyàn ọ̀hún táwọn náà kópa láti dìbò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi ètò ìdìbò abẹ́nú tí wọ́n ṣe o wọ́n ní gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tí àwọn ìgbìmọ̀ ọ̀hún ń gbé ṣáájú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 òun náà ni láti rí i pé kí gbogbo nǹkan kí ó lọ bó ti ṣe yẹ kó lọ kí àlàáfíà kó sì jọba láàrin àwọn èèyàn ọ̀hún o wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC ò wá sùn bẹ́ẹ̀ ni wọn ò wò ó láti rí i pé ìṣọ̀kan padà sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pẹ̀lú àwọn èèyàn tí inú ń bí kí wọ́n padà sínú ẹgbẹ́ láti lè rí i pé àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kò gbẹ́rù dórí o ìgbìmọ̀ ọ̀hún ti wá ṣe ní àlàyé ni pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn náà ò ní ọwọ́ wọn ò ní ọwọ́ sí àti rí i pé gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ láti pẹ̀tù sí àwọn èèyàn ọ̀hún tí inú ń bí o eléyìí tí wọ́n yọ sí bọ́ńbọ́ jáde wípé àwọn náà fẹ́ díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC níbi ètò ìdìbò abẹ́nú tí wọ́n ṣe àmọ́ tí nǹkan tí ó dàbí ẹni pé kò rí bó ṣe yẹ kó rí lọ́dọ̀ tiwọn ẹgbẹ́ òṣèlú APC ti wá sọ wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó jókòó bí ìjókòó bàbá láti lè jẹ́ kí kinní ọ̀hún kí inú àwọn èèyàn ọ̀hún kó dùn kí àlàáfíà kó sì padà sí àárín wọn kàlàáfíà padà sínú ẹgbẹ́ òṣèlú APC torí gbogbo agbára náà ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún sà láti rí i pé nǹkan ó tún sarajọ padà sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún.
1: Kọjá bí ó ṣe jẹ́ àti bó ṣe lóun jẹ́ lórí ẹ̀dọ̀kìròyìn láàárọ̀ yìí ibi láàrín mọ́ lórí ètò ọ̀hún ó tún di láago méjìlá ńgbà tẹ́ pàdé àwọn akin ẹgbẹ́ wa míì ní aago méjìlá Olúwaṣínà Aláyọ̀ Ògóèdè ọ̀fọ̀ máa lè sọ fa lórúkọ tèmi jẹ́rẹ́ Atayọ̀ látún fi pàdé o.
0: Títí Láyọ̀ Akínṣọlá náà lórúkọ tèmi máa yáṣẹ́ o.
2: Olajide FM 96.7.
3: Bọ́dá mi, ó ti wá sú mi báyìí.
4: Rántí, kí ló dé kí ló sú ẹ́ńbẹ̀?
3: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣẹ́ ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé o ti gbowó lórí. Ohun tí ó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí i.
4: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe lé kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹta oníjẹta yìí ni caretaker sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ka báyìí ò tiẹ̀ wá yé mi.
3: Ẹ wo bọ́dá mi, àfikún ló ń bá wa dá sí i.
5: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
6: 09063848209.
5: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sọ́rọ̀ òwò ṣíṣe ìyẹn business consultancy àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àti aládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wò ó ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù kódà lọ́dọọdún gẹ́gẹ́ bí àpẹẹrẹ iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gáàsì tá à ń fi ti gbówó lórí
6: owo ole na ti gbenu soke nkan be ti won loja be si la won nkan asara loge na ti won ehn eyin okunri eyin go mo pe lati fe yawo lakoko ta wa ki se kere mi amo iye omo luabi ni pe ke wa ni fokan bale ke lowo lowo lati le fi gbo bukata yin lai ni di eru bukata le ore tabe bi lori oya etetete mpc oruko yin at address yin se won ranse si
7: 09063848209
6: nje yin wa je odo ti oni se lowo bi abi se te yin se ofun yin ni fokan bale ojo waju abeyin je onise osu to je wipe gbogbo owo te ba gba gbese le fi man san abi eyin je osise ijoba ni joba ibile ipinle tabi federal boye yin de je yawo ile to nwowo lati fi bere owo sise tabi omo ile iwe giga to kon wa nle nitori idikan abo miran e ma foya o tumo si wipe e wa lara awon to koju osuwon lati janfani ti ilese empower consult muwa e te atejise MPC oruko yin ati address yin se won ranse si
7: 09063848209
6: awon yoruba bo won wipe omo to ba sipa ni ya re ngbe ileise empower consult ti setan lati ran awon eniyan lowo lati bere owo sise iyen awon to ba sipa to fe tun aye ara won se nipa owo sise won ko yin lofe be se le sewo jere ati bi eto osuna yin se le ru gogo titi teyin na o fi dominira pelu eto oro aje yin oya bi bo se soro bayi eyin na e mu phone yin ete mpc oruko yin ati address yin se won se si
7: 09063848209 awon to ba gbo wa lori eto yi awon na ma fi 1000 naira wole awon ti o ba si lara awon ogun ta kokon mu lo ma fi 15000 naira wole
6: ba teji se yin ba se nde le se empower consult awon osise won ma kan si yin lati je ke mo boye koju osun fun anfani yi idi ni pe aye perete lo wa nle awon to ba tete kan si won ni won akoko da lohun nitori pe ko soju saju nbe ko se duro wo e tete te mpc oruko yin at address yin se ranse si
7: 09063848209
6: iyen lati foruko yin taboruko ile ise yin sile boye yin je akeko jade ile eko giga omo ile iwe onisowo onise osu odo ti onise lowo koda boye yin je yawo ile e ma je kanfani yi foyin ru e kan si won loni keyin na janfani yi oruko mi ni Kunle Akande e ku ikale
2: Lagilu FM 96.7.

ọ̀nà ló yẹ ká tẹ̀lé ká má ba wá sọnù ká tó sọnù nílé iṣẹ́ Fictionary Eagles Global fi ń sin wà ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwa náà ba lè gbé nǹkan rese láyé tá a wà yìí má sùn lórí ẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láìsanwó rárá má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́ ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí yàrá wọlé má gbọ́ lágbọ́ dànù gbìyànjú tẹ SIP sórí 0802-089-9900 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣó náà ni ó mọ yọjú sí yàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọlẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan ni yóò jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jò pẹ́jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láìsanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ soríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ̀ sórí 0802-089-9900 ẹ̀sẹ̀ púpọ̀ títí àkókò míì tí mi àti yóò tìjọ́ mọ́ pàdé bátúndé adéwọlé ló kọ́ mi.

0: lálẹ́ ọ̀la ẹ̀ẹ́bí 25 bó bá di bí ọjọ́ Tuesday tí ń bọ̀ àáfún yín 15 bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni sẹ́rin tó bá ti ní ṣe pẹ̀lú owó àwọn èèyàn yé ní sùúrù ní bo kí ní jẹ́ sùúrù ẹ̀fọkànbalẹ̀ kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì faramọ́ pé kó mọ play káàsì ẹ̀ káwọn kan mọ jẹ́ o kan mọ jẹ́ o ṣùgbọ́n ó wá jẹ káàsì ẹ̀ ńjọ́ tó kàn ẹ̀ wá sọ pé 100,000 tẹ́ ẹ jẹ́ yìí àáyọ fat ńbẹ̀ àáyọ tax ńbẹ̀ ìtókù àáfún yín 50,000 ní ìsìn ẹ àáfún yín 20,000 lọ́túnla níbo àwọn èèyàn ò ti protest wá bí ká ní òfegì ní káàṣẹ ṣùgbọ́n kọ̀ǹfàmù ni èyí táwọn èèyàn bá jẹ wọ́n gbà *347*1004*2# kóòdì láti gbẹnu sí káàṣẹ ẹnu a bẹ̀rẹ̀ sí yíkoto ọ̀hún ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe mọ́ ń sọ ẹ mọ̀ pé friday tó lọ yìí lọ́jọ́ jimo tó lọ yìí òun náà ni àyájọ́ ọjọ́ ti káàṣẹ at 2 years tá a sì ṣe cashport fún tó gbẹnu sí tán gbẹnu sí wọ́n bẹ̀ ń bì tó rọ́pọ̀lọpọ̀ tó bá gbọ́ pé àwọn kan jẹ káàṣẹ yóò máa wòye pé ṣé èèyàn dẹ̀ làwọn ènìyàn ṣá láti jọ ìwọ̀n òjẹ́ káàṣẹ sáwọn tó ń jẹyàn ṣé èèyàn ni wọ́n ṣá èèyàn ni wọ́n èèyàn bíi ti yín náà làwọn náà ẹ bá ń sún àga ọmọwájú lára àwọn tó jẹ káàṣẹ àwọn ẹ̀súnmọ́ máìkì yẹn dáadáa ẹ̀súnmọ́ máìkì yẹn dáadáa èló lẹ́yìn jẹ́ ti yín.
1: ₦150,000
0: kí ló kọ yín.
1: Orúkọ mi ni Mubarak Abiodun.
0: Abiodun láti
1: Amúlòkó.
0: Láti Amúlòkó. Amúlòkó. ₦150,000 ń gbà wọ́n pè yín pẹ́ jẹ́ wọ́n ẹ ti jẹ́ rí tẹ́lẹ̀ àbí.
1: Àkọ́kọ́ ni ọ̀nà jẹ́
0: àkọ́kọ́ leléyìí ẹ̀ sí ń plè tipẹ́tipẹ́
1: àmú ti ń tẹ̀ sí tipẹ́
0: àwọn èèyàn ti máa fi ń ṣe ẹ̀yẹ́ ládùúgbò
1: àìfi mo ti sọ di lókì gan
0: lókì
1: ni mo rí new hope njọ yẹn ni mo tẹ̀lé bàbá tinubu rí new hope.
0: pé jẹ́ yín kínní mo ti ń plè kínní tipẹ́ ẹ ti ọkọ̀ filẹ̀ tẹ́lẹ̀ àbí.
1: Bẹ́ẹ̀
0: fúngbà díẹ̀ ẹ̀kọ́ tó wò pé
1: yẹn rí new hope yẹn wò pé bíá yóò sẹ́ẹ̀tì ó mójú ẹ̀
0: ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń kó ṣe jẹ́ lókì yẹn náà á mọ àwọn èèyàn bíi méjì bíi mẹ́ta kan tó mọ̀ pé ẹ̀ ń
1: lè ṣe
0: wọ́n padà mọ̀
1: mo ti sẹ́ẹ̀tì.
0: bó ló ṣe rí lára yín pé ẹ ò gbé ṣé wọ́n sì lè fún mi 150 kò sì wá sí yín lọ́kàn pé 150 tán sọ yìí ṣé
1: mo ti ẹ̀jẹ̀ kọ́ríkọ̀ yẹn ni mo kọ́kọ́ gbà so this thing is real gbà mi expect wọ́n ti ọkọ̀ pè mí gan tí mi ọkọ̀ gbé kọ̀ tí mo ní village people ni.
0: ẹ ó gbé àwọn
1: super ìgbọ̀dọ̀ yìí ọlọ́run ajojú wọn.
0: Congratulations.
1: Ẹ ṣe gan sa.
0: 150 tẹ́ ẹ jẹ yìí kì í ṣe owó gbogbo àwọn tí ń jẹ owó táyìn invite yẹn wá kó káàsì fún wọn o. Àkókàsì fún wọn o. Lẹ́yìn 150 ẹ̀tún jẹ.
1: Òun bọ̀ wá fún 1 million láìpẹ́.
0: Ẹ̀ ń bọ̀ wá fún 1 million.
1: 100
0: Mo bá yín sáámi sí.
1: Ẹ ṣe kí sáámi.
0: Congratulations.
1: Thank you sir.
0: Ẹnì kejì náà ń bẹ̀ ń bì yìí. Ojú yín yìí. Ojú yín ó ṣe bákan. Ojú yín tó ṣe bákan yìí. Míyàn bá wojú yín gan èèyàn ò pé kíní kan pọ̀ ní òwe kọ́bọ̀ kí ló kọ yín ná.
2: Orúkọ tèmi ni Musbaudin ọláìtàn
0: láti ilẹ̀ Ìbàdàn bì.
2: Bẹ́ẹ̀ni.
0: Níbo?
2: Side ọ̀nà airport.
0: Side ọ̀nà Lákíá lọ́hùn. Ẹ ti jẹ káàṣì rí tẹ́lẹ̀.
2: Mo ti ṣe rí.
0: Èló lẹ jẹ́ ńgbà yẹn.
2: January 100,000.
0: Tọdún yẹn àbí tọdún tó kọjá.
2: Ọdún.
0: 100,000. Kẹ́ tó jẹ yẹn ṣe ti jẹ tẹ́lẹ̀. Kẹ́ tó jẹ 100,000 ṣe jẹ tẹ́lẹ̀.
2: Mo jẹ ní last. Mo gbà tí káṣẹ yẹn ṣe bẹ̀rẹ̀.
0: Ẹ ọ́ ti gan.
2: Gbogbo ẹ̀ tọ́lá ṣe bẹ̀rẹ̀. 25,000 náà ni mo bẹ̀rẹ̀ tí wọ́n kọ́ jẹ́ para.
0: Lẹ́yìn 25,000 yẹn tún wá jẹ
2: 100,000.
0: Èló lẹ jẹ báyìí.
2: ₦1,000,000.
0: ₦1,000,000 tanyanya. ₦1,000,000. Jára àwọn kan tẹ́ fi ₦1,000,000 yẹn. Tẹ̀tí ni lọ́kàn pé ọlọ́run owó bá sì ní sí ₦1,000,000 yìí jára àwọn kankan tẹ ẹ̀yin kọ́ ni fashion designer ni.
2: Bẹ́ẹ̀ni
0: ẹ̀yin ni fashion designer yẹn.
2: Bẹ́ẹ̀ni.
0: Tẹ̀ ni.
2: Kódà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Alihamudulilayi.
2: Mo dúpẹ́.
0: Alihamudulilayi.
2: Torí me say expect eh bi asati oga ma so oga lawale am sat
0: won relent
2: so the time that channel yen lo do na minute ko call net from time kan mo ba tutun ya mo tun pin ye ke ma tun bi yan pe para nijo to nijo friday tan ma pin mi e mi se mi play mi play around jo na
0: se pe mo so
2: bi cashport
0: se game jo yen nikan
2: na ni
0: cashport jo de play last
2: jo Thursday
0: ne play last
2: 500 at de kuna account mi na ni
0: 500 to kula account yin
2: account mi ni
0: 500 to kula account e se oko jeun jo tele to ku 500 abi bo
2: mm
0: o ye na ku 500 ti e fun mi ya ma la mi ji
2: eh won si mo asa oko re asa wa
0: 500
2: you know sa kun last mi account mi
0: but you igbo ya won o mo kan mo po 500 to kula
2: account e se ri in to je ki o ri be pe to ba re pe looto o possible ki make mi na ma fe si to pe ko ba ba ni tin ba je ri
0: mm
2: won gba ti mo ti gbenu si ti mo se pe oto ni o ri ko si
0: to wo yin pe
2: to si pe
0: ti won da meji pe
2: o ti mo wo pe olorun le se yan ni ati fi kini mo fi ni gba pe mo fi
0: ja lawon gangan tin benle tele nipa se yin
2: o
0: ipenija ti
2: ipenija wa o
0: baba wa bi ni laarin bi ogbon iseju aya 30 seconds je le benu ba won ipenija
2: ipenija to ma benu ni yin pe sori ori gan lo ye eyo mi tori nkan kokon won si ma so pe tan ba ti pe bi emi ji tan ba ti gbe fun
0: bẹẹni
2: mo
0: tun kọ ni
2: mo pe o ti lọ niyẹn emi mo de shop mo fẹ ṣe wọnà tí mo ti lọ tọ niyẹn kí n tó débi mo fi fóun lẹ
0: kí n lọsẹ yọ
2: bẹẹni kí n tó débi fóun mo ti rí miss call wọn fẹ wá miss call wọn fẹ tíra láti pe
0: nọmba
2: n padà kọǹkan sì já wọlé padà ni mi nǹkan ṣe mọ ẹni tó ní mo ṣe píkẹ niyẹn fọwọsì yẹn náà mo kàn sí ẹgbọ lọ ohun jó ohun yìí wọn kà
0: eyemeji to lohun yi
2: so awon kan sa won foro gun so inu mi dun dupe
0: hmm
2: inu mi se tori mi expected no mi expected
0: won abeyin ko ni tailor tan ni shop mi
2: lati bi e month sisin won ja shop mi
0: won ja shop yi o
2: so ri se patapata na ko lo
0: o fi kankan le
2: o si
0: sauce na
2: atayo
0: won
2: tun ka
0: le na
2: o si sauce ile atayo ati gbogbo
0: e won ko lo
2: koda ga nkan tun pe ma se nkan se mi ran to gbogbo ni
0: eh ati ti yin ati teni eleni to gbe sodo yin pe shop lagbaja secure je ma gbe eh
2: obi
0: wa si wo le yan fe se fe en to gbe machine odo yin nisin
2: ah o se olorun se nkan ko si mu ngba ti se pe
0: ya te je oni wa
2: ti se pe mi tedimi to hun nikan na ji
0: congratulations
2: Congratulations.
0: Lagbara Olorun gbogbo te ba fowo yi se yo mo yin lowo
2: amen.
0: Yo mo dagba soke se. Eyin na o di e tin buyan lowo
2: amen.
0: Lagbara Olorun
2: amen.
0: Lagbara Olorun
2: amen.
0: E to si wa sele pe won wo sobo yin won ko nkan yin ko ni sele si yin lowo
2: Olorun.
0: O kere o tobi. Abere sobo yin e ni wa ti.
2: Amen.
0: Debi pe si source ni bi machine.
2: Amen.
0: Eh lagbara Olorun gbogbo te ba fi owo yi gbogbo irinṣẹ te ba fowo yi rara ise relevi mo
2: si
0: lagbara Olorun lagbara Olorun sobo yin o ni jona o
2: amen o
0: sobo yin won ni wo sobo yin nkan ni yin o ni dide ni
2: gbogbo Olorun
0: atẹyin na o pese n sabi ri adura ti won na ti yin na o ni baje o 1 million
1: eyin
0: ni
1: lewa
0: joko ri
2: amen
0: ba won sami eyin o tun pada je
2: amen
0: ba won congratulations
2: thank you sir
0: very long to ka bere si ji ko to ohun ogo ka bere lati 50,000 tani number yi o eto lo bere number yen 1412 lo pari number yi o eto lo bere number yen 1412 amadu mi baba pe number ti number yen dun lala kokon to dun lele keji teni o de pick ko number ile mo pad o mo ja pada anti eni o ye 00 lo bere number yen 1412 lo pari number yi ati pe number ohun o ati pe number ohun o ati pe number ohun o ati pe number ohun o gbe elu aku ojumo o aku ojumo sa lagelu lati npe yin ti jani oloko dana loko mi
3: mo ti mo
0: gbo program lo en gbo lowo ki lo ko yin ibo le wa yi Kilo Konyisa.
3: Assis
0: Babalola. Congratulations. Bia le si play cash here.
3: Adupe.
0: E ti je gan o. Elekerin leleyi. To, customer dada ni. Melo be le ma play lojojumo. Mẹrin le play leni o to be. Congratulations. Customer ke wa ma pe yin se gbo bo se pe yin lawon ti fun awon ti tele na ni. 50,000 yo se teyin lowo nu. 50,000 la koko nu. Ta ni number eleyi. Ogo 50,000 le keji. 091 lo bere number yi. Lo bere number yen 16 1608 lo pari number yi 1608 lo pari number yen 091 ogo dakun ama ma dun mi gan ni tori number yen o le je to tin play ti o je kankan ogo egbe kini yi eyin lo kan deyin ile ka wa 100,000 elu aya ku ojumo o
3: e ta ro
0: aku ojumo o lagelu fm lati pe yin ti jani oloko dana loko ni
3: o sir
0: se n gbo mi sir
3: yes sir
0: kilo ko yin bo le wa yi
3: bo wa ni oke adu bayi
0: e wa loke ado bayi e wa loke ado gba wo le ti play cash e
3: o ti play cash wa sir o pa bidigan
0: e ti je gan o
3: mi n tele da
0: o o ti ye wa a ti gbo yin ye congratulations e ti je 50,000 laaro yi
3: ah olohun seun
0: olohun seun olohun seun customer ke wa ma pe yin se gbo sir bo wo yin se ma teyin lowo bi nkan se rinu ni number yi ta ni number yi 100,000 ta ni number yi 090 lo bere number yi lori ti 100,000 yen 2332 lo pari number yi 2332 on lo pari number yi.
4: Press 1 to copy this tune to stand a chance to win lots of prizes.
5: Come rewind, girl, I get the money with you, make you mine. If you love me, never, never make
0: me. Hello, Aku Ojumo. Aku Ojumo.
3: Yes, sir.
0: La Gelu FM, la ti pe yin ki lo ko yin bole wa yi.
3: Emi Sola, mo wa ni side ole yoru.
0: Side ole yon bi yi. Gba wo la ti play cash ye. E ti je ka se e gan o.
3: Ben.
0: Ah, bi eleke lo lele.
3: Ah, bo, sufo.
0: Eleka ran lele yi.
3: Ben.
0: Congratulations. E ti je o ti je 100,000.
3: Yes, sir.
0: Melo le ma play lojojumo.
3: Ah, igba mi meta.
0: Be se n play lojojumo niyan. Congratulations. Customer ke wa ma pe yin bo se pe yin fa won ti tele bowo yin a se teyin lowo. Baba yi koto ti cash e lowo ko da yin lekun lati le cash e o e won yi koto lowo fun di eyi e kan number yi tani number yi 150,000 lo bere number oni price eleyi 081 lo bere number yen 081 lo bere number yen 7280 lo pari number yi ati sa number won si o ati sa number yen si o number yen ati sa si 081 lo bere number yen 7280 lo pari number yi wa ja tun number yi pe to hmm kò sí ẹ̀bí lọ́wọ́ tí a ò tá ní tún pè á yìí fa 7280 ló parí nọ́mbà yẹn àti tún nọ́mbà yẹn pè 150,000 èyí nọ́mbà ilé mọ́ tọ́ ẹjá tún pè lẹ́ẹ̀kan sí ó ti lọ.

0: àwọn aláṣẹ ìkànnì iléeṣẹ́ rédíò lágẹ̀rẹ́ FM 96.7 gbogbo ẹ̀yìn tí ń gbọ́ wa káàkiri lórúkọ ẹ̀yìn tí ń bẹ ní lórúkọ àwọn tó ń bẹ ní ilé òkèèrè ní àwọn táwọn tó ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́tùn lósì gbogbo yín pátápátá la kí tiwa ojú òní tiwa ojú kì í ti náà lẹ lọ́kàn òjọ̀kẹ́ ìjẹ̀jì bá ṣe ṣe tó tó ní ọlọ́ọ̀bá ó kọ̀ wá mọ̀ ṣe mo ti rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín yẹn lórí facebook wa manati morẹyin náà adépọ̀jù zainab tèmítọ́pẹ́ dorcas adébùkúnọlá yẹsùndé ọláìdé sàràfà dín michael garuba lọ́kàn òjọ̀kẹ́ ìjẹ̀jì gbogbo yín pátápátá láti ń kí bákan náà lórí tiktok gbẹ̀ngà oyàtọ̀ live táwọn èèyàn bẹ́ẹ̀ yín tẹ́ ti ń ṣe àì káàkiri ẹ̀ṣẹ̀un mo ti rí yín náà richest 492 ara yín náà káàkiri káàkiri mo sì sẹ́sta èyí tẹ́ ń bẹ lórí tiktok gbẹ̀ngà oyàtọ̀ live ẹ̀yìn mi ṣẹ́rí ètò tò ní àjọṣe ètò tò ní àtẹ̀mí àtẹ̀yìn àjọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń bẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n káti ẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ lórí ètò fún ní ọjọ́ thursday ètò kan bẹ tá a ṣe lọ́jọ́ thursday níbi tá a ti ṣètò lásìkò ọ̀rọ̀ àṣírí arábìnrin kan pè ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn nǹkan kọ̀ọ̀kan máa ń wà lórí ètò tó jẹ́ pé bá a bá ti ri pé ohun tá a fẹ́ jẹ́ ká pọ̀lọpọ̀ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ni a kọ̀ tiẹ̀ tá a bá ti kọ̀ tiẹ̀ a post ẹ̀ níbi tá a ti wá post ẹ̀ tó wà lórí page tiktok mi gbẹ̀ngà oyàtọ̀ live ń bẹ lórí youtube náà káàkiri comment yìí a máa jẹ́ kẹ́rù máa bà mí gbà mí pé dákun àwọn èèyàn yìí bá a ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ìrònú ò lè papọ̀ lóòótọ́ ṣùgbọ́n gbà tá a ní pé ká jẹ́ kúrò ọ̀rọ̀ àkótán láwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tó wá ń gbọ́wọ́ ẹ̀ sáwọ̀ pé kò tiẹ̀ ní tán ẹ̀rọ máa bà mí pé ẹ dákun ìgbéyàwó ìbò ni lọ tó bá fi máa tó bóyá bí ọdún bíi mẹ́wàá sásìkò yìí ǹjẹ́ inú èèyàn ò dùn bí bó fẹ́ ṣègbéyàwó institution tó yẹ pé inú èèyàn ò dùn pé ó yá mò ń múyàwó lọlé mò ń mọ́kọ lọlé ó yá nísìnyí ó ti parí iṣẹ́ o nǹkan tó kù nísìnyí ni pé kò lọ mọ́kọ wálé o nǹkan tó kù nísìnyí ni pé family o ǹjẹ́ a máa rí àǹkárá àbí léèsì tó yẹ pé ọkọ̀ ó wọ̀ kan ìyàwó ó wọ̀ kan àǹkó láàrin ọkọ àti ìyàwó pé àjọ aṣọ ìyàjọ ń lọ pati ni ǹjẹ́ a máa rí bí ǹjẹ́ inú kò bí family mi ń bẹ bá ṣe wà kò possible kì í fẹ́ bọ́kọ rìn kókò tó ń bá bọ́kọ rìn yẹ̀yẹ́ lọ wọ́n molest òun láti náà ni wọ́n á disgrace òun láti náà ni ìgbé akó bá ń sọ̀rọ̀ kan lọ́nà tí ó tọ́ tó yẹ pé tó ń bá ti lè jọ ní family or joint outing báyìí ìjà ló máa ṣẹlẹ̀ kó ní kálukú kó kúkú máa ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ibi tó rí sọ́ọ̀fù sínú tába wá rí bí ọdún bíi mẹ́wàá sásìkò ẹ̀yìn èèyàn wa bàbá ń palọ̀ báyìí ǹjẹ́ ìgbéyàwó ǹjẹ́ ó lè tà létí àwọn èèyàn àwọn ọmọ tó sì ń bẹ lásìkò yìí ọ̀rà ẹ̀yìn èèyàn mi ẹ̀ tẹ̀tí ẹ̀ gbọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ lórí ètò yìí náà ṣe rí bàbá ń gbàdúrà ẹ jẹ́ ká máa gbàdúrà kan ká fi sára àwọn prayer point wa ó ṣe pàtàkì gan very very important àdúrà náà ni wípé kí ọlọ́run ẹ mọ̀ gbọ́ kọ́lọ́run kó fi ààyè gba ìṣẹ̀lẹ̀ níbi tí olóore mi ó fi lọ́kẹ́ẹ̀tì mi simple ẹ lè mọ̀ gbàdúrà pé ọlọ́run jẹ́ kí n pàdé olóore ṣùgbọ́n kọ́lọ́run kó fi ààyè kó fi gba ìṣẹ̀lẹ̀ níbi tí ń ti wúlò níbi tó olóore mi ó ti pàdé mi àdúrà tí mo gbà yìí tó bá di àárín ètò yóò yẹ yín pàápàá jùlọ ẹ̀yin èèyàn ṣe rántí arábìnrin kan lórí ètò yìí tá a fi máa ń ṣe bíi àwòkọ́ṣe rere fún àwọn èèyàn pé kán tẹpá mọ́ṣẹ́ mò ń bọ̀ náà ẹ jẹ́ a lọ tajà babádé látòjú ọjà mo fẹ́ play audio kan fún yín níbi tí ìyàwó ti ní pé òun tiẹ̀ ń dúró ojoojúmọ́ lòun dúró tó ń bẹ ọlọ́run ọba wípé kí ọkọ òun kò dẹrù síta ṣùgbọ́n kò dẹrù ẹ̀ta kilode to fi so be iwa wo loko nwo to ba ti di pe nkan bayi ti sele eyin eyan mi so mi o ti mu nipa arabirin ti mo la ran lowo lori eto yi ni nkan bi odun die seyin pelu 25000 naira to wo na diru to di ba se ran ti se gbagbe tan arabirin ta ba de la tojo nje eyan e pe mi wole eyin te ba mo nkan ti mo so yi a jo wo a jo so e wa mo idi ti mo fi gbadura ti mo gbadura un a si jo sise kekere kan lagenu la wa ti se baba abadan e ja lo taja nbo.
1: Mo tun bere mo le se alai mo panilerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. The toju agbashe koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opero ja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
4: Javis PL iCare Foundation lo nlogun tatata wi pe ti email gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni sugbon nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PL Foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PL iCare Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese layewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju lati sagbe kale Charity PL iCare Foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se oriran gara ko ma dani ti won nfa ni tete phone loju popo lafi ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo de ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye
5: 0701-522-55
4: Oju lo bara oni din do mo wa lagbari
6: is turning things around
7: se gba ti se ni yara oku lojo won ni emi olorun yu to ba le awon iranse pelu gbogbo sise ni ijo olorun laarin ojo meta ototo bere lati Wednesday 12 the Friday 14th August 2026 pelu ipo olorun to daju lori iranse profeta kibima 2026 apostolic meeting iwo na darapo wa gba agbara olorun fun ise pataki to wa ni waju re ki ewu akoko yi ma ba ko danu iwo na o le se tayo ojo Wednesday 12 the Friday 14th August 2026 lagu meso Bro, 9 a.m. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting on your Wednesday 12, the Friday 14th August. Ni lagu meso bro. Let me know you from a bali bu bu awi kore. Atu sheni lu joro malagbara. Bibu eni Christ Power Buster. Adegba yifai by the Express Road. Ibadan Eagles Association of Ministers. Lu shang.

0: ẹjọ́ mo fẹ́ kẹ́ help me sí nǹkan kan. Mo ní ọkọ, mo ti bímọ kan pẹ̀lú ẹ̀. Àdẹ̀pẹ́ fẹ́rẹ̀ àbọ̀, ó ti lé ní 11 years now. So, ó dẹ̀ máa ń ṣe títa gan. Èmi dẹ̀ ní ẹlẹ́dàá mi ò ṣe ẹni tó láìkì kí ọkùnrin máa nà káàkiri kó máa ṣe. At a stage, mo wá ra condom pé ní ìfẹ́ kwárùn. Kó má di pé wọ́n ní ìgbà tó mọ̀ pé ó ń ṣe báyìí kí ló dé tó kúrò ń bẹ. Mo ṣáà ra condom. Sílé fún. So ó ti lọ bíra bíi 6 months sí ìsìn. Ìgbà yẹn mo wà nínú oyún. Ogún láti ìgbà tí mo ti lóyún yẹn kò wálé. Ó wá fẹ́ wálé. Ó wá fẹ́ bá mi lájọṣepọ̀. Mo wá ní rárá pé mi fẹ́. Ó bá mi lájọṣepọ̀ pé torí pé mi mọ̀ bóyá ó ní ó ti kó nǹkan láti ta. Mo wá na kọ́ndọ̀m sí. Ó wá lóhùn ṣe. Mo wá ń tó ìgbà tí mo ṣe sílẹ̀ jẹ́ kí n fi bímọ. Ó wá lọ. Lẹ́yìn ìgbà yẹn tó lọ, ó tún padà wá lè dùn. Ó tún wá pé kò mo ní rárá fẹ̀. Mo ní nítorí èmi ti lọ ṣe test àyẹ̀wò ara tèmi wà òkè. Mi ì mọ bí tó ti ń bọ̀ tó lè ti kó nǹkan. Ó ní ọ̀dẹ̀ ń ṣe ìyàwó tó máa ń rí ní kidneys ọkùnrin tára máa dùn. Mo ń torí pé o ti fi kọ́ mi láti ilẹ̀. O lè lọ ọdún kan kó má wálé ní ìkí ẹ̀ ní ìdẹ̀ ń ṣe ń rànà. Márùn-ún nǹkan tí mo fẹ́ sọ ni pé ọmọ tí mo bí yẹn ti ṣaláìsí. Láwùn, ó ti lọ bó ṣe máa ń lọ. Mo wá ní lọ́kàn pé ó ń wéṣì reproductive age ni. Ọmọ àkọ́bí mi 6 years ó yẹ kí n ti bímọ lè mo wá ní mo fẹ́ ní ẹsẹ̀ síta. Tí n bá lóyún màá ti sí lọ́rùn. Màá mọ̀ pé at least mo ti gbọ́ ọmọ méjì lọ́wọ́ ẹ̀. Nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn tó wà lọ́kàn mi lọ́wọ́lọ́wọ́ tí ò sí ọ̀dà àlàyé tí mo ti sọ fún. Láwùn, mo dẹ̀ ń bẹ̀ kójọ kó dẹrù mí ta kó jẹ máa lọ. Gbogbo nǹkan tó wà nílé èmi ni mo ra everything tí mi ò lè ká. Ó dẹ̀ ń ṣiṣẹ́.
1: Màmá
0: bọ̀ọ̀nù ìbínú.
1: Ẹ ń bẹ ọkọ yín pé kó tiẹ̀ lé yín jáde, ọkọ lò ń lé yín jáde.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n ẹ mọ̀ pé kí lẹ wí.
0: Lọ́dọ̀ wa, torí lọ́dọ̀ wa, ọ̀dà kóbìnrin wà nílé ọkọ kó tún máa ṣe títà. Òun ni ṣe wá ń bẹ̀ pé kó lé mi.
1: Ta ni ọ̀fẹ́ èèyàn ò lè fẹ́ lé yín? Èèyàn ò lè fẹ́ lé yín nígbà tó ti mọ̀ yín pé nílé yín bí èèyàn bá wà lọ́dọ̀ ọkùnrin kò lè ṣe síta. Security yẹn ti kúrò níbẹ̀ bọ́kọ ṣe nǹkan tó wò ó mọ̀ pé ẹ̀ lè ṣe anything. Ó ti mọ̀ pé nílé yín o bóyá o ṣàtẹ̀ǹbọ̀ lé yín ni obìnrin ò lè ṣe àgbèrè. So yóò mọ̀ ṣe yóò mọ̀ fi hàn yín náà ni. Ta ló ka òfin ilé yín fọ́kọ yín? Sẹ́yìn lẹ sọ fọ́kọ yín.
0: Bó
1: lọkọ yín ṣe mọ̀?
0: Ìgbà tó wá fẹ́ mi ní lọ́dọ̀ wa.
1: Àwọn fámìlì yín náà sẹ̀ níyìn tanu. Wọ́n ẹ sọ̀rọ̀ ẹ̀ fún yẹn. Ẹ ti kanra yín má gbélé bú ọ̀rẹ́ dì. Ọkùnrin ò ní máìndì ó ti mọ̀ pé ẹ̀ lè lọ kò sì ní lé yín bọ̀tà. Kò yé yín. Ní ìsìn báyìí nǹkan tí wọ́n bẹ lọ́kàn yín ni pé ẹ mọ̀ pọ́kọ yín máa ń ṣàgbèrè. Torí bẹ́ẹ̀ jẹ́ ó súnmọ́ yín. Ṣùgbọ́n ọmọ kan ló ẹbí fún. Ẹ sì bẹ̀ ẹ fẹ́ bí ọmọ mi ẹ wá ń wò wípé ẹ fẹ́ na ẹsẹ̀ síta kẹ́ ẹ lọ gbọ́mọ wá láti ìta kẹ́ ẹ tì mọ lọ́rùn. Ẹ jọ ọkọ yín tó ń ṣàgbèrè tí ẹ láìkì tẹ bá lọ nasẹ̀ síta ṣé ẹni tẹ fẹ́ lọ báǹtà kí lẹ́yìn náà fẹ́ lọ ṣeun? Ẹ̀yin náà fẹ́ lọ ṣàgbèrè nù. Ẹni tẹ fẹ́ lọ báǹtà ọkọ yín ẹ jẹ́ kọ́kọ́ yín ó ba yín lájọṣepọ̀ ẹ ní kó lo nǹkan ìdáàbòbò. Ẹni tẹ bá fẹ́ lọ báǹtà ṣé ẹ ní kó náà lo nǹkan ìdáàbòbò? Ẹ mọ̀ bóyá náà ní nǹkan lára bó lẹ ṣe fẹ́ lóyún.
0: Sà ẹ ṣe rí mi mo wà very very sensitive. Ẹ mo ní ex-boyfriend mi kan lọ́wọ́lọ́wọ́ báyìí. Sọ pé mo lè bí ìwà lọ mo dẹ̀ àdẹ̀jọ́ máa lọ ṣe test màá dẹ̀ sọ pé nǹkan báyìí mo fẹ́. Tí má dẹ̀ ti ṣe test yẹn tí mo observe pé kò ní nǹkan kò ní kòkòrò. I know myself.
1: So ex-boyfriend yìí ṣé dọ́nà ni? A mọ̀ mọ̀ kò fẹ́ ta yín lọ́rẹ̀ òun fẹ́ fún yín lọ́mọ.
0: Mi ò ní sàn kankan fún ṣèlú tí n bá sọ fún mi.
1: Ó dà àwọn èèyàn ó gbà yín. Àwọn èèyàn ó gbà yín. Àwọn èèyàn ó gbà yín mọ́.

ṣùgbọ́n àwọn nǹkan tí ń bẹ ńbẹ mo fẹ́ jẹ́ kèmi àti yín jọ wò kìí ṣe tí mo fẹ́ jẹ́ ká debate lè lórí ẹgbọ́n tarábìnrin ẹgbọ́n tó sọ ẹgbọ́n tán lọ́kọ àwọn ń ṣe àkọ́kọ́ gbogbo àwọn ọkùnrin ẹja bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ni wípé ohun tá a mọ̀ pà ń ṣe pé kò sẹ́ni tí ó mú wa ìbẹ̀rù ọlọ́run torí pé ẹ ti ṣe nǹkan wọ́n sì ti fi ẹjọ́ yín sun àwọn èèyàn ẹ ti mọ̀ pé kò síbi tí ìyàwó yín ó lọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin obìnrin náà ẹja bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run torí pé kò sí ohun tí mo fẹ́ ṣe kò síbi tọkọ mi ó tì mí sí gbogbo nǹkan tí kúkú ń bẹ nílé mi mo ní tó bá ní mọ́ lọ báyìí gbogbo nǹkan mi ní kó gbogbo ẹ̀ lọ eléyìí ń jẹ́ kẹ́ ẹ mọ́ ṣe ohun tó wù yín kọ́kọ́ ò sì ní sọ̀rọ̀ ṣe rí márèèjì àtọ̀tọ́ àtòsí ló fì sí wọ́n bá ní káwọn ọkùnrin tán ti fojú wu iná kan wá sọ̀rọ̀ wọn ó sọ̀rọ̀ ilẹ̀ òkun wọ́n bá ní káwọn obìnrin náà wá sọ̀rọ̀ wọn ó sọ̀rọ̀ ilẹ̀ òkun àtàwa àtọkùnrin àtobìnrin àwa méjèèjì lájọ lẹ́bọ̀ lẹ́rù mo ti sọ rí lórí ètò ìrí

ọ̀pá ẹ̀rù ni wọ́n fi ń nàyàn. Ọ̀pá ẹ̀rù ni ìgbéyàwó security ti ń bẹ́ńbẹ̀. Password ti ń bẹ́ńbẹ̀ wọ́n fi ń nàyàn. Ṣùgbọ́n ìgbà tí ìfẹ́ bá ń bẹ lórí yín, ìgbà tí gbogbo ẹ̀ ń bẹ tí tó ń sàn tẹ́ ẹ nífẹ̀ẹ́ ọkọ yín, tẹ́ ẹ nífẹ̀ẹ́ ìyàwó yín. Ṣèbí Yorùbá sọ pé torí ọjọ́ ìjókòó la ṣe máa ń lárọ gbogbo ọ̀rọ̀ kọ́ la máa ń sọ tá a bá dìde dúró. Ṣùgbọ́n ìgbà tí ìfẹ́ bẹ lọ́kàn yín ti ń ṣàkí yín gan, ẹ ti lọ sọ nǹkan tí òyìn kẹ́ ẹ sọ. Ìgbà tẹ́ ẹ̀ ń bínú, ẹ ti lọ ṣe àwọn nǹkan tí kò yẹ kẹ́ ẹ ṣe. Ìgbà tẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín, tẹ́ ẹ̀ fọwọ́ para yín lẹ́yìn, tẹ́ ẹ̀ fọwọ́ para yín lójú, tán gbé yín lọ gbogbo ibi tó ga, tán gbé yín lọ ibi tẹ́ ẹ̀ fẹ́ lọ, tán kárí yín gbé ibi tó háì gan. Díẹ̀ mo fẹ́ sọ kankan fún ẹ lónìí, mo kàn fẹ́ promise ẹ. Mo fẹ́ promise ẹ pé láàrin èmi àti ẹ látòní lọ, kò tú sí ọkùnrin míì láyé tí mo máa gbà láàyè pé kó rí òhò mi. Ó ti sọ fọ́kùnrin, ó ti fún l'assurance inú. Àti pé sọ rí pé nígbà tí mo sọ kékeré, mo ti sọ pé n tí n bá ti lè bímọ fún báyìí, abẹ́ ni tó bá ẹni bá sọ mí dobìnrin báyìí, kò sí ní tó lè ṣẹlẹ̀ láyé òun lè kúrò lákàtà ẹ̀ mọ́. Ó ti tara ìdànù nù. Àbí kò wá gbé bíbélì, àbí alukuran, kò wá ní wo láàrin èmi àti ọ, mo fi bíbélì mo fi ń búra fún ọ. Lẹ́yìn òní ní ìsìn, lẹ́yìn èmi àti ẹ kò tún sẹ́lòmíì tó lè ṣe mi láṣọwò rárá mọ́. Ó ti tara ìdànù nù. Atọkùnrin atobìnrin, ìjọ tẹ bá lè ti ṣe léyìí, ìgbé orí yín ẹ ti fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ. Ìdí tí ọkọ yín fi ń bẹ̀rù yín, ìdí tí ọkọ yín fi sọ pé àjẹ́ kí n ṣe, àmọ́jẹ́ kó mọ̀, ìdí tí ẹ fi ń rí owó lọ́wọ́ ọkọ yín ti fi ń pariwo pé ara owó kọ̀, ìdí tí ẹ fi ń rí obìnrin olóbìnrin pé alóògbé obìnrin èmi kèmi obìnrin, ìdí tí ẹ fi ń rí lipstick lápò ọkọ yín tó yí láṣọ tó ní kí ni èmi tó yẹ pé bóyá ibi tí mo ti àti fẹ́ rush, ta ti fẹ́ wọ bọ́ọ̀sì, àbí ta ti mo wọ báǹkì náà, ti fi mi ṣéèkì fi ṣe fi yí mi láṣọ tó fi ń deny. Ìdí tẹ́ fi rí kọ́ńdọ̀mù lápò ọkọ yín tó sọ fún yín pé àwọn HIV àwọn health kìnnìkan náà wá ṣe advert lọ́fíìsì àwọn tí wọn ò ti kọ not for sale sí lára ti ń parọ́ fún yín. Ìdí tẹ́ fi rí chaàtì lórí fóònù ọkọ yín, tẹ́ rí chaàtì obìnrin lórí fóònù ẹ̀, tẹ́ rí hi baby how are you, I'm fine, I'm home, tẹ́ challenge ọkọ yín tó ní AI ni òun kọ́ lòun kọ́, o mọ nǹkan kan pa AI ní ṣe ní dára tó wù, tó fi ń parọ́ fún yín, ń parọ́ torí pé kò fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ, ń parọ́ torí pé ó mọ̀ pé tóun ò bá sọ bẹ́ẹ̀, tóun bá sọ kò yín lójú pé ẹ mò ń ṣe, torí pé ẹ lọ bọkùnrin míì, torí pé ẹ̀yin náà ẹ lè lọ gbẹ̀san. Ìdí nù tọkùnrin fi máa ń parọ̀, torí pé kò mọ ohun tó lè ṣẹlẹ̀, insecurity ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti lè jẹ́ kọkùnrin mọ̀ wípé come reconcile, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀, n lè fi ọ́lẹ̀ ibi tí n bá bímọ síbẹ̀ ni rà sí o, kò sí nǹkan kan wo bó bá ti wọ̀ lọ́mọ ọkọ̀bìnrin káàkiri, lọ́mọ ọkọ̀ káàkiri ibi ilé wà bá mi, tàtí ṣùṣe kí n lọ kóbìnrin kò sí ohun tí ó ṣẹlẹ̀, torí pé o ti búra fún, o ti fún ní assurance pé ọkùnrin míì kankan kò lè rí òwò rẹ yàtọ̀ sí nọ́ọ̀sì àbí dókítà. Ṣé ẹ rí pé ìyẹn para yín bá? Èyí náà ló tún dífá fún ilé tí ò tòrò. Tiwa àtọkọ rẹ yìí méjèèjì lẹ ń jà, ìwọ ń jà, ìyẹ̀wọ̀ ọbọ̀kọ jà, o ti wá lọ ṣépè, wá gbé bíbélì, o wá ń ṣépè pé wò látòní lọ, láti òní lọ bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí, o fọlọ́run búra, o fi ànábì mọ́mọ́dù fi tìlẹ́yìn, o fi àwọn orí ìyá rẹ tán ti lọ, orí bàbá rẹ tán ti lọ.

ọ̀fẹ́nsì. Wọ́n ti close Tap Town nù. Ọkùnrin ó pa Tap Town dé yóò bó ń bẹnu ilé rẹ̀ kò lè rí láìlé ọ lórí mọ́ torí pé o ti sọ ohun tó sì sọ bẹ́ẹ̀ ló ṣe ṣe. Kò ní fẹ́ waste energy ẹ mọ́. Irú nǹkan bá ọkùnrin ò ní fẹ́ wojú rere ẹ mọ́. Torí pé ojú rere ó ti due, ó ti expire. O le mo expect ọkùnrin yẹ kó wá change lọ́jọ́ iwájú pé láti ejọ́ ìyá sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ o change. Ọkùnrin ní tendency àti change láti padà wálé láti rí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé ìwọ ìyàwó mi you are beautifully made. Ṣùgbọ́n nígbà tó ti sọ̀rọ̀ ẹnu ọ̀pá ẹ̀rù ó ti fẹnu já wáyà. O ti fun láṣọ ránsì pé o lè change mọ́ ìwà tó wí wá jìyà ẹ̀. O fi ọlọ́run ọba ọ̀fàlán bí mọ́mọ́ fi gbogbo ẹ̀ búra sí o fi ìyá òfukù bàbá fi gbogbo ẹ̀ búra sí. Ọkùnrin náà rí pé ìjà wà ìjà ò sí always guiding ni. Kúkú jẹ́ ń filẹ̀ because ìyá ọjọ́ iwájú ń bẹ fóun. Kúkú jẹ́ kò lọ mọ́ bẹ́ Susie kò lọ mọ́ bá Becky kò lọ mọ́ bá Esther kò lọ mọ́ bá Aduke kò lọ mọ́ bá wọn ta. Kó náà mọ kó máa pọn mílẹ̀ dògbẹ torí pé ó ti mọ̀ pé òun ó jìyà ẹ̀. Ìbá pè ká mọ́ sọ̀rọ̀ ìbá pè ká control ìbínú wa. Bàbá wa rí ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti ṣe léyìí tẹ́ ẹ ti kùnà. Èmi ìbá bẹ̀ yín ẹnu tẹ́ ẹ fi ṣé pé òun náà ẹ jẹ́ kọ́kọ́ yóò mọ̀ pé àìmí tí mo sọ báyìí lọ́jọ́ òní pé òun ní dáríjì o. Ẹ gbé bíbélì ẹ gbá Alukuran tẹ́ ẹ gbé. Ẹ ṣó ọkọ pé mo ti mo òwò Alukuran tí mo fi búra ńjọ́ náà lélẹ́yìí o tí mo bọ́ sí ilé mo ti ṣàdúrà fún ọ mo ti dáríjì o. Kó lè ní assurance ẹ̀ tó bá ti ní assurance plan míì tóun bá ní plan b tọkọ yín bá ní a lè try láti change ẹ̀. Tán bá béèrè lọ́wọ́ èèyàn ọkùnrin yìí sábà sọ̀rọ̀ síta. Ọkùnrin wọn yìí sábà sọ̀rọ̀ síta táwọ̀ bá ń bẹ láàrin ọkọ àtìyàwó. Obìnrin a mọ̀ sọ gbogbo ẹ̀. Ṣùgbọ́n òye làgbà wò. Bí ò bá nídi obìnrin jẹ́ kúmọ́lú. Ṣùgbọ́n ọkùnrin tẹ́ tó sọ pé sọ fún yín pé òun lòún fẹ́ ẹ̀yin lòún fẹ́ fẹ́ ni. Ṣùgbọ́n ọkùnrin tó jẹ́ pé ńgbà tí tó ń bẹ sàn góòdì ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀. Wọ́n pọ̀ lọ́wọ́ ẹ̀ ńgbà náà kó tó jù sí. Ó ṣe wá já tó jẹ́ pé epo ẹ̀pà wá di wọn àìjírí mọ́. Nǹkan kan ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn ìfẹ́ sọ̀rọ̀ síta wọ́n ti mọ tó ṣẹlẹ̀ wọ́n kàn dúró ni. Wọ́n lọ dúró dé ní bus stop kan. Ẹ̀yin obìnrin sì rí ẹ mọ tẹ́ ẹ sọ ẹ ti sọ ni. Wọ́n ná ṣoògùn àìkú fún ìyàn olóòtí ìkú ṣòro olú kò ṣiṣẹ́ ṣó ti kú náà ni. Ẹlòmíì ń bẹ ibi tẹ́ ẹ ti ń wo fíìmù lógún ti gbà wọnú márèèjì yín. Fíìmù tẹ́ ń wo ohun tán sọ nú fíìmù ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ reaction yín. Òun lẹ́ fi mọ̀ pé kí ni imagine kí ló ṣe wúmọ̀ àìná. Àwọn ará àwọn obìnrin mí máa ń gbóná ṣá àǹsóláyé ta wà ẹ. Ọkùnrin ò mọ̀ ṣe é kó lọ́kàn. Ọkọ̀ wa lọ yàn nìtàn wa fẹ́ para ẹ kí ni èmi fúnra mi mi àlàkẹ́ máa kàn rọra wò máa gbójú ni ọkùnrin ká wá pa mí. Ṣùgbọ́n ló lára ẹ̀ kó lọ ṣe nǹkan tó bá wù. Ọkọ̀ ìyàwó náà wọn gbọ́n pa yóò mọ gbọ́n ṣẹ̀ báyìí pé imagine. Alákatakítí ìdán fúnra ẹ̀ ó ti mọ nǹkan tóun máa ṣe pé àṣeyàwó mi àṣe nǹkan tí mò ń bẹ̀rù fún àti tí n bá ṣe àṣe akàn wò mí akàn lúkèwé náà ni. Wẹ́ẹ̀dán ẹ ti fẹnu kó bára yín. Ẹ wo ẹ jẹ́ ń kúrò lórí ẹ̀ ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ méjì sí mẹ́ta. Ṣé rí àwọn obìnrin náà ẹ jẹ́ ń bẹ̀ yín. Obìnrin ẹ nínú tẹ̀ ń fọ̀rọ̀ sí ìgbà tí nǹkan bá ń dun obìnrin wàràwàràwàràwàràwàrà. Òun là náà ọkùnrin fi máa ń ṣe ní ẹ mọ̀ ṣe obìnrin ẹ mọ̀ ṣe fún ẹ ti mọ̀ fi hàn wọ́n. Obìnrin ò nínú tí wọ́n ń fọ̀rọ̀ sí. Obìnrin tó yẹ pé ó lè wò sùn kó lọ mú nǹkan alágbára kó fi ṣe ọ lè ṣe kójú ẹ wálẹ̀. Àbí ṣebí ẹ máa ń rí fídíò ẹ máa ń rí gbogbo nǹkan tó máa ń kà nínú news ẹ máa ń ní newspaper. Tó máa ní lágbájá báyìí òun ló pa ọkọ rẹ̀. Àmẹ̀dù báyìí ó dá àsìdì sọ́kọ ẹ̀ lára ni. Nǹkan báyìí ó gé nǹkan ọkùnrin ọkọ rẹ̀ ni. Ẹ wà rí tán bá kó nǹkan sí lọ́wọ́ irú àwọn òwò bẹni tí ò lè jẹ kankan tán. Ó ti ṣe tán ojú ẹ̀ ti jà. Àwọn ọkùnrin táàrọ̀ owó gbọdẹ tó yẹ pé ọlọ́run ní sọ wa. Tó o lè farapamọ́ fún ìyàwó ẹ̀. Kí ni wọ́n ní kí ìyàwó

0: Okay, you can. Hello?
1: Hello?
0: Ekaaro.
1: Hello, Ekaaro, Ekweto.
0: Eto neba yin radio yin lole.
1: Eku sopo Olorun.
0: Yes.
1: Ori won ni dawo lagbo Olorun.
0: Ami Olorun.
1: Seri oro ko so. Ko ba de wo da ka oyawo yin na ma gba on program le kankan. To je pe won ni ma se mistake. Ibi ni pe o te so. Won be mi gbo wi mo yin ba so le ba. Ebi da pe iyawo mi ko fe ni idariji. Ebi da pe oro tin ba di ni pe ni pe mi ko so pa iyawo yi o da na idariji laarin ma se ni yen. Ye bu ko fe ki o ma ko fe ki o ma gohun so pe o n se mi se ko si o da. Hello?
0: Yeah, mo n gbo yin.
1: Sẹ́dẹ̀ ìjà bí kò sí gbà tí mi ti gbọ́lá jẹlú àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni débi jẹ́ pé àwọn ẹ̀kọ́ kan tí mò ń kọ́ ó jẹ́ kí ṣe jẹ́ pé ó jẹ́ gẹ́gẹ́ pé ìwà ọmọkùnrin tó mọ̀ fúnjọ́ máa wù nínú ilé. Wọ́n ò jẹ́ pé táwọn òbí àwọn ìyàwó wáyé náà tí òun tó kù ti ètò rẹ́díò ni kó máa gbá ọ̀pọ̀ gbà kó máa gbá ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà. Bátú bá ń gbọ́ ó kò yẹ kókó ṣe yìí. Sẹ́yìn àwọn tó ń ṣe ìdíyẹn àwọn tó ń gbọ́ fúdáàmù ni o. Ìní ìwà kò ń gbọ́ fúdáàmù ni kó ló ṣàmà ṣe gẹ́gẹ́gẹ́ jẹ́ pé ọkọ̀ òdẹ̀ nífẹ̀ẹ́ sí. Yẹ́nà bí ẹ̀ náà ẹ̀jọ́ sọ fún ọkọ̀ bẹ́ẹ̀ ṣé kò ní pàtì.
0: Tó tọ́ ni. Ọlọ́run ọ̀gá mi bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí nǹkan kan jáde. Ẹgbàtẹ kọ́kọ́ pé ẹni pé ó ẹ wíṣì káwọn ìyàwó mọ gbẹ́tò àbí.
1: bẹ́ẹ̀ sà.
0: ó ní ibi tí mò ń lọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà yóò kọ́ àwọn ọkùnrin àti àwọn obìnrin tó wù wọ́n kí pátnà wọn mọ gbọ́ ètò. Ǹjẹ́ ẹ ti sọ fún ìyàwó yín pé kán mọ gbọ́ irú àwọn ètò báyìí?
1: Ẹ̀lú sà.
0: Mò ń gbọ́ yín.
1: Ti bá wà láà ti bá ti ń gbé tò báyìí. Yàrá máa ń gbà ẹyin tí ń lọ lẹ ṣẹ́ni kan lẹ.
0: Adàfún yín ibi tí mò ń lọ nù. Ṣé rí wọ́n pè kankan ní pé èèyàn fẹ́ criticize nǹkan. Constructive wà destructive wà. Ṣé rí ọ̀nà wà tẹ́ fi lè lé ìyàwó yín láti mọ gbọ́rú nǹkan báyìí? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà tá a bá fẹ́ change ìyàwó wa àbá fẹ́ change ọkọ wa a máa ń fẹ́ rọ́ọ̀bù ẹ̀ sí wọn lójú. Tẹ́ ẹ bá pè ìyàwó yín pé program yìí mo dẹ̀ ń gbọ́ kò jẹ́ kájọ máa gbọ́ náà jẹ̀jẹ́ kájọ máa gbọ́ program yìí ó wà interesting ó sì wà ókè ìdánwò wo ìyàwó mi nǹkan tó yẹ kó máa gbọ́ lélẹ̀ tó bá ń gbọ́ ilé yìí ó change gbogbo wa tó máa ń wù gbogbo ẹ̀ ó change obìnrin ò ní fẹ́ gbọ́ obìnrin míì yóò pe ọkọ ẹ dáàdì wa kí lẹ ń ṣe ẹ ń wo tiktok nǹkan táyẹ yóò fi change náà nu tó ẹkẹ lọmọ gbọ bámi tó láwọn èèyàn àwọn ẹkẹgbẹ ẹyin gbọ táyẹ yóò fi dáa sọkùnrin bẹẹ ó gbọ ẹyin lẹ jẹ kíyàwó yín ó gbọ torí approach tẹ fi mú wá torí bẹẹ ni ò ti fẹ gbọ létí ṣe gbọ ọgá mi.
1: Ó wà pẹ̀lú sà.
0: Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa.
1: Ẹ̀lú sà.
0: Yẹ sà.
1: Ẹjẹ kí wá sọ wọn ń bẹ fúgbà kan ní wá gbé wúnà ṣẹ́gbọ́n mi wípé okay ẹṣẹ́ ó ní ọkọ ṣẹ̀yàwó tíyàwó lè darí jẹ ọkọ. Orúkọ tèmi ni Sulaimon.
0: Ẹ má darúkọ yín ẹ ti ń sọ̀rọ̀ fámílì yín ẹ má darúkọ mo ń gbọ́ yín.
1: Kò sígbà tí mi sọ̀rọ̀ lórí program lágbègbè.
0: Ẹ sá mọ̀ darúkọ ìwọ kó wọ́n ta.
1: Nínú àwọn ẹ̀kọ́ tí mò ń kọ́ fẹ́gbọ́ mi sì mo fi fẹ́ràn pé kí ni ilé mi tò àgbọ̀ ìyàwó tí mo ní kò fẹ́ kí ni ilé mi tò.
0: Ẹ mọ kò rí bẹ́ẹ̀ ìta bá wàdí bàbá ṣe rí ó dá sẹ́mọ tó ṣẹlẹ̀ ṣe ní nọ́mbà mi lọ́wọ́.
1: Àmì nọ́mbà lọ́wọ́ sà.
0: Fine ẹ gba nọ́mbà mi ẹ lọ bá mi lórí TikTok tàbí lórí Facebook ẹ bèrè fún nọ́mbà mi ń fún yín bẹ̀ ṣe rí tí n bá ti fún yín ẹ rí wípé ẹyin ẹni lọ́wọ́ ìyàwó yín náà dì mẹ́rù ẹ mọ́ dé bí ẹrù ìyàwó ẹ̀yin méjì jọ ní lọ́wọ́ ni ṣé ẹ gbàgbọ́.
1: Mo wà pẹ̀lú yín sà.
0: Ṣé ẹ gbàgbọ́ ohun tí mo sọ yìí?
1: Mo gbàgbọ́.
0: Kódà ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò. Torí pé bíbà sí ò bá sè
2: ba la ko si nkankan to fe la.

0: Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ẹ̀ka.
0: Ẹ̀yin rédíò yín lọlẹ̀. Yes, sir.
1: Ọ̀rọ̀ jẹ́ máa tẹ̀síwájú.
0: Àmì Ọlọ́run. Àmì ẹ̀yin rédíò yín lọlẹ̀ bàbá. Ẹ jọ. Yes, sir.
1: Ẹ̀rí ọ̀rọ̀ tẹ̀yìn sọ lẹ́yìn àlọ́yẹ tó máa ṣe. Àmọ́ Ọlọ́run tó gbé yín síbẹ̀ náà yóò jẹ́ máa tẹ̀síwájú.
0: Àmì Ọlọ́run.
1: Àwọn obìnrin ní nǹkan kan lọ́wọ́ débi pé òun kọ kí nǹkan ọmọ bàjẹ́. Wọ́n bá wá bàjẹ́ tán ìyá rẹ̀ náà.
0: Ajọ jẹ
1: ni. Sùúrù. Ni ọjọ́ máa jẹ. Torí náà káwọn wà pẹ̀lú yín.
0: Àmì Ọlọ́run ẹ ṣeun. Ṣé rí àwọ ọkùnrin ẹ̀kànjẹ́ Atred Carefully ni. Obìnrin kò kọ̀ kó sọ òkè dilẹ̀. Kò kọ̀ ọkọ rẹ̀ tó ti ní millions tó ní billions. Kò kọ̀ láti wá ọ̀nà kí gbogbo ọ̀nà yẹn kó blọ́ọ̀kì. Kò sì ní kúrò nílé. Àtọkọ àtìyàwó àwọn méjèèjì àtọkọ wọn jọ mọ́ tó mọ́ jìyà ni. Òun gan ni ó sì lọ mọ́ gbowó gbé kinní kan léláńtà. Òun gan ni ó tún mọ́ gbà pé ẹ wo kò kú sóúnjẹ wo ẹ̀yin ọmọ àti dádì ẹ jẹ́ ń tiyẹn mọ́ wọrí ẹ fi mí lẹ̀. Kò ní ro ohun tí ó ṣẹlẹ̀. Òun lobìnrin fi wọ́n gbàdúrà yóò mọ ṣépè fọ́kọ pé àṣebí ó sì lówó lọ́wọ́ ni ṣèbí ó kinní kan ló ṣe filanga filanga. Ẹ mọ́ wọ́rí kò ní pẹ́ tán. Ìjọ tó bá tán kí ni ó ṣẹlẹ̀. Àwọn ọmọ tí ń bẹ ńlẹ̀ àwọn family problem gbogbo expenses ta ni ó ṣèwọ ṣó lè dàgbé. Kí wá lóun ṣépè fọ́kọ rẹ tóun ṣépè fọ́kọ rẹ sí. Torí pé kí ni ò ní ìdí ẹ̀. Ṣùgbọ́n wọn ò ro ohun tí ó ṣẹlẹ̀ lọ́la. Obìnrin ò ní ro ohun tí ó ṣẹlẹ̀ lọ́la lásìkò tán bá ń bínú. Obìnrin ò ní ro àti ṣe bọ̀ rẹ lásìkò tán bá ń bínú. Kọ́lọ́mọ sọ wá di ológun àná. Kọ́lọ́mọ sọ wá di olówó àná. Ọkùnrin tí ò bá kátò ní ọmọ òpin lájúgbò nǹkan tí mo ṣe fún. Kò tí ẹ̀ wojọ́ tí ìyá rẹ̀ ń ṣòkú. Kò wojọ́ tí ara àbúrò rẹ̀ ò yá. Ẹ̀wòye báyìí ni mo fi lẹ́ǹgbà sọ pé ó ti lọ. Ẹnu ò mọ tàná ni o. Ẹ ṣáà mọ̀ sí dáadáa. Ṣùgbọ́n ẹ máa wọ ẹ̀yìn wò. Ẹ mọ̀ sọ pé kò sí ohun tí wọ́n ṣe wọ́n lè ṣe mẹ́wàá. Jẹ́ lọ tajà.
2: لبيك اللهم لبيك
3: Alimam travel and tour ti gbe anfani nla banta banta de. Umu radi rorun. Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi anfani visa ọlọ́run kan sílẹ̀. Gbogbo ẹni tó fẹ́ gba visa náà pẹ̀lú accommodation ticket. Bó o bá ṣe fẹ́ sí ni o. Máa bọ̀ sí Manland Alimam travel and tour. Fifin bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj àti Umura. Àtúnbáni gba hotel láwọn 3-4-5-star hotel. Bẹ́ẹ̀ la tún lè bá ni get moto nílùú Mọ́gà àti Mọ̀dínà. Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn ṣiṣẹ́ ṣe Sahara nílùú Mọ́gà tó jẹ́ pé òun ló ṣe visa àti ticket fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ. Ẹ pẹ̀ sí Manland Alimam travel and tour. Lórí ìtàkùn.

0: power plus 966-539-876-784. Awani number one, Random Plaza, Iriagari Estate, Oluyole Extension, along Akala Expressway, Ibadan. The Gas Open Complex, Iyanagba, Idiroko Boda, Ogun State, Millet Multipurpose Plaza, Michael Koloso Expressway, Ajegunle.
1: Fún ọ̀pọ̀jọ́ àti ọjọ́ kan yìí ṣe agbára yóò tún ṣe lọ́dún yìí
2: o. Ẹ̀yà ṣàgbọ́ agbára ìgbà yẹn ló ń gún yẹn ní ìgbésù kẹjọ bí ọlọ́run ti máa rí rí agbára nìyẹn. Nípasẹ̀ ìpè wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Anu ata ti wọ́n dé Covenant Fasting and Revival. Àkórí ìtọ́dún yìí ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjà lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́ náà. Nípasẹ̀ pé olólù rí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Dèmí Babatunde Wonderful. Ambassador Prọfẹ̀ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyínká Jò. Prọfẹ̀ Jósè Ẹ̀báyọ̀ Túndé. Pásítọ̀ Ṣẹ́un Asẹ́láyé. Pásítọ̀ Yẹmí Òjò. Pásítọ̀ Rẹ̀mí Òjò. Prọfẹ̀ Jọlọ́ruwa Lárí. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Ẹ̀sọ́láyínká Ògúnṣọlá. Apọ́sítù Tímọ́tì Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wò ní Ọlọ́run aláyè. Daniel Amọ̀wọ́ Ládìmẹ́jì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Pàtọ́jọ́ Saturday 1st August di Monday 34th. Nínú ìjọ Christ as Saviors and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀ behind Tinúoyè Estate. Arúgbó Rọ̀dọ̀ jọ ń bàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè ó yá jájọ́ rìnrìn àjò ẹ̀mí o.
3: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
4: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rèé.
3: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
5: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣì rànrán.
3: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: Eka bo pada lato joja. Eyin eyan ti e ngbo wa lotun te ngbo wa losi. Lagelu la wa ti se baba Ibadan. Fun ti ka se mo fe mu 25,000 naira bayi. Eyin ti e fe lo play ka se titi mo lo be star be se je ke te. E lo te bo se te ti ka se e. Eje nsi oju opo le fun oro asiri. *347*1004*2#. E ma lo be je kin fun ni seju bi mewa. Atu we nti o tu gba cash e. Lobi o ma ni e awon ojeri e gba awon tan gba. Awon tan ta daada ni awon nan cash out. Oya oye tu je lo be. Ka su sare melo mi. Mo so nkan kan fun yin nipa oro iya ibo ndona lohun. Nipa ta bere eto yi mo ni mo fe so nkan kan fun yin pa iya yi. Oun lo fi je kin kokko mu prayer point yen wa pe k'Olorun fi aye gba isele. Nibi to lore mi o ti ri mi. Gbogbo yin le sami. Eyin te ba ti raye gbadura un e sami bayi. O ni bi ti mo nlo. 0912370875 esi oju opo le kin kan wo boya nje ti e ranti iya ta pe ni ya ibo yi en tin ba nba wa bo te ti wa pelu wa lori eto ile ti mo ya idaada tabi te ti ranti story iya yi hello E karo.
1: E karo sa mama ti lati wona.
0: Mama ti.
1: Yes sir.
0: Oya
1: mo. Mo na ti mama yen.
0: Ki le ran tin pa mama yen.
1: Mama yen. E mo pe won pada wa.
0: Hmm.
1: Awon na wa dupe tan tun mo wo dani. Awon fe fun elomi ko na fi bere ise.
0: Mo
1: le yo ko to fi pe lati do ndo pe awon to fe fun won lowo ti.
0: To. E seun. Se nte ran tin pa won niyan.
1: Iko mo ran tin pa won niyan sa beyin.
0: O da ma. Oya, e tu je ka wo boya ran ti elomi. Hello.
1: Hello. Eto.
0: Eto nu mami mo ngbo yin o.
1: Ah, lati ru wa ni.
0: O ya ma.
1: Ma lati ya ibo yen.
0: Hmm.
1: Ki oni ako won ti sa da pe ko si yen. Be wa nu wa fun lowo to kin ta pọku.
0: Mhm.
1: O fi ni bi owo yen lo won ti gbe. O fun ti kole.
0: Hmm.
1: Ohun ti wa ni bi to won ti ngbe. O to di pe won na wa sori eto wa se awon elomi lori.
0: E lo la fun gba na.
1: 20,000
0: E seun e je kin du fellow mi e je fellow mi laaye je fellow mi laaye Se ti lo play ka se mi fe mu ni isin tori tin mo se duro e ja we nti o play ni isin tin le fun 25,000 naira fun ti ka se o *347*1004*2# Hello.
2: Hello Mr. Gbenga Oyato.
0: E kaaro oga mi.
2: Awo lowo.
0: Idowo.
2: Mm. Pe latare to ko.
0: Se n ba mi gburo alaba.
2: Na ngu ya
0: abako ya. O ti gburo popopo loni.
2: Eh bo ti wa lori.
0: Ata kan kan na, o da ke mo ri call emi, aye gbe le kan yen ni.
2: Awo ga oga wa ri, alaga wa ko ni ba je fun.
0: O ya mo gbo yin.
2: Deri ya yen o ti pe bi o ya bi 2021 ni si yen. Ya yen lo gbo nu pe wa ta opo 25,000 wa gba gba e. Olorun te wa se o na Olorun ti jogun ile fohun. Ah go side bi to ra pe bi to ni le yen si o da pe o jina si e ti gbo le sa so gbogba yen.
0: So bi mo bi pe. E se e tumo si pe n ba wa ba lo. Seri eyin eyan wa pon ba so wi pe apere en te eyan fun ni nkan kekere. To so di nla o ni yai ni kan bi odun die seyin a nbe lori eto ni awon eyan ma awon ara ile okere asiko covid te lasiko yen o de pe gba ti covid te to tin ko gbalẹ die bi a 2021 so a ma fa awon eyan ni nkan won ni ya igba asiko covid ya fa awon eyan ni nkan to po ibi ti mo fe lo nipa story yi ta telo mi ba soro nipa obirin yo so yo gbeti telo mi ba soro npa okunrin yo so yo gbeti atakankan hello
2: hello yato
0: emi ti cheri awon kan be to je pe mo mo pe baba nbe lori eto won gbo wa nkan kan o si ni se won ki se pe won sick emi ti mo pe fe pe wa e po baun mu iwa michael falowo in gbo wa yari yari in gbo wa awon eyan po baun antony bodunrin in gbo wa won po baun bo won kan raye pe wole ni awon eyan po
2: mo wu de ji pe wole le kan tele mo ni da soro ya yin ya ta so le
0: kan okay to to awon kan mi kuro okan mi kuro nbe mo e se register e bayi ni mo se pe wole bayi ni o da o da e mo binu seri atokunrin atobirin awa mejeji ni awon okunrin mi a ma be na ma bi won bi yawo yin ba nlo soke obirin mi a ma be na a ma bi boko re ba nlo soke pe o ti lowo ni isin o raye wa ma o e se kini kan kini kan o raye family ma o iya iya toko re won jo nbe Labuja ni I think Suleja oko re wa ri ise boya ise driver lori to mu wa si badai lati badan oko to ri ise driver ori seko en ti ise driver ni complaint kan nigba ti nkan o wa ni pe oko yi mo whatsapp buja yi mo whatsapp gba to ya en tun ise driver en tan ba nsin kin sin ja ko le raya ti fi olowo re le ko lo n fe lo duro ti yawo kan bo ba ni o da eyin mo eyin yawo mi e ma bo ni Ibadan e le igbeku gba to gba le face me and face you kan fun won Ibadan leyin odun kan o le ijotan arakunrin kin si wale iya ipe lawon mo bi meji o meta gba ti ya wa ri pe gbogbo e ri bakan ko lo daada oko wale mo oko ti di o ti di adeku dere ni iya yi ba nlo kaakiri adugbo pe dakun en ba laso on fe mo ba yin mo foso to ba de alagba fo kan mo toju de kan mo toju bo le kan mo lo le onile kan mo kan gate e dakun se ni se ti mo le ba yin se ki ya ifi le rowo fi le toju awon omo e awon omo yo lo le eko ibi ti ya ti se bayi iya yi ba ri church kan ni church ba gba pe ki ya yi mo bo lodo awon kan mo gbe be church yi ni iya iwa to ti n gbe church yo kuro nbe yo lo wona ati je lo yo tun de pada wa ba won omo oko wole mo oko wa badan mo oko ti re nikan leko tan bati opo lo ri bi to tutu o ba si ibe awon fawon eyan ni nkan lori eto la nle lojo Thursday a ti bere eto ilowuro ngba na garo je ki mo yi pe o ti pe ojo yi ti pe iya yi ba pe wole asiko gba ti iya yi pe wole ki se asiko gba to ye kan pe ta ba fe fa awon eyan ni nkan a ti so pe time bayi la fe fa awon eyan time bayi ni iya yi wa pe lasiko gba ti o ye o pe mo ba ni pe mama e mo binu emi o fe sabosi tori bi kọlọ nsanu eyan beyan ba fe sore ngba mi elomi le o tun le kagbako bi to tin sore e a se o soju saju ti bi o ti ni ti binu nkan kede neyan fi mo nse elomi n te e wa title si e ti mo binu le lori mo ba ni mama e ma binu un le fun yin e pe lasiko gba to ye ka pe bi a se binu nu e a se tori wi pe emi ki se yoruba awon ni eto ki se eto eleya meya mama eto yi seto eleya meye mo binu ni fun yin sugbon mo ti ko number yin le leyin eto iya kan ba pe mi lati Atlanta Georgia iya e ba ni iya to pe yen to ni pe kini kan yen pe kin jo kin ba won fun iya ni 25000 naira mo ba pe iya e mo ba fun iya ni 25000 naira ki le fe fi mo se na fe fi mo ta pop pop owo ila fun ya yi ba se fun ya ilowo iba bi ya se bere tin ta popof nu yo de popof yo de egro yo de popof yo de egro yo ta yo fun papo nígbà tá a fi rí bí oṣù bíi márùn-ún ìyá ì ti rówó ìpawọ́dà ń bẹ̀ owó ì ti dirú ó ti dìgbà ìyá ì bá wá bí ló bá ra ọ̀làndíà ló bá ra gbogbo ẹ̀ wá ló bá lò fẹ́ ẹ má gbé fún mi ìyá ẹ má gbé lọ lé ni ìyá lọ́lọ́run ti ṣe o nínú owó náà òun ti ta tóun fẹ́ tà òun ti rẹ́ǹtì ilé àwọn ti kúrò ní chọ́ọ̀chì ìyá ì wá sórí ètò tó wá dúpẹ́ pẹ̀lú ohun tá a fún ọ ìyá ì tún lóun tún lọ sọ́jà báyìí òun tún tajà ni òun ti ní skul kan ìyá ì ṣáà ó ṣóòs pé ìyá yìí ó ní abilítì àti sọwọ́ náírà dé 1 million pé ìyá ì wá sórí rédíò wá dúpẹ́ ó tún mú owó wá pé mi ẹ dákun ẹ tún fẹ́ lòmíì kan tún fẹ́ lòmíì tún fi ṣe kíni kó tún fi mọ́ dókòwò ṣùgbọ́n àgbà anímú lọ àràkún aṣọ báàgì àwọn èèyàn wá ń sọ pé ẹ bá torí pé kì í ṣe yorùbá ni pé a kìíní kan àáyàn ọkàn ni béèyàn bá ti láàyò ọkàn péèyàn fẹ́ ṣe nǹkan yóò ṣe é téèyàn ò bá lẹ́nìkan pé mo gbẹ́kẹ̀lé ẹ̀gbọ́n mi kan bẹ uk àbí bàbá mi kan bẹ lábújá ẹnìkan lówó lọ́wọ́ tí ò fún mi màá ja ayé òní mi ò mẹ̀yìn ọlá pé ìyá ẹ̀ wá dúpẹ́ lórí rédíò ìyá ẹ̀ tún ti rẹ́lòmíì náà tí wọ́n tún wá promise ìyá ẹ̀ pé àfúnpẹ́ ṣe nǹkan báyìí ó yá ẹ̀ tún gba nǹkan báyìí níyá ẹ̀ fi wá rí aláàánú kan ó gbé ọ̀kadà méjì fún tí ọ̀kadà nàbí kẹ̀kẹ́ márúwá pé kó gbà òun kàn mọ́ gbé fún ni kó lọ́ọ́ máa sanwó instrumental kó mọ́ sanwó díẹ̀ díẹ̀ ìyá ẹ̀ ní container ó níbi tí ti ń ta pop-off lágbègbè àpáta ìntà ìrìnwó ìntà ìrìnwó yóò tún wá sọ ibi tọ́rọ̀ dé dúró ìyá yìí ta ó rewó ó sanwó ọ̀kadà ìyẹ̀wò kẹ̀kẹ́ márúwá yóò san tán ìyá yìí ta ó rewó ó ralẹ̀ sílùú wọn gbàǹgà láyé ẹ̀ mọ̀ pé yorùbá ọlọ́sàánú wa bá rí anybody gbogbo àwọn tá a bá rí haúsá ni àmọ́ fúlàní yàtọ̀ haúsá haúsá sáà ni bá a bá rí ẹni tó wá láti ẹdó ẹni tó wá láti ibo ẹni tó gbogbo ẹ ibo náà ni wọn ìyá ibo là ń pè ìyá yìí ṣùgbọ́n kogi ni wọn ọmọ kogi ni ìyá ẹ̀ ló ń ralẹ̀ sí kogi ní owó yìí náà ni ó nínú kó tere jọ ó san school fees àwọn ọmọ rẹ ọmọ ẹ̀ fẹ́ ṣe wáyẹ̀ kí ó sanwó wáyẹ̀ kí àwọn ọmọ rẹ ṣé wáyẹ̀ kí nàbí kọ́mọ entrance ni inú owó yìí náà nìyá ẹ̀ ti ń ṣe gbogbo ẹ̀ ìyá ẹ̀ wá lóun tún wá ni pé òun tún wá ra ọ̀kadà méjì òun wá gbé ọ̀kadà yìí lọ sílùú wọn pé àǹtí rẹ̀ ti ń bẹ lóun pé kí àǹtí òun kó mọ báwọn fọ̀kadà yìí fi máa pawó wọlé kan fi máa kọ́ ilé torí ó ti ralẹ̀ ìyá yìí sì kọ̀lé ó parí ilé ìyá yìí sọ fún wa pé òun ti parí ilé òun o inú àwọn èèyàn dùn pẹ̀lú ọ̀kadà méjì tí àǹtí rẹ̀ fi ń bá ṣoko owó tán bá ń pàbẹ̀ tán fi ń kọ́lé lọ ìgbà tí ọkọ rẹ̀ wá rí pé ìyá yìí ti ń dàgbàsókè ọkọ bá fẹ́ mọ padà wá ọkọ lòun fẹ́ lọ yáwó òun fẹ́ ṣe nǹkan kan kó wá sọ onídùúró fóun òun ò ṣe nǹkan kan mọ ohun tọ́lọ́run bá kọ sóun òun fún tó bá ní ìdí owó òun fún ṣùgbọ́n èmi àti ẹ kò sí nǹkan kan mọ́ ṣàrọ̀ra wà báhùn kúkú ti dọkùnrin láti yejọ́ yìí ẹ̀yin ara ilé ń jẹ́ mọ́ tó ṣẹlẹ̀ ọ̀sán kan òru kan ọkọ yìí sì lọ sí ìlú wọn ní kogi ó sì lọ bá àǹtí rẹ̀ ilé tí ń bá ṣe kò kárí gbogbo ẹ̀ tí ń bá fi ọ̀kadà yìí ṣiṣẹ́ wọ́n ti parí ilé ó ti kalé ó dúpẹ́ níjọ́ tó wá kalé ó tún wá sọ́jọ́ náà lọ́hùn ọkọ rẹ̀ sì lọ ọbẹ̀ ó sì da ásíìdì sáǹtí rẹ̀ lára ó sì sọná sí ọ̀kadà méjèèjì ó sì jó ó sì sá lọ ó padà sílùú wọn ẹbìrin bó nílùú wọn gàníà ni àwọn ọlọ́pàá wa wọn ò rí mọ́ bí bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọn ò rọ́kọ mọ́ wọ́n tọ́jú àǹtí rẹ̀ ò gbọ́ tọ́jú ó kú sórí àkẹtì àìsàn kò sọ́kadà mọ́ owó tó kù sọ́wọ́ ọ̀yá yìí wọ́n ti fi tọ́jú àǹtí gbogbo owó tíyá ìrìnjọ kò sí mọ́ ìyá ìwà padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ padà ó ti ta kọ̀ńténà láti fi tọ́jú àǹtí tugba dupe lowo Olorun ile ti ya eko si lu won nbe nbe adura ti mo wa se lele ifeyin eyan mo fe lo taja mo nbo gbeje sare soto kin to lo taja nje mo pe ile ise anile ise kan to je pe awon eyan tan ba nbe to ba nbo lati le okere boye wa se wa si bi eni lo moto te fe fi se ka haya ti e fe lo moto ya moto lowo nla nla ama gbe moto le fa awon eyan pe fe fi se ka haya eni kan wa ni di moto lojo Saturday o wa de lati le okere o ni lo moto ti o lo fun boya bi ojo bi meta merin awon to yo gbe lo fun osin to si emi si ni bi temi na nlo o kan wo pe eni to pe je nlo deni na lohun ba gbe moto im ba lo drop moto ifun eni to fe lo moto fun ojo mi lo kan emi ba kuro mo ba bo sile pe ki n wa okada teke mi na ti e go kada to jo meta die bi mo se fe gun okada ohun lo cash lowo o ba tun rin boya bi ile bi marun bi tin ti gba pos ibi ti mo di fe gba pos mo ba rin yan ibo be to duro won atomo re won gba pos won ko duro legbe titi mo ba ni iya o ba woju mi ko da mi mo tori pe ko expect pe o le ri mi ni bi to ti ri mi 20 si ni be lo ba woju mi lo ba o ko duro ti ri ko ni ora gbe nka lo ba di mo mi oju ba tuti mi pe yawo ni yawo di mo mi koko le hold e mo ko mo nkankan to fe se gbogbo ya yi o mi fe jabo loju mi olorun mo ja rogun atunida nkan ti mo ri lado iya e ni wi pe iya e ti ri pe gbogbo nkan o lo mo daada iya e si ni agbara ati le se daada nje mo pe ya o tuku wa ba wa ko pe mi emi mo tu fe se ara mi rin ti mo fi pade iya e bi mo si ti pade iya e ko si ni mi o ro boya mo le pade e ni bi ti mo ti pade e mi o ti e le lo be laye olorun lo mo mo fi aye gba isele ni bi ti mo ti rin lo ba mo si promise mama e pe mama ki le se o ni inu yara ohun ibi ta won wa ni si lo n tin di ni popof e grow yi ohun wa kiri lo gbogbo bayi ogo si ni iya e se ri idi ti mo fi gbadura na nu eyin ara ale emi mo nipe awon eleyinjo anu te mo pe e fe da owo yin si ibi to pe yo kan lo fa ti e ni rere e ni ri nkankan ti ni yo si ni dun gbogbo omo Nigeria ta da so ro ya ngba na nipile to lohun oba iya yo wa ba mi awon tan ba eyin te n gbe lagbegbe ayegun ole yo tori ngba ti mo fe se rin awon bi merin marun kan ri mi tan pariwo ya e ti rantin ti mo sojo Saturday e ri pe funra mi mu rin koja nbe idi ti o fi wu mi nu emi o fe mi o fe so kankan eyin te mo wi pe inu yin dun te mo pe inu yin o dun lati je ka gbe iya idide pada e dakun tori tolohun e pe mi leyin eto e dakun tori tolohun nkonkon ta ba le se fun iya emi ti promise won container mi a ba won get e kan lo wa aye won si ti ra aye ga ti container e dakun e ja gbe iya idide pada ko wa ba mi ṣùgbọ́n ó ní ntọ́lọ̀ fẹ́ fi ṣe jẹ́ ló tajà.
3: fún ọgbọ̀njọ́ àti ọjọ́pọ̀ iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
4: o. ẹ̀jẹ̀ tí a gbọ́ àpẹẹrẹ ìgbà yẹn ló ń bú yẹn ní ìgbésù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. nípasẹ̀ ìpè wòlíì daniel amọ̀wọ́lá ní méjì jp. anu ata ti wọ́n dé covenant fasting and revival. àkórí ìtọ́dún yìí. ọ̀nà àbáyọ sí ohun gbogbo. ogun tó ti máa wọ̀ yá àjàlọ́jọ́ tó pẹ́. àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́ náà. nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Demabakunde Wonderful. ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dẹ́ Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyinka Jo. Prọfẹ̀ Joseph Ayọ̀ Tóde. pastor Ṣẹ́un Asọ́láyé. pastor Yemi Ojo. pastor Rẹ̀mí Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárì. Prọfẹ̀ Fẹ́olúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Ṣọláyinka Ògúnṣọlá. apostle Timothy Ọládèjì. pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wò ní Ọlọ́run Aláyè. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. wọ́n ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. pàtọ́jọ́ Saturday 1st August. the Monday 34th. nínú ìjọ Christ as Saviors and Holy Ghost Ministry. aṣáájú pásítọ̀. behind Tinúoyè Estate. arúgbó Rọ̀jọ́ Ìbàdàn. àkọ́kọ́ ojútùú rẹ̀ ò yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
5: to care for those who once cared for us as one of the highest honors to therefore give highest care to our elderly. Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gelele se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won masiko to ye ki won gba toju to fi mu ayewo ilera lore kore. Won mo ru fe ire tarugbo se, won si masiko to ye ki won nora. Emerald Comfort Home. Operoja itoju arugbo lo wa nle. Gele bi won ti se loke okun. E kan si Emerald Comfort Home loni ni Ajinde 1, Road 2 Junction, beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home. Exceptional care in a place you can trust.
6: Hola, wala yemo.
7: Baba, akorin lata aro ni. O ti su mi igbogan la nlo bole mu mi lo.
8: Arakunrin, fokan bale. Onu ati laare ni mo fe fi han e. O ya wo, onre, onre.
7: Takashi, pelu edegbeta naira, 500 naira, lori splash 105.5 FM. Pelu kodu e, *347*1004*#. Lori Lajelu 96.7 FM, *347*1004*#. Tabi loju opo website, www.kashia.ng.
9: Bodajide, ki lo shele, ki len solo joru yi, shen lala ni, aben shiro ron.
7: Mo sese jini o dabi eni wi pe ala ni koda ala to dara ni mo rira mi gege bi okan lara awon to gba owo lodo cashie wa la ojo pipe re wa si imuse pelu cashie iwo na le je olubori ninu osu kejo yi ma se je je anfani koko ja re o je ki osu kejo yi je osu ikore lopo janturu fun pelu cashie bo tin je wo ojojumo be lu ma gbenu sowo cashpot to sose like uno ajo to ri si tete orire ni pele oyo lo fun telu cashie eni odun mejidi logun soke nikan lo le kopa lati ta cashie so ti cash

0: tọ́nà sí lójú.
1: Tọ́nà bá mo wálẹ̀ díẹ̀.
0: Tọ́nà sí Martini lójú.
1: Tọ́nà sí wa lójú bá títí tọ́nà sí wa lójú.
0: Àbí nǹkan ṣe ẹni. Ìwọ kọ́ lo ní kò tọ́nà ni.
1: Mo ní kò tọ́nà nù ni náà máìkì mo ní ó tàn.
0: Lánàá gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ is dunk.
1: Mo rí ibi tí mo wà mo rẹ́rìn-ín mo kásẹ̀ òkè.
0: But today,
1: ọwọ́ kan ni.
0: The day there, nù yẹ. Yes, ma.
1: Mo ní a, this thing long.
0: Àti ó ti sọ̀rọ̀ bó ṣe wáyé.
1: Long yìí.

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú ọ̀kadà Mbàásù náà Hajj and Umrah Service. Wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ ọ̀kadà Mbàásù náà Hajj and Umrah Service ti pín àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa, ṣìyára, ọ̀fẹ́ onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ ọ̀kadà Mbàásù náà Hajj and Umrah Service rìnrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Ọ̀kadà Mbàásù náà Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mìíràn.
1: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́lẹ̀ lò nínú ilé tẹ́lẹ̀ fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality stone mix blender. Yàrá tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam pounder.
2: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
1: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lórí lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Kú rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débi ọ̀rajà.
3: Gàgàgà.
4: Gánsì.
1: Gbogbo ọ̀yà nípínlẹ̀ lódù. Ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn. A rí pẹ̀lú àpẹẹrẹ ní. Gánsì Aba Mixture. Àgbà ògùn. Amára sọjí. Ká fògidì ewé àtẹgbọ́sẹ̀. Ṣé ọ̀lọ́tínú. Gánsì. Faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé. Gánsì Aba Mixture ni ó gbẹlura. Bínú kú tínú kún gbòdògbòdò. Ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé. Torí kéríkà ara ń roni. Láti jókòó dìde fúyàwó àdàgírasẹ̀. Ó ń rẹ sara díẹ̀ díẹ̀ nu. Yá sàwárí egbògi Gánsì Aba Mixture. Bóòsì fẹ́ dalábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bọ́ba dẹrẹ alẹ́. Gánsì Aba Mixture ni ó gbẹlura. Ẹran rẹ̀ ó sì lékan sí lórí òkèlè. Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù. Mára fúyẹ́. Gánsì Aba Mixture ńlágbádé fún o. Kò bára ni ọgọ́ta ọdún. Tó tún gbọ́mọdé níyàwó. Tára rẹ̀ tún ta kútúkútú. Irúfẹ́ Gánsì Aba Mixture ló gbẹlura. Gánsì Aba Mixture ó tún wà káàkiri ilé ìtajà ògùn àti lágbéni káríkárí. A sì ń wá alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Gánsì Aba Mixture Fasikẹ́ni Nigeria Enterprises ló ṣe. Ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi Lagos Ìbàdàn expressway Ìbàdàn ló wà. Telephone 08081689617 08081689617 Gánsì ló kára ọta kébé.
3: Gàgàgà.
4: Gánsì.
5: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
6: Ẹ jẹ́ àtàkùn agbára ìgbà yẹn ló gún yẹn ní ìgbésù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè. Wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Anu ata ti wọ́n dé Covenant Fasting and Revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́ náà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Dèmí Babatunde Wonderful. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéromu. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyinka Jo. Prọfẹ̀ Jose Bayo Tunde. Pastor Seun Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alárí. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Tẹ̀sọláyé Ika Ògúnṣọlá. Apostle Timothy Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wò ní Ọlọ́run Aláyè. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílá aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákanjọ́ Saturday 1st August. Ti Monday 34. Nínú ìjọ Christ as Saviors and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀. Behind the new year estate. Arúgbó rọ̀ ọ̀jọ́ Ìbàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè ó yá jájọ́ rìnrìn àjò ẹ̀mí o.
7: Lágìlú FM 96.7.
8: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
9: Tó àfi sùúrù sá àwọn ìròyìn tá a pè ní gúdúgbẹ̀ ọ̀hún ó lágbára díẹ̀ tí ọlọ́run ọba kó dàkún kó máa ṣàánú fún wa.
10: Ní káàbọ̀
9: padà sí orí ìròyìn. Wọ́n ní ilé ẹjọ́ gíga kan tó fi ìdí kalẹ̀ sí Adó Èkìtì ló ti ní tààràtà kí ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Bẹ́tẹ̀ Oyèdikachi Ukachukwu kó mọ̀ lọ tààràtà sínú ọgbà àtúnṣe tún ni rọ̀ fún odidi ọdún méjì gbáko. Wọ́n ní ó lo gbájúẹ̀ fún ẹnìkan ti owo ohun to nlo bi egberun lona edegbeta naira 500,000 naira ito so wi pe awon ti won de custom won ta oko ni gbanjo ko nto ngbe owo wa oni lo nto ba ko wo fun loro ba di pe owo te mo ko fun yin da ko si owo oko gangan da ko si no ba wora won odile ise olopa lati ile ise olopa ni oro ti de iwaju lejo ni waju onidajo lekan ogunmoye ele ti won gbe idajo kale ni ojo kejidi ni ogun osu keje odun 2026 ojo isegun tizi lo bo si o wi pe ukachuku o je bi esan ti won fi kan to si ni owo ise iwadi ajo to ngbogun ti wa ibaje lori oro owo na ati wa ajebanu e ka ti ipinle ekiti ninu esun meta ototo ohun na ni won fi kan ton ta so mo ton gbe ko olorun lo si waju ejo won ni o gba egberun lona edegbeta naira 500,000 lowo enikan ti won pe ni ogbeni kaodi aina samuel to si ko ti ko da owo pada fun lesu fe gba ara oko onigbanjo won nigba to de waju ile ejo won ni o so wi pe ohun de bi esun ti won fi kan belesun bele bi ba si ti mo ebi elebi won ni ko ni pe lori ikunle amo eni ti se agbejoro fun ogbeni kaoje aina samuel seidu yusuf o salaye wi pe se ri awon eyan wa to nko wa gege bi eleri won lo ko gbo eleri jade lara awon eleri lati ri emmanuel onumiya lori awon ti okunrin ohun ti se ki oro to di waju ajo efcc ko to di waju ile ejo amo eni ti se agbejoro fun enzi se agbejoro fun eni ti won fesun kan eyin okachuku ti esalami o be ile ejo wi pe seyin na ri pe ngba to di waju ile ejo oju re wale o ti mo to se wi pe nkan to hun se koda won ni esi ti ri to ti bebe pe ohun jebi ki ile ejo ko fi anugba won ko le sa lo yo mo sanwo to je onitohun die die ile ejo ba ni to nigbati ni won igba to ti mo pe looto lohun jebi esun ti won fi kan ko lo sinu ogba tun se tun niro fun odun meji to baba mo wi pe agbara ohun o le gbe odun meji o poju ko lo san owo itan tin do bi egberun lona adoje naira leyin na ni o sese wa san owo ile to gba lowo onito hun court arise lutel
2: iroyin eleyin ki fi kadi nle o je iroyin ayo gba na ni to je iroyin ti muso oni be lo je pe en tin se onidajo ele tin se onidajo Farouk Azan Buza ele to je pe o nbe ni le doga to fi de kale si ipinle ti Kebilohun ele ti o tin be ni akata awon ajinigbe to bi ose kan gbako o na ni won ti se lalaye sita ba ri pe o mo ti gba ominira iwe iroyin the nation na lo fi iroyin ohun lede oni latari ise ribiribi ele ti ile ise olopa ati osise awon osise alaabo ti won se lati gba pada ni akata awon ajinigbe oni nigba ti won gba pada tan na ni onidajo ohun Farouk o na ni o gbenu soke ti o si woke oni ekun ayo na ni o bere si ni bo loju re nibi ti o ti n dupe lowo awon ijoba apinle ti Kebbi eka eto idajo ati awon osise alaabo pelu awon to je pe o je afenifere ti won gbadura fun ohun nigba ti ohun be ni akata awon oni ohun ti e ti so ireti nu wipe o ti tan oni ṣugbọn lọwọn ba alaye ati atilẹyin awọn ijọba ati osise alaabo o fun lafani lati pada nigba toro ohun jade naa lẹni ti wa je alukoro ile ise ọlọpa ati ipinle ohun eni ti n ṣe sp bashir usman naa ni o kede bayi pe e fọkan balẹ awọn to jẹ ko jandinbi ohun naa ni awọn ti mu balẹ awọn o si san kọbọ fun wọn ki awọn to lanfani lati da onidajọ awọn pada si ada awọn mọlẹbi.
9: Ẹ jẹ́ gba èèyàn méjì láàyè láti dá sí kó tó di pé àwa á dìde torí ètò ti wọnú ètò fún ti ọ̀sán tó ní.
4: Ẹ̀mà káàkiri ẹ̀kọ́ ètò láti ilé ìní ìbàjẹ́ o. Orúkọ tèmi ni Ẹ̀kẹ́ Olúwa Contain Àríṣe Àpáta Ìbàdàn. Àwọn ọmọ tó wá jíra wọn gbé ẹ rí pé ìwà pálapàla ni wọ́n wù yìí. Tó bá yá wọn wà á dàgbà sínú ẹ̀ wọ́n wà máa já àwọn èèyàn gbé káàkiri. Kíjọba máa fi wọ́n lẹ̀ o. Kí wọ́n máa wò pọ́mọdé ni wọ́n o. Kí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ kó lè jẹ́kọ̀ọ́ fáwọn ọmọ ọ̀dọ́ òkùn tó bá tún wo náà ti wà ibi bí eléyìí kò dára ikú ètò.
9: Ìyá tún gba ìpè mí. Hello. Hello.
10: Hello, ẹ kásán ẹkú ètò.
9: Ẹ ṣeun.
10: Oni bàjẹ́ fún lágbára lọ. Orúkọ tèmi ni káàdé tí ogun ẹ mọ̀ sí pòpò gbogbo ọmọ gánà. Ṣé èyí tí mo fẹ́ dá síbẹ̀ ni ti ọlọ́pàá tí ń lọ na ẹyìn sọ́jà tí ń lọ gun sọ́jà tí ló rí lọ́bẹ̀ tó fi wa ro ọwọ́. Ẹ dákun ẹjẹ́ máa ṣọ́ra ṣe o, àní bọ́wọ́ o. Mo rántí ìgbà tí mo wà ní Èrúwà, ìkẹ́mi state lásán ni mo ṣe. Ẹ wo bí ṣé má pa ọkùnrin ṣe ń gbọ́ mi. Wàlá ẹ̀ mo jẹ kíṣà yà níjọ́ tí mo ń sọ yìí. So ẹ pé ètò fòfò gbogbo ọmọ gánà.
9: Ta ló wà níbẹ̀?
10: Ẹ káàsán.
9: Ẹ ṣeun.
10: Láti sẹ́yìn ni. Ẹyin ọ̀nà ẹyin àwọn ọmọ ọlọ́lọ́ gbé ọdún wọn náà ṣe àwọn gbé ní sẹ́wọ̀n pé àwọn yẹn ti pèsè àwùlé sílẹ̀ ni. Tí wọ́n bá gbé wẹ́rẹ́ tí wọ́n bá ti jọ́ mi ní ti àwọn yẹn wọ́n ní burúkú tí wọ́n máa ṣe. Ọlọ́run sáré wa lọ́wọ́ ní jásí òye kan.
2: Hello. Wọ́n ti dá mi lọ ṣọwọ́ sí wa.
9: Ó ní a máa gba ìpè kankan mọ́. Gbò bá tún di ní ọ̀la olùgbẹ̀rẹ̀ yóò tún máa tẹ̀síwájú pẹ̀lú àwọn akẹgbẹ́ wa tó kù títí ayọ̀ Akíṣọlá. Òun náà lorúkọ tèmi ẹ̀mọ ayáṣẹ́ ọ̀hún.
2: Martini Salau ló kọ tèmi ẹṣẹ́ tẹ̀ ń gbọ̀ wá.
7: Lágílú FM 96.7.
11: Ọmọ Nàìjíríà já máa kíra apá kú dédé àsìkò yìí akó àfọmọnìyàn ṣe. Mo múròyìn ayọ̀tọ̀ yìí wá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń pòǹgbẹ. Mo fẹ́ pò lórílẹ̀-èdè Nàìjíríà lọ ṣiṣẹ́ nílùú ibòmíì. Mo fẹ́ pò lórílẹ̀-èdè Nàìjíríà mo tún fẹ́ lọ di ọmọ onílùú nílùú ibòmíì. Èmi nìkan kọ́ mo fẹ́ lọ, mo fẹ́ kó gbogbo ẹbí mi lọ sílùú ibòmíì láti lọ máa gbé. Gbogbo àwọn ọmọ wa tó fẹ́ lọ kàwé lókè òkun online dynamic ni wọ́n ń bá lọ. N ló fi dàbí ẹni pé ẹni mojú ògún lọ́yẹ kọ́ pa bìnín rè. Orúkọ tó jẹ́ pé ó ti wà tipẹ́tipẹ́ ni. Ẹjẹ́ máa kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ online dynamic pé bàbá ẹ kú dédé àsìkò yìí.
12: Ẹ ṣe gan atukọ.
11: Ẹyin làbá máa pè ní ọ̀gbàgbà tí ń gba gbogbo ayé kalẹ̀ lọ́wọ́ parìnrìn àjò. Ó ṣe wá rọrùn fẹ́yìn sá.
12: Tá a bá lè ṣe nìkan la máa sọ.
11: Ẹ máa sọ kí nìkan tí máa ń dáyà já mi. Ẹni orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ.
12: Nǹkan tá a bá lè ṣe òun la gbọ́dọ̀ sọ.
11: Ìtẹ̀yìn ọ̀bá ní ìṣe ẹ̀ yóò ní sọ. Ọ̀ya àwọn nǹkan wo lẹ lè ṣe.
12: Mo kí àwọn olùgbọ́ wa nílé o. Ẹ rántí pé ní April ọdún yìí.
11: Bẹ́ẹ̀ni.
12: A lọ ṣe business travel.
11: Ẹ kó àwọn èèyàn lọ China rẹ́gẹ́dẹ́. Fún ọrọ̀ ajé oníkálukú wọn láti tẹ̀wájú.
12: Inú wa dẹ̀ dùn pé gbogbo àwọn tá a dìjọ lọ náà òní wọn kan sára.
11: Ni ọmúròyìn ayọ̀ wálé.
12: Àwọn afẹ́ kí àwọn tó jẹ́ olókoòwò àwọn oníṣẹ́ ọwọ́ in tó wù kéèyàn máa ṣe even alákọ̀wé ṣe bí lọ́ọ̀yà lèmi gbàtẹ́mi náà dé China mo ríṣẹ́ ṣe ń bẹ̀ I got brief in China I was able to create partnership. A fẹ́ kí gbogbo àwọn tó ń bọ̀ wá náà tán bá nífẹ̀ẹ́ láti lọ owó tó ń ṣẹlẹ̀ ní China káwọn
11: náà fi fẹ́. Lọ́wọ́ tí ń ṣẹlẹ̀ kọ́ ẹ mọ̀ pé ọrọ̀ ajé China lè sì ti wá búrẹ́kẹ́.
12: Láìpẹ́ American President Donald Trump o lọ sí China ?
11: Bẹ́ẹ̀ ni.
12: Kò pẹ́ tó kúrò ńbẹ̀ Russia president náà òun náà tún lọ síbẹ̀.
11: Wọ́n lọ wò ó kí ni ìṣẹ̀lẹ̀ ńbẹ̀.
12: So kí àwọn èèyàn wa tán bá nífẹ̀ẹ́ tán jẹ́ ká dìjọ lọ à ń lọ ní October yìí.
11: October tá à ń wò lọ́ọ̀kan yìí.
12: October tá à ń wò lọ́ọ̀kan
11: yìí. Bẹ́ẹ̀ bá sì ti sọ̀rọ̀ ẹ̀yin kì í yí àdéhùn bí ti wù ọmọ.
12: Kọ́ lọ gbà fún wa. Tá a bá ti ń kó China ní October a máa lọ sí United Kingdom ní November.
11: Àwọn èèyàn mà ní fisa London wọ́n lọ mọ̀ ha gádígádí.
12: Bẹ́ẹ̀ni wọn ò parọ́.
11: Ọ̀nà wo lẹ̀yìn wá ń gbé ìgbà tó fi rọ̀ yìí lọ́rùn.
12: A ṣe tó yẹ ká ṣe tó dẹ̀ ba information ẹni tó fẹ́ lọ mu a ní parọ́ o.
11: Alábàjọ tí ọ̀rọ̀ ti yìí fi ń gbọ́.
12: Ẹlòmíì kò ṣe ẹ̀mọ kọ́ tó fi gbé wọlé. Tá a bá dẹ̀ refuse ẹ̀ náà kò mọ nǹkan tó nǹkan tó fi refuse ẹ̀ a wá ṣiṣẹ́ fún consultant àbábá máa làágùn bí. So àwọn bá nífẹ̀ẹ́ láti lọ sí London káwọn náà bá wa dòwò pọ̀. Wọ́n jẹ́ ká tètè forúkọ sílẹ̀ ni òun ló máa dáa ju o.
11: Ọ̀nà wo lè yan wá gbégbà.
12: Kọ́ wá sí ọ́fíìsì wa. Ní number 7 Online Dynamics Limited BSB International.
11: Ẹ sọ̀rọ̀ residential lẹ́ẹ̀kan nígbà tá a jọ ń sọ̀rọ̀.
12: Kọ́ máa ṣiṣẹ́ ní Canada àti New Zealand.
11: Àti ìyàwó àtọmọ.
12: Bẹ́ẹ̀ni.
11: Èyí ó kó wọn dọ́hùn.
12: Àwọn tó fẹ́ lọ ní individual àbí àwọn tó fẹ́ lọ ní family kọ́kàn sí wa. St. Kitts and Nevis second passport. Àwọn tó bá nífẹ̀ẹ́ sí second passport big that you want to do more ilu yen ta ma wa ni passport yen lowo won ma wo 150 countries
11: 150 countries
12: yara globe trotters
11: ibi eru yi ti nba mi ile ise ti yin o ku oni bi e wa
12: ko ni
11: wa e tori tolorun fa won
12: number 7 adepate abebi crescent off edition police station jericho ibadan te ba ti nbo eyin pe customer service number wa te ba ni the direction 0810-273-8145 online dynamics limited bsb international customer service number 0810-273-8145 tan ba fi abe mi gangan wale market
11: olori oko gangan
12: 0803-242-9497
13: Online Dynamics ileṣẹ akorinrin ajo to ti gbere gẹjigẹ si Nigeria kaka ki tun fan wi pe lodun 2026 begbese ko ba won irin ajo ko ko sile ninu awon eto won yi Online Dynamics ati BSB study abroad ni Canada ati ni London work permit wa nle for orilede bi Netherlands Finland Luxembourg Norway Ireland and Canada be lo wa bakan na fe to fe gbe ko ni Canada London Finland Ireland Hungary Australia ati be be lo Online Dynamics leto irin ajo lo si China April and October Europe Germany and Netherlands June 2026, South Africa, May, Lobosi, London, November 2026, Niti BSB, Inajo Tonfogma, Kogma Fima, Kuma Pelu, Loko, Olagbaye, Business Supporting Business International, Online Dynamics, Ati BSB, Mwa, Nilu, Eduaru, Kudorobo, Ati Ma, Wama, Se, Ankoni, Inajo, Fajok, Pipe, Tiyani, Kokan, Wala, Lofi, Sinwa, Adepate, Abebi, Crescent, Off Edition Police Station, Jericho, Iba,

0: sórí ètò òkè làrígbọ́ nìkànnì Lagelu FM 96.7.
1: Olómi jọwọ́ o jẹ́ ká jọ máa gbádùn.
0: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
2: Àgbà kí ń wá lọ́jà.
0: Níbi gan, Lelédùmarè sọ ọgbọ́n, ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ kú kalẹ̀.

tún ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́ òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn total deliverance from power of darkness Ephesians 6:12 àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán aago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni ìṣọ́ òru ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà ìwòsàn ìbùkún ìtúsílẹ̀ ìbápàdé àtòkèwá ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road Ìbàdàn olùgbàlejò wòlíì Gideoni Tanimọ̀wò Èṣù Pòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742 fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì má ṣàlàyé wá o

0: ló ta lele. Hello.
1: Farabalẹ̀ Abeke.
0: Ẹ jọ ta ló ń sọ̀rọ̀?
1: Baba Jibola.
0: Baba Jibola wo ni?
1: So bi Jibola meji ni. Hello Abeke. Hello.
0: Wọ́n ní bo lo ti rí nọ́mbà yìí ná.
1: Ah.
0: Torí ṣó mọ̀ pé mo ti change nọ́mbà mi torí irú yìí náà dẹ̀ ni. Jọ mo lo ti rí lè báyìí.
1: Nǹkan kan ló mọ̀ wípé ibi tí ìṣura ẹni bá wà ibẹ̀ lọkàn èèyàn máa ń wà. Ó ti yẹ. Títí láé ni màá máa ṣàwárí ẹ̀ níwọ̀n ìgbà tí àwọn ọmọ mi ń bẹ lákàtà ẹ̀. Jibola wà pẹ̀lú ẹ̀, débísí wà ń bẹ̀. So ó dẹ̀ mọ̀ wípé àjẹ ọlọ́mọ lèmi. Bẹ́ẹ̀ni látilẹ̀ ohun tó dé lóníkárí òun mi ò ṣe bàbá rádaràda. Ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tó dẹ̀ sọ pé ò ní gbà tí ìpínyà ti dé bọ́lá ṣe fẹ́ ò nìyẹn.
0: Jọ kí ló fẹ́ sọ torí ọlọ́run kí ló ṣẹlẹ̀
1: gan. Mo fẹ́ kó yé ẹ pé ohun tí mo máa ń sọ̀rọ̀ lé lórí látilẹ̀ tó torí ẹ̀ tó change láyẹn sí òun náà ni mo tún fẹ́ pèsè ó ni mo ń bá ẹ sọ lénìí. Àwọn ọmọ yẹn mo nílò kí n mọ ilé ẹ̀kọ́ wọn. So ní school wọn ni máa rí mi bí ẹni tí ò responsible eléyìí tí mo máa fẹ́ san owó nínú owó school wọn tí mi ò ní rí ibi tí mo fẹ́ san sí. Yẹn mi ò fẹ́. Èyí tí mo máa fẹ́ ra ìwé tí ò fún mi láǹfààní àti rí wọn yẹn. Mo fẹ́ kó pin débà. Fún mi ní address school àwọn ọmọ yẹn kí n mọ bí mo ṣe fẹ́ máa wá wọn. Mi ò nílò láti rí ẹ. Àwọn ọmọ mi ni mo fẹ́ máa rí. Nǹkan tí mo bá dẹ̀ fẹ́ fún wọn màá máa fún wọn. So ìyẹn ni reason tí mo ṣe pè ẹ́ lénìí. Nítorí ọlọ́run ọlọ́run ò ní dẹ́ ẹ láàmú o dẹ̀ ní mọ ìnira. O mọ̀ pé àwọn ayọ̀ mi nìyẹn. Ohun tó dẹ̀ fà á tí mo fi fààyè gba eléyìí ni pé tí n bá sọ pé mo fẹ́ já àwọn ọmọ yẹn gbà lọ́wọ́ ẹ̀ ń gbà náà iṣẹ́ mi ò fún mi láyè àti máa kó wọn kiri. Mo ṣe gbà pé kí wọ́n kúkú tẹ̀lé ẹ bó ṣe sọ pé òun kó wọn lọ ń gbà náà. Tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni so mọ̀ pé o ò lẹ́tọ̀ kankan láti máa ká àwọn ọmọ mi kiri.
0: Àbí àwọn ọmọ ìwọ ló ṣàkóso.
1: O tún wá ká àwọn ọmọ yẹn o kó wọn lọ rèé sùn nínú àkìtàn níbi tí wọ́n ń sùn lábẹ́sà bàbá mi ìyẹn lèmi ò fẹ́. Ṣùgbọ́n mo fara dà á títí di àwọn àsìkò kan. Báwo ni mo ṣe fẹ́ mọ ilé ẹ̀kọ́ àwọn ọmọ yẹn? Send address school wọn sí mi.
0: Ṣorí mo fẹ́ràn nǹkan tó lò wá lẹ́nu. Nǹkan tó lò wá lẹ́nu yẹn kíní yẹn ṣiṣẹ́ gan-an o. Torí lákọ̀ọ́kọ́ bí mo ṣe gbọ́ ohun ẹ̀ ó yẹ kí n lu fóònù ìpani. Ṣùgbọ́n mo fi ẹ́ sílẹ̀ kó o sọ gbogbo nǹkan tó fẹ́ sọ jọ torí Ọlọ́run. Jọ ṣé ìwọ ló bá mi lóyún àwọn ọmọ mi ni? Mo kàn bèrè lọ́wọ́ ẹ̀ ni o.
1: Ẹnìkan ò dóyún ní my dear.
0: Ṣé ìwọ ló bá mi gbé oyún ni?
1: A jọ gbé ni. Ṣé o rántí pé lóru kò sí kankan nú oyún yẹn tó jẹ́ wípé kì í ṣe pé o máa ń làágùn sìn bí ìgbà tó jẹ́ pé ó dàbí òrìṣà tí wọ́n ń ta polé lórí ni tí màá máa wa omi tútù kiri.
0: Ẹpẹ̀lẹ́
1: ṣọ̀rọ̀ pé tọ̀sán tòru.
0: Ẹpẹ̀lẹ́ Mr. Womi
1: tó bá ti yí lèmi náà ti jí.
0: Ẹpẹ̀lẹ́
1: ṣọ̀rọ̀ bẹ́ẹ̀.
0: Ẹpẹ̀lẹ́
1: kò wá sọmọ tó bí lẹ́yìn mi.
0: Hello.
1: Àjọ ọ̀rọ̀ bí àjọ bí wọn ni.
0: Gbọ́n mi tó bá rọrùn lọ fẹ́ ìyàwó mi tó máa kó ọmọ fún ẹ tó máa bí ọmọ fún ẹ ṣó ti yé
1: ẹ. Ẹni tó ń sọ
0: yẹn ọmọ bíbí ò rọrùn ṣó ti yé ẹ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún èmi ní oyún yẹn mo dẹ̀ bí wọn láyọ̀ àkọsílẹ̀.
1: Ó fún ẹ àbó fún wa.
0: Ẹ̀yin mélòó? Ṣé wọ́n ní kò ń wú ni? Mo bèrè lọ́wọ́ ẹ.
1: Ok ibo ni oyún yẹn ti jáde wá tó fi di oyún lára tiẹ̀?
0: Ẹ̀mi ò mọ.
1: Ta lẹni tó fún ẹ?
0: O lè gúgú ẹ. Má pè mí mọ́ o.
1: Obìnrin máa ń dóyún ni.
0: Ṣé o fẹ́ gbọ́? Má pè mí mọ́ o.
1: Àbẹ̀kẹ́ yé tanra ẹ.
0: Ìwọ gan ni kò má pè mí mọ́ o.
1: Ok
0: ṣorí tó bá fi nọ́mbà mẹ́ẹ̀ẹ́dógún pè mí máa block ẹ. Má pè mí mọ́ o.
1: Ok aláti ṣe mi ó mọ àti ṣe ara ẹ.
0: Má pè mí mọ́ èmi ni mo bí àwọn ọmọ mi o.
1: Bẹ́ẹ̀ni
0: ṣóyẹ ní tí mo bá dẹ̀ fẹ́ mo fẹ́ nǹkan mi. Ìwọ sọ pé mi kú ọmọ sun inú àkìtàn. Àkìtànwó àkìtànwó gangan ni ṣáṣọ fún ẹpẹ́ inú àkìtàn ni mò ń gbé ni.
1: Ilé bàbá wọn kọ́ ló ń sùn yẹn.
0: Ẹ pẹ̀lẹ́
1: ilé àlè ìyá wọn ni wọ́n ń sùn.
0: They play.
1: Bẹ́ẹ̀ni
0: ilé bàbá wọn náà
1: sùn. Orí àkìtàn ni.
0: Ẹni tó ń tọ́jú wa tó ń ṣe dáadáa fún wa ojú ẹ̀ máa bó. Gbogbo nǹkan báyìí máa fi bẹ́ẹ̀ fà.
1: Yorùbá máa ń sọ nǹkan kan pé torí ọjọ́ tí wọn ó bá bí ni láì ṣe é pe ọmọ àbúrò ẹni lọ́mọ ẹni. Ó ja mi danu. Okay, no problem. Wa ba mi nbe.

0: lọjọ won ni emi olorun yi to nba le awon iranse pelu gbogbo sise ninu ijo olorun laarin ojo meta ototo bere lati Wednesday 12 the Friday 14th August 2026 pelu ipo olorun to daju lori iranse profetaki bima 2026 apostolic meeting ibunu idarapo wa gba agbara olorun fun ise pataki to wa ni waju re ki ewu akoko yi ma ba ko danu iwo na o le se dayo ojo Wednesday 12 the Friday 14th August 2026 lagu meso wuro 9 a.m This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akibima. 2026 Apostolic Meeting on your Wednesday 12, the Friday 14th August. Ni lagu meso wuro. Le mulu yufu ma balibu bwa we kore. Atu sheni lu joro ma lagbara. Bibu eni Christ Power Buster. Adegba yife iba the Express Road. Ipado. Igu's Association of Minister. Lu shabate we. Iwono wa bagbara. Holy shit ayo.
1: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ma to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ire tarugbo nse won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
2: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fún ra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan
6: inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: لبيك اللهم لبيك
10: Ali àlè mọ́ ń travelan tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ̀ ń bá wà nínú àjò àjà àti umura àmọ́ rírì yín o bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó mọ́kà sanwó umura sílé iṣẹ́ wa tọ́nà òsì jẹ́ káwọn náà jàǹbá yín fún gbà kankan rí ẹ̀ṣẹ́ o àlọ́ tó lọ ni ó máa jẹ́ o àwọn fi àsìkò yìí kéde bí ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ àjà àti umura àtọ́dún yìí ó máa jẹ́ 26 September 2026 owó dáhùn náà ní mẹ́ka a fún yín nínú 8 million naira yín sára sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026862751 a wà ní number 1 Randolph Plaza Iriakari Estate Olúyọ̀lé Extension along Akala Expressway Ibadan number 31 New Court Road Old Gbagi Ibadan 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ibadan The Gasoping Complex Ìyànàgọ́ Ìdíròkó Bọ́dà Ogun State Millions Multi-purpose Plaza, Michael Collioso Expressway, Ajegunle.
11: The tẹ́ ẹ ti gbọ́.
12: Mẹ́kínni.
11: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra token.
12: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
11: pẹ̀lú ìlànà iRecharge. Mojú ẹsẹ̀ ni o.
12: Báwo la ṣe lè máa lo iRecharge?
11: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
12: Lẹ́gbàá IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
13: iRecharge, sanwó náà ní rọrùn.

0: social media akẹ́kẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: yóò tún yín tẹ̀síwájú láti máa gbé pè. Hello.
1: Àwọn ní Dùdú Adépọ́lá Tolúndé.
0: Ẹ ṣe mọ̀, ẹ bá wa kúrò nídìí rédíò yín àbí kẹ́ ẹ pa.
1: Mọ̀tíkọ̀ mi rẹ̀ ẹ mọ̀ kú
0: àfọ́ ẹ mọ̀
2: kú àfaradà
1: fún
0: àbẹ̀fẹ́ o. Àbẹ́ẹ̀ rí ni. Ewo la farada.
2: Ṣé wà ókè, irú bèrè burúkú
0: olùdó ni. Ṣé máa ní ẹ?
1: Ìṣẹ́ yáwó ti ṣe gbà ní àwọn méjèèjì.
0: Orúkọ tẹ́ ń pè wọ́n yẹn máa pè wọ́n bẹ́ẹ̀ mọ́, ọkọ ẹnìkan pẹ̀.
2: Ẹ̀rí àbòsí tẹ́ rí, ó ń gán ní oníjẹ́kí fún ilé-ìsìn kankan.
0: Ìwẹ́ ọlọ́run aṣọ àmì
1: ìta. Orí ọmọ ni, torí ọmọ.
0: Orí ọmọ ni.
1: Àmì
0: ẹ ṣe.
1: Ẹ
0: ṣe o.
2: Àwọn alábòsí.
0: Ẹ jẹ́ kí n gbé ẹyọ kan iná kí n tó ka tí wọ́n sọ lọ.
2: Ọlọ́run má jẹ́ kí rẹ́mi tó máa lémi nídìí ẹrù mi bí tọ́kàn mi ti balẹ̀.
3: Àbẹ̀kẹ́ ẹ jẹ́ ká gbọ́nà ẹ̀jẹ̀ náà bínú. Bọ́lá jìnnà ló kí láti rọ. Ọ̀rẹ́.
2: Ẹ jẹ́ káwọn èèyàn pé. Ẹ jẹ́ káwọn èèyàn pé ẹ ti sọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan.
3: Bẹ́ẹ̀ sàdídìtì ọmọ yẹn ṣé ẹ lè rí.
0: Gbogbo bẹ́ẹ̀ certificate wọn wọ́ mi lówó.
3: Then wedding certificate yìí wedding certificate yẹ kẹ́tẹ̀.
0: Ó mú ìyẹn ló ń gbà tó.
3: Then divorce yìí tí o bá sí divorce yẹ kí n mọ̀.
0: Àti ìdébẹ̀.
3: Then I say first born yìí operation ló fi bí. So ẹ̀yin ẹ̀dẹ̀ sáà lọ sí tù. Mo mọ̀ pé ní kí ni ẹ̀dá ni. Ẹ̀yọ́ kẹ́kẹ́ gbogbo ẹ̀ tó bá gbé lọ sí court. Wọ́n lájú òfin lọ́dẹ̀ wa.
0: Ẹ ṣe my brother, ẹ ṣe gan. Ẹ kí n ẹ ṣeun lórí Facebook Ọlásìndé Habib ká máa dúpẹ́ láti gbagi Ìbàdàn Mojísọ́lá Ògúnsọ̀yà Fúnmi Láyọ̀ Ọládiméjì Abiodun Ọba Lolúwa Felicia Anike Kabiru Olúgbàyè wọ́n ní àìlájú ń da àbẹ̀kẹ́ láàmú ó máa tó yé àbẹ̀kẹ́ Àlàní yóò gba ọmọ rẹ̀ yóò sì tún fi omi sàn lọ́wọ́ nù de play o Ìmáfojì Peter ẹ ṣeun Ọlárípọ̀ Kẹ́mi Mojoyin ìyá mi láti ilẹ̀ kèrè wọ́n ní àbẹ̀kẹ́ kó ọmọ fún ọlọ́mọ Àlàní ló ní ọmọ kó fún Ọlábísí Àjàó
2: kòkòrò kó fún
0: àǹtí àbẹ̀kẹ́ lè pààrọ̀ orúkọ àwọn ọmọ yẹn o Tèmítọ́pẹ́ Ọlábọ̀dé láti Àna Church Rashidat Adérìntàn ṣe Hamzat Sarafadin Pópó Ọlá wọ́n ní bàbá Àlàní àǹtí àbẹ̀kẹ́ ẹ̀kú ètò ẹ̀kú ṣe ọ̀pọ̀lọ̀ ẹ̀ṣẹ́ Fáfíolú Olúwatósìn àbẹ̀kẹ́ just dey play níjàre Àlàní ló ní property ẹ̀ Mr. Bẹ́lẹ́jayọ́ just dey waste in time ni o Adéọlá Yẹmí àti àbẹ̀kẹ́ ẹ̀dákun ẹ̀ mọ́ fi àjẹ ara yín o ẹ jẹ́ kí ọlọ́mọ tọ́ ọmọ ẹ̀ Mòsúrà Tọ́láìdé Aliu àti àbẹ̀kẹ́ you are not permitted to change your children's surname it is an offense in the court of law you had better change it now before you hear from our lawyer. Bólúwùmí Lámìdí ẹ ṣeun
2: kò sí ìta ni rí
0: Aminu Àdìsá Jẹ̀lélá ẹ ṣeun aṣíwájú Ọlámilékan Ògúnjìmí Àlàní go and take legal action on both of them jàre Olúwaṣeyí Adéyẹmí Owógbèmí Mr. Billions 001 àbẹ̀kẹ́ me I no agree with you more wisdom Àrúwàn láti ṣẹ́yìn ẹ ṣe Mustapha Adéyẹmí Kabiru ẹ ṣeun Ọmọlọ́lá Òjó wọn ni bọ̀dá Àlàní ẹ má wọ́rì lórí mátà yìí àjọ máa fà á tóra wọn ni o àǹtí àbẹ̀kẹ́ ẹ gbé ọmọ fọlọ́mọ their name is Jibola and Adebisi Àlàní Fakati Àmínà Tògún Rántí Lukman Ọlásìndé
2: kọ́lọ̀ má jẹ́ kéèyàn rí alákòóbá nínú ìrìn àjò ayé èèyàn
0: ọmọ nìyí Abiodun mo ti ka n tí wọ́n sọ lẹ́ẹ̀kan ẹ kú iṣẹ́ ọpọlọ orí yín ò ní dàrú láti Muslim Ọlábísí Àjàó nìyẹn màámi Ọládípọ̀ Kẹ́mi Mojoyin wọ́n ní má ṣe gbé ọmọ ọba fún ọ̀sùn wọn kà bí bíbélì ni sí ti rẹ kó lè yọ tó bá ní ọ̀rọ̀ gbọ́ Fáfíolú Olúwatósìn Ìmáfojì Peter Fáfíolú ní maybe that man is impotent and he is rich that is why àǹtí àbẹ̀kẹ́ wants to sell her and his children to that man olójú kòkòrò ni àǹtí àbẹ̀kẹ́ Ọláolúwa Evelyn Bọ́sẹ̀ wọ́n ní kí ni wọ́n sọ iná mi ò rí kàdáda Mr. Billion wọ́n ní àbẹ̀kẹ́ if you make mistake to change their name you and I go put leg in the same trouser. Ọláyínká Modúpẹ́ Abiodun ọmọ ni wọ́n ní any man that harvest we cultivate àǹtí àbẹ̀kẹ́ why are you doing this to yourself ẹ kú iṣẹ́ ọpọlọ Ramola Fọláṣadé why everyone is blaming Auntie Abeke like this. Take care, easy now. Auntie Abeke, please, take it easy, Jare, and go back to your first husband. Do it for your children.
2: No, it's kokoso or gidi. Ewa soro ti o da.
0: What kibo e lara ni?
2: Wa kibo e lara.
0: Don't play with J-Lo. Alani is the bona fide owner of all the children. Stop. Robin Shabeke,
2: okay, oh.
0: Femi Ruwale, Adebayo Philip,
2: Abodeni,
0: Olukemi, Rukaya Tolaniyan, Ola Oluwa Evelyn, Olaniyi, Agbabi Aka, Abi Ashila, Woni Eka Asan, Mr. Alani, pelu Iya Afolasade Abeke, Kuse Opolo. Aye, okay, aye oni ti bi oro. Mo yin lai lai loruko Oluwa mi.
2: Amen.
0: Ati Abeke se fe lo ta awon omo mi. E tete gbo ohun ti won ba yin so. Lasiko. Ke ma ba fi ka ba mo bo enu yin ni ikeyin e ku ise Olorun yo ma tesi teyin siwaju loruko Oluwa Abi Asela lati oke ho Adebayo Philip Beno ni mori eyan da to hit ati opolopo awon eyan Michael Ogunsola anfani osi lati ka kini yen tori pe ojo yen o ti sare gan e je ki gbogbo wa ka jo pe aro ka pe odo fin
2: ta ba ri obirin to si seru e won seru e manu aye ta wa yi o stop e ma se be o ke lo ku omo lomo fenikan ke paro oruko e labe ofin e ma lo sewon
0: ewon ni o
2: nkan te nse yin
0: o da omo yen to kun ra
2: e en tan la yin je o e ma se be mo ko nse nkan to da o koni si wahala ninu aye enikokan
0: wa
2: o di cho ati fi chochogun ki la ri gbo si flat ti wa lose lagbara lowo olohun ose to nbo tun ni ke pade wa lori eto ki la ri gbo lojo Monday ojo aje atojo Tuesday ojo Segun lagbara lowo olohun amo to lola totula e ma gbagbe wipe Folakemi Mighty ati Oyato awon mejeji na e ti ma pade won lori eto ile itape ni ki la ri gbo ni flat ti won titi wa digba na Folashade Ajala loruko temi ti mo nje o ki pe se o
0: Oluwa Shina Alayo Ogun Ede Nlemi Jerry Atayo lati fi pade Odiba.

0: lè rí.
1: Wọ́n rí tì láyé.
0: Wọ́n wá àwọn òrí ni wọ́n fi ń wádìí rẹ̀ tí wọ́n fi ń béèrè rẹ̀ ìyàwó li.
1: Ìyàwó li.
0: Ẹni Ọlọ́run mà tọ́ dá mà náà ṣe tẹ̀mí. Títí
1: láyọ̀.
0: Ẹni tí ọ̀dàlẹ̀ ọkọ, tí ọ̀dàlẹ̀ ọmọ, tí ọ̀dàlẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Bọ́lọ̀ ti fún lẹ́bùn ìmọ̀ tó fún lẹ́bùn òye tó fún lẹ́bùn gbogbo orin kíkọ tó gúdù láti kánsẹ́lì ọkọ àti àwọ̀ tí wọ́n parapọ̀ tí wọ́n dọ̀kan ṣoṣo. Ìyá yóò kòpò sún kọ̀pọ̀ rẹ̀ wọ̀n.
1: Kòpò rẹ̀ ń
0: ó dúró tọkọ.
1: Ó dúró tán.
0: Nígbà òjò, nígbà ẹ̀rùn, nígbà ọ̀dá, nígbà ọ̀wọ́n, nígbà ọ̀pọ̀.
1: Àwakọ̀. Rẹ ni àti rẹ̀ ni.
0: Ọlọ́ni Ọlọ́ni ó dé láyé wa ń lè wa lẹ́bí wa. Àwakọ̀. Ọlọ́ni bójú ènìyàn ló dúró ni wọ́n ti máa kun
1: yomoyomo.
0: Tí wọn ò bá gbọ́ wa lónìí, àwa méjèèjì, ọ̀tọ̀ ni tí wọ́n.
1: Ọ̀tọ̀ ni tán máa sọ.
0: Lè pe lè ṣe rédíò mi lálọ.
1: Wọ́n lè pè é nkankan ti ṣe ọ̀tá wọn.
0: Wò la kọjá ta ní wẹ́rẹ́.
1: Kí ló ń sọ yìí?
0: Òǹbá ti ẹ yí.
1: Òǹbá ti wọ ni wọn náà bá ti ẹ yí.
0: Èmi ń gbèbí nù bọ̀.
1: Ta láàrò ti wá fún.
0: O pè mí ni mò ń gbéjà rẹ̀ bọ̀.
1: Mo wá jẹ́ kó yẹ pé tèmi gan bẹ́ lára mi tí n fi lè pè ẹ́.
0: Ètò òfin tèmi gan sàn.
1: Kìí ṣe pé ìfẹ́ pè ẹ́.
0: Tó bá pè mí gan tún tẹ yẹn kẹ́kù bí mo wà ń tún wá bọ̀.
1: Èbí ni mo fi hẹ́
0: yìí. Èèyàn wà fi yẹ ẹ̀sórí bẹ́ẹ̀dì ọmọ wa tí ọ̀sọ̀
1: nìkan.
0: Ibi èèyàn bá wáyé.
1: Gbogbo aṣọ dẹ̀kọ́ là ń sá lóòrùn.
0: Bá a tiẹ̀ sá gbogbo ẹ̀
1: lóòrùn. O ní sori burúkú.
0: Ta lọ sásọ, ta lọ yẹ ọka.
1: Ta ni ti ẹ̀gbọ́n ò tó lẹ́rù.
0: Ọwọ́ mi ń bẹ tí ọ̀gbọ́dọ̀ kasọ ta sa.
1: Èni ìyẹn tún wá dùn ẹ̀rẹ́ mi. Ṣo tún wá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lásìkò yìí. Aṣọ yìí ọpẹ́lọpẹ́ dry cleaner lára wa tán fi ẹ̀gẹ́ sí aṣọ. N tí aṣọ ń bò rẹ̀ mí lọ́wọ́ yìí. Kò ń ṣí kò kí ṣe kékeré.
0: Àṣírí nǹkan bòjẹ́ nìkan lọ sórí bó ṣe wà yìí. O lè rówó yá.
1: Bẹ́ẹ̀ni o.
0: O lè láǹfààní láti kọ́ni owó sí ẹnikẹ́ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí bọ́dì wà éjẹ́ nìkan làárẹ̀ ń ṣe.
1: Ṣé èmi àbí wọ?
0: Ebi mo ti sọ ṣe ti tó ń dùn ọ ni.
1: Àjọ ní bọ́dì àjọ lẹ́ńjìn ni Ọlọ́run ó fún wa lẹ́ńjìn.
0: Tọ́ ọ bá ṣáájú lọ ni wo ti ya olówó kọ́bọ̀ ò lè rí yá.
1: Dìdìrín ni báwa ṣe rí ilé wa rèé. Kí la rí.

切，本路也得给咱来了。500 Naira, Lurie Splash 105.5 FM, Pelu. Codeway, *347, *1004, *1#. Ọjọ́ bíbẹ̀rẹ̀ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ. Pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashflow tọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀.

I'm not going to be able to do it. No wa bayi o won je ko ri se o.

0: na koha bi a tin gbo wa nle ha oya eja lo silu lo ni bayi lori kan ni Facebook o dami lo lati nbele ka social media lohun oya ba n gbe foran won se bi lu awon se ri agbegbe ti won ti gbe se kini kini buku ta nso ye e lanfa ni lati ri lati gbo ati lati wo nkan ti nsele gan lapa be eh ha oni agbara po o lagbara po je lanfa ni ati lu audio re o awon arabirin ti nsalaye yi tekun tekun ni won fi nsalaye oro ele ti won
1: se ateye owo seyin o ti lu rede rede ko ba wo yara keji ara temi na an ba ko gbo omo jaye
0: ilu ohun le nwo ilu ohun la wa yi o
1: agomo kana wa ka omole ko ba jalekun omo mi agba ko gbe won ti so lese ateye owo seyin o ti lu rede rede ko ba wo yara keji ara temi na an ba ko gbo omo jaje omo meta ama ko asita olululu oluwa sa lowo lowa la lowo lowo o to lowa won ti gba eku ti gba ko si ni mo aba nte won won ba ateni gan ni o ko lo wo di pe nsubu ta fi pa gbe mi je tan na mi mole ti ba to suro dide si ni lo ti mo tun danu asa wa fe kan okeodo kan wa ni kin joko pa mi tin po le lara won
0: bo
1: se tun dide si mi no pe kini joko mi tan so la usa gbogbo ede buruku ta te gbo pase so lori sirisi lo ma to fi pa gbe mi dide ni se na bayi ti mo tun re lule ikanu ada ikanu ada kan fe mi le ke para seyin ama gbogbo awon mo mi meteta gbogbo won ti ko lo
0: da
1: ku to lo esa ni esa lo ni da ku to lo no aba lo re ba ta lo mo da ku to lo lo esa ni ibo ni wa ba mo mi le kan lo ku ti mo gbo esa ni mi so lo no e ni so fo mo
2: ne ta na ti ko le
1: ni so fo me da ku to lo lo go fun esa ni
0: Ogbo bi ama yin wa ni si ni ba awon ara ba n ke bayi ta si nijoba
3: Assalamu alaikum.
0: Awon agbagba tin ben lure o.
3: Ti oba wa ilu Ilorin.
0: Ah!
3: O si ki gomina wa Kwara State. O ki chairman wa local government wa Ilorin East. Gbogbo n to sele si mi ni mo fe espere gbogbo yin. Ọlọrun o salamu ni mo kọwara ka isaanu wa. Ti n sele aji ni oru ni oru jeta. Nkan bí aago mọ́kànlá ìjẹta.
0: Alẹ́ gan ni yan eṣòru.
3: Yan bá ń yára kò máa rí gbà bù gbà pẹ̀lú sẹ́gi àmà. Wọ́n jẹ́ àtàbà yìí. Ìdí yan wọlé kíkẹ́ wọ́n báyìí dé abẹ́rẹ́ sí sílẹ̀ kó kálọ̀ kálukú ni. Ọmọ mi tí ó bí akọ́kọ́ gbé lọ yìí yàrá ni ọkọ̀ já. Alúwa sí ìsọ́lé o yàrá ni ọkọ̀ já. Wọ́n kú gbogbo bájú rẹ̀ ló gbọ́dọ̀ lè gbé. Ásí àgbà asílẹ̀kùn yàrá màmá rẹ̀. Aṣọ àgbà sí ìlọsọ ọ̀sẹ́yìn. Ásí àgbà yàrá asílẹ̀kùn yàrá màmá rẹ̀. Gbogbo tó náà ní ilé wọ́n sáà kò gbà síta. Èmi iná ìgbàmọ̀ wà nílé. Ibi tí wọ́n ti wáṣẹ́ gbìdìgbìdì wáyé dé yọjú wáyé dé bẹ́ẹ̀ ti wọ́ mi náà sí ọ̀dọ̀ nù. Aṣàfihàn ní ìgbólẹ̀. Inú ilé fún òtí ẹ̀gbẹ́ rí léèdè tí wọ́n sọ fún ọ̀sọ́ fúdà ní ohun èso ìbú òsáwúsá ó lọ lọ lọ́rọ̀ bí wọ́n ṣe ń sọ ọgbẹ́ ẹ̀rọ ni àgbélé tí wọ́n sọ àmọ́ lòdì tí wọ́n á jẹ́rìí sí àwọn máa pé bòrò ni wọ́n àwọ̀ wọn tí mo rí bòrò ni wọ́n. Bòrò ni wọ́n wọ́n sì nà mí ní ẹ̀dá nà mí tí ò jẹun rí wọn. Wọ́n tẹ̀lé òfófó ìkábójú wọ́n tẹ̀tọ́ ìsinmi lójú ni.
0: Kí wọ́n máa ń adúrú bàbá yà this age.
3: Wọ́n kàn tó di sinmi láàrin. Wọ́n sì gbàṣẹ́ tì mí. Ẹ ń gba àwọn owó dáhùn dáadáa lọ sọ́wọ́n sì jẹ́ ń jáde kò já pé wíwá pa sára mi kò já pé. Wọ́n gba àwọn alọ́tá yányá. Wọ́n sì wá jáde lọ pé àwọn èèyàn. àwọn mẹ́ta náà sì gbé lọ ọmọ kan sì wà nú ọmọ nú ọmọ mi ó lóyún ní
0: ṣe ń gbọ́ wọ́n tún gbó lóyún náà lọ
3: mẹ́sìkú ọ̀nà jamiu saliu mẹ́sìkú ogun ẹlọ́nà ni láti jẹ ẹ̀dá àti ìwé òkà afẹ́fẹ́ ìsàánú wa ìṣòro ọlọ́run bá ti ń sàánú ní ìṣòro mi ọlọ́run ní jó tèrè yín bàjẹ́ o gbégbé iná màlúmáríwá àdéṣù bá dàhù fàkún àdéfà
0: átàníwáwà
3: gbogbo nǹkan yóò padà jẹun káfí yín pàtàkì rí ẹdàkùn tó ọlọ́run ẹjẹ́ àfi yín pàtàkì ẹ̀sàánú wa tó
0: ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí bàbá tẹ̀ ń wò lójú fọ́nrán wa yìí bẹ́ẹ̀ bá ní kíyàn gbọ́jọ́ orí ẹ̀ sórí òṣùwọ̀n bàbá yóò ti máa súnmọ́ sẹ́wọ̀n tìtí ọ̀bá ti lé nígbà àwọn aráàlú bá ń kígbe báyìí tí wọ́n sì ń pariwo pé ẹ gbà wá o ọjọ́ ò láàbọ̀ nínú oko ọ̀rọ̀ ètò ààbò tí ń sòjòjò yìí ná bá a sì ṣe ń pà kan nìkan tún rú ọwọ́ adégbìnrin ọ̀tẹ̀ ibi a ti ń jẹ̀yún lọ́wọ́ tá àti ìrún tán nítòsí wá ń bí ewé ọmọ tiẹ̀ ń wì yìí ná ebe ẹ̀ gbàgbé ti ọdẹ dá rògbòdìyàn rẹ̀ ò tí ì lọlẹ̀ njọ́ a lọ dẹ́dá àwọn ọmọ tí mo kó lẹ́yìn ńgbà débì kan wọ́n ní ọ̀gá sáà ní padà sẹ́yìn báyìí a máa ti ń ìlú ń bẹ lábẹ́ ọ̀run o ìlú àwọn èèyàn sì ń gbé inú ìlú ṣé tọ̀nà ní ká sọ ni àlọ́kadà tó gbé wa láti orílẹ̀ ìlú gùn débi tá à ń lọ ó gbé ẹnì kọ̀ọ̀kan ọ̀rọ̀ ẹnu dùn yọ̀kọ́ o ó gbẹ́nì kọ̀ọ̀kan ní 335 èèyàn 27,000 lórí ọ̀kadà kan àwa mẹ́rin la sì lọ ẹ ti ń bá mi ń ṣírò rẹ̀ ń tà ń fojú owó iná nù inú iṣẹ́ ìwádìí ẹ tiẹ̀ ti wá rí ọ̀nà òun náà sí kẹ́ ẹ lè mọ bó ṣe jìnnà tó àti bí ọ̀nà ò ṣe dáa tó nígbà tá a gbé kí la ń pè abọ́kọ̀dé orílẹ̀ èlúgùn ẹ̀ ń bá mọ àdúgbò.

0: àbántadé.
1: Mo rádi ìrọ̀rùn.
0: Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà
0: pẹ̀lú accommodation
1: ticket.
0: Bó o bá ṣe fẹ́ sí ni o.
1: Máa bọ̀ sí Manland Al Imam Travel and Tour.
0: Fidin
1: bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj
0: àti Umrah.
1: Àtúnbáni gba hotel
0: láwọn 3-4-5-star hotel.
1: Bẹ́ẹ̀ la tún lè bá ní get mọ́tò
0: nílùú Mọ́gà àti Mọ̀dínà.
1: Ẹni tó fẹ́ ká bóun kó àwọn èèyàn ṣiṣẹ́ ṣe Sihara nílùú Mọ́gà
0: tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti ticket fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ.
1: Ẹ pẹ̀ sí Manland Al Imam Travel and Tour lórí ìtàkùn.

0: 98.7.
1: ẹyin àgbààgbà tẹ́ ń gbọ́ wá tẹ́ ẹ sì wá ń bẹ̀ ń látàárọ̀ àkẹ́yìn lẹ́ẹ̀kan sí mú kí ọ dáadáa o abiola yàlẹ̀ jáde láti hamburg ní germany gbogbo ìta ló ń kọ́ àbẹ́ ti padà sí germany lọ́hùn-ún bá ń ṣètọ́jú bàbá wa antoni bọ́dúnrin ẹkùn ọkọ̀ queen fún mi nọ́mà láti london tòsí wá hàn yín ẹjẹ́ tún tẹ̀síwájú lórí ètò bó o dídá mi lọ́la ṣé ojú òpó ọ̀hún rí bákan-bákan ni sórí bákan-bákan ni mo rí mo ṣàkíyèsí pé kinní ọ̀hún ṣẹ́jú bẹ́lẹ́bẹ́lẹ́ lápá bí mo bá rí bákan-bákan kọ́ jẹ́ mọ́ àmúṣọ̀làyé ọ̀rọ̀ ọ̀hún bọ̀ lẹ́ẹ̀kan gbà tá a kú ò nílùú ìlọrin pé ẹjẹ́ fẹsẹ̀ kan yà nítòsí ọ̀dọ̀ wá hàn yín náà ìbí ọjọ́ wípé ìṣẹ̀lẹ̀ míì tún ti gbé ṣẹlẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀yá ẹja lọ sílùú pẹ̀rù máa ń gbé fọ́nrán ọ̀hún sí pápápá kò sì jẹ́ láǹfààní àti lo ọ́díò rẹ̀ ẹ máa bọ̀ lórí ìkànnì facebook nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún lórí bákan-bákan ṣùgbọ́n mo jẹ́rìí dámilọ́lá ọmọọṣẹ́ ọ̀hún pọ̀ ó ti tọwọ́ bọ gbogbo ẹ̀ lójú pápápá ó sì ti padà síbẹ̀ Azeez Adémọ́lá sì sọ ni ọlágbàápọ̀ ń gbìyànjú àti to kinú papọ̀ lápá àbí ni ń gbìyànjú àti to papọ̀ lápá àbí ọlàgbà pọ̀ gbogbo ẹ ti ó ti sẹ́ẹ̀tì báhun ọ wàá rí lọ́ǹtì fídíò báhun torí a ṣẹ̀ṣẹ̀ tẹ́ sí i lápá àtọ̀dọ̀ tí wá ń bí kalẹ̀ láǹfààní kalẹ̀ láǹfààní àti láǹfààní àti gbọ́ra wa dáadáa ká sì gbọ́ra wa yé.
2: ó ti bẹ̀ lágbà ó ti bẹ̀ ibẹ̀ lámẹ́ fún ìbọlẹ̀ tẹ́lẹ̀ pé bóyá ká máa lọ kàgbà rí báyìí ní kàgbà rí báyìí sábà.
1: ojú ọ̀tá àbọ̀n lẹ́hùn lára lé yìí o
2: ó ti bẹ̀ lágbà ó ti bẹ̀ ibẹ̀ lámẹ́ fún ìbọlẹ̀ tẹ́lẹ̀ pé bóyá ká máa lọ kàgbà rí báyìí ní kàgbà rí báyìí sábà. Ó ti di mí ní bísínẹ́sì
1: mi. Wọ́n fọ gbogbo gíláàsì
3: mi
1: pẹ̀lú wọn.
4: Jẹun, ibi bá ń kọ́.
5: Ibi bá lọ ibi bá gan búlẹ̀tì yẹn wọlé ibi bá. Wàláì. Búlẹ̀tì yẹn wọlé síbi báyìí o.
6: Afghan kò sí lè dé okùn jẹ.
5: Pélé ló wọlé síbẹ̀. Ọmọ náà bí súnmọ́ o.
1: Ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook Lágelú 96.7 FM Ìbàdàn.
7: Bàbá àti ọmọ ìjọba lọ́ máa gba kílò wọ́n máa pè ọ́n bó ṣe máa fi ìbò
8: Ìbàdàn. Ṣé kò sí kí ni
9: lẹ́yìn? Aṣọ ọmọ yẹn kó lè máa ṣọ ọmọ yẹn dáná tó gún ẹ̀.
10: Tó o bá rà ṣe tó.
2: Ó ti kó ṣe bẹ̀ lágbà. Ó ti bẹ̀ ibẹ̀ lámẹ́ fún ìbọlẹ̀ tẹ̀lé
1: abẹ́ ẹ̀rọ ta àbọ̀n bó ṣe já gbogbo ara àlẹ̀kùn já gbogbo ojú wíńdò fèrèsé nkankan mọ́ra wọn ìpẹ́rù lélẹ̀ ti gbé ṣẹlẹ̀ ibi ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti fẹ́ dí àwọn èèyàn tí wọ́n jókòó sínú ilé wọn jẹ́jẹ́ tí wọ́n o wọ́n ti fẹ́ jí wọn gbé. Ominú sì ń kọ mí bẹ́ẹ̀ láti ń fìgbà gbogbo ké sáwọn ìjọba ẹ̀yin aráàlú tẹ̀ ń gbọ́ mi àbí kí n sọ pé ẹ̀yin aráàlú mòye o gẹ́gẹ́ bí ìgbà tí ìṣèjọba fi wà lọ́wọ́ àwọn ọba nílẹ̀ yorùbá wọn ò pé tí nǹkan bá ń wáyé láàrin ìlú wọn wàá la gbogbo ẹ̀yà ẹ lọ rèé pé àwọn aráàlú jọ ń gbà kábíyèsí ọba sọ̀rọ̀ yóò ní ẹ̀yin aráàlú mòye wọn ni o ọ̀rọ̀ fẹ́ bọ́ tanù ẹ̀yin aráàlú mòye tẹ̀ ń gbọ́ mi yíká àgbáńlá ayé lónìí ilẹ̀ nàìjíríà nílùú mòye bó la sì sọ̀rọ̀ wọn báyìí lẹ́ka ètò ààbò ẹjẹ́ ń sójú òpó lẹ́fẹ́ nìkan tàbí méjì kọ́ láǹfààní àti dasí káwá tó lọ ságbègbè ti bádékú láàbí ọ̀ṣẹ̀lẹ̀ ń bádékú kò sì ní í ṣẹlẹ̀ ọ̀rọ̀ nípa ojú ọ̀nà ń ti bádékú àtọwọ́jà ìjọba 091 23708675 ojú òpó kejì +234 81424910006 ìlójú òpó méjèèjì tọjà sí apá àbí. Hello.
0: Hello.
1: Ẹ ti wọlé ó kọ yín àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀. Ìyún rebété o 09123708675. Hello.
0: Hello, ẹ máa gbé so.
1: Ẹ ṣeun.
0: Orúkọ mi ni Saheed Asahakan. Látọ̀ràn yàn.
1: Ọ̀yà.
0: Ẹ rí i pé Fọ́lọ́ ń ṣàánú wa lórílẹ̀-èdè wa yìí ni.
1: Ọ̀làgbà pọ̀.
0: Bá a ṣe ń sọ wí bá ṣe ní ká máa dóòlà kan nímì tó ń ṣẹlẹ̀. Ẹ worí ìtò ṣẹlẹ̀ ní Ìlọrin yẹn sìn. Ẹ ju gbogbo ẹ lọ. Ẹ rí i pé awuyewuye kan ń lọ wípé ẹrú ẹkùn o. Wọ́n lọ fẹ́ wá dóòlà níbẹ̀ ò kọ́ ni wọn ò fẹ́rú ẹkùn ńbẹ̀. Ẹ wá wo ohun tó wá ń ṣẹlẹ̀ ní ìsìn. Ṣé wọ́n máa fi ẹ̀mí àwọn èèyàn ṣé wọ́n máa fi ta káàtì ni? Àbí wọ́n á máa fi ṣòṣèlú? Kọ́lọ̀ ṣàánú wa lórílẹ̀-èdè wa yìí.
1: Ẹ kú ètò. Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. A tún fún yàn méjì láǹfààní sí ká wá tó lọ ságbègbè ti Bádékú. Hello. Ẹ bá ń sún mẹ́yìn nídìí rédíò yìí. Ìyá wa ẹ sún mẹ́yìn nídìí rédíò yìí tàbí kẹ́ ẹ pa.
3: Ok, àgbẹ̀kẹ̀lé wo yìí já sófo.
1: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
3: Mi ti jáde kólé láti mọ sọ́là.
1: Ọ̀yà.
3: Ṣé mo pẹ̀lú woman tó ní ọmọ òun ó fẹ́ ṣe ẹ̀sàmù tí ó ti jáde. Gbogbo àgbẹ̀kẹ̀lé rẹ̀ náà ti gbé lọ yẹn.
1: Ọ̀làgbà.
3: Ṣànfàánú gbà wá o.
1: Amẹ́.
3: Bàbá wa bẹ̀ wọ́n ìjọba yìí kẹ́sàánú wa o. Ẹ kú ètò ẹ̀ ní ṣírin o.
1: Amẹ́ àtẹ̀yìn náà ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Ẹ jẹ́ mẹ́yọ kàyéèsí. Hello.
10: Ojú dẹ́rẹ́.
1: Ẹ yà àtọ̀ pẹ̀pẹ̀. Bàbá àbejì kọ́ rèé.
10: Bẹ́ẹ̀ni ẹ ṣe orúkọ mi ara mọ̀kọ ìyàwó ẹ̀ bá bèjì láti ojú olómi.
1: Ẹ
10: dákun kí wá ni tí ń ṣẹlẹ̀ ìpínlẹ̀ Kwara gbogbo bàbá ẹ̀ tó lọ lọ. Gẹ́gẹ́ bíi tí ẹgbẹ́ mi àtàgbẹ́ kan sọ wọ́n fẹ́ẹ́ fi ìwé kúnlé lẹ́ńbẹ̀. Wọ́n láwọn ò gbà àwọn ò ṣe kinní kan. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ká dákun torí ọlọ́run kí wọ́n fi ẹ̀wọ́ ti wọ́n ti wọ́n ti tàwọn aráàlú. Táwọn bá ní security ti ń sọ wọn kí wọ́n
1: má. Hello. Ẹ bá ti pè wọlé ojoojúmọ́ là ń sọ kinní yìí bí ẹ bá ti láǹfààní àti pè wọlé ẹ sún sẹ́yìn nídìí rédíò tàbí kẹ́ ẹ pa torí tí ò gbéjì bá a bá tún gbọ́ra wá padà kinní ọ̀hún ò ní ṣe dáadáa. Hello.
11: Hello.
1: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
11: Ṣébè ọlọ́wẹ̀ lórúkọ tèmi láti ọ̀sánmi.
1: Ọ̀sánmi ń bàdàn.
11: Bẹ́ẹ̀ni kí ló dé tí ara ẹni tí ó tún fẹ́ ṣe iṣẹ́ tó ń di lọ́wọ́ náà? Ìfẹ́ kò tí ó fẹ́ bú síra láti máa ṣèbù wọn mẹ́rin. Kí ló dé tí wọ́n yẹ kí wọ́n ti ṣèbù wọn? Ayé ẹgbọ́n bò nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Kí ló ń ṣẹlẹ̀? Kwara is the same thing every time. Kwara kò ṣe é bá wọ gbogbo orí Facebook. A rí pé Kwara ẹ̀ gbogbo gan ibẹ̀ gan náà fèsì ń sìn. Ìwé fún gbéra ó múra ń sìn láti àṣìṣe wọn mẹ́rin. Àwọn kan dìde. Wọ́n kírísáìsì ìwé ẹ̀kọ́ pé gbogbo gbọ́ngàn ń lé wọn kúrò mẹ́. Àdéhùn náà dídẹ sí ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sí.
1: Ọ̀dà ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí. Àní yé wí a sì ní yé sọ. Akúmọ̀ péjọ kan ó jọ kan tí kinní ọ̀wọ́n padà bọ̀ sípò. Torí kò ti kò rí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èmi a máa sọ lórí ètò yìí wípé nígbà tá à ń gbọ́njú bọ̀ ní kéékèèké bẹ́ẹ̀ bá ran mọ́ iṣẹ́ láti bí irú bí nínú àbà láti bí irú bí sọ́jọ́ ọ̀kọ́ jẹ́ gbó ló wà ńbẹ̀. Àyẹ̀yàn ò ní já pé bóyá wọn ó jí gbé àyàfi àìṣe mọ̀ bẹ́ranko burúkú bá jáde sí ìlókù. Ṣé èèyàn lọ́wọ́ fẹ́ dẹranko ni? O ṣe wá jẹ́ pé ẹ̀ka ètò ààbò ṣe wá mẹ́hẹ̀ tó báyìí torí ọlọ́run. Ẹ̀yin ìjọba lẹ́lẹ́kajẹ̀ka ìjọba àbílẹ̀ ìpínlẹ̀ ìjọba àpapọ̀ láì ná ní ẹgbẹ́ òṣèlú kankan tó ráwèé ṣolóṣèlú ẹgbẹ́gbèsẹ̀ o. Ìyún bẹ́ẹ̀ àwògede ń gbé. Ọ̀yá ẹ̀jẹ̀ ń lọ ságbègbè ti Bádékú báyìí. Níbi ọ̀rọ̀ ti rìpọ́ọ̀tì tó ní ṣe pẹ̀lú agbègbè ságbègbè ojú ọ̀nà Bádékú ọlágbà pọ̀ ngbọn yan dele baye yan kokọ so fun chemist pe dakun ba wa ogun arido die kin kokọ lo ngbọn yan oni agba po sugbon kini update to wa lori e eja farabalẹ ka gbọ niran leyi abi ka ti e kokọ woju ona ona ni oya dami ba ngbe fọran oju ona ba ngbe si na ka we yan kokọ ri bo se ri oyo kulu po nida keji mo nso o ti ye yin ba ngbe fọran oju ona ngba ta lo be ba ngbe se lanfani oju ona un re o ri pe isa n yo kululu ni olagba eyan pafe na bi bo ni nkan te n wo lori kan ni Facebook e se keje pe yan pafe lori e ni en te audio se awon lokada gaza wasan sure daada ni abe ri oni agbara o ilu ibadan wa nbayi iran yin na ko si bo se fe je professional driver to bo ba dele ogbolo o ni won bo owo gbogbo eyin wa sale ni o ni agbara ba se n wo foran eja gbalaye ti awon ara abe se ati nkan to je update lati be la irole yi e ku kale
12: Baba, oruko yin tin je sir.
13: Oruko mi ni Adesina Maruf, Baale Akamekan. Akamekan ni legbe barikun bi bayi. Ona yi yo wa lenu pupo debi wipe a tin gbongbe re ojo to ti pe. Tori wipe ona yi na lo so wa po ma local government. Ti leyin ona yi ko so na miran fun wa lati jade lo si local government. Ta ba nbo lati local government, ikulo lati akanran. Pani ka ma bo nisin ona yi na la wa gba jade ta ko si alternative road me debi wipe circular road ti an se won ti block ona mo wa debi wipe ona yi nikan la le ma ri gba lati pe boya an jade lo si igboro leyin ona yi ko so na me circular road ona ta to ma gba nbe won o fe no trust kankan le fun wa lati wipe ka ma jade mo ibi bayi nikan na ni o ku lati ma gba jade
12: ona yi tu wa wa bayi ni so todun melo
13: o ti wa bayi to o ti pe die ta tin gbogbe re o
12: o ti pe
13: die be ni ta tin gbogbe re
14: o di dere aya to pipi
12: titi yen be lati fasade o pin si eletu lo ati rowo ijoba nbe ni ese lata ye baba wa lamu ade sina ati rowo ijoba nbe pin o di titi nje wa nya gidi gan e wo odun ti gomina wa lamu ade sina ji baba se rowo ijoba nbe rara leyin ti e fe fe gbe wa
15: awon adugbo melo lo wa ti e jo nlo titi
12: I go talk about the almost be 170 village
15: e da ko die
12: mi wa lati ri adigbe akamo ojokun lo nbe gbalawa lademo adekanra
16: jago
12: butu jago butu etola
15: leyin oro ona ti o da yi kini nkan mi to tun je nbi te ti rowo ja joba to nje yin ya ninu ilu yi
12: gbo oro ina be ati ina butu wa party ni mi ti se onje wa ya nbe ni baba na nso yi se ngo so ko si na butu ara ba si nso ro
15: se ati lanfani ati consent to je ijoba alaga ijoba ibile yin ni ona ara ni won so
12: lai moye igba ati kan si won awon bo na won so
15: on so fun yin
12: ben
15: awa na tun gbianju ati kan si won leyin oni nipa ti oro na ngba to ti ba yanju to na bayi ni se oku toro na bi o ko yin le kan si
12: adekunle abbas
15: e je
12: baale mi bade
15: ina tadugbo ti yin da transformer wa nbe
16: transformer to wa nbe o ti baje o ti e ti pe ko si na a ke ri na
15: o to bi odun melo abosu melo te ti na keyin
16: on wa on lo tori transformer o da number ti wa bayi a lo ti number ti wa lo ni ka tan transformer wa se
15: e se oko ile kan si
16: olusegun oparinde baale jago
1: to alo abo abomoje adebadeku sugbon e wa je n fi to yin leti pe awon ara abadeku nti won bayi ni sin bona n se worse to be se n woye iroyin ayo ti de ba awon ijojo saturday kolele ojo abameta la lanfani ati debe ìròyìn ayọ̀ ti wá dé bá wọn kíni ìròyìn ayọ̀ ọ̀hún ọ̀yà ẹja tún gbàlàyé wọn fúnra wọn náà ni wọn farabalẹ̀ ṣàlàyé ẹ̀ náà ni ẹ kú kalẹ̀.
17: Ìdá lónìí báyìí ìgbà ọ̀tún dé wọn ni wọn fẹ́ ṣọ̀nà yìí báwo lẹ ṣe fíìsì.
18: Inú wa dùn púpọ̀ débi wípé ìtẹ́yẹ̀ bá ti ń gbòǹgbẹ bẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ téèyàn dẹ̀ wàá rí inú yìí ó dùn ayọ̀ wa kán ó kàkùn wọ sílẹ̀ ni.
17: Ó kọyẹ́lẹ̀.
18: Orúkọ mi ni Màrúfù Adésínà Baálé Àkàmọ́ Ẹ̀kan.
19: Orúkọ mi ni Jẹ̀lílé Yẹ̀kínè Ògùn Tóyìnbó Baálé Adigbe. Kò sí iṣẹ́ tó wà nílùú Ìbàdàn táwọn tó ń gbọ́dọ̀ wa ò ṣe. Gbogbo àwọn èrò pọ̀ lọ́dọ̀ wa gan tọ́jọ́ yẹ wípé ọ̀nà yìí ó wúlò fún wa dáadáa. Tọ́jọ́ pé táwọn bá ṣe oríyìn ní fáwọn náà kọ́lọ̀jẹ́ a lè tẹ̀pẹ́ kó jẹ́ kárẹ́ mi lò. Ọ̀nà yìí ọjọ́ náà tó wúlò fún gbogbo ìlú tó so mọ́ Bádékú àti agbègbè rẹ̀. Ọ̀nà yìí wúlò fún ó wúlò fún kọ́lọ̀jẹ́ kan lè ṣe kọ́lọ̀jẹ́ wọn ó lè tètè bá wa ṣe láti bí 25 years látàyè bàbá wa Lamọ Adésínà ẹni àti ṣe ọ̀nà yìí kan táàdẹ̀rí ìjọba kankan kó yà sí Sakura Road tí wọ́n tó gbé gba orí dúkìá bàbá wa lọ wọ́n tún bí wọ́n ṣe ń ṣe ni wọ́n kọ́ fa rẹ̀ wọ́n jẹ́ kó wúlò fún láti rìn torí náà ni wípé Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ kí wọ́n bá lè ṣe ọ̀nà yìí yóò dùn mọ́ wa nínú anigé nípa Ọlọ́lá jùlọ wa tí wọ́n fẹ́ bá wa ṣe ọ̀nà yìí ọ̀nàrìbù Akin Alábí wọ́n níbi tí a fẹ́ gbin obì sí iná lóbi ti wù yìí torí náà ni pé kẹ̀mí gẹ́gẹ́ bí olóyè tí wọ́n jẹ́ Baálé Adigbe ibi tí bàbá wa Kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wà ibi tí wọ́n bá ń lọ èlèmi gẹ́gẹ́ bí ẹnìkan ń lọ toró nílùú kò ní fẹ́ kó tù ibi tí bàbá bá ń lọ bàbá dé rí wọn ti rin gbogbo ọ̀nà yẹn wọn ti rin secretariat wọn ti mọ tó ń ṣẹlẹ̀ ńbẹ ọlọ́ndẹ̀ kẹ́ bàbá kọ́
17: ìdàtórí àkókò orúkọ yẹn
19: tún èmi ni Jẹ̀lílé Yẹ̀kínè Ògùn Tóyìnbó Baálé Adigbe.
17: Orúkọ yín sà.
20: Orúkọ mi ni Sif Kàmọ́rú Fadélé Balógun Bádékú. Inú mi dùn gidigidi gan tẹ ẹ bá rí bó 1000 bí ẹ rí 3000 lè ròyìn inú mi dùn àmọ̀gbọ́n ọ̀rọ̀ yìí ni yín inú wa dùn gidi gan nítorí pé gómìnà gangan kò yanú ìlú Ìwárí ibi ọ̀rọ̀ kàdà ni máa gbà lọ kejì tálákì Alábí ọ̀wọ́ sínú ọ̀lù ni ó ti ráyìn ìrànyàn rìn wá inú wa dùn gidi gan bá tó ti fojú kàn inú wa dùn gidi gan pẹ̀lú ọ̀dọ̀ tí wọ́n fẹ́ ṣe ń à ń yọ̀ sí làgbẹ́ ọmọ ṣe gbámọ̀ ṣàwo inú wa dùn gidi gan ẹ̀mí wa mọ ẹ̀mí ìmórí pàṣẹ pàṣẹ jókòó àtúrí báyìí inú wa dùn o.
17: Orúkọ yín lẹ́ẹ̀kan sí.
20: Sif Kàmọ́rú Fadélé Balógun Bádékú àtàgbègbè rẹ̀.
21: Salimon Adekunle Abbas Baálé ìlú Bádékú. Àwa wọ́n wá lọ́ọ̀ṣì títí ìtọ̀tàn tí ọ̀nàrẹ́bù Akin Alábí náà bá wa gbé wá. Títí yẹn náà ni ìyókù tá a wá sí níbí lónìí lọ dalé lórí. Orí náà etí ọ̀nàrẹ́bù Akin Alábí tí wọ́n gbé wá yìí ọjọ́ wa lójú gidigidi gan ni. Ọjọ́ wa lójú gidigidi gan ni. So ọlọ́run bá yóò wọ́n mọ ọwọ́ àwọn òní pé òkè wọ́n mọ̀ ọ́ lọ. So wọ́n mọ̀ tẹ̀síwájú.
17: Ẹ kúrò lẹ́sà.
22: Ẹ kúrò lẹ́ o.
17: Orúkọ yín sà.
22: Èmi ni Baálé Ọ̀párìndé láti Jàgbó. Kọjá lé sí Ẹlẹ́tù lọ́hùn-ún. Kọjá ọ̀dọ̀ wa lọ sí Ẹlẹ́tù. Láti Jàgbó dẹ́lẹ́tù. Abẹ́rẹ́ láti Fasadé. 13.something kilometer ni.
17: Ló jẹ́
22: ni gbogbo.
17: Bàbá ẹ kú jókòó sà. Orúkọ yín sà.
23: Adéyẹmọ Ajayi. Ajayi Adéyẹmọ.
17: Ẹ jẹ́.
23: Bùtùbùtù.
17: Baálé Bùtùbùtù.
23: Baálé Bùtùbùtù. Ọ̀gbọ́n ohun kan láàrin ọjẹ́ alógún tí ò ṣe é fẹnu sọ ń bí ọjẹ́ alógún dé. Òun náà la gbẹ́kẹ̀dé. Kò síbi tá a tún gbà wọ ẹgbẹ́ dáná sọ ìlà ẹgbẹ́ kámẹ́sọ̀rọ̀ Ìbàdàn. Ibẹ̀ náà là ń gbà wọ bikíbi. Ọ̀sẹ̀ náà méjì.
17: Bóò ni ó ṣe rí lọ́kàn yín nígbà tí wọ́n sọ lónìí pé ọ̀nà yóò di ṣíṣe.
23: Inú wa dùn nígbà tí ẹ tiẹ̀ wà ní àwọn èèyàn wa bá wa. Inú wa dùn gan o. Àwa ń finú ṣe àdúrà fún àti gbogbo àwọn èèyàn mi tí mo ní ládùúgbò yòókù. À ń finú ṣàdúrà fún pé Ọlọ́run ó jì ó lè ṣe òmí. Ètò yìí ṣe kò ní hu. Àdúrà ẹ̀yìn náà. Àbí ẹ̀yìn olóyìn náà máa gbà. Ẹ sọ pé Baálé Bùtùbùtù.
1: Àṣìbọ̀mọ̀jẹ́ agbègbè yìí wà lábẹ́ ìjọba ìbílẹ̀ ti Ọ̀nààrà. Alága ìjọba ìbílẹ̀ Ọ̀nààrà ẹ̀yin náà gbé ìgbésẹ̀ Bàbá Láǹfààní àkànṣe yín lẹ́yìn ètò Honorable Akin Alabi to nsoju ekun idibo egbe da ona ara o ti lo si agbegbe ti Badeku 13 kilometers ni ise o si bere nbe laipe e ko je ise ti Badeku e wa ja se bayi eyin te ti pe akosile yin nbe lowo wa o nbe lowo wa sugbon e je ko je akoko ti ngba ta ba fe wa ka ba gbogbo yin ikarin ka po yene yene ka ba gbogbo awon egbe onile onile yin landlord and landlady association ka jo rin gbogbo agbegbe tem so on ka jo rin ja ka si ri nkan ti em salaye tabi tem so pe owo ja joba ke to lapa be tem soju opo le die ne fawon eyan lati lanfa ni ati eti dako bi meje si meta to ke soju opo pon to wonu yara yin ko la nso o ele ta so yi 13 kilometer ni awon ilu to si so papo yo fe to bi won lo le die logorun lawon ilu ti won jo nlo won eyin olosiri to ku na alaga ajoba ibile eto dibo mi ni tun bo yi be ti e fi se pe e ja se kan le dibo fun wa e ti e se e ma si daye san sibe o eyin ele ti won la rin bi osu mefa ti gbogbo otun yo tun di putuputu e dakun e si ona to standard ara won ona to ti baje koja aye lona sanyo be ba nbo lati express te ya wole ni sanyo bo ba ti e wa ja si kojo njoba abile oluyole konu asa case na won soju opopona soka to wa jade ti abele ti abe bridge express won o ti to bi ose bi meta bayin ropo na si to kilometer kan abi meji won e pari e ati elu yin logo enu ni 2026 ko ye ka se ma soro nipa ona ti o da mo Nigeria ha sugbon bi ati gbe bara wa re jawen eyan da si e salaye hello
4: hello e kurole
1: o
4: e ku to
1: o ko yan ati bi te ti npe
4: Abduwazi wa yi soro lati jegede
1: jegede
4: onara local government
1: oya
4: akiake alabi oku omo si te ri e ri pe soro nte so je ke mi o ma pe
1: okay
4: ti a ma local government na ko gbiyan
1: okay
4: ninu nkan ta kan bi kan lo aro ina mo so ki a ma nu lagbara kan to le se bi gbogbo ala rin ti gomina nse gbogbo nse ki a ma nu yo fi sagbara gbogbo e lo ni kan joko ti on de se bo se se na da adugo won ni bi to se to pati ni pe ko lo da ko yo ko sa nu ko yan ijoba mi to da fun wa loyo si babo
1: oda e se mu te pe te da si hello asiso kini yo
5: e ti kin pariwo adugo yen ti pe ti pe
1: e ma adugo hun
5: ko da video ko ba de ku te lo ye ni
1: mo ni se mo be
5: adugbo mi ni Badeku jago butubutu
1: nbe nlagba po
5: se ri baba ye la ma de si na ni ti oro na ite
1: won salaye be
5: se wa ri ona kan tu wa nbe ni bi Badeku MP school ye to lo so na ogogo lo so na ojoku o ye ki won se be ye na bi la mi so pe ko fun local government ni autonomy se local government ni be ye omi ero na yo nbe ye ma
6: o ti di panpe ku kolon sanu wa ni ko mo pa wa tan lagbo leyi kolon wo de won ran ti wa won ba wa ya si be ti te ba ya lo lunde te fe wole ona agbo ina a mo nta pe fun o
1: ijoba abile wo ni yun wa
6: emile le ni
1: oluyole engineer akim ola tun jimanu
6: ai
1: awon na n gbo bayi
6: wa tanu wa won mo pa wa tan o ka le dibo mi fun o.
1: Oda esun esun te pe te das ami o won ni jeyin na gbe o ami esun e je n fe nikan lanfa ni si torojo won le bi ana eh hello baba o
2: ko ni baje fun yin
1: ami ateyin na
2: alaba ni lati oju olona kere ni seri ko si titi kan to gbadun ni gbogba won lo ka government ni si sona eda ku to lona sona olomi sona omi yale
1: ah iyun lagba po o iyun lagba po
2: sona omi yale sadiko se ani ona olomi lo na de gare lo na adiko se na be so ni
1: eh alaba eni suru se ona adiko na ti baje pada ni
2: gidi ga
1: ah gidi ope ti mo dadi
2: go na te ba ti ko gbo olomi te ba lo na adiko bi primary school yen
1: eh oju ona yen after adejare
2: I got the air. What was he be? Or she did it cut on down. Not me, I am acting as you could see. Bernard on Olunde, on Ayego, who did it cut on down on Abafana Bacanat. Fajo Nabacanat. To Halode.
1: Eseun asiti kan si eni to jalaga ijoba ibile Oluyole engineer Hakim ati ni won wa sori eto yi o ti temi se meta eh we a so po won dinner ni kon ti e wa so fun wa laarin igba te fi jalaga ijoba ibile nkan ona melo to je ona gbole to kan si road si to je Fidas road melo le lanfani ati se a bere ju be na lo eh abeyin araalu e ti pa ati wina hello oruko yin ati bi te ti npe
7: oruko mi ni olamilekan loba tente mu pe yin lati balaro la kedem
1: akedemi ti bo tolomi abi ti iworodu
7: akedemi tolomi ni
1: nbo balaro wa ona owode abi
7: o wa ni opposite ibadan city academy
1: okay
7: city to lo sale yen
1: okay
7: boda olohun re yin lowo gbogbo te n fe laye ni olohun ma ba mi se
1: ami ateyin na
7: ami olohun e da ko e wa sadugo wa ye wa wo titi we wa re wa lowo e so ti lo na
1: balaro
7: be ni opolopo oko ile wole opolopo le tin da horo lo
1: ijoba abile wo niyin wa
7: o wa ni south east
1: okay
7: be ni e da ko tori olohun e jo mo fọ lọrun ko jọ de mi ati yin be e wa ba wa wo adugo wa e da ko e kan wa re wo tori tin ba so fun yin ko le gba yi tori olohun je gbọ
1: oda oda eseun ja fe nikan soso lanfani si oda be ni pe oju ona gbogbo yan ni o ti wa fe o ti wa lagba ba ye hello
8: mumbo elbe la kan yoji
1: ah e si olohun ma ja se number mu hello
8: ah eko lesa
1: o ko yin ati bi te ti npe
8: olayinka adisegun lati
1: elebu ah ona tin ah elebu yo ma yo kulu nti e ni ti state po si
8: ko yo kulukulu kokon
1: ah
8: ojojimo la n change gbogbo nkan lara moto o geta si je o geta si bi sa
1: ijoba abile wo niyun
8: ijo iloku government rara la nbi a ma te so pe
1: ijoba abile wo niyun
8: idoni
1: Idoni Elebu Aboluyole
8: Idona pe o
1: okay Idoleyin force okay order ati gbo e ja se bayi mo salaye fun yin pe a le debi gbogbo le kan na o a ma se die en ta ba wa kan si wa ta ati da yin lohun e ni fi se binu o e ma ran wa le ti na ni pe se gbagbe odo ti wa na o e ri pe die la nse awa na e se machine asi ti bo ta bayi pe eyan ko team leyin teyan debi kan eyan o tun yapo wo ni gba mi na amoriri gbogbo yin number mi re elanfani ati fi sowo si mi lori whatsapp lo daju in le ni record e a le ma yanju e loko kan ejeje to te ba pe sugbami tun ona po olorun sanu sugbon te ba fi sowo lori whatsapp nigba ta ba wa fe wa wo sodo yin e je ko je akoko ti a le ba awon eyan yin tun won mu wa ni kaakiri awon to je gbe landlord ati landlady a jo rin gbogbo ona te n so na ni ta fojo ara wa ri ka wa to wa table e siwaju ijoba ti alaye mi ti ye wa bi ori whatsapp ni ke ti fi sowo koda e lanfani ati snap ona abi ke se video bi 1 minute ona te n so ke wa fi sowo si mi ke wa ko details adugbo be o ko yin ijoba abile bi to fo si ngba ba wa kan yin a pe yin a n bo wa sodo yin o e wa so fa won to je eyan yin to je landlord ati landlady nbe e ti kura yin jo awa na o si wa ba yin lalejo number to ja si odo se won arebi ko lare o 070 36 26 86 88 le kan si 070 36 26 86 88 eyin te ba pe te ba nsoro na o se se ko ma wonu record whatsapp ni ke send e dakun komre falade npe mi e le send whatsapp message 070 36 26 88 awa won ti ti eyin ona tun kan ni saturday yi ta lo re sabewo si won e ma fi sowo sori whatsapp bayi oju opopona yin transformer kankan gbogbo em te ta te ba lati nilu owo jajoba ti o ti de eyin awa sibe ajo ni gbogbo be ka ajo foju ara wa ri na ne ko ja bo se je fun tojo toni ojo saturday ya tun lo si bo mi e wo ha ma bi obe ni be su atele si asibe na wo han lo loni atu pada wa njo mejo o en ba ni amade baye ila ni de banle ojo aba meta lanfani atu ti mu complain wa laaro kutukutu ni o laago mesan laaro enikan je yin lowo ni o oko ati yawo en ja soro le ago mesan laaro saturday la koko moju to yun na ko wa to de pe atun jade ri pe eru po lorun ope ko lohun lodumare ko jo ko sanu wa odigba kana e seun te n gbo wa
0: 96.7 la gelu FM jagaba gbogbo retio ma

kọsílẹ̀ ìbànújẹ́ tá a kọ sí ilẹ̀ ìran rẹ pé ní orí ilẹ̀ ẹ tó ṣe rere mọ́ pé ní orí ilẹ̀ àti ṣe rere mọ́ ó dé èwọ̀ fún yín agbára yẹn kó dé òkú tí a bá rí àkọsílẹ̀ kọ̀wé rẹ̀ sí orí ilẹ̀ pé ọkùnrin aláìlọ́mọ ni àtọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ̀ wọ́n ní ṣe rere tá a bá rí ọ̀rọ̀ òdì tí ilẹ̀ tó ti wà ní orí ilẹ̀ lórí ayé ẹ̀ tó ń dààmú ayé ẹ̀ tó jẹ́ kó mọṣẹ́ kó má ríṣẹ́ tó jẹ́ kó fáìn kó má rí ọkọ ẹ̀jẹ̀ jésù pa ọ̀rọ̀ yẹn rẹ́ mọ́mì ilẹ̀ ní etí ilẹ̀ ní etí ó dẹ̀ máa ń gbọ́ ọ̀rọ̀ lọ́rùn ilẹ̀ tó ní ibi tán máa ń kọ nǹkan sí tán bá tẹ ọ̀yẹ̀ lórí ẹ gbogbo láìfù ẹ̀ ná máa gbé fún ọ ṣùgbọ́n mo pa ní àṣẹ ẹnikẹ́ni tó ta ilẹ̀ lọ́fà ẹnikẹ́ni tó ní lórí ilẹ̀ ò ní ṣe eré ẹ̀gún ilẹ̀ ta ṣẹ́ fún ìran rẹ ẹ̀gún yẹn ó kò lórí ẹ lónìí mọ́mì tí a bá gẹ́gun ilẹ̀ fún yàn wọ́n ti ba tiẹ̀ jẹ́ tí ilẹ̀ bá gbógun tì ọ́ tí ilẹ̀ bá dìde ogun sí yín kò síbi tó o bá dé wọn ní jẹ́ kó ṣiṣẹ́ bó dé ìlú òyìnbó àbí tó bá tẹlẹ tó bá débẹ ìnira ṣáni so bó bá kò ní nàìjíríà kó lọ sí ìlú òyìnbó kó lọ sí amẹríkà ilẹ̀ bẹ̀ ilẹ̀ ní tọ́pátì fún fẹsẹ̀ tẹ ilẹ̀ bá ilẹ̀ máa dìde that's why kẹ́ni wípé olúwa kí ni ẹ̀ṣẹ̀ mi ṣé mo ṣe ju tí mo ṣe yìí tó wá sọ mí di sáǹsá àti alárìnkiri lórí ilẹ̀ ọlọ́run wa ni ókè ní orí ilẹ̀ ọlọ́run wa bá reduce ẹ̀ ẹ̀gún àti èpè ta ṣe fún ilẹ̀ rẹ tí ò jẹ́ kó o mú èso rere jáde tó ń fi taratara ṣiṣẹ́ ṣùgbọ́n tí ò jẹ́ kó o ní èrè ẹ̀gún yẹn lónìí rèéká tó bá kàyà ẹ̀jẹ̀ jésù ó parẹ́ yóò ní kọ̀wé rẹ̀ pé ọmọ ẹ̀ aláìlọ́mọ ni ta bá rí ẹ̀gún ní ilẹ̀ rẹ tí ò jẹ́ kó o rọ́mọ bí tó jẹ́ kó o yàgàn ní orúkọ jésù kristi náà ta bá rí ẹ̀gún ilẹ̀ tó jẹ́ kó o gbé ọjà kalẹ̀ tí ò jẹ́ kó o tà tó jẹ́ eṣinṣin ló ń yọmí owó ní orúkọ jésù agbára yẹn ó dín òkú lónìí ní orí ilẹ̀ mo pa ní àṣẹ ilẹ̀ gbọ́rọ̀ olúwa ẹni tó rí àyè ìṣàmì àdúrà lọ ṣeré lórí ilẹ̀ lọ kọ́lé lórí ilẹ̀ lọ bímọ lórí ilẹ̀ lọ jẹ́ èèyàn lórí ilẹ̀ nítorí náà gbogbo ọ̀nà ló já sí gọ́váyà ní ọ̀la òde yìí aago mẹ́sàn-án sí aago mọ́kànlá ní àárọ̀ la wednesday gbogbo ènìyàn mo fẹ́ kó wá gbàdúrà olúwa jẹ́ kí ilẹ̀ mi ó mú èso rere jáde wá àwọn tó ń wojú ọ̀fọ́ àwọn ọmọ ọlọ́fọ́mọ tí wọ́n bímọ lórí ilẹ̀ àkókò wọn ti tọ àti bímọ rẹ ti tó àwọn tó ń wá iṣẹ tí wọn rí iṣẹ ẹgún tó wà lórí ilẹ àfẹmú kúrò àwọn abiyamọ ẹ wá gbàdúrà jẹ kí ilẹ ọmọ mi ó so èso rere jẹ kí ọmọ mi ó ṣeré lórí ilẹ ó máa ní agbára sà ní God's Vineyard Church International ní agbára ọlọ́run ní ọ̀la òde yìí aago mẹ́sàn-án sí aago mọ́kànlá ní àárọ̀ la wednesday a fẹ́ ba ẹ̀gún orí ilẹ̀ jẹ́ mọ́mí àti dáàdì ó máa ní agbára mọ̀mú pa ní àṣẹ tó bá lè ṣàmí ẹ̀gún lórí ilẹ̀ ẹ̀gún ti ń bẹ lórí ilẹ̀ ní orúkọ jésù ọlọ́run palẹ̀mọ́ èpè àti àfọ̀ṣẹ́ tá a fi ta ilẹ̀ ní ọ̀rẹ́ ní orúkọ jésù jẹ́ kí ilẹ̀ mú èso jáde wá ọlọ́run bá agbára yẹn jẹ́ ẹ̀gún ilẹ̀ tó ń ja ọmọ ẹ̀ ọ̀run bàjẹ́ gbogbo ọ̀nà ló jásí gọ́váyà church international ní fẹ́lẹ̀lẹ̀ bèèlò gbogbo ọ̀nà tó ń bọ̀ láti fẹ́lẹ̀lẹ̀ ló jásí ṣàlẹ́yìn béèrè ìdí odò wọ́n ń ṣe ọ̀nà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ béèrè ìdí odò sọ pé gọ́váyà church mu lọ ẹ̀yẹ méjì ò kì í jáṣà wọn mú ẹ débẹ̀ gbogbo ọ̀nà tó jásí express ìbàdàn sí èkó sọ fún wọn pé after soccer níyànà fẹlẹlẹ kó dúró níbẹ àwọn ọlọ́kadà mọbẹ dáadáa wọn máa gbé ẹ débẹ sọ pé gọ́váyà church ló fẹlẹlẹ bẹ lónìí. ní nọmba tó máa pè mí sí 08033542436 08033542436 tàbí 07045939513 07045939513 bí o sì ti ń pè mí ilẹ̀kùn àánú dẹ̀ máa ṣí fún ọ.

Ajọ gbọ́ ń adúrà sókè kí ìyanu fara. Lábẹ́ ìfàmì ìròyìn ọ̀gbọ̀n ṣí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí.

0: ètò agbára ọ̀rọ̀ yìí wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lu àti ń lo wòlíì olúdàdé Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgágbé ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò ò sì ré o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wá gbéra ńlẹ̀ kó wá gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wá gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọ̀run. Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Gbogbo ènìyàn ẹ jẹ́ kí a gbàdúrà. Ǹjẹ́ Olúwa àwọn Olúwa àti Ọlọ́run àwọn Ọlọ́run nípa agbára tó wà nínú ọ̀rọ̀ rẹ bá yí àwọn ènìyàn rẹ pàdé. Ran àwọn olùgbọ́ mi lọ́wọ́ láti borí ìjàkadì inú ayé yìí. Fún àwọn ènìyàn rẹ ní orí ọ̀fẹ́ àti ìṣílétí ẹ̀mí láti mọ àṣírí tó pamọ́ àti ọ̀nà àbáyọ kí a gbà borí ogun. Ẹ̀gún tó wà lórí ẹnikẹ́ni ẹ ṣí kúrò lórí rẹ̀ kí ìpín àti ìṣẹ̀dá rẹ̀ kó gba ìtura. Jésù Kristì Olúwa wa àmì nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí lọ́sẹ̀ tó kọjá. Ìjàkadì àti ìṣẹ́gun ogun jíjà àti ìṣẹ́gun kírísítíẹ́nì onígbàgbọ́. Ìjàkadì àti ìṣẹ́gun ìwọ tó ń gbọ́ mi yìí nínú ayé mo ti yànnàná rẹ̀ lọ́sẹ̀ tó kọjá pé ogun ni ayé. Ẹnikẹ́ni tí a bí sínú ayé yìí a bí sínú ogun ni. Iṣẹ́ àṣelà rẹ̀ tó dájíjì ni ogun jíjà. Àwọn tó wà nínú rẹ̀ ogun ni wọ́n ń jà. Mo tilẹ̀ lo òwe Yorùbá kan tó sọ pé ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. O ní láti mọ àṣírí pé o ò lè wà nínú ayé yìí láì jagun. Ẹnikẹ́ni tí a bí sínú ayé a bí sínú ogun ni. Mo like ìwé Mika púpọ̀. Wòlíì Mika wípé ó dára kí ọ̀dọ́mọkùnrin kó gbé àjàgà ní òwúrọ̀. Ó ní kó tètè gbé nítorí pé Olúwa ti gbé léèjìká rẹ̀. Èrèdí rẹ̀ náà kò ju wípé ohun tí o wá ṣe láyé ni ogun jíjà. Ọ̀pọ̀lọpọ̀ ní ogun kò tó nǹkan gbé lọ nítorí pé wọn ò múra sílẹ̀ nítorí wọn kò mọ̀ pé ogun ni ayé. You need to be informed. O ní láti mọ̀ wípé ogun ló ń jà kí o lè gbáradì fún irú ogun tí ò ń jà. Ọ̀tọ̀ ni kí o mọ̀ pé ogun ni ayé tí o wà. Ọ̀tọ̀ ni kí o mọ irúfẹ́ ogun tí ò ń jà. Méjèèjì ló ṣe pàtàkì sí ọ. Àwọn ènìyàn kan mo wípé ogun kò tó nǹkan ti gbá wọn lọ nítorí kíni. Wọ́n ò mọ̀ pé ogun ni wọ́n ń jà nínú ayé. Àwọn tó jàjà mọ̀ pé ogun ń bẹ nínú ayé wọ́n ò ní àṣírí irúfẹ́ ogun tí wọ́n ń jà. Àìwá mọ àṣírí ogun tí wọ́n ń jà kò fún wọn ní orí ọ̀fẹ́ láti gbáradì fún irú ogun tí wọ́n ń jà tàbí fún irú àwọn ènìyàn tí wọ́n ń bá jà. Mo sọ fún ọ lọ́sẹ̀ tó kọjá wípé o ní láti mọ irúfẹ́ ogun tó ń jà lẹ́yìn tó bá ti mọ̀ pé ogun láyé. Number 3 mo sọ fún ọ lọ́sẹ̀ tó kọjá wípé má jẹ́ kí títóbi ogun rẹ kó gbà ọ lẹ́rù. Lọ́nà mìíràn bí ogun bá ṣe tó ni ogun rẹ ṣe máa ń tó bí wàhálà bá ti pọ̀ tó ó máa ń sọ nígbà mìíràn irú ògo tó wà níwájú rẹ̀ ṣùgbọ́n gbọ́ mi dáadáa má jẹ́ kí títóbi ogun rẹ̀ bà ọ́ lẹ́rù má jẹ́ kí ọ̀pọ̀ èèyàn tó ń bá ọ jagun kó bà ọ́ lẹ́rù má jẹ́ kí nǹkan ìjà ìjagun wọn kó bà ọ́ lẹ́rù mẹ́ta ni bí ọ̀kankan nínú rẹ̀ bá ti bà ọ́ lẹ́rù o ò ní lè jà gẹ́gẹ́ bí akọni sórí ohun tí a ń pè ní ẹ̀rù nínú ayé ó máa ń ṣẹ́ ènìyàn ní apá láti dojúkọ ogun rẹ̀ nítorí náà ohun tó ní láti ṣe lélẹ́yìí bó ti wù kí ó tóbi tó orúfẹ́ ohun ìjà tó wù kó gbé dání ó yí àwọn ènìyàn tó wù kó dojúkọ má bẹ̀rù rẹ̀ dáfídì kéré nígbà tó dojúkọ gòláyàtì ọmọ ọdún mẹ́tàdínlógún ni dáfídì gòláyàtì ti lé lọ́pọ̀ ogójì ọdún dáfídì kò jagorí gòláyàtì ti fi gbogbo ọjọ́ ayé rẹ̀ jagun sotiri báyìí nǹkan ìjà dáfídì kò tóbi bẹ́ẹ̀ ni kò jọni lójú nǹkan ìjà gòláyàtì tóbi ó pọ̀ lọ́wọ́ rẹ̀ ó tilẹ̀ ní arákùnrin kan tó ń ru àwà rẹ̀ tẹ̀lé síbẹ̀síbẹ̀ dáfídì kò bẹ̀rù ṣòran ti Jehoshaphat ọba nígbà tí òun jagun tirẹ̀ orílẹ̀-èdè márùn-ún ló dìde sí orílẹ̀-èdè tirẹ̀ nìkan àkọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti apá kejì ń bọ̀ wá bá ọ jagun wọ́n pọ̀ púpọ̀ ó mọ̀ pé wọ́n pọ̀ ṣùgbọ́n kò bẹ̀rù nítorí pé ó ní ìgboyà nínú ọlọ́run ṣòran ti wòlíì Elisha ní ìgbà tirẹ̀ òun pẹ̀lú ọmọ ọ̀dọ́ rẹ̀ nígbà tí ogun Síríà dé láti kó ológun ọmọ Elisha bẹ̀rù púpọ̀ Elisha wí fún pé má bẹ̀rù nítorí àwọn tó wà pẹ̀lú wa ó pọ̀ ju àwọn tó wà pẹ̀lú wọn lọ tó ti yí ọba yìí má bẹ̀rù àwọn tó fẹ́ bá ọ jagun má bẹ̀rù nǹkan ìjà tí wọ́n kó dání má bẹ̀rù títóbi tàbí gíga rẹ̀ olúwa tilẹ̀ sọ fún wòlíì Samuel lọ́jọ́ tó fẹ́ yan ọba fún Israel tó dé ilé bàbá Dáfídì tá ń pè ní Jesse olúwa sọ fún wòlíì Samuel wípé má wo gíga rẹ̀ má wo firigbọ́n rẹ̀ torí pé ọlọ́run kì í wò bí ènìyàn tí ń wò tó ti tó jẹ́ bí mélòó kan bẹ́yìn jẹ́ kí n fún ọ ní méjì kan sí máa rántí ní gbogbo ìgbà wípé ogun ayé kìí tan o bí o bá ti ń ja ogun kan ṣẹ́ múra sílẹ̀ fún ogun mìíràn nítorí kíni ogun kìí tán nínú ayé ibùdó ogun ní ayé yìí jẹ́ kí gbogbo ènìyàn gbọ́ ohùn mi lọ́wọ́lọ́wọ́ sọ fún àwọn tí ò tí ì gbọ́ kó mọ̀ pé ibùdó ogun ní ayé ogun jíjà ní iṣẹ́ àṣelà rẹ̀ àwọn tó wà nínú rẹ̀ ojú àánú wọn ti fọ́ wọ́n sì ti rin aṣọ ọkú sílẹ̀ wọ́n ti bá ikú dá májẹ̀mú pé àwọn ò kọkú nítorí kíni wọ́n fẹ́ ní gbogbo ọ̀nà láti ba ti ẹni tó dára jẹ́ bí ẹ̀mí àwọn bá bọ́ sórí rẹ̀ wọ́n ti fi ọwọ́ sí ìwé káwọn máa lọ ṣùgbọ́n má gbàgbé o ikú ẹni tó orí tó ń bá ọjà kì í ṣe òpin ogun tó ń jà ọ́ nítorí kíni bí ẹ̀mí tirẹ̀ bá ti ń bọ́ ẹlòmíràn tún ti gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ láti máa báṣẹ́ lọ àbó tí ì rí àwọn eṣiṣi òkòkò ajìjàgbara ìkà nígboro bí wọ́n bá mú olórí wọn kúrò lónìí kí alẹ́ tó lẹ́ wọ́n ti dárúkọ olórí mìíràn bí ọ̀rọ̀ ogun ayé ṣe rí nìyẹn bí àgbàlagbà àjẹ́ kan bá kú lónìí bó ti ń dákẹ́ ìfún kó tilẹ̀ tó dákẹ́ wọ́n ti gba ẹyẹ rẹ̀ fẹ́lòmíràn ibi tó báṣẹ́ dé ni yóò ti máa báṣẹ́ lọ mọ̀ dájúdájú pé ogun kìí tán o má sì gbàgbé láíláí wípé bí o bá ti ń ṣe ogun kan múra sílẹ̀ fún ogun tó ju èyí tí ìwọ ṣe lọ are you with me máa rántí eléyìí pẹ̀lú pé sórí ọ̀rọ̀ ìjàkadì ogun nínú ayé máa rí ogun rẹ bí ogun ọlọ́run ọjọ́ tí o bá ti rí ogun rẹ bí ogun ọlọ́run o ti já ogun ayé rẹ láyà má pe ogun ayé rẹ ní ogun tirẹ mọ́ nitori o le da ogun na ja. Hello somebody. Ma ri Olorun gege bi olori ogun aye re. Ma ri ogun re gege bi ogun Olorun. Ma ri iwo gege bi ko Olodumare. Ni gbogbo igba to ba ti ri ogun re bi ogun Olorun. Olorun yo gba ogun re ja. Ma gba pe pe a ko le bori Oluwa Olorun awon omo ogun. Ko si eni to le bori re. Ko si eni to le segun re. Ki n to kuro lori awon otito ponbele. Je ki n fun olu ni kuku kan yi. E so fun baba pe ko so fun awon omo re. Ko so fun iyawo re. Eyin aya e je ki awon omo yin o gbo. Baba o le ja ogun omo re o. Iya o le ja ogun omo re. Oko o le ja ogun aya re. Olukuluku ni yo ja ogun aye ti re funra re. Omo ti o ba ti bi ki o to bori ogun, ohun na ti bi agbada ogun na wo. Ogun ti o ba nja ninu aye re ti o ti se wole ti o fi bi omo, ohun na yo ja ogun na. Ohun to se ni laanu ni wipe bi iwo ba mo ona abayo to ba se ogun. O le ri tomo re se toro ti bi sinu ogun. Ore kan lo le se fun omo re ki lore na ona ti iwo gba ti o gba segun o le ko ko na o to ona na. Hallelujah. Eje ka wonu eko na lo bayi. Mo bere si ni yanana ni ose to koja irufe ogun ti a nja laye. Mo rati pe mo menu ba lose na pe a nja ogun ti a fojuri be la nja ogun ti a ko fojuri. Mo ki oni lo re wipe ogun ti a ko fojuri poju ogun ti a fojuri lo. Ota ti a fojuri ko tu awon ota ti a ko fojuri. Ma gbo kini kan o ota nbe ninu awon ore. Ota po pupo ninu awon ore. Ore re ko ti le to nkan. Oni lati ma kiyesi ni to to wipe awon ogun ti o ko mo nipa re poju ogun ti o mo lo. Idi ni yi ti bibele fi ni ko ma kiyesara ni gbogbo igba. Papa bi o ba je Christiani ni nbo lo fe gbe oro Jesu Oluwa yi si. Nipa ti Jesu Christi wipe mo ran yin lo gege bi agutan saarin ikoko. Eru re ma nba mi pupo. Oúnjẹ wo ni ìkókó máa ń jẹ bí kò ṣe àgùntàn tó tó rọ̀ dáadáa. Ṣùgbọ́n nígbà tí a wá rán àgùntàn sáàrin ìkókó kí la fẹ́ kí àgùntàn ó ṣe kì í wá ṣe ìkókó ẹyọkan o àwọn ìkókó. Níbẹ̀ ni ọgbọ́n ti béèrè. Níbẹ̀ ló ti nílò ìmọ̀ Ọlọ́run. Níbẹ̀ ló ti ní láti tẹ̀lé àwọn ìlànà àtọ̀ tá a fi borí ogun. Jesu Kristi wipe ẹjẹ oniwa tutu bi adaba kẹjẹ ọlọgbọn bi ejo. Ohun ti o se mi laanu pupọ ni wipe ọpọlọpọ Kristiani jẹ oniwa tutu ṣugbọn wọn ko fi ọgbọn Ọlọrun si. Oh my God, bi o ti wu ki o ni iwa tutu to, bi o ti wu ko fẹrẹ awọn eniyan to, bi o ti wu ko ṣe awọn eniyan loore to, wọn ma ba ọja mura rẹ silẹ. Magbagbe o magbagbe re o o si awon eniyan lore ko ni ki won ma gbogun ti o. Mo ti ri asiri re pe awon to ba nse ni lore aye a ma ri won bi ode. Awon to ba ran ni lowo aye a ma ri won bi alaimoko. Awon to ba gbe ewo meni keji re dani aye a ma pe won ni mugun. Of course, at the end of the day, ari wipe olukuluku awon eniyan wa eni ti yo lo ni eni ti yo lo bi won ba ti lo oto won ba oja ti won ba ti lo oto won so di ota bi won ba le oti titi won ori omu won pe ola je bi won ba le oti titi to subu won le ma ba osore ore yi lo lewu ju. Ọkan lára àwọn ọ̀rẹ́ tó léwu ni wàá kíyèsára wọ́n ti lé ọwọ́ orí ọmú won wa ba o sore ki se ore to denu o mo lawo eyan to ba mi se wu ore be nigbati owo won te o ti won wa won fi ota won han si gbogbo aye ri ki ye sara ewu nbe loko longe longe funra re ewu ni je ka tesiwaju mo so fun o nipa ogun jija atemi ati ogun jija ati ara si ori ogun jija atemi o po o si buru ju ogun jija ati ara lo si ori ogun jija ati emi ko si bi ti o si ogun jija atemi o n ba mi leru awon eniyan to n fi inu ba ni ja ti won rerin si ni bi ko ba ri be bawo ni mama se gbogun ti omo re mama ni o je ki aye awon omo re da oun na lo n ko won lo si le wuli mama ni o je ki aye awon omo re da oun na lo n ko won lo si le alayewo mama lo je ogun awon omo re mole oun na lo n se ajo won iyawo ti gba ogun oko re o ti fun ma be ahamo sibe oun na lo n pe ni alaimo se nibo ni ka ya si bayi jesu kristi wipe awon to n ba mi je eni to towo bo inu awo pelu mi jo kiye sara o sori ogun awon ogun emi a ko le fi we ogun ti ara o bo ba lo sinu iwe efeso ori kefa o ni ki se eje ati eran ara ni a n ba jija kadi o ti gete lati ese ikewa ooto to daju to n so ni ni wipe ooto ni pe awon ijakadi ati ogun ti ara wa ijakadi eje ijakadi ara eni to n saisan to wa ni odi ara oju ogbe ti a fojuri o ti gete sugbon awon ogbe kan nbe a ko fojuri o se pani lara o ti reni to lo se ayewo ti won fi awon ero wo inu re wo won wo aya re won o ri ohunkohun nbe won wo ikun re won o ri ohunkohun nbe sugbon ohun funra re mo pe nkan rin kaakiri mo ti ri loju aye ri mo wa ninu ipade isoji irole kan ni mama yen jade wa o ni ewo o ni bo se rin niyi a si n wo bo ti n kaakiri o tobi gbangba o tobi ju eku lo pupo o dabi okete to ba rin de ikun re ikun a ti jade to ba rin de egbe re egbe re a wu e o si ri imokase bo se rin lara re bó bá rìn wá sí ìgbà àyà rẹ̀ ẹ rí akígbe ìrora nítorí kíní ìjà ẹ̀mí ni ogun ẹ̀mí ni bẹ́ẹ̀ sì rè ó ti lọ sílé ìwòsàn wọ́n ti ya àwòrán títí àwọn àwòrán tó lágbára jù kò gbé nǹkan kan jáde ogun ẹ̀mí sórí ogun ẹ̀mí kìí ṣe ọ̀sán nìkan ni wọ́n ń jà òru ni ogun ẹ̀mí máa ń jà jù nítorí pé àwọn tó lè rìn lọ́sàn-án rìn lóru ní mọ gbógun ẹ̀mí ti ni ìwọ sì rè é ojú ọ̀sán nìkan nìwọ ní òun lójú toru ìwọ sì rè é ìjàkadì ká fi ọwọ́ jà nìkan nìwọ lè jà o mọ ìjà tẹ̀mí ó dá gbọ́ kìrìsìtẹ́nì tó o bá ti gbọ́ tẹ́lẹ̀ ìjàkadì ẹ̀mí wà ó burú ju ìjàkadì ojú ayé lọ gbọ́ kìrìsìtẹ́nì ogun ẹ̀mí wà àwọn tí a ń bá jìjà ẹ̀mí àwọn náà là ń bá rìn lọ́sàn púpọ̀ wọn lajọ ń ṣeré ọ̀sán púpọ̀ wọn ló sùn sí okùn àyà rẹ púpọ̀ wọn ló ń torí rẹ̀ ń jìyà kiri ìyàlẹ́nu tí ó burú tí mo rí ni wípé àwọn tí a ń torí rẹ̀ ń jìyà nínú ayé àwọn ní ń fogun pani kò la ojú rẹ dáadáa bí ogun ẹ̀mí ti wà bẹ́ẹ̀ ni ogun ti ara wà múra sílẹ̀ èmi ò mọ irúfẹ́ ìjà tí ìwọ ń jà lọ́wọ́ mi o mo ta lo nba oja mi o mo ogun ti o nja tabi ogun to nja o ṣugbọn bi o ba n gbọ mi lọwọ lọwọ mo fun o ni idani loju oluwa bi o ba le pada wa sinu re bi o ba le fi ọlọrun ṣe igbẹkẹle re emi le so fun o pe ogun yen o le bori re of course yes I know ko le bori e mo ti ri ijakadi to buru ninu aye ati ka nipa awon baba wa ninu oro re ati gbo iriri to lagbara o dabi samu ni oluwa wa ti feti wa gbo awon baba wa ti so fun wa ise nla ti o se ni igba ti won be ni sa I can confide that in you it's an open secret gbomi ogun yen o le bori e mo mo pe ogun e mi ni mo mo ṣugbọn ko le bori e mo mo ona abayọ re number 3 a n pe ogun kan ni ogun inu ile ati ogun ode so ti ri bẹyẹn ọtọọtọ ni o sori ogun ile ninu ile eyi ni awọn ogun to sunmọ o ogun bi ogun ọmọ iya rẹ ogun bi ogun iya rẹ to bi ọ ogun bi ogun awọn to sunmọ pẹkipẹki ogun inu ẹjẹ so ti n gẹti ẹbẹ yẹn ogun awọn to fọkan tan ogun inu ile niyẹn sori ibi ti ogun inu ile buru si ni pe nigba miran wọn o ṣe sa fun ẹ gba mi o ogun ti o ṣe kini sa ogun ti o ṣe sa fun ni nitori pe o sunmọ pẹkipẹki ọmọ kekere ṣe n sa fun iya rẹ nibo ni ko sa lọ ta ni yoo tọju rẹ bayi ọkọ ṣe n sa fun iyawo rẹ nibo ni ko sa lọ ọna wo ni ko gbe gba ogun inu le internal ogun inu ẹjẹ ogun to sunmọ ni alufa kan sọ fun mi lọdun kan ọjọ igbeyawo ni ọjọ igbeyawo bi alufa ti sowo pọ to ni mo pe yin ni tọkọtaya to fa ọwọ wọn soke ni iyawo rẹ gbẹnu si leti o ni ẹ pẹlẹ bọda pastor o ni ọjọ ti mo n duro de ti de bayi ma ọ le mọ ma fi oju rẹ ri ma bu ma fi ọ lakalaka ẹmi ìrìn afẹ jabọ mo ni ṣe loju ala o ni lori pẹpẹ nibi ti awọn ti n ṣe igbeyawo mo ni baba pastor ki le ṣe o ni mo ni sista ṣe mo ṣẹyin ni ṣe wa oke ṣe ko si problem o da ṣe mi o ṣẹyin o lo sọ pe iwọ to gbọn yi ṣe ni bọda pastor n be anti ki le ṣe o la lọ si reception mo ni nkan ti ṣe baba pastor oju ogun la n sọrọ nipa ẹ o tun lori ọfẹ wọn ṣe ọ leti síbẹ̀síbẹ̀ o lọ reception kí lẹ bá lọ sí reception kí ni wọ́n ń ṣe ń bẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ó ní àparí reception àlọ sílé pastor wa kí ló ṣẹlẹ̀ sí yìí nígbà tí ẹ délé kí ló ṣẹlẹ̀ ó là ti ilẹ̀kùn lẹ́yìn kí ló ṣẹlẹ̀ ó ní èdò gbé nǹkan òun hánu lẹ́yìn bíi 23 years ló ń sáré kiri lẹ́yìn ọjọ́ yẹn kò padà ṣe mí wọ́n ti gba àlàáfíà lọ lára rẹ̀ ogun inú ilé ni àwọn tí ìyàwó wọn ba ògo wọn jẹ́ àwọn tí ìyàwó wọn sọdẹrú ayé àwọn tí màmá wọn sọdẹrú ayé àwọn tí màmá wọn pààrọ̀ ògo wọn kíní kan ti wà nínú ayé tọ́jọ́ mẹ́ta ṣùgbọ́n ó ń pọ̀ sí lójoojúmọ́ tí mò ń rí àwọn ọmọ tí màmá wọn gba ògo lọ́wọ́ wọn fún ọmọ tí màmá fẹ́ràn ó lè gbà á lọ́wọ́ àbúrò kó gbé fẹ́gbọ̀n ó lè gbà á lọ́wọ́ ẹ̀gbọ́n kó gbé fàbúrò ó lè gbà á lọ́wọ́ gbogbo wọn kó kó dànù sáàtọ̀ come on now ogun inú ilé nìyẹn ọ̀nà wo là á gbà tá a fi ṣẹ́gun má gbàgbé ogun inú ilé o máa rántí rẹ o absalomu àti dáfídì absalomu ja dáfídì lógun irú ogun wo ni ogun inú ilé nìyẹn o absalomu fẹ́ pa bàbá rẹ̀ irú ogun wo leléyìí nà o ogun inú ilé ni o judasi ló fi jésù kristi hàn ẹgbà mísà irú ogun wo leléyìí ogun inú ilé ni o àwọn àlùfáà kékeré wọn fẹ́ pa àlùfáà gbà ẹgbà mísà ogun inú ilé ni o ogun òde wà sórí ohun tó pàbí lẹ́rù nínú ogun òde àti ogun inú ilé leléyìí ogun inú ilé ló burú jù àwọn bàbá wa máa ń wípé bí ò bá sí olè ilé o lè ta kì í ráyè tètè wọlé sí mi lára ṣùgbọ́n olè inú ilé ló ń ṣílẹ̀kùn fún olè tí ò dé ohun kan tí mo rí nínú wàhálà ayé nìyí pé bí ogun òde bá fẹ́ jani wọn á kọ́kọ́ wá ẹnìkan nínú ilé tí wọn yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú absalomu ọmọ dáfídì kò mọ bàbá rẹ̀ dáadáa ṣùgbọ́n ní orí ọ̀fẹ́ kan ó mọ ahitofeli ó pe ahitofeli ọ̀rẹ́ bàbá rẹ̀ tó ń jẹ nínú oúnjẹ bàbá rẹ̀ tó ń mu nínú omi bàbá rẹ̀ kò rí kò sun bàbá rẹ̀ absalomu fà á mọ́ra ó gba àṣírí bàbá rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó gba ìmọ̀ràn láti pa bàbá rẹ̀ lọ́wọ́ rẹ̀ absalomu rí ọ̀nà àbáyọ ìbámá sí ọlọ́run tó ń ja ogun dáfídì ìbámá sí ọlọ́run tó ń gbèjà dáfídì absalomu ìbá pa dáfídì ṣùgbọ́n nítorí pé dáfídì ní ẹni tó ń ja ogun rẹ̀ dáfídì kò fi ènìyàn ṣe olórí ogun rẹ̀ dáfídì fúnra rẹ̀ ní olórí ogun ara rẹ̀ ọlọ́run rẹ̀ ló ń ṣáájú rẹ̀ dáfídì ò fẹ́ sà ṣẹ́rí ogun inú ilé mà burú díẹ̀ o ẹni tó ń jà ológun tó ń gbàdúrà fún ẹgbà míì ẹni tó ń jà ológun tó fàmáyà ẹni tó ń jà ológun tó gbórílé láyà ẹni tó ń jà ológun tó ń sọ àṣírí ayé rẹ fún ooo kí la ó ṣètà ó fi borí ogun kírísítíẹ́nì dá ogun ayé rẹ mọ̀ absalomu ìbá yanjú bàbá rẹ̀ ṣùgbọ́n pẹ́ni fún ọlọ́run wípé ọlọ́run ló ń ja ogun dáfídì a ó dúró níyìn lónìí ṣùgbọ́n mo fẹ́ bi ọ́ léèrè ta ló ń ja ogun ayé rẹ̀ ta ló fi ṣe olórí ogun ayé rẹ̀ àwọn wo ló fi ṣe ìmùlẹ̀ rẹ̀ bí mo ti ń lọ lónìí jẹ́ kí n bá ọ sọ̀rọ̀ má gbẹ́kẹ̀lé ènìyàn ènìyàn ò dáa má sinmi lé ènìyàn ènìyàn burú púpọ̀ bíbélì mi sọ fún mi pé palẹ̀kùn ètè rẹ mọ́ fẹni tó sùn sí òkè àyà rẹ ọ̀tá a máa lu ẹnikẹ́ni tó bá súnmọ́ ni nítorí pé wọ́n ní orí ọ̀fẹ́ láti tètè mú ọ àṣírí rẹ ni wọ́n ń wá kiri ìwọ́ sì rèé o ò mọ̀rọ̀ tí a kì í sọ gbogbo ìran rẹ àlá rẹ ìfihàn ọlọ́run àṣírí ọlọ́run fún ọ o ti gbélé àwọn ọ̀tá rẹ lọ́wọ́ kírísítíẹ́nì ò kọjá bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ gbogbo àṣírí kọ́ là ń wí má gbẹ́kẹ̀lé ẹnìkankan mọ́ ọ̀dàlẹ́ pọ̀ nínú àwọn ènìyàn kò sí

nínú ayé abaniláyé jẹ́ ni àwọn ènìyàn wọ̀nyí ìwọ fi ojú ọ̀rẹ́ wò wọ́n wọ́n rí ọ gẹ́gẹ́ bí ọ̀tá wọ́n sì ń fògún jà ọ́ pa ilẹ̀kùn ètè rẹ mọ́ pa àṣírí ọlọ́run fún ayé rẹ mọ́ kò má ba gbogun náà lọ ẹ jẹ́ kí a gbàdúrà olúwa ọlọ́run àwọn ọmọ ogun mo kí ọ pé ìwọ ni ọlọ́run àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tó mẹ̀rú rẹ̀ a máa mú wọn mọ má jẹ̀mú rẹ̀ nípa àṣírí rẹ ni mo súre fún àwọn ènìyàn yìí àwọn tó ti bọ́ sí ọwọ́ ogun àánú má jẹ̀mú bóyá gbé wọn jáde àwọn tí ejò ogun ti gbé àánú àánú má jẹ̀mú bóyá gbà wọn jáde àwọn tó ti ṣubú sí ọwọ́ ọ̀tá àánú má jẹ̀mú bóyá gbé wọn jáde àwọn tí a ti tilẹ̀kùn ogun mọ́ àánú má jẹ̀mú bóyá sílẹ̀kùn fún wọn kí àánú ńlá kó sọ̀rọ̀ fún ọ kó rí ọ̀nà àbáyọ jésù kristi olúwa wa àmì agbára ọ̀rọ̀ yóò máa wá sí orí àwòrán facebook báyìí bó ṣe wà lórí rédíò lọ́jọ́ tuesday ní aago méje àbọ̀ sí aago mẹ́jọ ìrọ̀lẹ́ ní lagelu fm bẹ́ẹ̀ náà ló wà lórí facebook kí olúwa kí ó súre fún ọ.

0: ṣe dáadáa ni a tún láǹfààní àti báyìí. Ẹ máa wò pé òun wo lẹ̀ ń gbọ́ yìí nírú àkókò bíru eléyìí. Ẹ òun pàdé yín yẹn náà ni. Ẹ mọ̀ pé mi ò ríṣẹ́ nílé epo ọ̀nà kan tí mo mọ̀ náà rèé. Àkànṣe ètò léléyìí. Ẹ dẹ̀ ti mọ̀ pé tẹ́ bá ti gbọ́ òun Big Man Presenter. Ẹ ti mọ̀ pé ohun tó máa ṣe yín láǹfààní ibi témi bí long sí nìyẹn ti mọ̀ mí ìdẹ̀lẹ̀ fún yín lófo na Mr. Laju ẹ̀ ẹ̀ ṣáàmọ̀. Ẹ kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ látàárọ̀, àdẹ̀kù bójú ọjọ́ ṣe rí. Àkànṣe ètò lẹ́tọ̀ yìí láti iléeṣẹ́ ìránṣẹ́ àgbàlá ìwòsàn Prayer Center eléyìí tó wà ní San Yorùbá-dàn. Fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa ẹ̀yìn ara lé o. Ẹ dẹ̀ tún láǹfààní àti jẹ ẹ jẹ̀bù ẹ gbẹnu sí i lórí ètò yìí. Ẹ jẹ́ kankan ṣe báyìí náà, àlejò kan ń bẹ́ wájú mi bí dáàdì wa ká lẹ́ sà.
1: Ẹ ká lẹ́ olótú.
0: Ṣáláfí àlẹ́ wa.
1: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ẹ kújọ́ mẹ́ta.
1: Ẹ ṣeun.
0: Ẹ jẹ́ ká kọ́ ṣe báyìí, orúkọ yín lẹ́kùn rere sà.
1: Orúkọ mi ni Dr. Adédọ̀tun Daniels, olùdásílẹ̀ iléeṣẹ́ àgbàlá ìwòsàn tó bẹ̀ ní San Yo.
0: Dr. Adédọ̀tun Daniel.
1: Bẹ́ẹ̀ni.
0: Àgbàlá ìwòsàn Prayer Center.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo ń rí iléeṣẹ́ ìránṣẹ́ yìí bí iléeṣẹ́ ìránṣẹ́ tó fẹ́ràn ọmọ Nàìjíríà.
1: Bó ṣe rí gan ni.
0: Wọ́n ṣe ìwòsàn lẹ́mí àti lára.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀mí ibẹ̀ ni orúkọ Jésù tí à ń gbàdúrà fáwọn èèyàn táwọn ọ̀dẹ́ ní testimony sa.
1: Bẹ́ẹ̀ni.
0: Ní ti ìlera bẹ̀ ní tara bẹ̀ òun la bá wà yìí sà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sà kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ prostrate tí ẹ̀ ń gbé tẹ̀dùnmọ́ kí ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀.
1: Ní ọdún kan mo ni mo rí pé bí mo ṣe dá àwọn àgbàlagbà lóhùn mo dá almost 16,000 lóhùn ní 2 years.
0: Ẹ dá wọn lóhùn.
1: Bẹ́ẹ̀ni tí
0: mo lọ́nà
1: ní 1-on-1. Mo wá rí pé gbogbo àwọn ìdajì wọn ló retire from ministry from different places.
0: Okay.
1: Bígbà tí a bá retire tí kankan dúró de lọ́nà ni tí ò bá ní arthritis a ní àrùn ojú a ní prostrate a ní stroke ṣé ìyàn wa ní retire mọ́. Mo wá rí pé kí ni mo máa fi kún ìjọba lọ́wọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ń dá àwọn àgbàlagbà lóhùn ẹ dá scare. Gbogbo àwọn tí mo wá dá lóhùn tó jọ́kùnrin yẹn pátápátá jẹ́ pé wọn ò ní àkíyèsára nígbà tó ń ṣiṣẹ́ tó pé nígbà yẹn wọ́n ń sákiri wọ́n lọ sókè wọn ò mọ̀ pé kankan ń bọ̀.
0: Wọn iṣẹ́ gan ò jẹ́ kán láǹfààní àti tọ́jú ara wọn tó bó ti ṣe yẹ.
1: Bẹ́ẹ̀ni tí wọ́n náà retire tán prostrate wa dé ìsétọ̀.
0: Nígbà tán fẹ̀yìntì lẹ́nu iṣẹ́
1: ìsétọ̀ wa dé
0: làwọn àrùn yẹn wá ń jáde.
1: Nígbà tí ìsétọ̀ wa dé tán.
0: Yes sir.
1: A di pé ẹ̀yìn ro mí ẹsẹ̀ ń ta mí wọn wà nímú ilé tó jẹ́.
0: Wọ́n dà mọ́ wọn tẹ̀ máa ń pàṣì kankan sáwọn àgbàlagbà kan wọ́n fi ń ṣe yọ.
1: Ibi tó wá lédè tó bá ti wá di pé wọ́n fi sójú ara tí ò wọlé ìsàlẹ̀ dodo ẹ̀ wọ́n wá lu. Ìbọn jì káàbọ̀ lágbà 75.
0: Kábíyèsí
1: ó máa gbé àpò káàkiri. Plaster ní dodo.
0: Tó yẹ kó fẹ̀yìntì máa jẹ fàájì máa jẹ gbádùn.
1: A wà tó máa
0: bẹ̀rẹ̀ báyìí jọ.
1: Àwọn máa ń nọ́ọ̀sì ìṣòro àìsàn.
0: Tó yẹ kó fi ọ̀fọ̀kànbalẹ̀ kó máa fi jẹran jẹ ata.
1: Pẹ̀lú ẹ̀kọ́ tàwa kọ́ nílùú India.
0: Yes sir.
1: Ní US ní Sweden ní Mamo. A wá ní pé kí la máa ṣe.
0: Ẹ sà gbogbo bí tẹ dákọ yẹn ṣe ẹ ti travel lọ́bẹ̀ ni sà.
1: Tẹ ẹ bá dọ́jọ́ mi ẹ máa rí àwọn certificate tó ní proof. Àwa ń sọ̀rọ̀ NAFDAC ni ó mọ̀ wá dáadáa pé kí ni àwa òkè dédé máa ń sọ pé ẹ kàn dédé máa bọ̀.
0: Láì sí ẹ̀rí
1: àwa ti ṣe pé
0: máa jẹ́ mi nìṣó ẹ̀rí lẹ̀ ń wá lórí fóònù yín lẹ̀ fẹ́ fi hàn mí ẹ o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹja máa sọ̀rọ̀ lọ torí àkókò wa tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹn gangan Dr. Daniel.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ń sọ̀rọ̀ kan lábẹ́ aṣọ ẹlẹ́ lọ India ẹ lọ kíni kílẹ̀ lọ ṣe mẹ́sàn.
1: Wọ́n tẹ̀ bí mi sínú iṣẹ́ ìṣègùn gbogbo àwọn tájọ jáde ni most of them are permanent secretaries. Èmi wá ní pé ibi tí wọ́n bí mi sínú iṣẹ́ ìṣègùn yìí jẹ́ kí n tọ́. Mo parí ní UK College of Natural Medicine. Mo lọ sí Sweden ní Mamo. Mo lọ ṣiṣẹ́ mbẹ̀. Wọ́n gbé wa lọ sí India for 7 years. Ibẹ̀ mo ti gba prof. Mo ṣe wá lọ sí Germany. Now nígbà tí mo wá dé.
0: Yes sir.
1: Èmi kọ́ produce oògùn tí wọ́n pè ní agbabitas.
0: Lóòótọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Oògùn agbabita.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin lẹ producer sa.
1: O ní NAFDAC.
0: Kábíyèsí Olódùmarè.
1: Àwọn oògùn tí mo ṣe pápátá ní NAFDAC. Bẹ̀ẹ̀ni ibi tó wá kàmílá dé.
0: Yes sir.
1: Èmi fúnra mi wá ní prostrate.
0: O ti ẹ̀ da bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. O túmọ̀ sí pé ohun tẹ̀ ń polówó tẹ̀ ń sọ yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: O ti ṣe yín rí.
1: Àwọn tó kọ́ mi báyìí tó mọ̀ mí.
0: Yes sir.
1: Tó wà ní department yìí. Mo ti lọ síbẹ̀ tí mo ṣíde sókè fún wọn tán gbogbo wọn tán wá kiri. Tó wọ́n sọ fún mi pé mo ní 85% instead of 4. mo ti ronu labera mi pe to e pe doctor ti ka wa ma se amo mo ti gba ka mu
0: e ti ro aropin ngba yen
1: mo wa lo wo gbe wa pada awon iwe taka
0: yes sir
1: kini ka se gbogbo awon ta wa nta ta jo pari e se bayi mo papo mo te another clock la ma se oni ya number lele ni gba ti mo lo ogun yen ton ni after 4 weeks o ja 60 from 86 nigba ti mo won tun pada lo esa tele te ba joko abe idi mi ti ma gbona masia
0: ka bi se dedu mari
1: ti mo ti expect pe e mo pe kan ta pe ni prostate from stage 1 our prostatics statics means an infection
0: so prostate ko la won yo ba pe ni sito
1: ni
0: eh
1: pe prostatics na ma npe so from prostatics yen o ma wa ni node o da bi gba ti won ba gbe bottle water ton fi straw si to ja si di ton fi koko sisale koko yen ni prostrate
0: yes sir
1: to lujade laarin wasale
0: yes sir
1: to mi ngba be sokale now ti koko yen ba wa compress to le pipe yen po ti o pe omi yen ma amadiku
0: yes sir
1: to aye pe ko nje ko ma jade mo ta ba ni ka ma saworan ni ko saye
0: esa ogun wo le loisa ten so
1: o ni mo mu wa fun yin mo fe fun yin le yo kan se ke te fun ni to ni prostrate
0: se pe ogun yen wa nbi dale bayi
1: wa nbi se ah ebi be fun yin bayi se egba
0: iro o da dun mi eyan ara le ah le ma ri mo bo o ye ke ma gbo inu ke lo ma wa inu ke funfun lo wa
1: ni capsule ni
0: eni
1: to ba lo hun ni prostate le to ipo ti increase more than 4
0: yes sir
1: to awon to ni 130 mo fi yin si now to ni 130
0: yes sir
1: ni le yin osu kan o pa ti 27 bobo symptoms yen lo awon to lo catheter
0: yes sir
1: o fo jade fun ra won
0: eh sir e ma gbo eleyi bayi sin gege bi e se sapejuwe yi
1: be ni
0: yo fe to 1 million won la tami yin ora
1: emi te wa se anu yan bayi
0: eh
1: ise oni kan mo ti ma fun lawon kan si package wa complete package to ma gba mole
0: to ma for mo to ma we mo papa
1: is just 250
0: just 250,000
1: ti ami ba ni kini dani a pe ni 10 million agbogun ta won ye is just 250,000
0: awon to wa n gbo wa ti won de wa labe isoro tan so yi
1: ojojumo
0: ti won de luwo ki la fe se
1: o le ra half
0: only the half
1: ben
0: okay bawo na se ma rira ibole wa
1: te ba ti bo lati ewurud
0: eh
1: eni kan ma to ko won lo challenge
0: ade
1: sanyo after academy bolu aji ade sanyo ati ragbala wo so nbe
0: ati ri big ball gbagada len sanyo agbala wo so
1: ati story ni wa la wa nbe
0: yes sir
1: wo de n bo lati eko abi new garage ko so ni sanyo ko for that so the cage ariwa ko de awa ki kuro office
0: lati agun melo le ma lo so
1: lati agun mesan titi di agun mefa
0: awon to na won jin ba ona se le ri
1: to ba ti san wo account mi ko no emi o de ki ma se kan to pe to ba ti fun mi ni wa ko lo se test to de ba ti lo si government hospital
0: o ko lo sayewo na
1: be ni mo ba ti mo lo si government hospital
0: yes sir
1: won ko ko se test fun mi mo se scan won wo nu e awon kan ton ri ninu bladder ninu ureter ninu gbogbo won sale fun mi e to se kini won fun mi ba to awon ni ko lo se psa mo se psa be mo ti ri mo wa lo ra machine ni 5 million psa machine wa lo office ni right to ba dodo mi ma ko se test fun 15,000 ni won se le gbugba gbaye ma wa wo pe ma wa se file fun ni e nkan to se yi o
0: 15,000 yen pe awon yen wa gbo wa lori eto yi won de fe wa lati lagelu pe presenter to wa nko yin o won le fun wa lo fo ma ti gbe nkan wa fun o confirm ni ki le se fun won bi ran lowo ki le ja le nbe
1: eyan bi mewa mo le kan fun ni 10,000 yan mewa 10,000
0: the first 10 people to wa koko yoju si yin la ro la
1: be ni e se fun 10,000
0: ayewo yen fun wa lo fe le 10,000
1: won mo ko 15,000 an se
0: ma
1: ti won 10,000
0: e se okay e je ka se bayi tawon yen ba nbo lo la yen lati wa get atayewo
1: be ni
0: lori sito sito atawon arun mi baba phone number won ma pe sisa
1: 070 070 456 93
0: yes sir
1: 771
0: e ba tun mo le kan sir
1: 070 456 93 771
0: kalawon yan wa get here won sayewo won de ra ogun yi
1: be ni
0: laarin mi ati yin ka ni ko siri be se ori kini ka se fun yin ile ise wa
1: ko pe wole ti mi ni kuro nbi
0: eh
1: ko pe wole pe ma yan o
0: iro lo npa o
1: iro ni o ten igba to wa logun itan
0: e mo so kini gba pe e mo so kini o da yin loju gan ma ni sir
1: logun itan
0: yes sir
1: ko tu wa pada wa sayewo ofe
0: ko tu pada soro yin wa sayewo ofe
1: wa fe dija ko se nbi mi ko mu dani ko ma so fun mi bẹẹni ko ba dodo mi ma se fun awa ile te se ntada
0: kini idan loju gan le so yi esa te we te gbele fi se sa
1: oh one bear suya permoto
0: o de ni dosage
1: no oni na dark no
0: o de ni nafdak legbe nafdak bu wallu mi na nwo be mo tun bi yin la ni
1: se da wa wa kawe agbodo se joba ti an ba nsu ogun so da ba fo en number kan
0: yes sir
1: to ba lo se mistake won charge e won cherry ton ba kokko gbe bi le ni e ko ni se be mo
0: baba
1: but we are not to ba di project yo kan ri they charge you as a criminal any ashe won
0: okay so fun wan sin pe oto la won oro adua oto ni lira
1: ah
0: so pe ka ma mix e papo ni e
1: ba doju e doctor ani pe kan lo for say later on la fin drode won
0: eh doctor man so be lo to o man so be man so be eh sir phone number yen le kan si sir
1: 070 456 93 77 1
0: ba la yan se ma je anfani le lo fe lori eto lale chiki ma mole lo mi le fun mi le mi le da pada fun yo
1: mo ti fun ni
0: mi le da pada fun yo se wa yo mi ni fun yo mo lagba kan ma lo awon lagba ti ma lo fun o
1: mo ti fun yin
0: phone number ile kan si sa
1: 070 456 93 771
0: e ba ntun mu sa
1: 070 456 93 771
0: kilo fe kan yan parting shot ka to ma lo
1: kilo fe so ko wa lo mi tun mo fe fun yin ti yan ba lohun o lato lati domo to ti lo 3 years ni marriage ti obi mo
0: eh
1: egbe so ke fun eni ko je eleyi
0: iro ni
1: sir to ba ti je to ba ti bi mo to ba ti bi mo to ba ti bi meji ma gba kan o ṣugbọn to ba ti le bi e
0: yo kan
1: for the next time eh jari eso yi
0: ari mo la sisi
1: jari eso yi
0: eh
1: e kan mo pe ni seminal fluid o wa nu prostrate e be le yin gbe o nu wa sinu scrotum to miss do the sperm semen lo fun yan loyun to ti seminal fluid ba ti ngbe 1% loan drop lara kunrin parano ni o je kokun le se meji mo to ba ti je so yi wa se meji wa wa ni strength wa wa ni enough sperm lati produce fun yawe iwo to ni low sperm count to gbola leyi mi o ni gbowo treatment yen wa gba isu yen lofe what yawe
0: come abo lola
1: ben owo ti mo kan lo won ni pe owo registration won 10,000
0: ofa
1: won wa gbogun ti pe lo 250,000 naira ko bi mo ṣugbọn to ba ti mistake bi meji oyo kan temi
0: ama go eh le je kan pe mo lo mo fun yi sa e se gan to ni pe ni fi omo Nigeria be a se nse ti emi la se ti lera ni lewosan ile agbala iwosan to wa ni Sanyo ni Ibadan baba e se gan Dr. Daniel e je ka awon mo phone number yen le kan si phone number yen fe pe se yin le ma gbe fun yin sa
1: emi fra ma gbe
0: se won tun le fi kan si WhatsApp
1: be ni sa
0: o ye pe
1: 070
0: yes sir
1: 456 93 771
0: le kan si
1: 070 456 93 771
0: for the last time
1: is 070 456 93 771
0: Pastor Daniel, thanks for coming. God bless you. Eyanale, aje pe e mo wora yin ni ran o. Ba ni gbe wo na tete ba won gbe. Na line ti e de be na. Awon eyan forisirisi owo to po, won fi lo abroad la fi lo treat ara won. Eleyi o po. Ele to se odo yin na wa yin na yoju sibe mo de believe pe ko ni si abamo nbe e de le wosan agbala wosan la ro la lago meso yo de jasi ayo ati re fun yin oluwa re mi lekun adesina big man presenter loruko mi ademola sis lajo se en le nbe ku kale odijo mi ojo re
2: wosan ti de 96.7

ẹ jẹ́ kí n kọ́kọ́ mú eléyìí wá ná. Ẹ dákun ẹ̀yin olólùfẹ́ wa amọ̀rírì yín amọ̀ pé ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ìfẹ́ tẹ́ ẹ ní sí tò yìí lẹ ṣe ń gbọ́ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Mo sọ pé ìdí tí iléeṣẹ́ yìí fi gbé ètò ojú táyé kalẹ̀ ni fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa láti jẹ̀gbádùn káràkátà. Ní pápápá tí ò ní ní wàhálà nínú àti lówó tí ò ní gajara lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá lóhun tẹ́ ẹ fẹ́ tà kẹ́ẹ̀rí tà ní pápápá láì ní wàhálà ẹ̀yin tẹ́ ẹ bá sì fẹ́ rà kẹ́yìn náà rà láì ní wàhálà kankan nínú. Ẹ gbàgbéjì ọmọ Nàìjíríà ló sì ń gbé tù yìí nílé lóko. Ẹbẹ kan wá rèé tí mo fẹ́ bẹ ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ̀ dákun. Tẹ́ ẹ bá ti pè lórí ètò tẹ́ ẹ lẹ́ lóhun tẹ́ ẹ fẹ́ tà

lẹ́ẹ̀kejì ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ta kẹ́ ẹ tó pè lórí ètò pé ẹ ta kinní báyìí ẹ dákun ẹ ti kọ́kọ́ conclude lọ́dọ̀ yín tó bá jẹ́ pé ẹ̀yin àtọkọ yín lẹ́ni tàbí ẹ̀yin àtìyàwó yín lẹ́ni ẹ kọ́kọ́ pe ọkọ yín ẹ ti jọ sọ kẹ́ ẹ ti fọkàn kẹ́ ẹ ti pọkàn pọ̀ pé ẹ ta kinní yìí lóòótọ́ ni kẹ́ ẹ tó pè lórí ètò tó bá sì jẹ́ pé ẹ̀yin gangan lẹ́ni ẹ mọ́ tẹ́ ẹ bá ń ṣiyèméjì lọ́wọ́ ẹ mọ́ tí ìpè wàá pẹ́ ní ohun tẹ́ ẹ fẹ́ tà ẹ kọ́kọ́ decide pé ẹ ti ṣetán láti tà kẹ́ ẹ tó pè lórí ètò yìí ẹ mọ́ pè sórí ètò pẹ́ ní ohun tẹ́ ẹ fẹ́ tà létà kẹ́ ẹ tún wá change mind yín yóò mọ dàbí ìgbà tẹ́ ẹ bá ń mú àwọn olólùfẹ́ ètò yìí ṣeré ni

kò yẹ kí n sọ eléyìí ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ètò níjẹjọ mo nílò àti sọ láti clarify àti láti jẹ́ kí àwọn èèyàn gbogbo àwọn èèyàn tán pè láti jẹ́ kán mọ kí ni tó ṣẹlẹ̀ ni torí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní reply messages lójú àwọn kan ti ń dàbí ìgbà tó bá jẹ́ pé ó ní ohun tí mò ń fọwọ́ bò òun ni mo ṣe decide láti sọ lórí ètò lálẹ́ yìí ká tó bẹ̀rẹ̀ ètò ní sánsan lórí ètò níjẹjọ ẹ̀rí pé màmá kan pè tán ní àwọn fẹ́ ta ẹ̀rọ ata méjì immediately tí tó parí messages tí mo gbà lórí ẹ̀rọ ata yìí kò lè less than 35 àárọ̀ ọjọ́ kejì tí màá fi kí màmá yìí ètò tá a parí láago mẹ́sàn-án alẹ́ àárọ̀ ọjọ́ kejì bíá bí aago mẹ́jọ àbí aago mẹ́jọ àbọ̀ tí màá fi ráyè pé màmá yìí kí n béèrè nípa ọ̀rọ̀ nípa ẹ̀rọ ata yìí ń láwọn ti tà ibi tí ń sọ̀rọ̀ ló yẹ kó ti yé wa bẹ́yẹn dákun yín tẹ́ ẹ̀ bá pè tẹ́ ẹ̀ bá sọ tẹ́ ẹ fẹ́ ta tẹ́ ẹ̀ bá ti decide ẹ mọ́ pè lórí ètò torí ẹ̀kan tẹ́ ẹ bá ti pè tẹ́ ẹ sọ tẹ́ ẹ fẹ́ ta àwọn èèyàn tí ó send message tó ní interest ó pọ̀ gan àwa sì gbọ́dọ̀ ṣiṣẹ́ tiwa bí iṣẹ́ ẹ dákun ẹ bá wa fi eléyìí sọ́kàn ojú òní tiwa lálẹ́ yìí gẹ́gẹ́ bí ṣe wa lórí ètò ẹ̀ á fi àyè gba ìpè láti ilé náà fáwọn tó bá ní ohun tán fẹ́ tà bákan náà á ka lára messages ti ń bẹ lọ́wọ́ torí messages ti ń bẹ ń bí pọ̀ òun la ṣe máa ń kà díẹ̀ torí tá a bá ní ká jókòó ti messages ká kà á ní ráyè gbé ìpè láti ilé

0: Hello.
1: Hello.
0: E ka le baba.
1: E ka le kwata.
0: Yes sir. Ki le feta?
1: Ugo so pada ora ba ti a kwata.
0: Nte feta sir.
1: Kaze engineer ni mi a ni digere bi olokara jan so kan ti.
0: Eyin e ma wule pe gbogbo yin te ba ti ni fe si n to ba fe ta e ma wule pe lori eto te to ba pari number ta mo fi sita keto to pari yen ohun ni ke pe si tabi ke send the message ohun la fi wa da yin lohun. Hello.
1: Hello. E kale.
0: Yes sir.
1: Hello
0: sir. Yes sir.
1: Lati apete mo tin pe yin.
0: Yes sir.
1: Mo fẹ ta abeta ohun ojule mefa ni ayin omo wu mo ti pele ri ni satin le yomo omo wu te
0: eni ile to je ojule mefa te fe ta
1: ojule mefa be ni den
0: te fe ta lapete
1: abeta abeta
0: e wa ni pe ti pe mi ri lori eto yi
1: mo ti pe ri but awon mo ti wa pe na ene ko opo ape an fe na mo so ni mo ti pe
0: send details si mi nu. Oun ni ka e kole.
1: Se ki so iye ta beta na mo so leyan mo mo ile e wa nbe.
0: Mo nbo sa, mo nbo sa. E koko gbo mi na. Se ri number yen WhatsApp number ni. E wa kole. Oun ni ka e fun aburo yin kan wa send pictures ati video ati details ile yen kan send e si number WhatsApp ti ma fi sile ti mo so yi.
1: E le so kan mo so iye ta beta nko.
0: E ma ko si e lo le fe ta.
1: Bo se ri because ile family mi na olori ebi panu be se o se back back on ade ki wo so to yen wa nbe o do si be na fa yen do si be
0: okay
1: abe ta ni 7 million
0: 7 million naira ojule mefa ori ile ta e ko si so pe plot kan.
2: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan gan adojúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender garage ń bẹ lórí stone mix blender wa o stone mix yam pounder
5: asọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka
4: back to school items souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awo gba lo de lorisirisi abomofo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora ohun kulele for the original souvenir gbera nle ma lo si Whitestone Souvenir ide ape oduduwa building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja. Allah Akbar.
5: is turning things around.
6: Ṣé ní yàrá òkè lọ́jọ́ wọn ni? Ẹ̀mí olóró yóò tó ń bàlẹ́ àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run.

0: káàbọ̀ padà látòjú ọjà. Ètò jẹ́tẹ́lá ilẹ̀ ń gbọ́ láti lè ṣe lágilu FM 96.7 òkè gajòkè. Ètò tó ní ṣe pẹ̀lú káràkátà ilẹ̀ ilé àti mọ́tò ẹ̀lówẹ̀ káàlẹ́.
1: Ẹ̀lẹ́ káàlẹ́.
0: Yes, sir. Kí lẹ fẹ́ ta bàbá?
1: Orúkọ mi ni Nípa
0: Lókè láti ṣẹlẹ̀. Ẹ̀fọ́rúkọ yín lẹ̀ ní pápápá ń tẹ́ fẹ́ ta ni.
1: Ok, àwọn pọ́pátì kan wà tó yín tó jẹ́ lẹ́sìn ní fẹ́lẹ̀lẹ̀.
0: Tẹ́ fi rẹ́ǹtì àbí?
1: Ẹ̀jọ́ fẹ́ fi rẹ́ǹtì.
0: Bàbá ṣé kìí ṣe látọwọ́ ẹjẹ́ǹtì?
1: Èèyàn kan ló gbé níyẹn lẹ̀ tó wá nítorí bá àwọn àyàn.
0: Tó bá jẹ́ pé ilé tó ti ní commission tó ti ní agent commission ni a ní fààyè gbà.
1: Rárá rárá
0: fẹ́ kó jẹ́ direct látọ̀dọ̀
1: owó náà. Fees náà dẹ̀ wà.
0: Tó jẹ́ direct látọ̀dọ̀ owó náà tí mo wà after gangan.
1: Bẹ́ẹ̀ni ó jẹ́ látọ̀dọ̀ owó náà bẹ́ẹ̀ni.
0: Ó dáa. Nọ́mbà wa tá a fi síta kí tòótọ́ parí yẹn ẹ send àwọn details ilé yẹn sí. Ẹnìyí sọ pé àwọn ní ilé tó jẹ́ 3-bedroom bungalow táwọn ti kọ́ dé window level. Ilé yìí orí half plot of land náà kọ sí ìbẹ nínú mọ́gàjì close ìyẹn ò ní Akíngbilé nílùú Ìbàdàn tá a wà yìí. Ẹni value ilé tá n sọ yìí 7 million naira ni ṣùgbọ́n àwọn nílò owó ní yàjóyàjó ẹni bẹ́ẹ̀ bá kó 4 million wá àwọn ó gbà á. Hello.
1: Hello.
0: Ẹ̀ka àlẹ́ sà kí lẹ fẹ́ tà?
1: Ẹ̀ka ẹ̀kọ́ tó.
0: Kí lẹ fẹ́ tà sà? Ẹ fẹ́ ta Nissan Micra. Kí ni condition mọ́tò yìí sà? Ṣé lè ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni tẹ́ ń fi kérò lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣùgbọ́n ẹ ti lò dáadáa kì í ṣe tòkúnbọ̀. Ní bẹ́nu ẹ̀. Bọ́dì wà òkè, interior wà òkè, exterior kò ní wàhálà kankan. Ọ̀dàwọ́lẹ́kùn. Ṣé ẹ ti kún lọ́dà commercial bí private ló ṣe wà? Ẹ ti kún lọ́dà commercial bí? Àgbọ̀yìn dáadáa nẹ́tọ̀ọ̀kì yẹn ò dáa. Ẹ mọ tẹ́ ẹ ṣe bàbá torí ìjọba àkókò ẹ bá wa send details mi cry kẹ send ẹ sí nọ́mbà wa tá a fi síta kí tòótọ́ parí. Bákan náà ẹni yìí sọ wípé àwọn ń wá ilé táwọn fẹ́ yágbé ní agbègbè ìdíọ̀yà ọlọ́sànmọ́ ilẹ̀ ẹ̀rọ ìyẹn ò lọ́nà ayégún. A room self-contained tàbí room and plus self-contained ẹni tí gbogbo ẹ̀ ò ní ju 300,000 naira lọ. Hello.
2: Ẹ̀ka alẹ́
0: ma mama kí lè fẹ́ ta?
2: Akọ àtàrọ.
0: Yes ma.
2: Ẹja nílé kan tàbí ẹ̀ta lọ́yọ̀ọ́.
0: Ilé lọ́yọ̀ọ́ orí ilé wò ni?
2: Ọ̀yọ́ lórí aṣọ mi.
0: Ẹ ṣàpèjúwe bí lè ṣe rí ma.
2: 3-bedroom flat kan, room self-contained kan. Fún wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn.
0: Ẹgbẹ́ ara wọn ni mẹ́tẹ̀ẹ̀ta yìí wà.
2: Méjì.
0: Ẹ sì ti kọ́ wọn parí àbí?
2: Wọ́n ti ń gbẹ̀dá sí bí 10 years gan. Fún àtúntò wọn bẹ̀ báyìí.
0: Báyìí.
2: Ní ìbọn Ìbàdàn la wá. Àkọ́kọ́ tó mo ti kúrò lọ́yọ̀ ti pẹ́.
0: Èlò lè fẹ́ ta màmá?
2: 12 million.
0: 12 million naira.
2: Méjèèjì.
0: Ó dà má ẹ bá wa send ẹ sí nọ́mbà tá a pè kí tuntun parí hùn.

0913708675. 0913708675. Plot ilẹ̀ kan bẹ tó ní ilé tó jẹ́ uncompleted three bedroom flat tán ti kọ́ dé window level lórí. Ilé yìí bẹ nínú Aba Teacher ní agbègbè Omi Adiyo. Gbogbo document ló pé pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ 5 million naira ló fẹ́ ta. Hello.

0: pa origun mẹrẹrin agba nla aye e tun ja ajo se lale un le da se o adase ni hun mo iba kan ogbodo hun mo ujuba folo won ba mo se ba fi eyan aje wi pe ni o ko olotu eto yi temi tayo omo ye ladun aboro eledua ma je kemi ofa ka kan je ko o si ni jebe o si oni wole to wa esami ka gbeto amemi loko amoju ero ademola asis ti gbogbo aye mo se asiso emi ani dimo oju oni ti imura re lale yi abi bi tawon pilot gba mo ko ri omo ni se ke se pe dimo o tin travel by you yo yo ri be o ka anda no ka olohun ka kan gbe dide ma bo ne ame mi yu ke lo si lo ni adu abagba enu omo awo kan mo fowo ran se sa wa ni o ti ti awa lorun ba tori ta wa na ba npe en lo america en lo yin lo mo sise so mo pe gbemi gbemi loku ti yan wa ki ah ka se nse o ifajin go da gan ke se ti won pe lohun tori wa won o le ba temi mu otutu ma mu nbe en to afi jo so ta ara wa nu boya ki won ma formula wa ke mi na formula temi ke se na de ti se dole so ogurugu alogun akan oloko mi ara ye mo je wa ninu nira inira oda ba se ma nso ni oso se e ma je ase bi ase ma je ase ka ta ni opo mo la keji lekun jaye mo se kabiyesi fori ade nile ibadan oba is imperial majesty kabiyesi oba rashidi adewolu akanmu ladoja arusa wa kabiyesi o lori nkan mi nko lori oro le nile ibadan kini ohun o ti n yato si ti tele tele awon ta won kan ti palekun kabiyesi ngbe ti gbe gbimo kale loja aba ti esi se pe egbe igbimo kale lasan won ni ta ba ta a to ni ta ba to yo deran de en to ko wa jo deran de ni la fi lu are gbogbo magaji nle ibadan are asimi yo adepoju ari ori ta fi lu won logo enu pe to e mo ku ise o ise ilu le se ilu o gbe yin pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ọba àti gbogbo àwọn àgbìmọ̀ yín tí ẹjọ́ ń ṣiṣẹ́ takuntakun torí ẹyẹ kan ò lè fapá kan fò àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbé gbádórì olóyè mọ́gàjì ọdẹ́kù akọ̀wé nù òun gan ti ń di ògbóǹtagì nínú ká máa dájọ́ tí ò sì fi epo bọyọ̀ ẹkùṣẹ́ o mọ́gàjì àjàyí amadu ẹkùṣẹ́ mọ́gàjì adégòtì adégòkè lábìrán àti mọ́gàjì ilé olú bákan náà ìyá mi mo kí yín o mo kí yín dáadáa ìyálòde arọ̀rọ̀ ìyá ọ̀pá ojú òní tìyín tó ogurugba lóògùn àkànwó ló kọ mi arárí ẹ mọ̀jìn wa náà nira ìnira ọ̀dà lóko àwọn tá a jọ ń tukọ̀ ètò yìí yàpọ̀ jápọ̀ lọ́mí àdé lọ́wà ismail akéré àjọ wà ń yàrá gbóhùnsáfẹ́fẹ́ ni tó fi dórí bàbá mi peter agboola nílùú fìdítì bákan náà olúwa ń bẹ ní eléso àtúnkù mọ́ra ìpínlẹ̀ ogun kò sí ewu ọlọ́run ọmọ sọ àlọ́ yóò máa sọ àbọ̀ àwa ò ní kó sọ́wọ́ àwọn ajínigbé àwa kí wọ́n tiẹ̀ ń wá o àwa kì í ń wá o àwa ò ní kó ọwọ́ wọn tó ṣé ká lójú ọjà báyìí ẹjá lójú ọjà ẹ kú kalẹ̀.
1: Lagilu FM 96.7.
2: Ọlọ́run yókè bẹ̀tẹ̀ ni ẹ kú iṣẹ́ o.
3: Ó tún ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́ òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ. Àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn total deliverance from power of darkness Ephesians 6:12 àkókò àdúrà lójoojúmọ́ aago mẹ́sàn-án òwúrọ̀.

0: so je mo ki yin ku kale e ku gbadun eto yin eto wa eto akone ti gba wa se le share de lero ami jinjin le share de ti lagelu mo so fun wa lana ngba ti a fi nka se eto lawujo agbale wi pe loni a gba mo gaje ile ogbori e fan safila fila agba won lalejo lale be ni adajo ma se asoro maye biru won ba sonu dandane ka wa wo won lati nu ile agbara ademola si sasisu e je ki mo gaje wole
1: ori eto ti gbogbo aye njoko le bayi eto akoni igba wa se nibo la wa lowo lowo bayi ni ilu Ibadan akoni igba wa se wo la si wa nle ṣugbọn ko to diyan e kokko ba nda ko yin o
2: ni akoko oki kabiyesi Olubadan ti ile Ibadan oba senator Rasidi Adewolu Oladoja Olubadan ti ile Ibadan
1: kabiyesi arusa wa
2: arusa wa Olorun je ki ari baba pe
1: ami o
2: won pe lori oye
1: ami
2: iru kan re ko do kini
1: ami
2: o si to ki gbogbo awon oloye Ibadan ti won pe ni Olubadan council bo ki gbogbo won Olorun je ki anu pe lori oye
1: ami ase o
2: Olorun je kan lo ka jo Ibadan
1: ami ase o
2: wa ki gbogbo awon eyan ti won gbe ilu Ibadan o ki gbogbo won o de ki gbogbo awon ebi mi patapata o ki gbogbo won oruko mi ni Oloye Kasim Adedeji Ogbori Efan ti mo je magaji ile Ajayi Ogbori Elefan Safila Fila ni Isale Osun Oran Iyan Ibadan
1: lekan si emi na kiyin ka bo sori eto ajinde aro ma je o
2: alamani
1: Ajayi
2: Ogbori Elefan
1: Ogbori Elefan Safila Fila ta la Ajayi o Ogbori Elefan awon aye fe me ti se
2: ta ba pere akori akoko gbodo fi idalale
1: daraga
2: bene Ajayi Olosunde loruko ti baba nje nipase ipa ti won ko ni ilu Ibadan lo fun won ni alaje to pada di oruko won iyen Ajayi Ogbori Elefan Safila Fila abi baba wa ni ile to kan ni ilu Ejigbo ti won wa lati idile oba kan ni ilu Ejibo nigbati abi baba ni kan bi igba odun seyin baba abi won ni ona iyanu ati ona ti won gba bi alagbara nitori pe gbati ya won wa ni inu oyun iyen oruko ya won ni ohun tope gbati ya won wa ni inu oyun ini baba ti en to je baba won lo salaisi igba yen nigba ti won fe bi baba won lo bi won lowo won tete ri won bi so nigba ti olorun so pe ko bi won saye iya won bi won tan eni iya to bi won lo so na si wo se
1: kabiyesi olorun oba
2: na je olorun ni pe n to sele yen e ri pa so pe dile oba ni iya to bi baba ti wa nigba ti oba yen to ri n to sele pe oru omo iya nu wo ni eleyi iya re wa nu oyun eni baba ku iya re to bi tan
1: to na to ku
2: na to ku baba iya re to je oba nile to kan ni ilu Ejigbo o wa pase fun awon eru re pe ki won gbe jina rere sinu ogbo o wa de nu ogbo ki won pa
1: sugbon ki won pa won
2: pa
1: omo ti a sese bi
2: o jeje orun pelu n to ti sele ṣugbọn ki le ri olorun ko le se atawọn eniyan denu ogbo oju oro won pe nitori pe o jeje orun ni wọn apa wọn kan ju silẹ wọn ba ti wọn lọ wọn lọ sọ fun to ran wọn se pe awọn ti pa ṣugbọn ọdẹ kan n bẹ gba tohun dẹgbo lọ o ti dẹgbo dẹgbo lataarọ ọrẹ rẹ pa nigba to wa de ọgangan bi ti wọn gbe Ajayi si ti se Ajayi Olosunde nigba to debe o ri esin ti n pe bo nkan kan ni ọkan ki le le se ọbẹ kan lo pa ẹran ti wọn a ri ni ti o ti ku si inu igbo ti won wa kaakiri sugbon gba ti o de be eje orun lo ba kesesebo
1: ti si me
2: ah taludan eleyi wo awon ese irun lo dawo re irun lo da iwo re iwo teyan ma da fun omo
1: irun
2: awon irun lo da iwo e
1: kabiyesi olohun oba
2: ngba ti ode o gbe omo na le pon gbo dele o pe yawo re pe ohun ti rin lata ohun re ran pa o sugbon ti ogun se fun ohun ni eleyi o ngba to lohun tun ma sise re yawo ode na sese bi omo ni yawo ode tewo gba omo ya won wo e fun won toju e won fun laso won fun loje omo ti omo ode yen mu ina ni won fun ohun na
1: yen fun ajayi
2: won toju won bi gba ti won eyan ba bibeji ni won se toju omo ti baba ode bi ati ajayi na ti se baba ti wa ngbo omo yen bere si dagba won ati omo baba ode won bere si dagba papo sugbon e ri pe en to ba je ati kanju ati kekere na won ti won ri ni inu wa re
1: ati se
2: ngba ti baba n dagba die die e ri pe baba ode to toju e ode ni ijo ti baba ti ba n lo oko ode yo mu omo ti ati ajayi dani won jo sode lo nigba to ba denu ogbo gege bi agbalagba ti baba ode o je o ri pe omo ile o ni ati kanju baba o sode gba ona bi o lo sode gba ona bo mi lo nigba won ba jo pade yo ti ri pe ohun sa pa eran ni sa ngbo di stage kan baba ode ni ko nikan o ma da lo se oku ngba to wa fide yo ti peran le kitikiti yo peran le kitikiti
1: de baba ode
2: ngba to wa di dokan o lo oko de bi ise re o to de kode ijo kini ijo keji ijo keta baba ode wa pe kilo sele se se pe eran ko buruku ti pa ajayi je ni
1: nugo
2: gbo ya gege bi agbalagba won se awon to ye ki won se won bere awon ti won bere ibe na ti wa mo pe iji lo gbe baba lo
1: sugbon
2: oya o ti ku si inu ugbo odun kini odun keji baka fi mo ri bi odun marun odun mefa iji da pada sugbon ajayi igba na o ti yato si ajayi to de nisin won ti ri pe eleyi o ti di alagbara o be ti di eyan
1: baba ode n si wa laye
2: sugbon loju baba ode igba na ilu ibadan ti n lokiki ti ti n gboro ti awon akole ti n wo inu ilu wa ona wa wo pe ko won lo dan iru ti n be ni ara ohun ko na lo dan awon ibadan omo orile ibadan n wo de ibadan o ba awon alagbara de ibadan awon bi boluyoni àwọn obìnrin lọ àwọn abasọrun ogunmọla balógun òbíkúnlé ààrẹ látòsà àwọn alákanlẹ ó báwọn èèyàn alákanlẹ náà jẹ
1: alágbára
2: nígbà tó dé ẹ rí i pé ìgbà tó dé ibi tí a wà yìí ó jẹ ìsàlẹ ọsùn ni wọn ń pe ibi tẹlẹtẹlẹ odò ọsùn wà lókè ìsàlẹ ọsùn ni ibi alágbára kan ti wà níbi tẹlẹtẹlẹ rẹ
1: alagbara kan ti wa ni bita
2: wa ni bita wa yi
1: nile ogori efan yi alagbara wonu
2: alagbara yen nugba ti mo ba n soro lo o ko ri o je jade sugbon alagbara yen o ti gbonu ikilo ri bi pe ko tete kuro nibi to wa eni ti o lo ibe yen nbo o na ja alagbara ti o ba ku ofun eni yen o teri ti won ni gbo oko e mo
1: kabiyesi
2: nugba ti eni yen de òun náà ti gbọ́ ó ti mọ̀ pé ẹni tí wọ́n ń sọ ló dé yìí òun náà fi àdúgbò lẹ̀ fún inú fátó òun náà dá wọ́n sọ fún pé kó gbọ́ sókè odò tó wà ní ẹ̀kúlé wa yìí ngbò fòdò tó dókè odò ó tún dáfá ó ní ò tí débi tí ń lọ ngbò tó rìn sá ó tún dáfá ó ní òkú díẹ̀ ngbò wá débi tó náà wà lónìí tó dáfá wọ́n níbẹ̀ ayé gangan ló ṣẹ̀ṣẹ̀ dé yìí
1: kàbíyèsí
2: ibẹ̀ ni wọ́n ń pè nílé ládùn ní dòní ládùn ní ló ti kọ́kọ́ wà níbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá kú òǹbí kó tó wá lọ síbi tó wà ní ìsìn torí kan ti jẹ́ kó yẹ pé tí ò bá kúrò níbi alágbára kan ń bọ̀ tí ó tẹ̀lé
1: tí wọ́n ní gbókò ẹ̀ mọ́
2: tó jẹ́ kó náà fi ibi ilẹ̀ nínú ogbó ni bí wa ó jẹ́ kó náà fún òkè ra nígbà tí bàbá wa dé ìbàdàn gẹgẹ bi awon akoni o na ba won lo si ojo ogun sugbon ise akoko ti o kokko se le ogun kan be ogun efun alaye ti won lo ibe lo ko re ti kokko han ngba ti won lo soju ogun
1: ogun se sogun ti an ni gbogbo awon eran buku be ni an gbe
2: isogun gẹgẹ bi awon ese ma ro
1: ta
2: ba gbada ko pe ogori efun won se bi boya ẹran ló bá jà tó pa ẹran tí ń jẹfun irọ èèyàn ni ìlú tí wọn ń pè ní ẹfun alaye tó wà lẹkìtì lónìí ìlú yẹn ni ìbàdàn àti ẹfun alaye ń jà ṣùgbọn ẹrí pé pín bẹ́ẹ̀ ṣe máa jagun nígbà náà wọn á bẹ̀rẹ̀ ogun lára tó bá di ní ọwọ́ ìrọ̀lẹ́ tàbí ní ọwọ́ alẹ́ tó ti rẹ̀ wọ́n ó dagun dúró wọn kálukú padà sí kámpù ibùdó ogun kálukú wọn lọ túra lẹ ẹn bá fẹ jẹun tó bá fẹ ṣe wọn tún ra mú fún ìjọ kejì tí wọn tún bẹrẹ ṣùgbọn àsìkò tí wọn bá ti padà sí kámpù wọn olórí ogun ẹfun alaye yóò tún wá ṣẹṣẹ pé àwọn ogun ti ẹjọ ni pé ogun ìjà ṣẹṣẹ bẹrẹ ni
1: tàbí
2: ti di lọwọ alẹ tàbí bàbá yẹn ti túra lẹ igbó tó súnmọ ìtòsí kámpù àwọn jagunjagun ìbàdàn yóò gborí igi lọ́nbẹ̀ bẹ̀rẹ̀ tí ń ṣe àwọn ìbàdàn ní ọ̀sẹ̀ bí kò gorí igi kó pààyàn mẹ́ta kó pààyàn mẹ́rin
1: tí wọ́n
2: ní mọ́ tí ń pa wọ́n ìyẹn jẹ́ káyà fún wọn àsìkò tá a bá ti túra lẹ̀ kí ni ń pa àwọn èèyàn wa gbogbo yẹn náà ni àjàyí ọlọ́sùndé gbogbo yẹn náà ni fojú rí kí sì ń bọ̀ tó sì mọ̀
1: tọ́jọ́
2: wà ńbẹ̀ ṣùgbọ́n ó wà wò pé kí ló ń lè ṣe láìsọ fún bàbá yìí ó wàá gbéra ní ìrọ̀lẹ́ ẹjọ́ kan tí wọ́n ti túra lẹ̀ tí wọ́n ti jagun ọjọ́ náà parí náà báyìí ti túra lẹ̀ ó mú gbogbo nǹkan ogun ẹ̀ tó yẹ kó mú dání ó gba inú ogbó yẹn lọ nígbà ògbé inú ogbó ẹni ò tí ì débẹ̀ ni olórí ogun ẹfun alaye alógun ẹfun alaye lójú olórí ogun kò tí ì dé
1: inú ogbó
2: kò tí ì dé inú ogbó bàbá wa ti débi ó ti gẹgùn ó ti gorígi ó ti gẹgùn n retí ìgbà tí ẹni yóò dé òun náà ti mọ ohun tí ń ṣẹlẹ̀ bí ogun ti ń pa àwọn ọmọ ogun ìbàdàn kọ̀ọ̀kan yìí ojú òun ni ó ṣe ní òru díẹ̀díẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbúrò pé àwọn kan ń bọ̀ ó ṣàdùrò nígbà wọn dé àwọn náà bẹ̀rẹ̀ sí kí ìbọn wọn ń pàyàjọ́ wọn ń pògèdè nígbà tí wọn náà ṣe tán láti bẹ̀rẹ̀ sí máa ṣe ọṣẹ́
1: bí wọn ṣe é ṣe
2: bàbá wa ìbọn tó gbé dání ó nà sí ìsàlẹ̀ ó bá
1: ìyẹn
2: olórí wọn yẹn gbogbo ọmọ ogun yòókù wọn fán
1: gbogbo olórí ti kú
2: ikọ̀ tí kù ìbọn mú un dàkóró bàbá wa sọ̀kalẹ̀ wọn fi dàpẹ́ta wọn bẹ̀rẹ̀ sí bára wọn jà ọwọ́ bàbá wa dùn ó bẹ̀ ó pa ó wá ó pé tó ń bá dé ìbàdàn ní ibùdó àwọn ogun ìbàdàn tó bá sọ pé ti ń ṣe wọn lọ sí ohun ti pa bó wọn ṣe gbàngbọ́
1: kábíyèsí ọlọ́run
2: ó mú dà nínú akọ rẹ̀ ó bẹ̀ lórí ó kó ogun kan ogun ẹ̀ ó kó dání ó wá fi eyín ó fi dirun orí ẹ̀ mọ́ ó wá bẹ̀rẹ̀ sí sáré lọ káwọn ọmọ ogun tó ti sá lọ yẹn wọ́n mọ̀ pé wọ́n padà wá láti wá wo ti ṣẹlẹ̀ sí ọ̀gá wọn eré yẹn ló wá sá wọ ibùdó àwọn ọmọ ogun ìbàdàn ẹ̀yin bàbá ẹ̀yin dà n ti ń ṣe wá lọ́sọ́ láti jọ
1: yìí kábíyèsí
2: ó gbé orí rẹ̀ lé àti gbogbo nǹkan ogun ẹ̀ ó yà wọ́n lẹ́nu ògbó orí ẹlẹ́fọ̀n
1: sáfìlàfìlà ètò bínú
2: ó bí orúkọ nìyẹn ó gbé orí ẹlẹ́fọ̀n sáfìlàfìlà eré tó ṣàwọ ibùdó àwọn ọmọ
1: ọmọdé
2: ẹni tí wọn sáfìlàfìlà tó kọ́ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ògbó orí ẹlẹ́fọ̀n sáfìlàfìlà
1: títí
2: tó fi wá di ògbó orí ẹfọ̀n
1: tó
2: kọ́ yẹn ti.
1: Agé kúrú ni mọ́gàjí orí yín ò ní dàrú láì jẹ́ pé ẹgbẹ́ ìwé sọ́dọ̀ tí ẹ̀ ń kà á ẹ sì ń sọ ní sísẹ̀ǹtẹ̀lé ì sì ń dùn máwọn èèyàn ẹ á wà wí yóò tógun mélòó tí àjàyí ọlọ́sùndé ògbórí ẹlẹ́fọ̀n sáfìlàfìlà yóò tógun mélòó tí ajá ńlẹ̀ ìbàdàn.
2: Ogun tí bàbá jà ní ìlú ìbàdàn ìṣògùn kékeré.
3: 96.7

0: turn happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naija to celebrate independence, make you too join Body take celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm all and you fit stake multiple times because the more way you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play reach 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dolamo, with any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users, oh, play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they will please.
1: O balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter yìí ó bí àwọn ọmọ bíi peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bíi àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 peters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
2: Jẹ́ ti gbọ́.
3: Níkíní.
2: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókìn.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gbà IBEDC tókìn yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
5: Mọ̀mí ni mọ̀mí náà tún á máa bá kúrò ní ilẹ̀.
6: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukadam Basuna Hajj Umra Service, wọ́n tún ti ń ṣe ètò Umra olóṣooṣù Umra December Umra Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukadam Basuna Hajj Umra Service ti pè àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa. Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukadam Basuna Hajj Umrah Service rìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukadam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dídé ilẹ̀ mímọ́.
7: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ is turning things around.
8: Ṣé ní yàrá òkè lọ́jọ́ wọn ni? Ẹ̀mí olóró yóò tó ń bà lé àwọn ìránṣẹ́ pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ lọ́rọ̀.

0: meeting.
1: Ìwọ náà darapọ̀ wá gbagbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà ò lè ṣèdáyọ. Ọjọ́ Wednesday, Tuesday, the Friday, 14th August 2026, Lagun mẹ́sàn-án òwúrọ̀, 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akinbíyèmí. 2026 apostolic meeting. Ọjọ́ Wednesday, Tuesday, the Friday, 14th August ni Lagun mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́nu Ọlọ́run yóò fi máa bàlẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtúnṣiṣẹ́ nínú ìjọ̀rọ̀ wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Bus Stop, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn, Eagles Association of Ministers, ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Ó lè ṣe tayọ.
2: Kì sí ìṣogun tá a lè kà tán. Ọjọ́ jagun Abẹ́òkúta ni. Ogun Òsíẹ̀lẹ̀ ọjọ́ ja ni. Ogun Jágun ni ọjọ́ ja ni.
3: Ogun tó burú.
2: Tó burú. Ogun Èkìtì parapọ̀ wọ́n jọ ja ni. Ogun Kurumi Ìjàyè alákọ̀ọ́kọ́ àti kejì wọ́n jọ ja ni. Ogun Kurumi yẹn wọ́n jọ bẹ̀rẹ̀ wọ́n jọ ja alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. Torí pé ẹlẹ́ẹ̀kejì yẹn bàbá wọ́n ṣe léṣe ní ojú ogun.
3: Níbi tẹ́lẹ̀kejì.
2: Tẹ́lẹ̀kejì wọ́n gbé wọn wálé. Nítorí tó dẹ̀ fà yẹn ni pé ẹ rí pé àwọn alágbára yẹn wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn máa ṣe. Pàtí Ògúnmọ́lá tó dé ojú ogun olórí ogun kan ni Ajayi Ògúnrẹ́ Ẹ̀fọ̀. Nígbà kan wá débi tó wà ó ní kó máa sùn wájú torí pé bàbá wa ó jẹ́ nìkan tó yọkùn. Ṣùgbọ́n èrò bá sọ̀rọ̀ Ògúnmọ́lá ńgbà náà ni pé ọyá Ajayi máa sùn wájú ikùn rẹ tó tóbi ó fi bá ṣàwádà. Kó lọ fi gba ọgbẹ́ kó fi gba ìbọn. Tí wọ́n sì wí yẹn ó padà sẹ́lẹ̀.
3: Àṣẹ ti gùn.
2: Àṣẹ gùn. Ṣùgbọ́n Ọlọ́run bá bàbá wa ṣe ọgbẹ́ yẹn kò pọ̀ ju bó ṣe yẹ lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n jà yẹn tán àwọn ogun tó wá jẹ́ pé ojú ogun tí wọ́n jà ìbàdàn tó jẹ́ pé àwọn ogun ńlá ńlá. Ìní tó sì jẹ́ pé wọ́n ń ṣe ìrántí àwọn ogun yẹn di ìsìn bàbá wa ni ó jà. Ẹ rí pé ogun Èkìtì parapọ̀.
3: Ó burú pọ̀.
2: Ogun tó burú ni. Torí pé ẹlẹ́gbẹ́ pé ogun ilẹ̀ Yorùbá pátápátá lódìdí ogun sí Ìbàdàn lọ́dún náà. Ìfẹ́, Mòdákẹ́kẹ́, gbogbo olùtọ́ wà l'Èkìtì pátápátá. Iléṣà ni o, Ìgbàjọ ni o, Ìràgbìjì ni o. Lẹ́yìn ìkìrò nìkan gbogbo àwọn Ìbàdàn òun nìkan ni o.
3: Ni ò kópa ńbẹ.
2: Ni ò kópa ńbẹ. Nígbà tí Ààrẹ Látọ̀sà tó jẹ́ bàbá ìyá mi ìní baálé Ìbàdàn gbà náà.
3: Bàbá tó bí ìyá yín.
2: Bàbá tó bí ìyá mi ìní baálé Ìbàdàn gbà náà. Ìyẹn Ààrẹ Látọ̀sà Mahmudu Ọbadókè Ààrẹ Látọ̀sísà Ààrẹ Látọ̀sà ìní baálé Ìbàdàn gbà náà. Tí Ajayi Ògúnrẹ́ Ẹ̀fọ̀ tó jẹ́ balógun rẹ̀ ní ìgbà náà. Nígbà tó sigun fún Ajayi nígbà tí wọ́n lọ òun ò sì lọ rí ìyẹn tó jẹ́ ọmọba Sọ̀run Ògúnmọ́lá ìní òsì balógun nígbà náà ìlọrí ìyàpọ̀ ọmọ Àbíkúnlé ìní ọ̀tún. Nígbà tí wọ́n ń dojú ogun tí wọ́n dé Èkìtì gẹ́gẹ́ bí balógun ó ní sọ fún ìlọrí wípé ìwọ dúró ti àwọn ogun Èkìtì kí ìyàpọ̀ kóhùn ogun ọ̀nà Lẹ́sà lọ. Ìgbàjọ ni ìlọrin ni o àti àwọn bí ìlà gbogbo àwọn ìlú tí ó wà ní apá òkè pé kóhùn kóhùn jẹ balógun kóhùn fèsì wọn. Ṣùgbọ́n ìlọrí ó jẹ́ nìkan tó lágídí tí máa ta Ògúnrẹ́ Ẹ̀fọ̀ lẹ́nu. Ó ní gẹ́gẹ́ bí ipò apá òsì yẹn náà ni òun tó ń jẹ́ òsì balógun apá òsì yẹn ìní kó jẹ́ kí òun ó lọ. Ògúnrẹ́ Ẹ̀fọ̀ gbà sí lẹ́nu. Ògúnrẹ́ Ẹ̀fọ̀ gba ọ́fíìsì àwọn Èkìtì. Ògúnrẹ́ Ẹ̀fọ̀ bẹ̀rẹ̀ sí bá àwọn Èkìtì ja ogun. Ṣùgbọ́n òsì ìlọrí nígbà tí ń lọ kò dúró de àwọn ọmọ ogun ẹ̀. Akíntọ́lá tó jẹ́ ẹ̀kan nínú àwọn ọmọ balógun Ìgúnlé ó jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n kò dúró mọ́ títí àwọn ènìyàn tóun fi lọ síwájú àwọn ènìyàn ń gbúrò rẹ̀ bọ́ lẹ́yìn. Ṣùgbọ́n Fábùmí Òkè Mẹ̀sí wọ́n ti sọ fọ́fọ́ pé ọ̀nà ibi tó gbà nìyẹn. Ṣùgbọ́n ìlọrí nígbà tí ń lọ sí ogun tí ń lọ síwájú ó débì kan ó dénú oko oṣù okùn ó kó ẹsìn ẹlẹ́sẹ̀ ó ṣubú lulẹ̀. Ibi títí ń yọ oko ẹsìn rẹ̀ wọ́n ti sọ fọ́fọ́ Fábùmí pé ọ̀nà ibi tó lọ nìyẹn. Fábùmí wa ní kí àwọn onílù tiẹ̀ kí wọ́n yí ìlú Ogun sí ti Ìlọrin tí a pé
3: kálukú ìlọlọ́wọ́
2: rẹ̀ wọ́n ń pè ní ẹkùn Ogun. Ẹkùn Ogun kálukú tí òbúrò ẹ̀fọn bá ń lọ ẹkùn Ogun ti ẹ̀ ni pé ọmọkùnrin jọmọkùnrin lọ. Ẹ rí i pé Ogunmọ́lá Àtòkè àti Ló
3: ìṣẹ́ni tó lè dúró
2: ìlú Ogun ti ẹ̀ Balógun Ìbíkúnlé tóun bá ń lọ kìnní Oníbùdó ìní Oníbùdó ìlẹ̀kùn Ogun ti ẹ̀.
3: Kò sẹ́ni tí ò ní ẹkùn Ogun
2: ti ẹ̀. Kò sẹ́ni tí ò lẹ́kùn Ogun ti
3: ẹ̀. Inú àwọn
2: akọni. Ṣùgbọ́n ẹkùn Ogun Ìlọrí ẹkùn Ogun bàbá rẹ̀ ni. Fábùnmi Òkèmí sí wa ní kí wọ́n yí ìlú ti ẹ̀.
3: Pé wọ́n yí ti padà sí ti Ìlọrí.
2: Ìlọrí bí Ìlọrí ṣe gbọ́ ìlú Ogun yẹn inú ẹ̀ dùn pé àwọn èèyàn òun tó ń jalè. Ìní ń bọ̀ nígbà tí àkánú àwọn ẹrù ẹ wá bàbá ẹ farabalẹ̀ ẹ gbọ́ bí wọ́n ṣe ń lùlù yẹn ọwọ́ mi ò jó ti wá o. Ẹ rí i pé ìlú Ìbàdàn bí wọ́n ṣe ń lù yàtọ̀ sí Tékìtì ọyàtọ̀ sí Tìkínní òun náà wá farabalẹ̀ ìlú yóò jọ ti
3: Ìbàdàn
2: lóòótọ́ ibẹ̀ ni Fábùnmi kà mọ́ ẹlẹ́mọ Ogun Èkìtì yòókù ń pọ̀ níjà bá gbàrí jọ ni wọ́n mú lẹ́rù. A ti bìlífù pé òun ni Balógun Ìbàdàn. Inú wọn wá ń dùn wọn yọ pé
3: àwọn ti mú lórí Ogun.
2: Àwọn ti mú lórí Ogun Ìbàdàn. Nígbà àwọn ọmọ lọ. Ìkánú àwọn ẹrú rẹ̀ tó yọ pọ́rọ́. Ẹrú yẹn ó lóyà sí tó ẹrú bàbá ẹ̀ mi. Ṣùgbọ́n ẹrú yẹn ó fọn kàtan. Wọ́n jọ ibi tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dé. Wọ́n jọ ọmọ jẹun papọ̀ ni.
3: Kábíyèsí àti lọ rí.
2: Àti lọ rí. Ìyẹn ló wá yọ pọ́rọ́ tó lọ bá àwọn Ológun Ìbàdàn. Tó lọ bá àjàyè òbúrò ẹ̀fọn l'Èkìtì.
3: Pé nǹkan ti dé
2: o. Wọ́n ti mú Ìlọrí o. Ìròyìn yẹn ba òbúrò ẹ̀fọn nínú jẹ́. Òbúrò ẹ̀fọn ní kí wọ́n tì mọ́ ibì kan. Kí wọ́n má jẹ́ kẹ́nìkan kó gbọ́. Ó wá pé ogun ọmọ ogun ẹ̀ pé kílẹ̀ yìí ṣe látàárọ̀. Ìlọrí nìkan ó ti mú ó ti ṣẹ́gun Èkìtì. Ó ti ṣẹ́gun Ìgbàjọ. Ó ti ṣẹ́gun gbogbo wọn. Gbogbo ẹ̀yin tẹ́yìn náà mú ní ìsìn. Ẹ má mú ẹrú mọ́. Ẹ má pa ogun tó ẹ bá ti mú ni. Láàrin bí wákàtí mẹ́ta òbúrò ẹ̀fọn ti ṣẹ́ ogun orí pé òun àjàjà ogun tí wọ́n máa ń jàgbà àjàmẹ́rú ni wọ́n máa ń jà ó ni wọ́n máa ń mú ẹrú láti lè tètè lọ rescue
3: Ìlọrí.
2: Nígbà tó wá mú ìní ogun yẹn tán wọ́n wá ní wọ́n pe ẹrú Ìlọrí yẹn wá wọ́n wá sọ fún gbogbo ọmọ pé ìdúró ò sí o ìbẹ̀rù ò sí o. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí Ìlọrin yá wọ́n ti mú Ìlọrí o. Nígbà tí àmọ ogun gbọ́ wọn ní kò sí táwọn ó ṣe wọn mú ọ̀nà lọrin pọ̀ nígbà wọn dé odò ọ̀tì ibẹ̀ ni ogun ẹ̀fọn ti sọ fún wọn pé tó gorí afárá odò ọ̀tì tán tí wọ́n bọ́ sódì kejì ogun ẹ̀fọn wá pàṣẹ pé kí wọ́n já afárá yẹn pé tó bá jẹ́ pé òun àjàyè ogun ẹ̀fọn lọ́wọ́ òun bá ká àwọn ará Ìlọrin àtàwọn ará òkè mẹ̀sí ìmẹ̀sí ilé gbogbo wọn.
0: Ṣé rí i pé nǹkan kì í ẹsẹ̀ ràgó tá a bá ní purọ́ tara wa jẹ kò tí ì parí síbẹ̀ o kò tí ì parí síbẹ̀ ibi tá a parí ẹ̀ sí lónìí láti bẹ̀rẹ̀ ń jọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mo kí gbogbo ẹ̀yin tẹ dúró tì wá tẹ̀ ń bá ní dá sí tòun pàtàkì jùlọ àwa tí a wà lórí facebook rẹpẹtẹ akínyìn o ẹ ṣeun. Bákan náà ni mo kí ẹ̀yin bàbá wa tẹ́ ẹ fi wá sílẹ̀ nígbà kankan tẹ́ ẹ lè má gbọ́ ètò yìí barista Daniel Aramide yóò kẹ́ṣe bàbá mi ẹ̀dà kúnlé dágun dúró bàbá òjẹ̀ṣà ẹ ṣeun mọ́gà jíjẹ líle adépọ̀jù jẹ̀rú gàdáfì mọ́gà jílé akótó lábìrán ìbàdàn ẹ ṣeun alhaji abdulhakeem endurance ààrẹ mùsùlùmí ti bódìjà ọjà ìyá wa àjọkẹ́ alágbó ojú òní ti ní ìdó local government ní yànnà ọlọ́ọ̀dẹ ẹ̀ṣẹ̀hún mọ́gàjì ilé ọ̀sán ẹ̀ nídìí ààrẹ rẹ̀ ẹ̀ṣẹ̀ adúpẹ́ o. Bákan náà ni mo fi kí kábíyèsí ọba alákínyẹlé ọba james ọdẹ́nìran ẹ̀kú ìnáwó ọjọ́ tí ó lórí tí wọ́n jẹ ìyá àdínì kò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run ní akínyẹlé lọ́run. Bákan náà ọba kamarudeen adéyẹmí adébọwálé òun ládùn tán ti ládùn tánu bàbá akíkaka kọlọ́rọ̀ gbọ́ ọlọ́rọ̀ bá gbọ́ kí ni ò tiẹ̀ ṣe gan. Alhaji Sado Akilapa Baale Akilapa ba mi aku mora lala ulu aku tu gwo be na ni nigba te ba nse iwuye yin oju ni ti wa ba kan na ni iya mi oloye jeti rahimi asiwaju gbogbo oloja ni ipinle oyo Alhaji Kabiru omo ti jalaruru baba ti de lati ilu Ivory Coast ekurin e ma lo re e si ma bo re ibi ti a ri mo ni ale yi ni e pe mi sori 0803821 5909 0803821 5909 se aye kan oku ni foko furi sogi aja kan o si ni je ko jimo lo ngbo lese ogun igba loogun akan o yin ni ara ye ma je wa na nira o inira o da o ma yo lasun okokan laji a ni dimo ayibiri o da ro o
4: Lajili FM 96.7
5: Baba pẹ̀lú àpọ̀ ní àkókò wọlé gẹ̀ẹ́ olúwàwó. Ọtún olúwàwó olúbàdà ọmọ ìlú àkàrà ọkùn o. Ibi ewé pé ń jẹ dégbò fìdí tì sí náà ni. Adékoróyè ìgì àdùbí ń kẹyọ ànùmọ̀ bí ẹyẹ ọkùn o. Ọlọ́run fẹ́ nìkan ṣẹjẹ nìkan lọ́wọ́. Ọ̀tún olúwàwó olè ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu ló níyàn kéèyàn ọmọ ṣẹṣẹ ni kọ́ máa jẹun bí ẹ̀lírí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òréré ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wọ́n á máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé ń jí àdùbí ọ̀tún olúwàwó olè ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀ kalẹ̀ ẹ ti rí ọ̀kọ́mọ̀ náà wọ́n gbàgàdà gbàgàdà ewé ń jí àdùbí bẹ̀ tàbí kẹ́ẹ̀kẹ́ wọ́n sórí 0803260141 olóyè ewé ń jí àdùbí ọ̀tún olúwàwó olè ìbàdàn lóní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.

0: Iba mi, iba koda. Iba mi, iba seda. Iba olu wo, iba oju bana wo. Eni to duro o, eku duro. Eni to joko, eku afidi bale ni be un. Koro ma sa igba o, koro ma sa igba. Koro ma sa igba o, koro ma sa igba. Afi bi mo da se o, da se o, da se o, koro ma sa igba. Akoda aye mojuba o, aseda aye mojuba o, mojuba gbogbo ri ade. Ade o pe lori o, ki ba to pe lese. Ki esin oba ko joko ba pe, kan rin kesi. Aboyin ole o mo bi were o, eni to ti bi oniyan ku. Agbo to wa labosun mo ki gbogbo awo ni se se lapapo ise se oni baje o ilu Ibadan oni baje Oyo State oni baje lapapo ati gbogbo Nigeria kolukolu bu oni koluwa o Adegoroye Ige Adubi Agbifagori ite loruko temi Oloye Otun Oluwawo General fun gbogbo ti butoro ile Ibadan lapapo mo gaji ile Oluoje of Oje Ibadan land gbogbo bi te ba ba wo ilu Ibadan e wo ko ti nbo wa si gate Oje Eso loje di ayun re erin saarin oja oji bi won tin teni gangan egbe okado ki ofa baba asale eso loju sosi to wa ni baba asale lowo otun yin e ri akomona kan be eni le baba ewe nje adubi le nlo ero ba ni soro tele pe ni si ni 08033260141 08033260141 tabi 08053459223 Omo rin meji lodu fati a mo yanana re lasale to e wa to wa nkan fi dile ke mo ba mi ka lo ifane igba orogun ni momo mi o ri ogba iye kan lodi fa fun akitipa ti o diro mo oro lorun a akitipa mo ku oro mo gbele be ni akitipa ta n peri itakun ni oro ta n peri igi kan la n pe ni igi oro se je nfidi he ngba mi a ma gba so lowo oniso akitipa ilowo adiro mo oro lorun ti ki oro ba tin dagba akitipa yo mo ba dagba ti ki oro ba nawo sowo otun itakun akitipa yo lo mo igi oro lowo otun ti ki oro ba nawo sowo osi itakun akitipa yo lo mo igi oro birikiti lowo osi tititi akitipa to fi to igi oro de ori orule to fi fun mo igi oro lorun wala iwa su igi oro koda gbogbo ewe igi oro to ye ki won ma ri nta won ori ewe igi oro mo ewe akitipa nikan ni won ri nbo je pe itakun lohun oru akitipa wa mu igi oro lo ba sagba odo babalawo lo oni ki babalawo ye lowo kan ibowo waja ti babalawo da fa fun igi oro to pon sun to ye la ohun rin meji lodu to hu loju opon won ba ni ki igi oro rubo okete ada babalawo oro o fi okete rubo fun igi oro babalawo mu ada o fi gunle ni diesu o sure fun igi oro ngba tesu gba ebotan isu yo ada isu gba idi igi oro lo hawo le su gbe ada le itakun akitipa lewe akitipa ba bere si ni bole yo kokan osu kene osu keji ngba to di osu keta ase wa latodo olodumare ojo nla kan se belule ri bi afefe se fe gbogbo itakun akitipa ku lara gi oro nu lewe oro ba bere si ni yo sita ni gi oro ba bere si ni pa soda ni gi oro ba nyo ododo igi oro wa njo igi oro wa nyo igi oro wa nye babalawo babalawo na wa nye fa ifa nye olodumare oba lorun ngba ti seda re ba segun akitipa tan ni ba nse be gege ni babalawo mi senu re kifa igba orogun ni mo mo mi o ri ogba iye kan lodi fa fun akitipa ti o diro mo oro lorun akitipa mo ku oro mo gbele 256 ni page ifa gbogbo osoro tin sele seda laaye ko kan lori ile alaaye ni nbe nu oju odu fa ko kan ta le ni to ko da odu fa ni gba wase kini nkan ti eni to da odu fa kini nkan to se ngba wase toro re fituba toro re fituse gege be lo si wa lori osun tin sele se da alaye kokan lowo lowo bayi ninu oju odufa kokan ikanu re ni odufa ọ̀wọ̀n ní méjì tó bá wa sọ̀rọ̀ pa ṣẹ́gun ọ̀tá lásàálẹ̀ yìí tá a bá dọ̀wọ̀n ní méjì fún yàn ó ní nǹkan tí gioro sì tó fi ṣẹ́gun akítípá nínú odò fọ̀wọ̀n ní méjì ogún ọgbọ́n ẹgbẹ̀rún làákàrè ẹ̀yin ni gbogbo wọn ń tọ́ kádàrà àwọn bàbá wa mọ́nímọ́ní wọn á ní mọ́tọ̀sẹ̀ ló lọ́yọ́ o ilẹ̀ tí ò bá sì tójú ẹni sú ẹ̀dá kan kì í mọ́rin bẹ̀rìn lókun tó bá rú àwọn bàbá wa lójú àtàwọn mọ̀mọ́ wa nígbà wàṣẹ̀ wọn ó mú ó kan kún èjì wọn ó tọ ifá lọ ni ìwọ tí jẹ́ ìfìdí ẹ ti gbàsọ̀ lọ́wọ́ oníṣọ̀ rẹ ìwọ lọ kọ́kọ́ débì kan àwo àwọn tí wọ́n á bọ̀ ńbẹ̀ wọ́n tún ti gbà àyè mọ́ ọ lọ ìwọ kí ọkọ̀ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ sí gioro nígbà tí akítípá tó dìrọ̀ mọ́ oro lọ́rùn ìwọ náà ṣẹ́gun ọ̀tá ìwọ náà rẹ̀ yín òdì orúkọ mi lẹ́ẹ̀kan sí ni adégoróyè ìgàdùbí agbéfágorí ìtẹ́lẹ̀ olóyè ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jé ìbàdàn land gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀ lù ìbàdàn ẹ wọ̀kọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ olóje ìdí ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé bí wọn ti ń tẹ ní gangan ẹgbẹ ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ ẹ sọ lójú ṣọ́ọ̀ṣì tó wà ní bàbá àṣàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ẹ rí àkọmọ̀nà kan ńbẹ̀ ẹni lè bàbá ewé ń jẹ́ àdùbílẹ̀ ńlọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí ni 08032601 41 tàbí 08053459223 08053459223 odù fa ọ̀wọ́n ní méjì ló bá wa sọ̀rọ̀ lásàálẹ̀ tòní nípa ìṣẹ́gun ọ̀tá ẹ̀ làbọ̀ rú o ẹ̀ làbọ̀ yìí ẹ̀ làbọ̀ ṣiṣẹ́ ògbó atọ́ àsúre ìwòrìwò fún.
1: bàbá pẹ̀lú àpọ̀ ni àgbògbó wọlé gẹ̀. Títí náà ni adégoróyè ìgè àdùbí ń kẹyọ̀ ànùmọ̀ bí ẹyẹ ọkùn o. Ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ́ o. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn olóyè ewé ń jẹ́ adégoróyè ìgè àdùbí agbéfágorí ìtẹ́. Ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu lónìyàn. Kéèyàn ọmọ ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀mí rí. Ọjà dẹ́gbẹ́ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò pé ìyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ ni ètò. Wọ́n máa rú orí tó gbé wáyé. Máa bà lọ́dọ̀ ewé ń jẹ́ àdùbí. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn. Láti òjé ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú ṣọ́ọ̀ṣì ni ẹ ti sọ̀ kalẹ̀. Ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jẹ́ àdùbí ń bẹ̀. Tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141. Olóyè ewé ń jẹ́ àdùbí. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
2: Lágelú FM, Jagabag.

dúpẹ́ kò sẹ́ńtọ́ lọ́ngọ́ bá mi ò kí ò ṣoore fún o àfẹ̀yìn ó bá ní tòun ò tó ó ṣe fọ́kùnrin ó ṣe fọ́bìnrin ó ṣe fún ọmọdé ó ṣe fún àgbàlagbà. Ó ṣe fún ẹni tí ó ga ó ṣe fún ẹni tí ó kúrú ó ṣe fún ẹni tí ó nírun lórí ó ṣe fún àwọn tí wọ́n pa lórí. Táwa lọ́ngọ́ bá mi ò kí ò ṣoore fún kò sí. Kókó jọba nílùú ìgbẹ́dọ̀ aláǹtakùn jọba láwùjọ tó wù ú bàbá àbí pọ́psì táwọn bídà tó tó fòwò aláǹtakùn ránṣọ. Àrọ́ àtàkùnmọ́ ṣe ní pé ọlọ́run ṣàmọ́jà ṣàṣedànù Kọ́láwọlé Adé ní Ìkọládẹ́sì International èmi ò ní ṣàṣedànù láyé tí mo wá ìwò ráyè ṣàdúrà àti àbí. Orí nínú ká kọrin ká pèdè ọ̀gá ni ẹ̀fọn jẹ́ o láti ọjọ́ tẹ̀fọ́ ti ń kọrin títí pèdè àdídùn tiẹ̀ ayé kìí fẹ́ gbóhùn rẹ̀ ṣé tí ni wọ́n tún pa àtẹ̀wọ́ fún báyìí wọ́n ló gbìyànjú àtẹ̀wọ́ tó sì ń pa wọ́n fẹ́ pádànù ni. Ayé ò ní pèmí àti ẹ̀dànù bí ẹ̀fọn. Nínú ká sòlẹ̀kẹ̀ ọ̀gá ni ọ̀pọ̀lọ́ o ṣùgbọ́n kò sẹ́dá ọmọnìyàn tí fẹ́ mọ́ sòlẹ̀kẹ̀ ọ̀pọ̀lọ́ mọ́mọ́ tí ẹ̀ nídìí. Ọlọ́run ò ní já ṣàṣedànù. Ẹ tún káàbọ̀ sórí ètò yìí lóyin ládùn lápá bí ó ẹ ti mọ̀ bá a ṣe ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ lórin lọ́lọ́kan ọ̀jọ̀kan fàájì lọ́lọ́kan ọ̀jọ̀kan fàṣà lọ́lọ́kan ọ̀jọ̀kan àlùjọ lọ́lọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ ìmọ̀ràn lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan kádáná lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ètò yìí náà ni. Kásì tó kọ́ra aláṣà àti ṣe yóò bá ẹ ti mọ̀ pé n tá a gbé dánú gangan nìyẹn lórí ìkànnì yìí. Pé ìpele là á kọ́lé ìpele náà ló wà lórí ètò yìí.

0: moju ero fun sa ta wa asiso tin te gbira te fi lanfani ati gbadun e dada nle loko shike oke tola omo lojo bi ola o ya so pe po ati o ago meji la ba akare ibo ti mo lo pele ko lori sirisi omo lojo bi ti ko gbogbo ewa ibi la le yi lo ni yi abi lo la de ni Atunde Adegberu Amo OTP. Poda poda. Lapa abe ye. MCTP totale nu una ganu pe ibila le oni. Tu ya mi tika tika. Prebele ko gba mi dada. Lagelu won pe bi o. Olúwa tó sì ń ẹdùn ọ̀dára wa ni. Ìlú àárín wa nù ni. Yéèrè bá wa gbàdúrà nú ọkọ̀ yìí pé ọkọ̀ yóò ní forí sánpọ̀ kò dé ní forí sánpọ̀ o. Ẹ káàbọ̀ nú ọkọ̀ yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ́ bèrè nú ọkọ̀ yìí. Polówó ọjà nìkan lẹ ti tẹwó. Ọkọ̀ yìí ọ̀fẹ́ ni. Elizabeth Jéjé. Fojú sí lápá abẹ. Kọ́láwọlé Adéré Ìkọ́ládẹ́sì International ló kọ́ mi mọ́ kí káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lápá bí ó ládùn ó lóyin ó ládùn ó lóyin. Ẹ ṣe ń gbọ́ mi kẹ́tẹ́kẹ́tẹ́ ẹjọ́ jẹ máa kíra wa ká lẹ́ lójú òpó Facebook. Ẹ wá lágẹ̀lú FM 96.7 lọ. Lójú òpó Facebook. Orí àdùnní àdé ìṣógbé ni lóyin ládùn lẹ́tọ̀ ẹ káàbọ̀ sórí ètò máa ta lẹ́nu bí ara ta rodo 1000. Alábí Swaib Ogundiran wọn ni wa ẹ̀dàn guy. Ẹlẹ́ máa bọ̀ lójú òpó Facebook. Ẹ mọ̀ rí awo gẹ́gẹ́gẹ́ orí Ṣìkẹ́rẹ́ orí Túndéré orí Tósìnrè ẹ rò rí tèmi náà bẹ́ẹ̀.
1: O tún yàn náà ṣeun Armstrong o.
0: Lórí ọwọ́ yẹn àwa ti bọ́ a ti wà lórí ètò ìlọ́lọ́kan ọ̀jọ̀kan lórí lọ́lọ́kan ọ̀jọ̀kan la kó wa fún yín o tá a sì gbádùn ara wa lórí ètò yìí kì í ṣeré kì í ṣàwàdà ẹ ti mọ bá a ṣe ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ náà olórin tó torin iṣẹ́ ìmọ̀ pọ̀ ń bí gan kì í ṣeré o ẹ káàbọ̀ sórí ètò.

0: bẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa mò ń ṣàlàyé pé ẹ̀ ṣe àwọ̀ ibi tó ẹ̀kẹ́ wà náà lẹ́wà yìí ẹ jẹ́ mọ́ káwọn ti alójú òpó facebook bẹ́ ẹ ṣe ń wọlé ẹ máa kẹ ẹjá máa kíra wà kálẹ̀ lójú òpó facebook lágelo fm 96.7 ọlábísí ọ̀pẹyẹmí ayẹ ni wọ́n ní ẹ̀kú ètò páwọn ń wò wá ketekete láti jẹ̀bú òde samuel bitoye wọ́n ní you are doing well sir. Engineer Akinyele Olaitan Olatech wọ́n ní word of my brother. Venerable Ọlọ́run dáre Rocco Peters wọ́n ní word on sir mò ń gbádùn yín ètò yíyí gan ni o. Ayé Àǹbàlẹ̀ Aziz Oladibo Ayíǹdílà Ṣíṣe wọ́n ní wow thank you for this master blaster of Òṣùpá Olóyin Oládùn. Lójú òpó Facebook ẹ̀yin náà máa bọ̀ kẹ wá fi òrùngbà yín kẹ wá fi ṣọwọ́ sí wa kájọ mọ́ kíra wa kálẹ̀ lórí ètò yìí. Ẹ sì mọ̀ pé abala ilé ìta fún mọ́ ṣíde ètò lórí ètò yìí gangan ó ní abala gbé wa débẹ̀ tá a ti gbé yín káàkiri inú olúngù kí ni nǹkan tá a fẹ́ fi gbéra wa débẹ̀ gangan nísàn gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ ẹ sì mọ̀ pé abala yìí ó kó nǹkan tó pọ̀ sínú lórí abala yìí láti mọ́ gbádùn abala ti káàṣẹ̀ eléyìí tí èèyàn méjì dondo tún ti káàṣẹ̀ lálẹ́ yìí 25,000 iná ẹ̀ fi káàṣẹ̀ ẹ̀yin wọ́n bí mí lè rè pé ẹ̀ṣẹ̀ ń gbọ́ra fún ìgbà àkọ́kọ́ ni pé kí ní jẹ́ káàṣẹ̀ ọ̀sùn rí bọ́ sí bìrìhun kò lè rárá bẹ́ẹ̀ ti ṣeré yìí *347*1004*2#* *347**1004*2# ń lówó tẹ̀ lórí fóònù rẹ bọ́ ọ bá ti fi lè tẹ̀ báyìí yóò gbé pé kò mú pé òkè ṣe ti lágelú ni bọ́ bá ti fi lè mú yóò gbé oríṣiríṣi báńkì eléyìí tó yẹ pé ó bá fẹ́ lò ń bẹ́ẹ̀ yóò gbé wá yóò generate account number kan fún ọ account number yẹn ò ní ju bíi 40 minutes lọ tí ó fi expire o bọ́ bá yẹ lè generate account number yẹn fún ọ báyìí wọ́n send ẹ̀ sí ẹbí message orí account number yẹn òun ló lọ sanwó sí o lè lọ send yẹn lọ́dọ̀ ẹlòmíì o lè kò tí a ti fowó sórí account number yẹn nìyẹn tí o bá ti ṣe kóòdì yẹn lórí fóònù ẹ̀ bọ́ tó bá ti ju bí 40 minutes lọ kóòdì tí mo pè náà ló tún padà tún tẹ̀ again *347*1004*2# òun ló padà tún tẹ̀ o sì tún lè lọ sójú òpó website gan www.cash.ng ẹ̀wọ̀n bí mi lè rè pé èló lẹ fẹ́ fi ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira péré náà ni kò ju bá ń lọ bẹ́ẹ̀ báyìí lè fi ta báyìí ẹ̀rẹ́ sí lọ́kan kì í wá ṣe pé ẹ ta lálẹ̀ tíkẹ́ẹ̀tì yín wí alẹ́ nìkan ló wá wà fún rárá o tíkẹ́ẹ̀tì yín sì wà ń bẹ̀ wọ́n lè pè yín lọ́la wọ́n lè pè yín lọ́sàn ọ̀la ẹ ti jẹ tíkẹ́ẹ̀tì yín sì lókun dáadáa kò sígbà wọn ò lè pè yín. Gbádùn wa lápá bí ẹ̀yìn bí wá lérè pé kí la fẹ́ gbéyẹ̀wò gangan fúta lẹ́yìn ẹ mọ̀ wọ́rí à ń lọ náà ń bọ̀ ná gbogbo ẹ̀ ló lápẹrẹ ẹ mọ̀ gbàgbé tagbọ́n tan rọ ọmọràn abala àkọ́kọ́ náà ni job connect abala àkọ́kọ́ náà ni ṣọkọyọkọtọ̀ pẹ̀lú ṣìkẹ́ òkè tọ́lá abala kejì lórí ètò yìí ṣẹ́ ẹgbẹ́ yorùbá pẹ̀lú túnde adégbènrú àmọ́ otp orin ìjẹ́mú kí àgbà ẹ wò à ń bọ̀ ná ẹja lọ tajà.
1: Lágelú FM 96.7
2: Ewé jẹ́ ògún wà. Káfíwí àtegbòsì tọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ni jàlágbo ara. Bàbá olóyè lọ́lọ́run fira o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ìṣọ̀ni wáyàrá bàbá kájú ẹ̀. Peter ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọrú ìtọ́jú táwọn máa fún yín. A kì í rẹ́ fún ọ̀tá lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe é? Àìróorun sùn, ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ séré-séré. Iṣu apá àbí iṣu ẹsẹ̀ ti ń fa ní so. Àgàgà àwọn ọmọkùnrin tó lè tàtẹ̀ kọlẹ̀. Má doní yẹ̀yẹ́ lọ́dún obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Ìṣọ̀ni wáyàrá. Iṣu èyí ló gbẹ́jẹ̀ wọlé sí gbogbo oríkèríkè ara. Ìwọ náà mójútó kó tó dá ogúnlẹ̀. Obìnrin táìsàn ìbálòpọ̀ ti dá nǹkan sí lágọ̀ ara. Kí nǹkan àlejò ó má ṣe dédé. Àbí ká máa wojú Ọlọ́run fèrè ìgbéyàwó bàbá olóyè. Ìṣọ̀ni wáyàrá bàbá kájú ẹ̀.
3: O lè pe bàbá sórí nọ́mbà yìí 08067958800. Bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 08067958800.
2: Bàbá olóyè.

0: lẹ. Káàbọ̀ bí wọ́n bá dóde mi náà dórí ètò yìí.
1: Yẹ kó jẹ yìí tó pọ́n ò jàre.
0: Ọmọlára ìyá kọ̀m wọ́n ní wẹ́dọ̀n.
2: Mo bá dé ẹ̀rọ mi.
0: Ṣé mi ò rò wálé àwọn náà ní good evening.
2: Mo bá dé.
0: Bówó bá dé tún dé kí ni ìwò fúnyàwó rẹ̀ jẹ́.
1: Mo jẹ yìí tó pọ́n ò.
0: Ẹran díndín ni ìwọ náà ò fúnyàwó tiẹ̀ jẹ́.
2: Mo bá dé ẹ̀rọ mi. Ẹran díndín ni mo máa fúnyàwó mi jẹ́ o.
0: Afọlábí Adéwùmí wọ́n ní well done sir. Please don't stop Saheed Òṣùpá ẹ mọ́ wọ̀rí. Àwa àti lórí ètò yìí lálẹ́ yìí.
2: Báyẹ̀kú tó lóhun fẹ́.
0: Sámú ẹ̀bí tó yẹ wòlíì tó ń kìlọ̀ ìwà láti ìlú Èjì Òkú.
1: Tó bá ti.
0: Dédé àsìkò yìí o.
2: Ṣọ́nibarí ṣọ́nibarí. Ṣọ́nibarí ṣọ́.
0: Ẹ dẹ́ mọ̀ bọ̀ lójú òpó Facebook ẹja mọ̀ kíra wa kalẹ̀ lójú òpó yẹn.
2: Bẹ́ẹ̀ni dúró.
1: Bẹ́ẹ̀ni tẹ́jọ́ ìyí ò bá.
0: Táa fẹ́ gbéyẹ̀wò gọ́gọ́ lálẹ́ yìí táa fẹ́ fi gbé adébẹ̀ gangan nù lúngù yìí.

0: bàtà akéré oríṣiríṣi idán ló ṣẹlẹ̀. oríṣiríṣiríṣiríṣi la ṣe. lára nǹkan tá a ti ṣe rí tó dàbí hustle. tayele yìí tá a fi ń support àwọn parents wa tá a fi ń support wọn ní gbogbo ìgbà pé táwa náà fi lè pera wa lọ́mọ tó dáadáa bíi tó fi wàjọ samuel ọmọ tó ṣe dáadáa lára ẹ̀ la lè sọ pé bóyá mọ́ báwọn òbí wa kiri ọjà. ọ̀pọ̀lọpọ̀ wa tá a di alákọ̀ lónìí tá a di pé ẹni yẹn alákọ̀wé ni rárá o. ọmọdé ọlọmọ tàyín o. ní ìkiri pitori nu wọn o.
1: ọ̀rọ̀ tuntun tẹ̀rẹ̀ àṣà látùmú.
0: ní ìkiri gálà ó kiri ẹyin rí o. kiri omi
1: atuyi kan sa nkorin gidi
0: o kiri ogi ogi yinde o
1: gidi to ya yi
0: mami bi sala se nduo
1: alujo to ye kebu
0: mami sike abi se iya ti sa ni won ni abi mami sike won pe se nduo gi baba wa o
1: rara na
0: ko lo nbe o fufu wa o elo ni akole
1: eni bale julu ato
0: orisirisirisirisi kódà ibi tí àsìkò le tó fún àwọn ènìyàn kan lásìkò yẹn ọmọ kọ̀ọ̀kan kiri kó tó di pé yóò lọ sílé ẹ̀kọ́.
1: àwọn olólù náà ń lálòjọ tó yege.
0: eléyìí tó sì jẹ́ pé a lè sọ pé gbogbo àwọn ìpèníjà táwọn ọmọ míì ti kojú láwọn ọgbà yẹn ló sọ wọ́n di ọ̀pọ̀lọpọ̀ lọ sí school tọ́pọ̀lọpọ̀ tiẹ̀ ṣe kọ́ọ̀sì eléyìí tó dúró re ṣùgbọ́n tó yẹ pé àti iṣẹ́ tán ti fi kọ́ wọn láti ìgbà tó wà ń kékeré.
1: ó
0: lọ̀pọ̀lọpọ̀ ń ṣe títí dàsìkò tá a wà yìí. iṣẹ́ tán ń ṣe láti ìgbà tán ti wà ń kékeré lọ̀pọ̀lọpọ̀ sì ń ṣe lásìkò yìí. ọpẹ́ ẹlòmíì jogún iṣẹ́ yẹn ó wá lọ fi ọgbọ́n ìwé eléyìí tó ń ní ó kàn jomọ́ báyìí làrá bá ran bọ́ǹbù lọ́wọ́ ni gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ sí wádìí pé oníkẹ́ mọ́ plus two. àláwọn èèyàn ti ń pàkéjì ògì tí wọ́n sọ pé ó yá ẹ̀ họ́dà látọ̀dọ̀ sista lágbájá ẹ̀ họ́dà látọ̀dọ̀ sista ṣìkẹ́.
1: òní ọmọ ìjẹ̀bú ọ̀run.
0: wọ́n náà wá pé ókè ògì tó yẹ pé bẹ́ẹ̀ bá lọ sọ́dọ̀ fúnmi kọ́dìrì bẹ́ẹ̀ bá dọ́dọ̀ tí ọba yìí bóyá ẹ bá fún wọn lówó tí ò tó nǹkan ògì ó kúnlẹ̀ falafa sista ṣìkẹ́ lè sọ pé ike kékeré ike 60k mo fẹ́ tà fún yín o. wọ́n á tó ti wọ̀n kéjì làwọn ó fi wọ̀n ti wọ̀n.
1: púpọ̀
0: bẹ́ẹ̀ lóríṣiríṣi.
1: a ló forí ara rẹ̀
0: jẹ́. lásìkò tá a tún wá wà yìí àwọn ọmọ jẹun zii sẹ́ẹ̀tì àwọn èlì jẹ́jẹ́ sẹ́ẹ̀tì àwọn ọláńlé kan bá ń délé.
1: màmá ajá àṣọlá tèmi bá pẹ́.
0: ṣé irú wọn lè ṣá àsọ páwọn fẹ́ kiri ọjà ṣá pé kínní ó tún lè má tún jẹ́ sẹ́ẹ̀tì tiwọn káwọn náà tún kiri bó ṣe wà yẹn ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n tún jọ jẹ́ sẹ́ẹ̀tì ní láwọn ìgbà yẹn tó yẹ pé àwọn ò kiri ọjà rí ń tiwọn o pé àwọn jayé orí tiwọn ni.
1: ẹ̀bùn ọ̀run wa ọlọ́run dákunjọ má jẹ́ kí florence jábọ̀.
0: tọ́jú èèyàn kankan a sì sọ bá ń gbé kó ń bẹ̀ tọ́jú ta ni a tọ́jú èèyàn kankan o. lójú òpó facebook bẹ́ẹ̀ ṣe ń wò wá ketekete mo rí Fọlákẹ́mi Fúnmiláyọ̀ ọ̀kẹ́ rẹ̀ o wọ́n ní good evening you're welcome on board lóyin ládùn lẹ́tọ̀. mo rí arọmọdowó ìyá onírú wọ́n ní well done.
1: ìwà
0: ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ti kiri orí kì í ṣeré kì í ṣàwàdà o. kí làwọn nǹkan tẹ́ ẹ̀ ń kiri ńgbà tẹ́ ẹ̀ ń dàgbà bọ̀.
2: ìbọlá o
3: wá súnmọ́.
0: ṣẹ́nu yìí máa ń dùn láwọn àsìkò tí ẹ̀ ń kiri yẹn. ìjẹ́lẹ̀ ẹ mọ̀ pé nílẹ̀ ẹlòmíì ó dàgbà débi ń pé obìnrin míì ti di pé ó ń gúnmú tó sì ń kiri tí ò sì tijú. ọkùnrin míì ti dàgbà tí ò tijú pé àníṣe mo gbọ́dọ̀ support ìyá ẹníṣe mo gbọ́dọ̀ jọ mọ́ ṣe ni. ṣùgbọ́n lásìkò tá a wà yìí ẹlòmíì ó kàn gbojú sọ̀hún pé àwọn ò ní nǹkan kan tí àwọn fẹ́ ṣe o ju ń pé káwọn sáà mọ support ìyá wọn lọ kí ìyá wọn dá wà. àwọn ti di big boys na àwọn ti di big girl bí ìsìnkẹ́ yìí kéèyàn sọ pé kó mọ̀ kiri. kéèyàn wo túndé sùsùsù kéèyàn wo orí mi sùsù kí n mọ̀ kiri irú kí lè bá mi sọ yẹn.
2: mo lábi sọ ọ́ tún wọn
0: kò rà. mo lè gbìyànjú àti ẹ̀ ti lọ bẹ́ẹ̀ rárá.

0: ya gbọ́ látọ̀dọ̀ rẹ.
1: Sori story tèmi ọ̀pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé tí èèyàn bá láǹfààní àti súnmọ́ mi àbí kọ́rọ̀ kànrọ̀ mo fojú jọ ọmọ get inside. Ọ̀pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé tí n bá ń sọ àwọn irú àwọn story yìí àwọn èèyàn kì í fẹ́ ń gbàgbọ́.
0: Bó o kiri.
1: N tójú kiri lọ́gán ṣùgbọ́n ìkiri la wá sọ lálẹ́ n tó ṣẹlẹ̀ ni pé tíṣà ni mọ́ mi. Ṣọ́tẹ̀ wá rí ìgbà tí kiri yẹn wá tó dàbí ẹni pé ó dojú ẹ̀ jù òun ni táìmù kan báyìí tán di àwọn òṣìṣẹ́ ìjọba lówó tí wọ́n san bí oṣù mélòó kan ebi pa. Ṣo wá rí mọ́ mi wọ́n jẹ́yàn kan tó yẹ pé kò sí ní tàlẹ́ tà àti ta sínsìn. Gbogbo àwọn tó mọ̀ mí personally tí kì í ṣe lórí program wọ́n á máa gbọ́ ètò ìlálẹ̀ wọ́n á máa jẹ́rìí sí ata fish pie ata chinchin àfi tí wọ́n bá ń tàlàyé. Sori ibi tá a wá kirikiri dé àwọn ọgbà kan wà tó yẹ pé iṣu tuntun ló ń jáde mọ́ mi ò wà lọ ń ra ṣubú ilé mẹ́ta ń wà gé kéékèèké ṣòwò káwọn kan wọn àti ìlágbára láti ra iṣu bó ṣe jáde tó jẹ́ bó ṣe wọ́n yìí ẹlòmíì ò sì máa dúró pé nígbà tó bá wálẹ̀ àwọn wà bá wọn pin kéékèèké tó yẹ pé ilé iṣu kan 5000 ni ẹ̀yin ó láǹfààní àti ra kéékèèké yẹn bóyá bí 100 naira tó jẹ́ pé bẹ́ẹ̀ tó ra 5000 náà bá ń sọ̀rọ̀ pé òun ti jẹ iṣu tuntun ìwọ náà mọ̀ bá wọn sọ pé àwa náà ti jẹ o. Ṣo wá rí ìkiri yẹn ibi tí ó wà ni pé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé tán wá ti rí nílé pò fẹ́ kiri wọ́n sọ fún wọn ni pé tán bá ti bí bàbá ẹ̀ dá kiri kó mọ́ tà wálé tàbí kán ní tó o bá ti tà ṣá àmọ́ gbé orí ìkiri yẹn ni o má wulẹ̀ wálé o. Ó ti ṣe mí rí lọ́jọ́ kan tó jẹ́ pé mi ò tà wọ́n dẹ̀ ti fi ohun yẹn rán mi jáde bí mo ṣe ń kiri lọ mo wá lọ sásẹ́nu stẹ́ẹ̀pù lé wa mo ṣàgàn pa síbẹ̀ níbọ̀ wá ló máa rí mi ló àṣemọ́ mi ọkàn wọn ò balẹ̀ mọ́ wọ́n ti ń dààmú wá mi kiri èmi dẹ̀ wà lẹ́nu stẹ́ẹ̀pù sálẹ̀ mo gan pa síbẹ̀ mo sápamọ́ náà ni o torí mi fẹ́ kán rí mi. Ọmọ wa ni bí mọ́mì yẹn ṣe wá ń bọ̀ a máa ń pe mọ́mì yẹn ní ìyá báyọ̀ àwọn lọ́wọ́ ni kí ló ìwọ ló wà ń bẹ̀ yẹn kí lẹ́ ń ṣe ń bẹ̀ yẹn bá ní mọ́mì èmi ni mà mọ́mì ló sọ pé kí n má wà létí mi bá ti ta ìyá ìṣe ó kàn fi bẹ́ ṣeré ni mà mo ní wọ́n ṣeré mọ́mì oko bó kò wà lókè ìyá báyọ̀ ló ṣe àgbò mi lọlé ìgbà tí wọ́n kọ́ àwọn kàn fi bá wí ni irọ́ ni o tí mo wọlé tán tí ìyá báyọ̀ wọ yàrá rẹ̀ tó lọ sùn ìyá jẹ nítorí pé mo ti ní tó bá ti tà yẹn òun náà ló ṣe kó mi sí tàbí ọjọ́ náà ló sì fi tà wálé èèyàn tí tíṣà bá train mo mọ̀ pé nídà kan tàbí ìdàkejì lóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run méjèèjì tí ó dàbí ẹni pé ó gbajúmọ̀ jù báyìí ó sọ pé ìbáwí òun ṣohun ayọ̀ nísìn ó ní téèyàn bá dàgbà òun ló máa wá di ìbùkún fún ẹnìyẹn gbogbo ìṣòwò tí mo lè sọ pé mò ń ṣe lénìí mi ò kọ lábẹ́ ẹnì kankan mi ò ní reason láti lọ jókòó síbì kan pé wọ́n ń kọ́ because mo máa ń rí àwọn èèyàn ní generation yìí mo sì réyàn tó sọ pé òun fẹ́ máa ta jewelry tó sì ń kọ́ like ó lọ sí ọ̀dọ̀ èèyàn kan pé ẹ kọ́ mi mo fẹ́ máa ta nǹkan yìí ó lówó tó fẹ́ fi bẹ̀rẹ̀ o but ó kọ́ fẹ́ ní knowledge kíní yẹn á wá kọ́ lọ lo bí ọdún mẹ́ta ọdún mẹ́rin tó yẹ kóun gan ti fẹ́ di ọ̀gá ara ẹ̀ níbi iṣẹ́ yẹn nígbà tó bá ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ò pé so àǹfààní tèmi ní yìí àwọn kan wọn ò tún ní ṣùgbọ́n nígbà tí wọ́n ń train mi fún ó dàbí ẹni pé ayé fẹ́ parẹ́ kódà mo sá kúrò nílé mo ní mi gbé mi
0: gbà yìí lọ
1: àwa lọ́mọ mi ní kíní
0: kan
1: ṣùgbọ́n lẹ́ni ó ti wá di ayọ̀ fún mi náà nítorí pé èmi náà láwọn okòwò tí mo ń ṣe mo dẹ̀ ní òye pé ibi ìkiri yẹn àti àwọn okòwò tí mọ́ mi ṣe ń gbà yẹn òun ló fún mi lórí ọ̀fẹ́ ta bá wo ta ní sin àrí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó lè jaṣọ ni mọ́ mi ẹ̀ ń ta yóò jogún bá òwò aṣọ yẹn yóò dẹ̀ máa ṣe nísìn irú wọn ti di gbajúgbajà nídìí iṣẹ́ yẹn ṣùgbọ́n nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tán lọ ṣọ́ọ̀bù mọ́ mi wọn ń rò ẹnu lọ láàárọ̀ ẹni máa lọ ṣọ́ọ̀bù mo ti lọ nígbà nísìn tóun náà ti ń jèrè ẹ̀ tó ti ń gbádùn ẹ̀ á wá dàbí ẹni pé nǹkan yẹn kàn déédéé wá bí àǹfààní fúnrú ẹni yẹn so ìmọ̀ràn mi fáwọn ọ̀dọ́ ọ̀sìn ni pé tó o bá ń fapá jánu tó o bá rò bóyá ẹ̀tọ́ àwọn òbí ẹ̀ ni pé láti tọ́jú ẹ̀ ìwọ náà ní ẹ̀tọ́ sí wọn gẹ́gẹ́ bí ọmọ
0: ìwọ náà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti ṣe
1: ẹ̀tọ́ ẹ̀ ni láti kiri ṣùgbọ́n tó o bá láǹfààní bí mo ṣe wà yìí ó sọ lẹ́ẹ̀kan ó ní ilé kiri mo lé kiri o mo sì ń kiri gan lọ́wọ́lọ́wọ́ báyìí torí tó o bá rí báàgì tó
0: ti lọ́wọ́ wà ọgbọ́n táwọn ká sọ pé àwa yorùbá àti ríra wa bí ẹni pé tá a bá ti dé ìyọjọ́ orí kan ah level mi o le mo iseru nkan bayi mo be ko si ri be lodo awon eya kan lorilede yi ta ba lo wa awon ausa won mo kiri ta ba wo eh awon ibo na awon na mo kiri e ti ri won lorisirisi sugbon yoruba ko e to le ro mo yoruba to so pe agbalagba ni wan kiri ah yo lo fa o mo gboro re lo
1: eh nkan mi tun ni ti mo tun fe so nibe ni pe eh o ni ojo ori to ye ki eyan sakiyesi boya ko mo ma kiri abi ko si ma kiri mo le kon ni wa ni omo o so nkan kan le kan pe omo ba ti balaga o ye ki eyan ma caution pe ibogba olorin so won pe ikiri yen na kemi na to stop ki se pe biya mo mi dede yonda mi o awon kan ni won lo ba won pe ki lo de omo ni fe se wa e ki e ti ojojo ko se ko kawe imo tu kiri mo si nwo wa e ki lokan bayi waye kan na first waye kan koda f9 mi bayi won ba ndure ti si
0: fata e fata de for lawe won
1: si se wa lo joko tun mi se
0: won si family and friend
1: so fun di eyi mi ni fi owo si mi si ni encourage awon obi pe awon omo ton ti balaga ke ni pe kan ma iru igba ton ma so fun mi pe tin ba tan gbodo wole yen loru loru mo mo wole mo le mo wo bo lago meji ale ti gbogbo o ti dudu igba yen de ri asiko lo si site wa so ona be o ma ndagan iba en la won to wa lo ba mo pe ah kilode owo na le nwa to to yi ninu e na nigba ton ba ti fun gun mo mo ni le pe eh to ba ti se le to ba se le ogbodo wale omo yen ibe na ni o bere si ni ma o le tawin lara won to tawin fun awon ta na tawin fun ni si won mo gbe to yi won ba le gbo won si le gbo eleda won gbo won je wa lowo ti won san de ni
0: beni
1: emi si ti je gba je gba owo hun le igba mi ko da oni jo kan ti mo paro pe mommy kan ti ku ngba won san owo mi so emi mo nje gba nle mo mo
0: ti
1: ko eh ngba ta na je mi gbese tan si san isi lowo si mo fe fi san fun mommy mi so fun di eyi tawon mo wa na ba ran wa lowo e je ka ma wo ni aye ti lajuju pe boya ko mo ma kiri lo e le ko ni bo se le ma lo social media lati ma ba yin taja yin koda nigba yen so mo gbo ta tun ma nda ton ba ni pe aso yi 300 naira ni mo le tan 400 ti ma so wa dele yin tu akwa tojo wa tere yen wa ma wa salaye fun yin pe 300 yin te le fe taja yin lele yi o mo ni kolo so 100 naira ori re un o lo ni lo kolo bo se ye pe kolo ohun na amen ti mo fo kodun to pari mo mi le lo le jo ojo omo ti ri
0: oda me ba se dara po mo wa ori ikan ni lagelu 96.7 fm oke gaju ki nle ibadan na le wa e lori eto ile ita pe ni loyin ladun o to di pe ma lo sodo awon eyan wa to ku e ja lo taja na ta ba pada de to nte waju nle be ku kale
2: Lagelu FM 96.7
3: O bale bagere o wole pelu steez computer ti o bi aro steez bitas jagun labi okunrin ogun gentleman on the body system ogun tarigi akanse bitas to ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya aja 50 bitas be ti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitas wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitas ko sun Ko fun baby etan nibikibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esileri da ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni plot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya aja lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdac ijolote
4: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo ru fe ere tarugbo nse won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
5: Ẹtìyìn mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender. Gara tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda.
6: Àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
5: Back to school items. Souvenir bags. High quality stainless pots. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron. Àwọn ògbà lóde lóríṣiríṣi. Abọ́mọ̀fọ́. Serving dish. Rechargeable fans. Gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra. Solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir. Gbéra lẹ̀ máa lọ sí Whitestone Souvenir. Ìdí àpẹ́ Odùdúwà building. Directly opposite NNPC filling station. Ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débi ọ̀rajà.
7: Labbaik Allahumma labbaik.
8: Ali Imam Travel and Tours ti gbé àǹfààní ńlá bàtà bàtà dé. Umu Radi rọrùn. Gẹ́gẹ́ bí ìjọba ilẹ̀ Saudi ti fi àǹfààní fíṣà ọlọ́run kan sílẹ̀. Gbogbo ẹni tó fẹ́ gba fíṣà náà pẹ̀lú accommodation ticket. Bó o bá ṣe fẹ́ sí ni o. Máa bọ̀ sí Manlad Ali Imam Travel and Tours. Pidgin bákan náà aṣọ ìram ti wà nílẹ̀ bìbà fún gbogbo ẹni tó fẹ́ lọ ṣe Hajj àti Umura. Àtúnbánigba hotel láwọn 3-4-5-star hotel. Bẹ́ẹ̀ la tún lè bá ni get moto nílùú Mọ́gà àti Mọ̀dínà. Ẹni tó fẹ́ kábọ̀ òun kó àwọn èèyàn òun ṣiṣẹ́ ṣe Sahara nílùú Mọ́gà. Tó jẹ́ pé òun ló ṣe fíṣà àti tíkẹ́ẹ̀tì fún wọn ṣùgbọ́n kò ráyè kó wọn lọ. Ẹ pẹ̀ sí Manlad Ali Imam Travel and Tours.

0: wa +9665398767 agba ni number 1 random plaza Iriakari estate Oluyole extension along Akala expressway Ibadan the gas shopping complex Iyanagba Idiroko border Ogun state Millet multipurpose plaza Michael Koloso expressway Ajegunle
1: gaga gaga
2: ganusi
1: gbogbo oya ni pele lodun ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni ganusi aba mixture agba ogun amara soji ta fogide ewe ategbose yo lo tinu ganusi paraba wo degbere to ngun fe ni tele tele ganusi aba mixture ni ogbelura binu ko tinu ngun gudugudu ti san ara gbogbo fe sise pe tori kerike ara nro ni lati joko dide fun ya wa dagirase on re san ara die die nu ya sawari egbogi ganusi aba mixture o si fe dalabuku lodo lolufe re bo ba dere ale ganusi aba mixture ni ogbelura eran re o si lekan si lori okele gedegede ara fifo danu mara fuye ganusi aba mixture lagbade fun o to ba re ni 100 odun to tun gbo amade ni yawo tara re tun ta kutuputu irufe ganusi aba mixture nlo gbelura ganusi aba mixture o tu wa kaakire le itaja ogun ati lagbe ni kari kari asin wa lagbata jake jalo le nigeria ganusi aba mixture fast kenny nigeria enterprises lo se idojuko nnpc filling station legbe bridge olonkemi lagos ibadan expressway mbadan lo wa telephone 08081689617 08081689617 Ganusi lo karauta kebe
2: gaga
3: Ganusi
1: Chavis PL Eye Care Foundation lo n logun tatata wi pe ti yin me lo gbogbo eyan bada ta gbegbe e ja ma n ra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta n gba lo ra wa o ma n sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara idi pataki re ti ajo Chavis PL Foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lọwọlọwọ ni Chavis PL Eye Care Foundation anfani la gba le yi erongba ti won fi gbe kale kun mu nira dani 1000 naira pere lowo kaadi ofe se la yewo Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju la se sagbe kale Charity PL Eye Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank Charity Consult building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo re ibadan lojoju ma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
4: 0701 522 55
1: Oju lo bara o ni din do mo wa lagbari
5: Mami ni mami na tu amama kori re
6: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je na lati lo sile Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo National Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu mukaddam basuna Hajj Umrah service won tun ti se eto umura olososu umura December umura Ramadan 2027 ni san die die ile se mukaddam basuna Hajj Umrah service ti piyama ibugbe to sumo Masjid Al-Haram Makkah ati Madina onje ile wa Siara, ofe onigbadegba pe baba ile ise mukaddam basuna haja umrah service rin ajo itosona ati ise to dara lase lati ibere ti de ipari ise ile ajo yin e yara wa foruko sile si shop number 1 oloya shopping complex oja bode nilu ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukaddam basuna haja umrah service fun igbekele itoju ati irin ajo dide ile mimo
7: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
9: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
10: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. lábẹ́ òfin. Ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
9: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
2: Ó balẹ̀ bàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve Peters Jagunla bí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 Peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal by the 50 Waves Limited. Esileri da kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Jolote.
3: Lagilu FM 96.7.

0: bẹ́ ẹ bá ti á tẹ kóòdù yẹn sí i ó máa gbé wa pé let play car share on lagelu 96.7 fm 1 ticket 500 iye tẹ́ fi tánú tẹ́ bá ti mú tẹ́ bá ti ra mú 1 lọ́wọ́ kan yóò gbé yín lọ sí ibì kan pé ṣé bank transfer lẹ fẹ́ ṣe ni àbí ussd ẹ mú bank transfer tẹ́ bá ti mú bank transfer yóò gbé yóò generate account number fún yín bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn orí account number yẹn lẹ ṣe owó sí orúkọ báǹkì yẹn ó ti wà nbẹ ṣùgbọ́n kò ní ju 40 minutes lọ ẹ̀yin nìkan ló generate ẹ̀ fún o tẹ bá ti fi lè ta lọ́wọ́ kan ẹ ti tanu ni ìyẹn bá fẹ́ ta ẹ ta lọ́wọ́ kan ṣùgbọ́n 500 naira òun lowó tẹ fi ta ẹ lè wò pé kẹ ẹ ta méjì àbí ẹ ta mẹ́ta ṣe tí ó ti yẹ yín bá wọn ṣùgbọ́n ayò kan 500 naira ńlẹ̀ fi ta o káàṣẹ. Ìtàn arúgbó lẹ́ẹ̀kan ká ṣe gbogbo ẹ̀ pàápàá ẹjẹ́ lọ sọ́dọ̀ olúwa tó sin ẹ̀dùn ọ̀dùn máa gbà pé lọ́tọ̀dọ̀ àwọn ará ilé. Hello, olúwa tó sin bó ni gbogbo nǹkan.
1: Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mú wa.
0: Ṣé wa?
1: Bẹ́ẹ̀ni.
0: Olú ọlọ́run. Kí ni ìwọ kiri rí ọjà rẹ?
1: Àmì ò kiri nǹkan kan rí tèmi.
0: Kí ló dé tó kiri?
1: Mo fẹ́ lè sọ pé bí wọ́n nítorí ọ̀dọ̀ àwọn òbí tí mo gbé
0: àwọn òfin wà àwọn òfin stress fún ẹ
1: káràkátà onímọ̀mí ṣe bọ̀ tí wọ́n sọ pé káàkiri mo ti wá ń wò lọ́jọ́ kan pé tí wọ́n bá ti sọ pé kí n gbé ọjà kí n kiri èmi ò ní kiri.
0: Kí ni ìdí ẹ̀ tó fẹ́ kọsẹ́?
1: Kò ju kí máa kọsẹ́ máa gbé níṣe ju wọn àmọ́ ojú ọ̀nà máa ti

0: àwọn kiri tẹ́ ń kiri ń gbà yẹn ọ̀nà wo nígbà wa ń wúlò fún yín nìsín.
1: Wúlò.
0: Ìwọ ọlọrun ojú òpó yẹn network yẹn ó ń já lálẹ yìí o. Ẹ jẹ́ mú ìpè kí n tún sáré lọ gbọ́. Hello.
2: Hello.
0: Ẹ kalẹ̀ ó kọ́ ibi láti ń pè yìí.
2: Jimmy ló sọ̀rọ̀.
0: Láti bo. Láti bo lẹ pè.
3: Àdéhùn.
0: Láti àdéhùn ẹ káàbọ̀ sórí ètò.
2: Èmi kiri rí o.
0: Kí làwọn nǹkan tá ẹ kiri?
2: Mo kiri ẹ̀fọ́, mo kiri ẹ̀sán, mo kiri ewédú. Mo kiri ewé ìran, ewé gbòdògì. Mo kiri obì.
0: Ẹ kiri obì. Ọdún wo lẹ kiri obì?
2: Mo kiri wọ 1991.
0: Wow.
2: Yes. So nínú gòsìlò ní wòròdù tí mo máa ń rówó ìgbàlẹ̀ mo tó lajú.
0: Àwọn kiri tá kiri ń gbà yẹn ọ̀nà wo nígbà ń wúlò fún yín lásìkò tá wà yìí.
2: Ó wúlò fún mi débi pé tí n bá dé ẹni wu yẹn mi ò rojú fún ẹ àti ṣe anything. Mo ṣe tẹ́lẹ̀ rán mi tó lè jọ mí lójú. Ẹ ṣe mo dẹ̀ ń gé ilẹ̀ torí pé kò sẹ́ni tó lè dúró sí mi. Mo máa ṣe tó wù yìí nígbà tí ẹ bá rán mi iṣẹ́. Nǹkan rán mi lójú gidi.
0: Oda. Ẹ jẹ́ ń gbọ́ ìpè láti apá bí. Ẹ lọ́ ẹ kalẹ́ o. Ẹ bá ń gbóhùn sókè dáadáa. Hello. Ojú òpó yóò tọ́ o. Ojú òpó yóò tọ́ ojú òpó yóò tọ́ ojú òpó yóò.

0: Hello.
1: Hello, ma. Emi o ni ma.
0: Ẹ kalẹ o, kọ ibi la sin pe.
1: Ẹ kalẹ. Orúkọ tèmi Sulaimon lawa ni fowó sí ọba mi wọn. Mo dúpẹ́ wọ́n pè wọlé tó court. Emi mo sì mo kiri ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ dodo.
0: Okay.
1: Bí mo ṣàyè ta ọ̀gẹ̀dẹ̀ fẹ́ nìyẹn. Àṣẹ nìyẹn kì í ṣe léyẹn ló ń gbé.
0: Kí la pe?
1: Ẹni tí mo tọ ọ̀gẹ̀dẹ̀ fún jọ yẹn kì í ṣe léyẹn ló ń gbé tó fi
0: kú. Ó gbé yín gógó.
1: Bẹ́ẹ̀ni tí wọ́n á tọ̀ gẹ̀dẹ̀ fún wọn fún wọn ní ìyẹn ṣé ń jì àwọn ẹni ṣì máa padà wá mo ní kò sí fọ́ bẹ́ẹ̀. Mo ṣáà kí lọ rẹ̀ gbàmọ́ pàdé bẹ́ẹ̀ pé kí n gbọ́wọ́ gẹ̀dẹ̀ àwọn ọ̀gá bá bẹ̀ mo ní ẹjọ́ ń kú wà lórí gẹ̀dẹ̀ lọ́wọ́ mi ó náà kú wò. Mo ní ilé náà wọ́n ti pè mí ó ń bá àwọn ṣe rí mo ní ó ga báyìí àwọn ni mo ṣe ni tí èkó ṣe rí ibi ni mo wá ibi náà ni mo wá ibi náà ti ra ọ̀gẹ̀dẹ̀ ní ọwọ́ mi. Mo ní ìjọ tó wọ́n bá fún lómi ní kò ń bíbá yìí o mo ní tagún sílé ẹ̀ ni ẹ̀ o. Mo ṣe àtagún sí ẹgbẹ́ àwọn tó wà ní ẹ̀ ló dá olófin lówó ọ̀gẹ̀dẹ̀ mi jọ yẹn.
0: Ṣé ń gbà mí?
1: Mo gbọ́ yín
0: sá. Àwọn kiri tá a kiri ń gbà yẹn ọ̀nà wo ló ń gbà wúlò fún yín lásìkò tá a wà yìí?
1: Ṣé rí di sí ni ó sì ń wúlò fún mi. Láì ìgbà tí mo kí yẹn. Bígbà pé mo fi wo lágbára ni.
0: Ẹ fi rúra yín lágbára ni.
1: Ẹ kò iṣẹ́ kan tó wo mí lójú láti ṣe.
0: Kódà ẹ ṣeun o.
1: Ẹ ṣe ìwà bí tòlọ.
0: Yes sir, ẹ ṣeun o. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì Lágelú 96.7 FM òun náà lẹ́wà yìí tẹ̀ ti ń gbádùn ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tí wọ́n ń sọ nípa ìrírí wọn nídìí àwọn kiri eléyìí tí wọ́n máa ń báwọn òbí wọn kiri nígbà tó wà ní kékeré eléyìí tó yẹ pé a lè kọ́ ẹ̀kọ́ kan tàbí èkejì náà a lè kọ́ ń bẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n ń gbìyànjú láti mọ̀ sọ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ mọ́ gbàgbé pé orí ètò yín ètò wà lóyìn ládùn náà lẹ́wà ẹ jẹ́ ń gbé ìpè láti àpàbí. Hello.
2: Hello, ẹ kalẹ̀ ẹ kú ètò.
0: Ẹ kalẹ̀ o, kọ́ níbilẹ̀ tí ń pè.
2: Dàmọ́lá ló ń sọ̀rọ̀ láti Sókà.
0: Ẹ káàbọ̀ sórí ètò sá.
2: Kú ètò sá. Ètò tẹ̀ ṣe lálẹ́ o jẹ́ kí n rán sí ìgbà kékeré mi.
0: Ṣé àmọ̀ ń gbọ́ yín?
2: Nígbà náà lọ, àgbàdo ni mo máa ń kiri. Èmi wà kí n tà tójúmọ́ ń tì mí gan-an mi ò kí n tà. So àwọn ìgbọ́n mi àtàwọn àbúrò mi wọ́n máa tàjù mi ò tójúmọ́ ń tì mí. Mo tún wá jẹ́ni tó láìpẹ́ obìnrin gba ọmọ kíláàsì wọn bàtà wọn ní 25 years one gbogbo wọn àjọ ń gbé ládùúgbò kan náà ni. Mo tó ń bá tí ń kiri àgbàdo lọ mi ì nílé polówó tí bá ti wá dínú àmọ́ bú mi lórí òkúta àwọn ìgbọ́n rẹ ta àwọn àbúrò rẹ ta ìwọ ni tọ́lù kì ń tà. Ẹ jẹ́ kí èmi dọ́gbọ́n ẹgbẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi o lórí ìtọ́jú kan ni mo ṣe bá màámi tajà nìyẹn ní ṣọ́ọ̀bù adẹ ní ṣọ́ọ̀bù náà tá à ń ta ọjà. Mo bá mú 200 naira a sì tàgbàdo ní 20 naira 30 naira nígbà náà lọ́hùn bá mú 200 naira mo jí sápò.
0: Hello.
2: Hello, ṣé ń gbọ́?
0: Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín.
2: Mo bá jí 200 naira sápò mo bá kí àgbàdo lọ́jọ́ kejì mo bá dé fìlì tàbí mo ń gbàbọ̀ mo bá àgbàdo fún àwọn ọ̀rẹ́ ẹ gbàgbàdo lọ ẹ gbàgbàdo lọ ẹ tó kù mo lọ dànù nígbà mo délé àmọ́ ni mo ti ta ó ṣe ọkọ mi o. Ó ṣe wọn kọ mí o kí ni ká wọn ṣàdúrà fún inú mi dùn. Mo ṣe jẹ́ ènìyàn àwọn pápá ṣe ń gbèrò ìnẹ̀kọ́ lọ́dún
0: yìí ṣe wá. Àwọn kiri tá wa ń kiri ń gbà ọ̀nà wo ló ń gbà wúlò fún yín lásìkò tá wa yìí?
2: Ó wúlò wúlò wọ́n ṣàkọ́ wa dáadáa a dúpẹ́ lọ́wọ́ àwọn tó bí wa.
0: Ó dà ẹ ṣeun.
3: Àwọn ọ̀la tó ní màmá olówó. Tó wá ń bá bàbá jà tó ní bàbá ò ṣètò. Tó dẹ̀ tún bá màmá jà tó ní màmá ò ṣètò. Ó dìgbà tó ń bá dàgbà. Tó bá ń dá ṣẹ́ṣe wàrí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀ yóò.

0: oríṣi ìrírí lẹ mọ gbọ́ látọ̀dọ̀ àwọn èèyàn ilé ìtọ́ ẹ pé àwa náà mọ kọ́ ẹ ẹ̀kọ́ kan tàbí èkejì ńbẹ. Gbogbo àwọn ìwà táwọn òbí wa máa ń wù láwọn àsìkò gba yẹn kì í ṣe pé wọ́n burú sí kẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé bóun bá ta bóyá wọ́n sìn lọlé láti lọ bóun bẹ̀bẹ̀ pé àwọn ọmọ yìí mọ̀ tà ni ló fi ń sá wípé ìyàwó sì padà fi jẹun kì í ṣe pé wọ́n burú kì í ṣe pé wọ́n dájú o wọ́n fi ń gbin àwọn nǹkan kan sí wa lọ́kàn pé èèyàn gbọ́dọ̀ mọ béèyàn ṣe ń mú tajé rò béèyàn ṣe ń mú tajé ṣe yẹn kò gbọ́dọ̀ mọ jí kó jọ́lẹ̀ tàpá ìtapá ọ̀lẹ́ nànà ìnáná yóò kàn sún lẹ̀ ní.
1: Ọ̀dànù pátápátá.
0: Olóńgúlò fún kó wá lónìí.
1: Ọlọ́run àdúrà tí mò ń gbà yí Ọlọ́run.
0: Láàrin lẹ́kàn bá ń délé bóun gbogbo nǹkan.
2: Ẹ
0: kàlẹ́ o,
2: ẹ kàlẹ́ ìyàlá. Yá kerosene.
0: Àníwọ̀ nìkan.
2: Ìwọ
0: àti Túnde Ẹjọ́ yàtọ̀ síra.
2: Kódà ìpolówó búrẹ́dì mi gan tí n bá polówó rẹ̀ fún yẹn.
0: Polówó rẹ̀ jágbọ̀.
2: Tí n bá sọ fún yín pé ẹ̀ra búrẹ́dì ẹ̀ wọ́n sanwó láìlọ̀. Àwọn èèyàn mọ̀ mí dáadáa fún yòó gan ní ojú nígbà búrẹ́dì tí n bá ní ẹ̀ra búrẹ́dì ẹ̀ wọ́n mọ̀ sanwó láìlọ̀ sanwó búrẹ́dì ẹ̀ wọ́n sanwó láìlọ̀. Àwọn èèyàn ó ti gbẹ́rin lọ gan pé.
0: Strategy tí
2: mo fi ń gbowó tèmi nù.
0: Àwọn bó ti ń polówó ńgbà bó ti ń ta búrẹ́dì tó ti ń ta àwọn ọjà lọ́lọ́kan ọjọ́ kan ọ̀nà onígbà wúlò fún lásìkò tá a wà yìí.
2: Ó wúlò gan torí mi fẹ́ rí iṣẹ́ tó yẹ pé mo fẹ́ ṣe tó yẹ pé ìta gan ló bọ́ sí gan mi nígbà tí mo ti ní ìtìjú kó yẹ pé mi ìtìjú ńgbà tí mò ń kiri. Kò jẹ́ kí n tijú pé bóyá mo fẹ́ ṣiṣẹ́ tí màá fi rí owó mi kò jẹ́ kí n tijú láwùjọ pé bóyá ọ̀nà kan wá rèé o láti ṣiṣẹ́ lówó pé iṣẹ́
0: olówó. Ṣé bí bó ṣe rí báyìí o sì lé kiri.
2: Mo sì lé kiri àwọn tó yẹ pé ìkiri tí ó lówó gidi ni kì í ṣe àwọn ìkiri.
0: So tó bá lówó gidi wo mind bóyá àwọn àwọn kan sọ pé.
2: Mi mind yìí.
0: Ó dà o ṣeun. Ẹ bá ṣe ń wọnú yàrá yìí ó túmọ̀ sí pé ẹ ṣi yàrá wọ ibi tó ẹ kẹ wà náà lẹ́wà yìí.
1: Ṣé ọkàn báyàwó ẹ̀já
0: làlọ́dún báyìí. Wọ́n ni wọ́n ń gbá lójú fóònù báyìí kò yé àmọ́ báyìí o. Ṣé n ti tún dowó nù.
1: Pẹ̀lú ìbájá ẹnì kẹta tó parí ẹ̀ fún
0: ọ̀yẹ́. Ní ìta ṣe ń dilù àkúrí nǹkan kan gbà. Elizabeth bó ni ọjà rẹ̀ kí làwọn nǹkan tí wọ́n kiri rí.
3: Mo kiri pọ́pọ́ọ̀fù.
0: Pọ́pọ́ọ̀fù. Bó
3: mo ìgbà yẹn náà mo kéré mìíràn tí mo ṣe máa pè
0: ní. Òkè.
3: Bọ̀ ó ní ìjọsẹ̀ ìmọ̀ àtọmọkọta jọ kí púpọ̀ fẹ́ jẹ́ yẹn. Tẹ́lẹ̀ mo máa ń tà lọ́lẹ̀ tí pé màá ta púpọ̀ fún lẹ́sẹ̀ jẹ́ yẹn wá kí aṣáájọ ń du púpọ̀ fún lọ́wọ́ ara wa. Púpọ̀ fi dànù yẹn sí títì. Ìmọ̀ àtẹ̀wá bẹ̀rẹ̀ sí máa ṣàpọ̀pọ̀ bá ṣe ṣàlàngùn.
0: Àwọn èèyàn ti jẹ́ yẹn pẹ̀lú náà. Àwọn èèyàn ti jẹ́ ìjẹkújẹ jìnnà. O sì tún ta lẹ́yìn tó tún sáyẹn o tún ta fáwọn èèyàn kan. Ó ga.
1: Ọ̀rọ̀ ta ní kí bàbá máa gbọ́ bàbá ni ó parí ẹ̀
0: o. Àwọn ọmọ tí o tà fún wọn lè mọ láǹfààní àti gbọ́ báyìí o. Mo bá Elizabeth tọrọ àforíjì lọ́wọ́ yín o.
1: Ó máa gbàgbé.
0: Ó ti ẹ̀lẹ́ mọ́ mọ̀ gan mọ́. Ẹ má gbàgbé àti lọ́ máa rẹ́ káàṣì ẹ̀ sí *347**2#*347**2# tàbí lójú òpó website www.kashe.ng ẹ jẹ́ mú ìpè bíi méjì kó tó di pé màá lọ sọ́dọ̀ ṣìkẹ́ òkè tọ́lá ìtì ń ṣẹ́jú gbirin. Hello, ẹ kalẹ́ o.
4: Akueto.
0: Yes sir, ó kọ́ mi láti ń pè yí sà.
4: Ọ̀jọ̀gbọ́n Ọlámìyàn Bàbá láti Sanlé Olúbàdàn.
0: Ẹ káàbọ̀ sórí ètò sà.
4: Mo bá mọ́rin ni mo bá fi ọjà dáadáa nígbà tí mo wà ní primary.
0: Mi ò gbọ́ yín ẹgbọ́n sókè o.
4: Mo bá mọ́rin ni fa fi ń dáadáa ọjà nígbà tí mo wà primary school.
0: Ok, tẹ́ wà ní primary school. Kí lẹ kiri?
4: Ẹ̀jẹ̀ mọ̀. Mo kiri kerosene. Mo kiri bread. Mo dẹ̀ kiri iyọ̀. So mo dẹ̀ múra sí ní ọdẹ stage kan tó jẹ́ wípé mọ́mì mi máa ń gbé ojúṣe àgbá. agba akẹrẹ fún
0: ẹyọ
4: ìfọ ìfẹ ganọ ìfẹ yá ganọ ìfìní gbà yẹn mo dẹ máa ta tán láàrin ọjọ bíi mẹta láì mọ wípé mo ń bèèrè ọjọ ìlà fúlàní ni gbàtọ ọlọrun bẹẹ máa ràn mí lọwọ tí mo la gbogbo ẹdukéṣọnà kárí àmì tí mo là kọjá tí mo bẹrẹ iṣẹ ó wá di ọjọ kan bí mo sá ṣe ń gbàdúrà nìyẹn fẹ́ẹ̀ ní mo ṣe lọ sí pé ara àwọn nǹkan tí mo ń fà nígbà tí mo wà ní ọmọdé kí n dasílẹ̀ kẹrẹkẹrẹ bí mo ṣe de nílé epo nìyẹn lọ́nà bíi méjì nígbà tó tún ya mo gbà sí nípa mọ́tò nígbà tó ya mo gbà sí ní sáré lọ sí wá sí wàá bẹ̀ lọ ra àwọn ìlú tó ní ìdààmú ìlú sí kápára wọ́n lọ rí àṣìṣe ètò ayé mi nìyẹn tó jẹ́ pé mo wá jẹ́ ní àwòkọ́ṣe fún àwọn ẹgbẹ́ mi tó jẹ́ pé wọ́n kì í bá wọn àwọn ìlú bá wọn òbí wọn ní ọjà ń bẹ̀rẹ̀.
0: Rẹ̀ ẹ ṣeun ẹ jẹ́ mú ìpè gbẹ̀yìn kó tó di pé ń gbé ṣìkẹ́ wọlé. Hello.
5: Hello, Koladex.
0: Ẹ kalẹ̀ sà.
5: Ambale Aziz láti US.
0: Ẹ sà, ẹ kàbọ̀ sórí ètò sà.
5: Nígbà bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ìkiri ẹ wá mú mọ́ra tí ọmọ àbúrò wa kan. Àwọn àbáǹtí kan kiri àwọn ọjà kan lọ́gbà ẹ̀. Ìgbà bá débi ilé yẹn ń pè bẹ̀rẹ̀ nílé Olúwàdìsá, ẹ má gbọ́jà gbé tí mo sọ ẹ̀. Ẹ̀yà tán bá fẹ́ ra ó ti ra jà lọ́wọ́ wa tán.
0: Ojú òpó yóò tọ́ o. Hello sir. Ojú òpó yẹn ò tọ́. Hello sir. Hello.
5: Alo sir, n gbọ́ mi báyìí.
0: Mo ti ń gbọ́ yín báyìí sir.
5: Ṣé ẹ ti bẹ̀rẹ̀ ẹ̀ bóyá ló ṣọ́ọ̀ṣì? Gba mí ìlú tí báyìí ni a fi àbúrò
0: rẹ̀. Mi ò gbọ́ yín ojú òpó yẹn tó ti ojú òpó yẹn ṣe báyìí. Ẹja ṣe báyìí.

0: ẹja wẹ̀ tó tún wà ń bẹ̀ pàápàá ẹja wẹ̀ tó wà ń bẹ̀.
1: Ẹja wẹ̀ tó wà ń bẹ̀.

0: Hello.
1: Hello, Ekalo.
0: Ekalo, Yawa.
1: Ewo ojo mi lekan o.
0: Ojo yin.
1: Ah, ojo mi gan o.
0: Ki lo ojo yin?
1: Nigba ti e bo mi ko ti wa ri bi wole mo.
0: E mo binu, mo binu. A ti ba yin bo mi si bayi. Kotu yin, kotu yin.
1: Je wa gbo lere wa dada. Se alaro ni abi ala eni kini?
0: Alaro.
1: Alaro.
0: Eyo.
1: Awon ti saro. Bi awon ti ma beyan lowo e. Owe wa loto. Aro wa loto.
0: Kesi aro yin ni mo so. Kesi aro yin.
1: Alaro.
0: Alaro leleyi. Ki loruko yin?
1: Eni ọmọ náà ni.
0: Ah, se àwa Dásọ́lá náà ni.
1: Èmi ni.
0: Ah, ìmọ̀ pẹ́ yìí ni.
1: Ọ̀bẹ̀bẹ̀ lápá ló ń da.
0: Ìmọ̀ ya ẹ lọ lògùn ẹ o.
1: Àdúrà yín ọgbà. Ẹ máa mọ̀ ṣe jẹ́ àfi kẹ́kọ̀ọ́.
0: Ẹyọ ẹja sì bèrè lọ́wọ́ àwọn èèyàn sí. Àfi kẹ́kọ̀ọ́ ni.
2: Èsì ti da ẹyẹ tipẹ́tipẹ́.
3: Ọlájú
2: ṣàlàyé. Ó tó di fún wa gùn mọ́tò.
3: Ọlájú
0: ṣàlàyé. Bóyá the way mo ṣe ń pè ní ọjà káwọn èèyàn fẹ́ get aláàárò ó yàtọ̀ sí aláàárò àárò ni àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ oko tán máa ń sin gbà aláàárò lélẹ̀ aláàárò aláàárò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lélẹ̀ ó yá ẹnìkan ti wà ńbẹ̀. Hello.
4: Hello.
0: Ẹ kalẹ̀ o.
4: Kọ́lá wa ti du wa.
0: Láti ìrù wà
4: ẹjọ́
0: ẹyìn.
4: Aláàárò. Aláàárò.
0: Aláàárò.
4: Àwọn aláàárò yẹn ni àwọn tó wọ́n ti gbà fún àwọn. Wọ́n bá ọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí aláàárò
0: ìyẹn
4: tí wọ́n ń bọ̀ máa ń jẹ́ kí èèyàn wọ́n jọ máa ń ṣe wọ́n ẹ̀tọ́ máa ń kéde èèyàn.
0: Ẹ tó máa ń ṣe kí ni?
4: Ẹ tó máa ń kéde èèyàn.
0: Tó ń kéde èèyàn. Tó ń kẹ́dùn èèyàn.
4: Bẹ́ẹ̀ ni àǹtẹ̀lẹ̀ aláàárò ó gbà áwọ̀ ẹnìkan wá lọ́wọ́ ọba. Àyẹ̀kẹ́ni ìwà bọ̀ ń lu aláàárò.
0: Kú gbìyànjú kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò ń ṣòwò ń ṣe àwọn tó ń kẹ́dùn ní.
2: Ó tó di pọ́n pé kàlẹ́ndà dé o. Òṣùpá lọ́n fi ń kájọ́ ń gbà
0: kan. Ṣé rí ṣé kí n gbẹ báyìí ni? Ẹni tí a ń pè ní ẹni tí Yorùbá máa ń pè ní aláàárò ìní ẹni tí a mọ̀ kò bá ní tán o ṣùgbọ́n a mọ̀ ṣùgbọ́n kò bá ní tán o ní wọ́n fi máa ń pálòwé wípé ẹni èmi ò sẹ́ni ènìyàn mi ò sì ènìyàn a lè fi wí aláàárò lásán ṣe gẹ́ẹ̀tì ẹ̀ báhùn aláàárò ni o ẹ ṣeun ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú nínú àwọn ìbéèrè mi ìfẹ́ ká lọ fà lórí ìyẹn ni.
2: ó di ṣáínà ìdí
3: aláàjù ṣàlàyé.
0: ìdígi wo ni àwọn ẹlẹ́sìn àbáláyé ogun ti máa ń bọ ogun ìdígi wo náà ti máa ń bọ mẹ́ta ni ẹ jẹ́ ń fún yín a ní igi àkókò igi àtòrè àti igi pèrègùn.

tó ẹjẹ́ máa kíra wa káàbọ̀ sínú ọjọ́ tuntun òní ni ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 2026 ẹkú tẹ́tí sí wa níbikíbi ilẹ̀kílẹ̀ tẹ́ bá sí láǹfààní àti máa gbọ́ wa a kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé pé nínú ọjọ́ òní ìyá rita jẹ́ ṣe àrímọ̀ nílò ọjọ́ òní ò ní gbé wa mi lọ

0: ọ̀run látàárọ̀.
1: Yes.
0: Àdúrà yín ọgbà.
1: Àmì.
0: Àmọ́ ọlọ́jà mi máa gbó.
2: Yes, o, mo ti ń jó.
0: Àdúrà rẹ ọgbà.
2: Àṣẹ.
0: Kò sí àgbọ̀dá nínú orin bàbá yìí o. Kò sí ẹbí tẹ́mi gò ní ìbásíkẹ̀ gbó ní àrìn. Àgbọ̀ránu nílé mọ́. Ọba àdìjẹ́ mẹ́jọ àjọṣà ìsún yìí ni.
1: Ó rẹ̀ ṣeun.
0: Òrò ọmọ sá lọ ni.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun o. Tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì Lágilú 96.7 FM òkè gàjòkè ilẹ̀ Ìbàdàn náà lẹ́wà yìí. Abala ilé yìí tó gbẹ̀yìn lórí ètò yìí abala orin ìjẹmù kí àgbà òun náà là ń gbọ́. Hello.
3: Ẹ kú ètò.
1: Yes, ẹ bá ń gbóhùn sókè sá.
3: Ẹ kú ètò.
1: Yes, sá.
3: Ọmọ ìdílé san méjì òjò yèlè ń bá yín sọ̀rọ̀ látàwẹ́.
1: Ẹ káàbọ̀ sá.
3: Ẹ pẹ́ lọ́jọ́ bí ó.
1: Yes, sá.
3: Ìgbọ́jọ́ ọdún kan ló máa jẹ́ o.
1: Àmì ẹ ṣe rọ́jọ́.
3: Ẹ fún wa ní àwùjá bèlò àbí àtidé.
1: Ṣàwújà bèlò lálẹ́ yìí. Skin Sunny Ade là ń ṣe. Ìgbà tá a bá fẹ́ ṣàwújà bèlò á jẹ mọ́.
3: Ẹ fara balẹ̀. Ẹ fún wa ní Masifu God yẹn náà dá sá.
1: Masifu God ń lọ wọlé.
3: Ní ìtòká tó wẹ̀ sí sí
1: ajé ìgbàdàn rẹ̀. Ó dà ẹ ṣeun ẹ ṣeun. Ẹ kú tẹ́tí sí wa. Hello. Ọjà.

0: ẹlẹ́kùn tí ẹ bá ti ń pè wọlé orin King Sunny Ade ẹ mọ̀ sí gbé fún Ebenezer Obe o ẹni tó ṣe béèrè fún ẹ̀bùn pàtàkì lọmọ bíbí ìsìn orin òbé ni o ẹnìkan náà pìlẹ̀ ẹ̀kan tó ṣe béèrè fún orin kan tí ìyẹn náà jẹ́ orin Ebenezer Obe. Hello.
1: Hello, ẹ káàárọ̀.
0: Yes, sir.
1: Orúkọ mi ni Dímísì Owó Yálà sí òkèrè ìpínlẹ̀ Yálà.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ jẹ́ fún mi ní Sunny Ade Golden Age.
0: Golden Age, okay, ó dà.

0: Hello.
1: Hello.
0: Ẹ kú àjìn, ó kọ́ ibi lẹ́tí ń pè é.
1: Àfẹ́lára international ID.
0: Ẹ bá ń gbóhùn sókè.
1: Mo ń pariwo.
0: Mo riwo lẹ́yìn fẹ́.
1: Order the child.
0: Mi ò gbọ́ yín dáadáa, mi ò gbọ́ yín. Ẹjẹ́ tún lò láti àpàbí Easy Motions. Ẹjẹ́ tún lò, ẹjẹ́ mú ìpè náà. Hello, ẹ kú àjìn.
1: Hello.
0: Ẹ kú àjìn, ó kọ́ ibi lẹ́tí ń pè é.
1: Kùlàdí ọ̀kẹ́ ni mo ti ń torí kọ́ mi ní orí àfáà.
0: Ẹ káàbọ̀ sórí ètò. Ọlọ́jọ́ ìbí náà ń kí yín. A kí yín o. Ẹ kú ayẹyẹ orí kádùn o.
1: Aṣọ̀pọ̀ ọdún láyé.
0: Àmì o.
1: Aṣọ̀pọ̀ ọdún láyé o.
0: Àmì.
1: Ó dà. Ẹ fẹ́ mi náà lórí.
0: Ó dà, a bá yẹn wọ́rin.